ọkọ májẹ̀mú titun dáradára wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kínní orí kẹta láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀ a kò tí ì ṣe nípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ síbẹ̀ ó jẹ́ wípé a kò tí ì ṣe nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn agbára èṣù sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ́ṣẹ̀ síbẹ̀ tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi, ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà, kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni, ẹnikẹ́ni tí ì bá jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan ni ó máa ń sọ wípé òun dẹ́ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbáàjẹ́ àlùfáà tí ó ń dẹ́ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá. Kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé Bíbélì wípé ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ tàbí òun tilẹ̀ ti di àtúnbí lé ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìyá, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ wa, ẹ̀ṣẹ̀ tí kò lẹ̀ mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀ ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún ní tòótọ́. Ẹni tí ó bá ń dẹ́ṣẹ̀ títa ni tí èṣù ni, nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ́ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run wọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, ẹnikẹ́ni tí a ti tún bí, ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run, ẹnikẹ́ni tí a ti ṣínópò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa Ọlọ́run òbí. Bí a bá ti di àtúnbí, bí a bá ti yí wa padà, bí a bá ti rà wá padà, kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá, kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá. Nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹwàá, nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ò bá ilé Israẹli dá lé ọjọ́ wọn ni, lè Olúwa wí, èmi ò fi òfin mi sínú wọn, èmi ò sì kọ́ sí wọn lé ọkàn, èmi ò sì máa jẹ́ Ọlọ́run wọn, wọn ò sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù. Kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa, nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà, nítorí èmi ò ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti di ẹni ìgbàlà, ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀, ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i, kí a wo àwọn tí Pọ́ọ̀lù àpọ́sẹ́lẹ̀ ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́, ẹ̀mí oore, ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́, kí a sì ní ìṣìpẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run,
andupe wipe olorun je oluoto andupe wipe olorun ki seke andupe wipe bi olorun ba wi be o ma nse be andupe wipe olorun ki yi pada atundupe wipe nipa ise asepe Jesu Kristi lori igi agbelebo asindupe wipe ati je eni igbala asitundupe wipe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara andupe fun gbogbo sugbon o merin ototo ni Paul so fun anihi we pe o ye ki adupe fun ikini nitori pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki oronu loni o ye ki owo awon ore ti olorun se fun bi o ba je we pe ati dare ese re jio bi o ba je we pe ati mu oye iwo ti o je alaiye tele tele ati asiti so di alabapin ninu ogun awon eniyan mimo ninu imole o ye ki o dupe lowo olorun ikeji nitori wo pe o ti gba wa kuro lowo agbara okunkun o ye ki a dupe wi pe nigbati a ti di eni igbala isu ati awon omo ogun re ati agbara okunkun won ko ni ipa lori wa mo iketa nitori wo pe ati si wa nipo sinu ijoba ayanpe omo re bi o ba mo wi pe ati gba okan re la ati mo wa si ijoba olorun ati mo kuro ninu okunkun sinu imole o ye ki eyi je ki o dupe lowo olorun ikerin eni ti ninu eni ti a wa ni idande ninu eni ti a wa ni irapada nipa ejere ani idariji ese bi o ba je pe ati wo okan re mo o si ti di eni igbala o si ni idalebi ese mo o je eni ti o ni agbara ore ofe olorun lati ma gbe ninu imole lati ma rin ninu imole irere o ye ki o le dupe lowo olorun e je ki a dede duro ki a si so fun olorun we pe adupe lowo re nitori eni ti se adupe lowo re nitori ise asepe Jesu Kristi lori igi agbelebo adupe lowo re nitori igbala wa adupe lowo re fun itesiwaju nipa ti emi adupe lowo re fun gbogbo se o ti di omo olorun se o ki se ajeji ninu ile olorun se ati gba okan re la se o ti ni ogun ni pelu awon eniyan mimo ti rin ninu imole o ye ki a dupe lowo olorun se ati da oni ide se ati gba okuro lowo agbara okunkun se oluwa je oluwa fun o o si je ni to nto o je agbara re o je ipa re o ye ki a dupe lowo olorun se ati se onipo pada kuro ninu aginju o ti wa sinu ile olorun o ti wa ninu ijoba olorun o ye ki a dupe lowo olorun se ati se onipo pada kuro ninu okunkun wa si imole o ye ki a dupe lowo olorun se ati se onipo pada o ti kuro laarin awon ajeji o ti di omo ninu ile o ye ki a dupe lowo olorun.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Bàbá wa ti ń bẹ lọ́rùn adúpẹ́ lọ́wọ́ yín. Ó pé ẹ tún fún wa láǹfààní lẹ́ẹ̀kan sí láti péjọpọ̀ láti sìn yín. À ń bẹ̀bẹ̀ wí pé ìsìn wa tòní yóò jẹ́ ìtẹ́wọ́gbà lọ́dọ̀ yín lórúkọ Jésù. A sì ń bẹ̀bẹ̀ wí pé bí ẹ ó ti máa ka inú ìwé mímọ́ nísinsìnyí kí ọ̀rọ̀ yín kí ó ní ìtumọ̀ nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ẹ̀mí kí ó túmọ̀ ọ̀rọ̀ náà kí ó sì kọ́ sí tábìlì ọkàn ẹnì kọ̀ọ̀kan wa kí ẹ sì ṣàánú fún wa kí a lè fi ìlú ìparun sílẹ̀ láti jogún iyè tí kò nípẹ̀kun lórúkọ Jésù Kristì Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó mú wa péjọ lónìí láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, láti sin Ọlọ́run, láti ní ìrẹ́pọ̀ àti ìfẹ́ Ọlọ́run tí a ń rú sókè nínú ọkàn wa. Kí Jésù kí ó tó fi ayé sílẹ̀ ni ó pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí ó sì sọ̀rọ̀ fún wọn nípa ìpadàbọ̀ rẹ̀ lẹ́ẹ̀kejì. Bí ó sì ti ń sọ fún wọn ni ó ń gba ẹnìkan ọkàn wọn ní ìyànjú wípé

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a wá síwájú yín gẹ́gẹ́ bí ọmọ. Àdúrà wa ni wípé bí ẹ ó ti máa bá wa sọ̀rọ̀ láti inú ìwé mímọ́, pẹ̀lú ìrànwọ́ ẹ̀mí yín, ẹ fún wa ní etí ọmọ. Kí a jẹ́ ẹni tí ń gbọ́, kí a jẹ́ ẹni tí ń gbà, kí a jẹ́ ẹni tí ń ṣàṣàrò lórí ọ̀rọ̀ yín. Kí ọ̀rọ̀ yìí kí ó ba lè ṣe wá láǹfààní ní ayé yìí àti ní èyí tí ń bọ̀. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì, Olúwa àti Olùgbàlà wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wa sí Epístélì kejì ti Pétérù sí ènìyàn gbogbo. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Pétérù kejì, orí kìíní, ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin. Bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lé ohun gbogbo, tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run, nípa ìmọ̀ ẹni tí ó pè wá, nípa ògo àti ọlá ńlá rẹ̀, nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀, tí ó sì ṣe iyebíye fún wa, pé nípa ìwọ̀nyí ni kí ẹ̀yin kí ó lè di alábápín nínú ìwà Ọlọ́run. Nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run méjì tí a kà yìí ni wọ́n là wá lóye ohun tí ó jẹ́ dídùn inú Ọlọ́run àti ọ̀pọ̀lọpọ̀ ìpèsè Ọlọ́run fún ẹnì kọ̀ọ̀kan wa. Kí ìlànà ti ìràpadà kí ó ba lè jẹ́ tiwa. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé, àti wípé kí ẹ̀dá Ọlọ́run, àwòrán Ọlọ́run àti ìwà Ọlọ́run kí ó lè jẹ́ tiwa. Nítorí èyí ni ohun tí a jogún láti ọ̀dọ̀ Jésù Kristì, nítorí ikú tí ó kú fún wa. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni kò mọ ìdí rẹ̀ tí Ọlọ́run Bàbá tí ó fi rán Ọlọ́run Ọmọ sínú ayé, tí ó sì fi fún wa ní Ọlọ́run Ẹ̀mí láti máa bá wa gbé, láti máa tọpasẹ̀ wa, láti máa jẹ́ kí ìwé mímọ́ kí ó yé wa. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lọ sí ilé ìsìn ni wọ́n ti pàdánù àwọn ohun iyebíye àti ogún èyí tí a pèsè sílẹ̀ fún wa nípasẹ̀ Jésù Kristì, Olúwa wa. Ṣùgbọ́n ó jẹ́ ayọ̀ ọkàn tiwa wípé a wá síhìn lónìí kí èyí tí a fẹ́ wò nínú ìwé mímọ́ àti èyí tí a fẹ́ gbọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣírí àti ọ̀rọ̀ ìyànjú, kí ó ba lè jẹ́ ohun tí ó jẹ́ kí a jẹ́ alábápín ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Àwọn ẹsẹ̀ méjì tí a kà yìí, èyí ni Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ìkẹrin. Àwọn ni ó fi nǹkan wọ̀nyí hàn wá. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa ń rò wípé a rán Jésù Kristì wá sínú ayé yìí kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ ìdájọ́ ayérayé, ìbínú àti ìrunú Ọlọ́run ní ìyà ayérayé ti ọ̀run àpáàdì. Ní tòótọ́ ni wípé ó jẹ́ ẹ̀fẹ́ Ọlọ́run wípé kí ẹnikẹ́ni nínú wa kí ó má ba ṣègbé, kí a má ba lọ sí inú ìyà ayérayé ti ọ̀run àpáàdì, ṣùgbọ́n kò mọ níbẹ̀ nìkan ṣoṣo. Àwọn ẹlòmíràn wọn a tún máa rò wípé a rán Jésù Kristì láti fi rú ẹbọ fún wa, àti wípé kí ó ba lè fún wa ní àwọn ìbùkún bí ìwòsàn, bí ìpèsè àti àwọn ìbùkún mìíràn tí kò kọjá ayé yìí.
o ye ke amo we pe ki se ati lowo ati loro ati ni wosan ati ni idande nikan ni a se ran Jesu Christi wa sinu aye o da bi eni we pe awon eniyan ti won lo si ile isin won ro we pe olorun fi ete sile lati ma pa lapa lapa nitori ohun ti o mu Jesu Christi wa sinu aye o ni we pe aye di baje aye kun fun ese ati pe ninu agbara ti wa a o le bori ese a o le bo lowo agbara ese ati ti esu e ti o de wa ni igbekun e ni afiran Jesu Christi wa sinu aye sugbon o se ni laanu we pe opolopo ti o wa sinu ijo ohun ti won wa ki se ohun ti o je ki Jesu Christi ki o ku lori igi agbelebo ibokun ti ara ki la o je ki la o mu bawo ni a o se ni iwosan bawo ni a o se bo lowo ofa awon eni bi awon ota won ronu ayeraye won ronu bi a se le jere iye ni pekun won ronu bi a se le bo lowo ese ke asi ma gbe igbese aye wa mimo ati ododo sugbon eyi ni o wo olorun lati je ke awo ninu iwe mimo loni o ti a soro lori re ni alabapin aworan olorun alabapin aworan olorun a le so wi pe alabapin iri olorun tabi ewa olorun sugbon mo ro wi pe oye gbogbo wa bi aba so wi pe alabapin aworan olorun nkan ti olorun nfe lowo eni kokan wa ni wi pe ke a fi iwa ati ise ke a fi jo eni ti o da wa bi omo ba jo baba ninu ohun gbogbo inu baba ma ndun bi baba ba je eni ti o logbon eni ti o lagbara eni ti o le rin dara dara eni ti o ja fafa bi omo yi ti abi ninu ebi bi o ba fi ohun gbogbo jo baba bi baba ba ti nri inu baba a ma dun o ye ke mo we pe bakan na ni pelu olorun o nfe ke a fi iwa irisi isesi ati gbogbo nkan ti a nlepa o nfe ke a fi jo ohun bi abale jo olorun ninu iwa ninu ise ninu irin ninu oro ninu ohun gbogbo ti a dawole inu olorun yo dun popo yi ni a fi nso nipa jije alabapin ninu aworan olorun tabi ninu iwa olorun ye ke a tun wo ese ikerin ti a ka lekan ke a tun ka lekan si nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa pe nipa iwon yi eyi ni nipa awon ileri won yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun o n fe ki a je alabapin ninu iwa re tabi ninu

Hàn Ọlọ́run. Bíbélì sọ fún wa wípé láti ẹnu ẹni méjì tàbí ẹnu ẹni mẹ́ta ni a ó ti fi ìdí òtítọ́ múlẹ̀. Ìbéèrè wa ni wípé ṣé ẹsẹ̀ ọ̀rọ̀ kan yìí ló sọ fún wa nípa wípé ìfẹ́ Ọlọ́run ni yóò jẹ́ inú dídùn Ọlọ́run bí a bá lè jẹ́ alábàápín nínú àwòrán àti ìwà rẹ̀. Kì í ṣe ẹsẹ̀ ọ̀rọ̀ yìí nìkan. Jẹ́ kí a wo ìwé Róòmù orí kẹjọ ẹsẹ̀ 29. Róòmù orí kẹjọ ẹsẹ̀ 29. Nítorí àwọn ẹni tí ó ti mọ̀ tẹ́lẹ̀ lì ó sì ti yàn tẹ́lẹ̀ láti rí bí àwòrán ọmọ rẹ̀ kí òun lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Níhìn ni apostelli ni ó ń sọ fún wa nípa ìmísí ẹ̀mí mímọ́ wípé ó jẹ́ ohun tí Ọlọ́run ti gbèrò tàbí tí ó ti gbìmọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ayé kí ó tó wà. Tí ó sì jẹ́ wípé ìlérí àti ìlépa àti ìfẹ́ yìí ni ó sì wà nínú ọkàn rẹ̀ síbẹ̀síbẹ̀. Èyí ni wípé kí ẹnìkọ̀ọ̀kan wa kí ó lè rí bí àwòrán ọmọ Ọlọ́run. Àti wípé kí Jésù Kristì kí ó ba lè jẹ́ àkọ́bí láàrin àwọn arákùnrin púpọ̀. Jẹ́ kí a ṣe àlàyé díẹ̀ lórí èyí. Bí a bá wá láti inú ẹbí tí bàbá àti ìyá ti bí ọmọ púpọ̀, tí àkọ́bí ọmọ sì jẹ́ ọlọ́gbọ́n, oníwà tútù, ẹni jẹ́jẹ́, ọmọ tí kìí jalè, ọmọ tí kìí purọ́, ọmọ tí kìí rìnrìn ìdọ̀tí, tí ó sì jẹ́ irú àkọ́bí yìí ni Ọlọ́run fi ta wá lọ́rẹ. Ó máa ń jẹ́ dídùn inú wa wípé àwọn ọmọ tí wọ́n tẹ̀lé irú àkọ́bí rere bẹ́ẹ̀ wípé kí àwọn ọmọ wọ̀nyí kí wọn kí ó rìn nípa ìṣísẹ̀ ọmọ àkọ́kọ́ yìí. Ohun tí a mọ̀ nípa Jésù Kristì ni wípé ó jẹ́ ẹni tútù, ó jẹ́ ọlọ́gbọ́n, ó jẹ́ olódodo, ó jẹ́ ẹni mímọ́, ó jẹ́ ẹni tí a kò rí ìwà ẹ̀ṣẹ̀ kankan nínú rẹ̀ tàbí lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan rí, ó jẹ́ ẹni tí ó wu Ọlọ́run. Ǹjẹ́ mo fẹ́ kí o máa yẹ̀ ẹ́ wò. Ìhà ṣe ìlépa yìí ló wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan tí ó ń wá sí ilé ìsìn. Ìhà ṣe ìlépa yìí láti dàbí Jésù nínú ọkàn, nínú èrò, nínú ìlépa, nínú ìfẹ́, nínú ìṣe, ní ìkọ̀kọ̀, ní gbangba, ní abúlé, ní ìlú, nínú ọjà, tàbí ní ibi ìṣòwò wa. Ìhà ṣe ìlépa yìí ni ó wà nínú ẹnì kọ̀ọ̀kan láti rí bí Jésù, láti rìn bí Jésù, láti ṣe bí Jésù, láti sọ̀rọ̀ bí Jésù, àti láti wu Ọlọ́run gẹ́gẹ́ bí Jésù. Èyí ni ìlépa Ọlọ́run. Èyí ni ìfẹ́ Ọlọ́run. Èyí ni èròǹgbà Ọlọ́run. Èyí ni ohun tí Jésù Kristì fi wá, tí ó fi kú fún wa lórí igi àgbélébùú. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ èrò ọkàn rẹ ni wípé ìlépa rẹ tàbí èrèdí tí o fi ń wá sí ilé ìsìn ni àti ní ìwòsàn nìkan. Ìlépa tirẹ ni àti ní dúkìá ayé yìí. Jésù pàápàá sọ fún wa, ó ní kí ni èrè tí ó jásí fún ènìyàn bí a bá jèrè gbogbo ayé yìí ṣùgbọ́n tí a sọ ẹ̀mí wa nù. O mọ̀ wípé ìdí tí a fi rán Jésù ni kí ó ba lè gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ nípa ti òde ara, ẹ̀ṣẹ̀ nípa ti inú, kí ó ba lè jẹ́ olùgbàlà wa kúrò nínú ẹ̀ṣẹ̀ pátápátá. Jẹ́ kí a wo Pétérù kìíní, orí kìíní, ẹsẹ 16. Nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Bí o bá jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, o mọ̀ wípé kí a tó kọ ìwé mímọ́ ni Ọlọ́run ti ro dáradára ohun tí a fẹ́ kọ sílẹ̀. Ó sì ń sọ fún wa nísinsìnyí wípé kí a rántí o àti kọ ọ́ sílẹ̀.
ohun ti Ọlọ́run

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Ìwé ìkejì ti Chronicle, orí ìkejìlélógún. Àwọn olùgbé Jerusalem sì fi Ahasaya ọmọ rẹ̀ àbí kẹ́yìn jọba ní ipò rẹ̀. Nítorí àwọn ẹgbẹ́ ogun tí ó bá àwọn ará Arábíà wá ibùdó ti pa gbogbo àwọn ẹ̀gbọ́n. Bẹ́ẹ̀ni Ahasaya ọmọ Jehoramu ọba Júdà jọba. Ẹni ọdún 22 ni Ahasaya nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba. Ó sì jọba ọdún kan ní Jerusalem. Orúkọ ìyá rẹ̀ sì ni Ataliah ọmọbìnrin Omri. Òun pẹ̀lú rìn ní ọ̀nà Ahabu nítorí ìyá rẹ̀ ní ìgbìmọ̀ rẹ̀ láti ṣe búburú. Ó sì ṣe búburú lójú Olúwa bí ilé Ahabu nítorí àwọn wọ̀nyí ni ó ń ṣe ìgbìmọ̀ rẹ̀ lẹ́yìn ikú bàbá rẹ̀ sí ìparun rẹ̀. Ó tẹ̀lé ìmọ̀ràn wọn pẹ̀lú. Ó sì bá Jehoramu ọmọ Ahabu ọba Israeli lọ bá Asaeli ọba Siria jagun ní Ramoti Gileadi. Àwọn ará Siria sì ṣá Jehoramu lé ọgbẹ́. Ó sì padà lọ ìwúra ní Jesreeli nítorí ọgbẹ́ ti àṣà ní Rama nígbà tí ó fi bá Asaeli ọba Siria jà. Ahasaya ọmọ Jehoramu ọba Júdà sì sọ̀kalẹ̀ lọ ìwo Jehoramu ọmọ Ahabu ní Jesreeli nítorí tí ó ṣàìsàn. Ìparun Ahasaya láti ọwọ́ Ọlọ́run wá ni. Nípa wíwá sọ́dọ̀ Jehoramu. Nígbà tí ó sì dé, ó sì bá Jehoramu jáde tọ Jehu ọmọ Nimshi, ẹni tí Olúwa fi òróró yàn láti ké ilé Ahabu kúrò. Ó sì ṣe nígbà tí Jehu ń mú ìdájọ́ ṣe sórí ilé Ahabu. Ó sì rí àwọn ìjòyè Júdà àti àwọn ọmọ àwọn arákùnrin Ahasaya tí ń ṣe ìránṣẹ́ fún Ahasaya. Ó sì pa wọ́n. Ó sì wá Ahasaya, wọ́n sì mú un. Òun ṣáà ti fi ara pamọ́ ní Samaria. Wọ́n sì mú un tọ Jehu wá. Nígbà tí wọ́n sì pa á tán, wọ́n sìn ín. Nítorí tí wọ́n wípé ọmọ Jehoshaphati ni, ẹni tí ó wá Olúwa tọkàntọkàn rẹ̀. Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan ní ilé Ahasaya tí ó yẹ fún ìjọba. Ṣùgbọ́n nígbà tí Ataliah ìyá Ahasaya rí pé ọmọ òun kú, ó dìde ó sì run gbogbo irú ọmọ ìjọba ilé Júdà. Ṣùgbọ́n Jehoshaphati ọmọbìnrin ọba mú Joashi ọmọ Ahasaya, ó jí kúrò nínú àwọn ọmọ ọba tí a pa. Ó fi òun àti olùtọ rẹ̀ sínú ìyẹ̀wò ibùsùn. Bẹ́ẹ̀ni Jehoshaphati ọmọbìnrin Jehoramu ọba aya Jehoada àlùfáà nítorí arábìnrin Ahasaya ni òun. Ó pa á mọ́ kúrò lọ́dọ̀ Ataliah kí ó má bàa pa á. Ó sì wà pẹ̀lú wọn ní pípamọ́ nínú ilé Ọlọ́run ní ọdún mẹ́fà. Ataliah sì jọba lórí ilẹ̀ náà.
2: Ìwé ìkejì ti Chronicle, orí 23. Àti ní ọdún keje, Jehoada mú ọkàn le. Ó sì bá àwọn olórí ọrọ̀rùn dámàjẹ̀mú pẹ̀lú, àní Asaraya ọmọ Jerohamu àti Ishmaeli ọmọ Jehohanani àti Asaraya ọmọ Obedi àti Masaya ọmọ Adaya àti Elishafati ọmọ Sikri. Wọ́n sì lọ káàkiri ní Júdà. Wọ́n sì kó àwọn ọmọ Léfì jọ láti inú gbogbo ìlú Júdà àti olórí àwọn bàbá ní Ísírẹ́lì. Wọ́n sì wá sí Jerusalemu. Gbogbo ìjọ ènìyàn sì bá ọba dámàjẹ̀mú ní ilé Ọlọ́run. Ó sì wí fún wọn pé, kíyèsí, ọmọ ọba ni yóò jọba gẹ́gẹ́ bí Olúwa ti wí ní ti àwọn ọmọ Dáfídì. Èyí ni ohun tí ẹ̀yin ó ṣe. Ìdámẹ́ta yín yóò wọlé ní ọjọ́ ìsinmi nínú àwọn àlùfáà àti nínú àwọn ọmọ Léfì tí yóò ṣe àdìnà ìloro. Ìdámẹ́ta yóò wà ní ilé ọba. Ìdámẹ́ta yóò sì wà ní ẹnu ọ̀nà tí a ń pè ní ilé ìpìlẹ̀. Àti gbogbo ènìyàn yóò wà ní àgbàlá ilé Olúwa. Ṣùgbọ́n ẹ má ṣe jẹ́ kí ẹnìkan kí ó wọ ilé Olúwa wá bí kò ṣe àwọn àlùfáà àti àwọn tí ń ṣe ìránṣẹ́ fún àwọn ọmọ Léfì. Wọ́n wọlé nítorí mímọ́ ni wọ́n. Gbogbo àwọn ènìyàn yóò sì ṣọ́ ẹ̀ṣọ́ Olúwa. Àwọn ọmọ Léfì yóò yí ọba káàkiri olúkúlùkù pẹ̀lú ohun ìjà rẹ̀ ní ọwọ́ rẹ̀. Ẹnikẹ́ni tí ó bá sì wá sí ìhà ilé náà, a ó sì pa á. Ṣùgbọ́n kí ẹ̀yin kí ó wà pẹ̀lú ọba nígbà tí ó bá ń wọ ilé àti nígbà tí ó bá ń jáde. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ Léfì àti gbogbo Júdà ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí Jehoada àlùfáà ti pa ní àṣẹ. Olúkúlùkù sì mú àwọn ènìyàn rẹ̀ tí ó ń wọlé ní ọjọ́ ìsinmi pẹ̀lú àwọn tí ó ń jáde ní ọjọ́ ìsinmi nítorí Jehoada àlùfáà kò jọ̀wọ́ àwọn ẹgbẹ́ méjì àlùfáà lọ́wọ́ lọ. Jehoada àlùfáà sì fi ọkọ̀ àti asà àti apata wọn ni tí ti ṣe ti Dáfídì ọba tí ó ti wà ní ilé Ọlọ́run fún àwọn balógun ọ̀rọ̀ ọ̀run. Ó sì to gbogbo àwọn ènìyàn ti ọba káàkiri olúkúlùkù pẹ̀lú ohun ìjà rẹ̀ ní ọwọ́ rẹ̀ láti apá ọ̀tún ilé náà títí dé apá òsì ilé náà lẹ́bàá pẹpẹ àti lẹ́bàá ilé náà. Nígbà náà ni wọ́n mú ọmọ ọba jáde wá. Wọ́n sì fi adé fún un àti ìwé ẹ̀rí náà. Wọ́n sì fi ìjọba. Jehoada àti àwọn ọmọ rẹ̀ sì fi òróró yàn án. Wọ́n sì wí pé kí ọba kí ó pẹ́. Nígbà tí Ataliah gbọ́ ariwo àwọn ènìyàn tí wọ́n ń sáré lọ síbẹ̀ tí wọ́n sì yin ọba, ó sì tọ àwọn èèyàn náà wá sínú ilé Olúwa, ó sì wò sí kíyèsí, ọba dúró ní ibùdó rẹ̀ ní ẹ̀bá ẹnu ọ̀nà, àti àwọn balógun, àti àwọn afúnpè lọ́dọ̀ ọba, àti gbogbo àwọn ènìyàn ilẹ̀ náà sì yọ, wọ́n sì fún ìpè, àti àwọn akọrin pẹ̀lú ohun èlò orin, àti àwọn tí ń kéde láti kọ orin ìyìn. Nígbà náà ni Ataláyà fa aṣọ rẹ̀ ya, ó sì wí pé ọtẹ̀ ọtẹ̀. Nígbà náà ni Jehoiada àlùfáà mú àwọn olórí ọrọ̀run àní àwọn olórí ogun náà jáde, ó sì wí fún wọn pé ẹ mú un jáde kúrò nínú ilé sẹ́yìn àgbàlá, ẹnikẹ́ni tí ó bá sì tọ́ lẹ́yìn ni kí a fi idà pa, nítorí àlùfáà wí pé ẹ má ṣe pa nínú ilé Olúwa. Wọ́n sì fi ààyè fún un, nígbà tí ó sì dé àti wọ ẹnu ọ̀nà ẹṣin ilé ọba, wọ́n sì pa á níbẹ̀. Jehoiada dá májẹ̀mú láàrin òun àti láàrin àwọn ènìyàn àti láàrin ọba pé ènìyàn Olúwa ni àwọn ó máa ṣe. Gbogbo àwọn ènìyàn náà sì lọ sí ilé Baálì, wọ́n sì wó olulẹ̀, wọ́n sì fọ́ pẹpẹ àti àwọn eré rẹ̀ tútú, wọ́n sì pa Mátánì àlùfáà Baálì níwájú pẹpẹ. Jehoiada sì fi iṣẹ́ ìtọ́jú ilé Olúwa lé ọwọ́ àwọn àlùfáà, àwọn ọmọ Léfì tí Dáfídì ti pín lórí ilé Olúwa láti máa rú ẹbọ ọrẹ sísun Olúwa bí a ti kọ́ nínú òfin Mósè, pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú orin láti ọwọ́ Dáfídì. Ó sì fi àwọn adènà sí ẹnu ọ̀nà ilé Olúwa kí ẹni aláìmọ́ nínú ohunkóhun tó má bàa wọ̀ ọ́. Ó sì mú àwọn olórí ọrọ̀run àti àwọn ọlọ́lá àti àwọn baálẹ̀ nínú àwọn ènìyàn àti gbogbo ènìyàn ilẹ̀ náà. Wọ́n sì mú ọba sọ̀kalẹ̀ láti ilé Olúwa wá, wọ́n sì gba ẹnu ọ̀nà gíga wá sínú ilé ọba, wọ́n sì gbé ọba ka orí ìtẹ́ ìjọba náà. Gbogbo àwọn ènìyàn ilẹ̀ náà sì yọ̀, ìlú náà sì tòrò lẹ́yìn tí a fi idà pa Ataláyà.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ ni o máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi, o sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa tọ́ni sọ́nà. À ń bẹ̀ ọ́ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa tí o sì ń tọ́ wa sọ́nà, ẹ̀mí tí o máa ń gbà sí ọ lẹ́nu wà fi fún wa. Agbára tí o máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ ọ́ wípé gbogbo ọkàn aṣáko àti tí o máa ń rìn kiri, èyí tí o máa ń kúrò lọ́dọ̀ ìwọ Ọlọ́run aláàyè, jẹ́ kí o jìnà sí wa. Jẹ́ ká lè dúró tì ọ́ dé òpin. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún àkókò kúkúrú tí a ní, ní a ó yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run. Inú ayé tí a wà, ó jẹ́ ayé tí a ò tí ì wá rí. Àwọn òpòrọ́ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ tí wọ́n máa ń sọ pé Babátúndé tàbí Ìyábọ̀. Ìyá kì í padà wá. Bí bàbá bá sì ti lọ, ó lọ náà nìyẹn. Kò sí Babátúndé, kò sì sí Ìyábọ̀. Bí a bá ń pè ọ bẹ́ẹ̀, ká lè mẹ́ni tó ṣe láṣẹ lórúkọ, wọ́n ń pè ọ bẹ́ẹ̀ ni. Ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí. Àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀, wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la, nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ. A sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú, kò sì yé wa. Ó ní ìtọ́ni Ọlọ́run ṣeṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa. Ó wo ìtọ́ni Ọlọ́run ní Exodu. Mo ń ka ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí 12. Exodu ori ikokan le ni aadota. Exodus ori kejila mutografara ese ikokan le ni aadota. O si se ile ojo na gan Oluwa mu awon omo Israeli jade kuro ni ile Egypt gege bi ogun won. Mo fe ki o fiyesi wipe ki se Mose le o mu awon omo Israeli jade, ki si se Aaron, ki si se ninu agbara ti awon ti kara won ni won fi jade. Olorun fun rara re Oluwa orun ohun aye eleda wa, eni ti o mo opin lati ibere, eni ti o mo igbesi aye wa, eni ti o si nfe sanu fun wa ninu ife re pelu owo agbara re ni o ko si awon mo Israeli. O ri wipe bi won ti le ti je iran Abrahamu, sugbon gege bi eni to nka bibeli o ti mo wipe Joseph ni eni ti ata si Egypt. Bi ojo ti ngori ojo ti odun si ngori odun ni iyan bere si ni mu ni Egypt, iyan yin si mu de Canaan ni bi ti Jacob ati awon omo re ti won wa. Bi asi ngbo iroyin wipe opo unje wa ni Egypt, beni Jacob ran awon omo won yi ni won lo. Itan na gun pupo, sugbon

nígbà tí ọ̀rọ̀ yìí dójú ẹ̀, gbà tí ó yá ni Joseph fi ara rẹ̀ hàn fún àwọn ènìyàn wọ̀nyí. Èyí ni ó gbé Jacob àti àwọn ọmọ rẹ̀ àti àwọn tí àwọn ènìyàn wọ̀nyí ti bí pẹ̀lú ni ó mú ọwọ́ sí Egypt. Gbà tó yá, Jacob kú. Àwọn baba ńlá méjì láwọn yìí pẹ̀lú Joseph, àwọn náà kú pẹ̀lú. Àwọn ọmọ Jacob, nígbà tí a ti yí orúkọ Jacob padà sí Israeli, àwọn wọ̀nyí tẹ̀dó ní ìpínlẹ̀ Gosheni ní ti ilẹ̀ orílẹ̀-èdè Egypt. Ṣùgbọ́n nígbà tí ó yá, ìyá ń jẹ wọ́n, ojú ń pọ́n wọn, wọ́n di ẹrú. Ní inú ìsìnrú yìí ni wọ́n wà, ni wọ́n fi ké pe Olúwa. Ni Ọlọ́run rán Mose sí wọn, ó sì ń sọ wípé òun fẹ́ yọ wọ́n jáde. Ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ni Ọlọ́run ní láti ṣe kí ó tó yọ wọ́n jáde. Nígbà tí wọ́n jáde tán ni a wá ń sọ fún wa nísinsìnyí wípé ó sì ṣe lé ọjọ́ náà gan-an. Olúwa mú àwọn ọmọ Ísírẹ́lì jáde kúrò ní ilẹ̀ Egypt. Ilẹ̀ Egypt ni a fi ṣe àpẹẹrẹ fún wa wípé ó jẹ́ ilẹ̀ ẹrú ìsìnrú. Ó sì jẹ́ àpẹẹrẹ ilẹ̀ tó wà tí àwọn ènìyàn wọ̀nyí tí wọn ò lè ṣe bí wọ́n ti ń fẹ́. Ó jẹ́ àpẹẹrẹ ayé. Gbogbo ani a ti wà nínú ayé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀, ẹrú èṣù, tí a sì ń sin Olúwa òǹrorò òní tí a ń pè ní Sàtánì. Ṣùgbọ́n nígbà tí ó wo Olúwa, ẹni tí ó fẹ́ wa, ẹni tí ó mọ̀ wá, ẹni tí ó sì mọ̀ wípé òun ò fẹ́ kí a ṣègbé nítorí ọkàn wa ṣe iyebíye ní ojú rẹ̀, ó yọ wá jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ tí a wà. Nítorí wípé a ti fi Jésù Kristì rúbọ fún wa. Èyí ni a sì fi hàn wípé èyí yìí ni ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Èyí ni ó túmọ̀ sí ìgbàlà bí a bá mọ ẹ̀ṣẹ̀ wa, tí a ké pe Olúwa, tí a sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọ̀nyí fún Ọlọ́run tí ó dáríjì wá, a di ẹni ìgbàlà. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti di ẹni ìgbàlà ní ayé wa, ìfẹ́ wa, ọkàn wa, ara wa, iṣẹ́ wa, ètò ìṣiṣẹ́ wa níṣísẹ̀ntẹ̀lé, ni a kó gbogbo rẹ̀ pátápátá, ni a kò lé Ọlọ́run lọ́wọ́. Àwọn tí kò ní òye ìgbàlà àti òye ọ̀nà ìgbàgbọ́, wọ́n a máa rò wípé mo ti di onígbàgbọ́, èyí jẹ́ wípé mo ń lọ sí ìjọba ọ̀run. Ṣùgbọ́n nípa ìpinnu, ìṣiṣẹ́ àti ètò ìgbésí ayé mi, ìyẹn wà lọ́wọ́ tèmi. Nǹkan tí n bá fẹ́ màá ṣe, ohun tó bá wù mí màá dáwọ́ lé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ mọ kí ni inú Ọlọ́run, kí ni ìfẹ́ Ọlọ́run, bí a bá ti ní ìgbàlà ni a jẹ́ kí Ọlọ́run kí ó di adarí ọkọ̀ tí a wọ̀. Òun ló máa ń fi ètò sí ìgbésí ayé wa. Òun ló máa ń tọ́ wa, kì í ṣe tiwa mọ́, láti máa darí ìgbésí ayé wa. Àwọn olùkọ́ wa ń kọ́ wa nípa ètò ìgbéyàwó fún onígbàgbọ́. Nínú ayé, a kì í pe ẹnikẹ́ni jókòó wípé báyìí ni a ṣe ń gbéyàwó. Kò sí ìtọ́ni, ó ní ìṣìnà púpọ̀ ṣe wà ní ìgbéyàwó àwọn ọ̀pọ̀lọpọ̀. Tó sì ń jẹ́ wípé ṣe àwa náà ti mọ̀ ní ilẹ̀ Yorùbá, wọ́n sọ wípé ìyàwó tí a fi ijó fẹ́, ìran ni ó wò lọ. Àwọn ìyàwó wọ̀nyí tí a ń fẹ́, tí a ò sì mọ̀nà bí a ti ń fẹ́ ìyàwó, ilé ijó la ti ń bá wọn pàdé, tàbí ìdí tẹ́tẹ́ ni a ti ń bá wọn pàdé, ó sì ṣeéṣe nínú ọjà kí a bá wọn pàdé. Àwọn tá a bá pàdé bẹ́ẹ̀, wọn kì í lè dúró nílé. Nítorí wípé àwọn pàápàá a ò fi pánìtàn fún wọn, bàbá àti wọn ó fẹ́ púpọ̀ ni. Ìyá àti wọn náà ó ṣeéṣe kó jẹ́ ìkarùn-ún tàbí ìkẹfà nínú ilé. Bí àwọn náà sì ti ń dàgbà ni wọ́n ń wo àrọ́wọ́tó wọn

0: ọkọ̀ òmùgọ̀ wọn bó bá ṣe darí wọn. Bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé, ṣùgbọ́n àwa ni Ọlọ́run ṣe ní olóríire. Bí o bá wà níbí ní àṣálẹ̀ yìí tí o ń gbọ́ àwọn ẹ̀kọ́ wọ̀nyí, a ò pa ní ìtàn fún wa wípé àwọn bàbá wa kí wọn kí ó tó gbéyàwó wípé ẹnìkan pè wọ́n jókòó, ó bẹ̀rẹ̀ sí ní sọ fún wọn gẹ́gẹ́ bí a ṣe ń gbéṣẹ̀, kò rí bẹ́ẹ̀. Tàbí kí a sọ fún wa wípé ìgbà tí a ń ka ìwé ìròyìn tí àwọn orílẹ̀-èdè tí wọ́n máa ń tẹ̀ jáde wípé mo máa ṣe alárìnbápàdé ètò ìgbéyàwó, wọ́n sì ń sọ fún wa nínú ìwé ìròyìn wípé bá a ṣe ń gbéyàwó nìyí, ṣé ẹ máa ń rí kà nínú ìwé ìròyìn? Tàbí ní ìtàn àlọ́ tí a máa ń pa ní àṣálẹ́, ẹtí abájókòó sí ìdí ẹmu àti ìdí ọtí, tàbí tí a ń ta ayò, bó sì jẹ́ lúdò ni atanámọ́rí tí a ń ta, a ò pa ní ìtàn fún wa wípé ẹníbi tí a ti ń ta ayò tàbí lúdò tàbí níbi tí a ti ń mu ọtí ni wọ́n wá ń ṣi wa létí tí wọ́n sọ fún wa wípé bí a ṣe ń gbé ìṣísẹ̀ nìyí, rárá o, kì í rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwa ni Ọlọ́run dìídì jókòó ni ó kọ Bíbélì fún, àwa ń ṣe fún wa láti ojú ewé kan dé ojú ewé mìíràn wípé kí a má ba ṣe ẹsẹ̀ gbé, kí ayé wa kí ó má ba dàrú, kí ó má ba dàbí ẹni wípé a ò lè kẹsẹ̀ járí ní ọ̀nà ti ìgbàgbọ́. Ọlọ́run wá ń sọ fún wa wípé ìtọ́ni wà. Mo sì kú ọkú oríire kó wá láṣáálẹ̀ yìí, àbí inú ẹ̀dùnba tó ń gbọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Àwọn tí Ọlọ́run darí ni a fẹ́ kà nípa wọn yìí. Mo sì ń bẹ Ọlọ́run wípé bí ó ṣe ń jẹ́ kí a gbọ́, kí ó fún wa ní etí ìgbọ́ àti àyà ìgbàṣe, kí a lè ṣe ìfẹ́ Ọlọ́run títí a ó fi rí Jésù lójú kojú nígbà tí a bá dé ọ̀run. Àwọn wọ̀nyí lẹ́yìn tí Ọlọ́run gba ọkàn wọn là, tí ó yọ wọ́n kúrò nínú oko ẹrú àti tí ó yọ wọ́n kúrò nínú ipò ẹ̀ṣẹ̀ tí wọ́n wà, ni a ń sọ fún wa ní orí ìkẹtàlá Exodus, ẹsẹ̀ ìkẹta. Mose sì wí fún àwọn ènìyàn náà pé ẹ rántí ọjọ́ òní, nínú èyí tí ẹ̀yin jáde kúrò ní Íjíbítì, kúrò lé oko ẹrú, nítorí ọwọ́ agbára lé Olúwa fi mú yín jáde kúrò níhìn-ín, a kì yóò jẹ àkàrà wíwú. Ó ń sọ fún wa, ó ní ìwọ tí a ti gba ọkàn rẹ̀ là, ìwọ tí o ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ tí o ti kọ̀ ọ́ sílẹ̀, ìwọ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, tí o ti di ènìyàn ọ̀tún, ẹ̀dá titun. Ó ní ẹran tí ọjọ́ òní, ọjọ́ tí a gbà ọ́ là, ọjọ́ tí a fi ìmọ́lẹ̀ hàn fún ọ, ọjọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run tí ó là ọ́ lóye, tí ó jẹ́ kí o mọ̀ wípé ọ̀nà àbáyọ kúrò nínú ẹ̀ṣẹ̀ wípé ó wà. Ó ní ẹran tí ọjọ́ òní, nínú èyí tí ẹ̀yin jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ayé, kúrò nínú ìfẹ́ ti ara ẹni, kúrò nínú ìwà orikunkun ti àtijọ́. Ó ní àní láti rántí. Èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀, bóyá o fẹ́ gbéyàwó ni. Ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ, kí ó máa sọ fún ọ wípé, kí ó máa tì ọ́ gbọ̀n-ọ́n wípé kí o ṣe èyí tàbí kí o ṣe èyí nì. Mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là. Ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí Jésù tí ó gbà mí, ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́, ọjọ́ ńlá ni ọjọ́ náà. Kò sì yẹ kí o gbàgbé. Ó ṣeéṣe níbi tí o ti ń wá owó, níbi tí o ti ń fẹ́ ṣòwò, kí àwọn ènìyàn kí wọn kí ó fẹ́ kí o ṣe fàyàwọ́, rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré, o ní jẹ bí ayé ṣe ń jẹ, o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ, o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó. Bí o bá fẹ́ jẹ aṣẹ́gun, o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là, ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, ṣùgbọ́n tí mo fẹ́ kí ó yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là ni kìí ṣe wípé ọkàn wọn nìkan ni ọlọ́run gbà ó gba ètò ìgbésí ayé wọn ó gba ẹ̀mí wọn ó gba ọkàn wọn ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní ẹ́tísódù orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìléní ogún wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti Sukkoti lọ wọ́n sì dòó sí Etamu létí ijù olúwa sì ń lọ níwájú wọn olúwa sì ń lọ níwájú wọn ìwọ tó ṣáájú ọlọ́run níbo ló ń sáré lọ bó bá sáré ṣáájú ọlọ́run wàá pòfo gbà tó bá sáré ibi tọ́lọ́run ò bá ẹ dé wàá kan ìdí nínú iyọ̀ ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀ wàá débẹ̀ ó sì mọ̀ pé ní aginjù o mọbi tí omi wà wàá kan àpáta báwo ló ṣe fẹ́ mú omi jáde nínú àpáta ìwọ tó fẹ́ gbéyàwó tó tí gbé kan rí tó sì béèrè lọ́wọ́ ọlọ́run ẹni tó lágbára tó bẹ́ẹ̀ tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀ tó gbéyàwó fún ádámù ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí Enoki ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí Noah àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́ ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé níbo ló ń sáré lọ àwọn wọ̀nyí gbà tí wọ́n jáde kúrò ní Íjíbítì ó yẹ kí wọ́n kánjú ó yẹ kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní sáré ṣùgbọ́n wọ́n dúró de olúwa wọ́n sì sọ fún wa wípé olúwa sì ń lọ níwájú wọn nínú ọ̀wọ̀n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà tó sì ń lọ ṣíwájú tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí kí o lọ sí ìhà ìhín tàbí kí o lọ sí ọ̀run láti àti ilé òru ni ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn láti máa rìn lé ọ̀sán àti lé òru ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà ẹ dúró ṣebí Mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún tó sì máa ń kó àwọn ẹran Jethro tó máa ń kó wọn rìn láti jẹun láti momi irú olùdarí bẹ́ẹ̀ alákòóso bẹ́ẹ̀ tó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣebí Mose ti mọ̀nà àwa tí a wá wòlíì káàkiri wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀ ìyàwó tiẹ̀ sá lọ kò mọ bó ṣe máa pè é padà àwọn ọmọ tiẹ̀ wọ́n ya igi wọ́n ya kò gbọ́kan alágídí sínú ilé tiẹ̀ ohun ò tí ì fètò sí ilé tiẹ̀ ìwọ náà tún lọ kó tiẹ̀ bá o fẹ́ ṣìnà nìyẹn Mose tó ti lo 40 ọdún nínú aginjù ọlọ́run ò fi ètò àti mọ ọ̀nà àmọ́ Israẹli lé e lọ́wọ́ ọlọ́run fúnra rẹ̀ ó tún ṣáájú wọn jẹ́ kí n bí ọ nínú ìgbéyàwó tirẹ̀ ṣé ọlọ́run ṣáájú ẹ̀ ṣó ń sọ ọ̀nà ṣó ń sọ fún ọ nínú ìṣòwò rẹ nínú ọjà rẹ níbi tí o máa ń lọ ṣé ọlọ́run ṣáájú rẹ lọ àwọn tó ń lọ sílé ọtí tí wọ́n gbé bíbélì sílẹ̀ tí wọ́n sì ń ka bíbélì wọ́n lè ka sáàmù ju kínní lọ ó yẹ kí a bí wọ́n ṣé ọlọ́run ló ṣe amọ̀nà wọn lọ sílé ọtí àwọn tí wọ́n lọ sí ilé sinimá tí wọ́n lọ ń wo àwòrán ara ògiri àwòrán tí ó máa mú ènìyàn láti ronú ìfẹ́kúfẹ̀ẹ́ ṣé ọlọ́run ló lọ ṣáájú wọn ló tẹ́lẹ̀ dè wọ́n síbẹ̀ wípé ẹ máa bọ̀wọ̀ ẹ̀yin ọmọ mi ẹ wá wo nǹkan àràmàǹdà láti India ṣé ọlọ́run ló ń tọ́ wọn àbí ẹ̀mí òkùnkùn àbí ẹ̀mí èṣù àwọn tí wọ́n lọ sí ilé tẹ́tẹ́ńkọ́ṣe ọlọ́run ló ṣe wájú wọn lọ tó sì ń roko sílẹ̀ tó ń lànà sílẹ̀ fún wọn wípé ó yá nílé tẹ́tẹ́ ilé ọtí ńkọ́ ile ijo nko abi awon ti won fi ese sere ti ballu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se olorun lo se amona ti e lo sibe to so pe o ya o ko ri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo sugbon bo se ti amo israeli ni won so fun a wi pe oluwa si nlo saaju won ewo numeri ori ikewa numeri ori ikewa eje ki a wo asise ti amo israeli won yi ti won se nipa itoni olorun numeri ori kewa ki a wo lati ese kokandini ogbon Mose si we fun Hobabu omo Ragueli ara Midiani ana Mose pe awan shilo si ibi ti Oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe Oluwa soro rere nipa Israeli ran ti wi pe Oluwa ni o tin dari awon mo Israeli olon shamona won owon ina ni oru ati ikuku ti awo samo gege bi owon pila ni an pe ni owon ni osan gangan o si nlo ni waju won angeli oluwa paapa nlo ni waju won sugbon o to akoko kan itoni olorun da be ni wo pe o fe su awon eniyan won yi ka ma duro de olorun o fe su won ka so wi pe a o mona ki ka se ma so pe ko Olorun sa mona wa o fe su won ni Mose ba so fun o babo omo Ragueli ana re wi pe wa ba wa lo a san wo fun e e to ngba lofe bi owo nla ni won san ni takun ewo san lofe t'Olorun wo wa san baba be ninu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wipe lati igba ti o ti di onigbagbo atun bi ti olorun ti gba okan re la bi ori ba nfo jesu ori nfo mi o asimukuro binu run o ni jesu ewo ni mo tun ri ba mukuro a mukuro bo da bi eni wipe o wa nipo iloyun ni bo ba sa ti bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won Ejo aso pe won gbodo fenu kan efo bo je agbalumo ni bo je osan ni Ejo aso wi pe o gbodo je bo ba je ara ya funfun bi la jade ko gbodo je bo je ewa lo jade loko e ko gbodo je bo je osan ni a kan ma wodan bo je ebe pe ko gbodo je o si le wa ni pe iloyun gbogbo awon nkan to je wi pe ara nilo niru ipo be boya bi eyin ni won ti ma ka ewo fun wi pe orisha eni o gbodo jeyin o orisha o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e sese kan won le so de bi wi pe kan tun ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gba ta ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon ko si po tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona ko ni pe o sanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni imoran owo pupo ni won san fun won eyi ni isina ti Mose ati omo Israel ti won tun fe wonu re lo won san fun o babo yi pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi ṣùgbọ́n wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ara tiwọn. Wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé ẹni tí wọ́n fojú rí, ẹni tí wọ́n mọ̀. Ta ni wọ́n fẹ́ gbẹ́kẹ̀lé? Ta ló fẹ́ kó yan ìyàwó fún ọ? Èyí tó ti ń dúró di Ọlọ́run tọ́lọ́run ti ń tọ ọ́ ń kọ́. O rántí ìgbà tó fẹ́ ṣiṣẹ́ ni, ṣé bí Ọlọ́run ló darí rẹ? O rántí kò tó wá sèkò, ṣé bí Ọlọ́run ló darí rẹ? O rántí ilé tó ń gbé ni, ṣé bí Ọlọ́run ló darí rẹ? Gbà tí ṣẹ́ wọ́n púpọ̀ tí ò sẹ́ni tó ríṣẹ́, ṣé bí Ọlọ́run ló darí rẹ síbi tí o ti ríṣẹ́? Gbà tí ó dàbí ẹni wípé ẹ̀yìn kan wọ́n níta, ṣé bí Ọlọ́run ló ti ń darí rẹ? O wá fi Ọlọ́run yìí sílẹ̀. O wá dàbí ẹni wípé ẹ kò ní tọ ọmọ. O wá lọ bá àwọn ènìyàn wípé ẹ jọwọ́, èyí ni àṣìṣe tí Mose àti àwọn àgbà Israẹl tí wọ́n ṣe ní àkókò yìí, ṣùgbọ́n ó bá bù sọ pé rárá o, mo fẹ́ lọ bá àwọn ará mi. Wọ́n ní má ṣe bẹ́ẹ̀, tó bá bá wa lọ, wàá jẹ́ ojú fún wa. Mose fẹ́ fi ipò rẹ̀ gẹ́gẹ́ bí adarí, gẹ́gẹ́ bí ojú àwọn ènìyàn, ó fẹ́ fi sílẹ̀, ó fẹ́ fi fún Óbábù. Ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó rí ìjà tilẹ̀ lọ́dọ̀ ènìyàn. Bó o bá rí ìjà tilẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn, àánú Ọlọ́run ni fún ọ. Ọlọ́run fẹ́ kí o lè tẹjú mọ́ òun ni ó ṣe jẹ́ kí irú ẹ̀jẹ̀ kulẹ̀ bẹ́ẹ̀ kí ó wá ayé. Ní ẹsẹ̀ 22, ní ẹsẹ̀ 23, wọ́n sì ṣí kúrò ní òkè Olúwa ní ìrìn ọjọ́ mẹ́ta. Àpótí májẹ̀mú Olúwa sì ṣíwájú wọn ní ìrìn àjò ọjọ́ mẹ́ta láti wá ibi ìsinmi fún wọn. Ọlọ́run ló ń wá ibi ìsinmi. Ṣé wọn náà mọ̀ pé ìgbà tó bá fẹ́ gbéyàwó, òun sọ pé mo tiẹ̀ fẹ́ sinmi. Bí n bá gbéyàwó sìn, ilé ẹni tí n bá wà, màá lè mọ̀ wípé mo débi tí mo ń lọ. Ọlọ́run ló máa ń wá ibi ìsinmi. Orí tí wọ́n sọ wípé àpótí májẹ̀mú Olúwa sì ṣíwájú wọn ní ìrìn ọjọ́ mẹ́ta láti wá, láti ṣe àwárí ibi ìsinmi fún wọn. Ọlọ́run ló máa ń ṣe àwárí ibi ìsinmi fún wa. Ilé tí a ó gbé, ọkọ tí a ó fẹ́, ìyàwó tí a ó fẹ́, Ọlọ́run ló máa ń wá, tó sì máa ń rí, tó sì máa ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé òun ti rí. Ní ẹsẹ̀ 24, àwọ̀ sánmọ̀ Olúwa ń bẹ lórí wọn lé ọ̀sán. Nígbà tí wọ́n bá sì ṣí kúrò ní ibùdó, ó ń sọ fún wa ní Exodus orí 14. Ìgbà mìíràn a máa ń ṣe àṣìṣe púpọ̀. Àwọn onígbàgbọ́ kì í mọ kí ní ṣe tí a máa ní ìṣòro. Máa sọ wípé tó bá ṣe wípé Ọlọ́run ló ń darí mi, èwo ni mo tún wá bá pàdé yìí? Jẹ́ kí a kọ́ ẹ̀kọ́, kí a sì kọ́ ọgbọ́n. Lára àwọn ọmọ Ísíráẹlì, mo fẹ́ sọ fún ọ wípé bí ìṣòro bá wà lé ọ̀nà rẹ, ohun tó yẹ kó wádìí ni wípé wádìí ara rẹ. Béèrè lọ́wọ́ Ọlọ́run wípé èyí tó dé bá mi yìí, kí ni èrèdí rẹ̀? Ohunkóhun ló lè ṣẹlẹ̀? Bóyá ní ìgbéyàwó rẹ, béèrè lọ́wọ́ Ọlọ́run, Olúwa, kí ni dé tẹ́lẹ̀ dé bá mi? Àlàyé ọ. Bó bá jẹ́ wípé ìṣòro yìí dé, kí a lè fi agbára Ọlọ́run hàn nígbèsè ayé rẹ. Bó bá jẹ́ pé ìṣòro yìí wà níbẹ̀, kí iṣẹ́ ìyanu kí ó lè ṣẹlẹ̀ nígbèsè ayé rẹ, àfihàn ọ́. Bá sì jẹ́ pé àfọwọ́fà rẹ, àfihàn ọ́. Bó bá jẹ́ wípé ó yẹ kí o ronúpìwàdà, àfihàn ọ́. Bákan náà, rántí wípé Ọlọ́run darí àwọn ọmọ Ísíráẹlì, ó sì ń tọ́ wọn. Ó sì ń tọ́ wọn, wọ́n ń lọ ní ṣísẹ̀ntẹ̀lé, wọ́n tẹ̀lé Ọlọ́run, wọ́n ń wo ọ̀wọ́n ìkúkú nì àti ọ̀wọ́n iná nì. Wọn ò jẹ́ kí ojú wọn kí ó kúrò. Ọ̀rọ̀ Ọlọ́run ni Ọlọ́run fún wa ní ọjọ́ òní. Bí ò bá jẹ́ kí ojú rẹ kí ó kúrò nínú ọ̀rọ̀ Ọlọ́run, yóò máa darí rẹ. Ṣùgbọ́n wá wo ibi tí Ọlọ́run darí wọn lọ ní Exodus orí 14 láti ẹsẹ̀ 10. Nígbà tí Pharaoh sì ń sún mọ́tò sí, àwọn ọmọ Ísíráẹlì gbé ojú sókè, wọ́n sì kíyè sí àwọn ará Egypt ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀rú sì bà wọ́n gidigidi. Ọmọ Ísíráẹlì sì kígbe pé Olúwa, ó ṣeéṣe nígbà tí o ti ń wá, tí a ti ń tọ sọ́nà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a ti ń kọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, tí a láàyè ọ ní kínní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. Ó sì bẹ̀rẹ̀ sí tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run yìí ní ìgbéyàwó rẹ, tàbí ní iṣẹ́ rẹ, tàbí ní bó ṣe ń ka Bíbélì, bó ṣe ń gbàdúrà. Ṣùgbọ́n ó ṣeéṣe gẹ́gẹ́ bí a ti ń darí rẹ, tí a ń tọ sọ́nà, wá gbójú sókè, wari e to ti bo ninu e tele tele ta npe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao ari sese o le je farao ai ti niyawo o le jo lo tele o okun pa wa ni waju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si so wipe ah se bi won so fun wa wipe baba gboto lohun won so fun wa wipe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni je lo ni mo ri to tele mi abi ki se aisan to fi mi si e lojo ti mo ri gbala on ko lo tun de yi kini ki nse won ba ki gbe gba ti farao de ranti o baba so nkan kan fun o gege bi oro olorun nipa igbeyawo re boya pe ko se atunse nta so fun e pe ore ofe olorun yo tun fun o pe bo ba ti ni iyawo meji dandan ni ohun lati se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan ohun lati duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si lati duro de itoni olorun o si je wi pe o tin gboran bo tin gboran yi t'olorun sin to tinu re ndun to nkorin ayo to so pe ah gbangba ijoba olorun a jo de be ni bi no njo bojo nro a ma jo de ijoba olorun ni iso wa ni ko foko ni so pe so nkorin ni o so pe o bo lowo mi ah mi o ti ku mo lo sabule ni mo lo sise labule ni mo tun ti de nsin ah aya waja bi ru e ba sele lojo Monday wa ma so pe nje ma le lo ni ojo isegun lojo Tuesday ba nje ma le lo seko beli yen pe awon so pe ah o se bere ni awon ara ile won so pe ah mi o so fun e igbagbo en to ko se en to ka bibeli bi ti eyi ti ki daran bibeli ah e tan woyin bo kakaka ti o gbe won iwo na wa gbe iwo eyan dudu ifa na fi ko wa ninu le ti wa oju orisa ti wa le o gbe bibeli ah o di nkan mi ma e lowo abere bo lowo adete o dete aye wa ja oni kini ki nse eyi ni o de ba mo israeli ni won gboju soke na ri farao lo wa nbo na wa ki gbe wo ese kokanla won si wi fun mose pe nitori isa ko si ni jiti ki iwo se mu wa wa lati kule agiju lati ku ni iju e se ti iwo fi se wa be lati mu wa jade ti jiti wa bo ba je ni to ni igbagbo wa bohun gba to ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro olorun to si se ipinu wipe ah ko si nkan na gbangba ijoba olorun a ma jo debe ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won dahun o si n gbo radiogram o n korin ninu ile o n gbo boya oko eni o n korin ti e o si pe awon mo ni eje ma ju iya eju iya were iya je ejule olomo nkan to n wa kaki loru yi o tun kan lekun ko se n to dahun o pe omo e pe ade o to ba dahun to ba silekun ade na joko le abo mo mi ko yi ni iso a ma so pe se bo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe e nsin igbagbo na o gbe e daada o ti mo nkan oju ari nkan aya be si ni ja amo israeli na ba be si ni kigbe na so pe mose se ko si isa oku ni ijiti e oba ti fi wale ka ku akudanu sinu oko eru sinu ese kakun lo sorun apadi ju eto mu wa jade wo eto wa de ba wa nsin na wa nkigbe wo ese iketala mose si wi fun awon eniyan na pe e ma beru e duro je ni suru mose fun ara e ko ti gbadura oni eduro je ma se alaye fun o yekeyeke e ti o fi je wipe eduro je to wi ni o ye ko wi be oni e ma beru eduro je ki e si ri igbala oluwa ti yo fi han yin le oni nitori awon ara egypt ti eyin ri le oni yi eyin ki o tun ri won mo lailai nitori ti oluwa yo ja fun yin ki eyin ki o pa enu yin mo Oluwa si wi fun Mose pe e se ti iwo nke pe mi. So fun awon omo Israeli ki o si so omo Israeli ki won ki o duro je abi? Ki won ki o se kini? Olorun o ni ka duro eko bibele tori isoro. Olorun o ni ka duro pe a o gbodo sise sin oni tori isoro. Nitori wipe egba ti mo de fe gbe yawo na won de so fun mi o ka gbadura ka gbadu mo si gbadura wo iso ti mo ri eyi ti olorun si yan fun mi a mo de ti gbe yawo san onu kan koja odun meji nkoja a o bi mo olorun ni ko tesi waju ni tesi waju adura ni ko tesi waju eko bibeli ni ko tesi waju ati ma korin yan olorun logo ni ko tesi waju ati ma jeri ka ki pe jesu ngbala jesu so di mimo jesu fi agba e mo kun ni jesu wo san jesu si ma pese Jesu ma fi omo fun agan. Iwo ni to si yagan. O si ti bimo. Esu a ma so pe duro je o e to tin wo asu tele tele yen panumo. Duro je Olorun ni o ti. Olorun ni bo ti e ti bimo. Te si waju lati ma so pe Olorun ma fun agan ni omo. Iwo to ti gbe yawo tawo bi e ton so fun e wi pe o to su e na. Awa pada. Ko si ni o lati pada. Abi o na ni nsin. O ti tu omo ogbon o si ti loko o si ti igbeyawo awon eyan si ma so fun e pe tejeje ti eyin na ti poju iwo lo pa Jesu ni ewo ni ti e ba ni ti e ti wale o ti ngba were mesi o ti eyi ti poju won ma so fun e pe duro je olorun si so fun wi pe e ton e bon se nsoro si yen ton se nunu bi ni se si yen oni ko tun tesi waju ko ma lo o si ori ni ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo Israeli yo si la aarin okun na koja ni iyangbe ile aarin isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen aarin e na la ma gba koja awon ti o mo ona olorun se o mo pe awa ma idi ni se olorun awon ti won o ni igbagbo afoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya emura o afa be rin ajo wa ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko balu to ma nfo lo furu to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe emura o eje ka tesi waju o eje ka lo o iwo to ri isoro ni gbesi aye e ta so pe o ya o eje tesi waju afa ise fo lorun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o eje ka tesi waju o tun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta si nko ni ona olorun isoro si de mama kigbe mama sun ko ma so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bon sepe lorun mama sepe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesi waju ni tesi waju adura tesi waju ati ma ka oro olorun tesi waju ati ma gbo on si olorun lenu tesi waju ati gbogbo igbesi aye re ati okan re ati gbogbo ona re fili olorun lowo patapata boju moju ko ni isoro to ni teju mo jesu ko si ma tesi waju isegun daju mo so pe kini daju isegun daju awon apada seyin awon ni won padanu awa ta fe tesi waju isegun ni fun wa loni ni olorun be lo wa pe ewo lo fe se okun pa lo wa nwaju eyin fara o wa leyin bo ba pada Olorun o ni be pada o Olorun ti be ko ni ba ni keni pada si Egypt bo ba pada owo Pharaoh ni wa ko si egbe o se sa lo oke wa nbe ti bi o se sa lo oke wa nbe iwaju nikan ni Olorun wa o si si waju wa lo bo Olorun ba wo okun pa mo ro ko ye ka ni igba lati wo okun pa bo Olorun wa ninu na se na ki ju Olorun abo ma ju Olorun ina ti o ba ju Olorun ko gboro ju omo Olorun se bi awon Sedraki Mesaki ati Abednego ati se ife Olorun ni o wa ninu okan won ni Nebukadnezari wa pe won pe ete jeje o e ma je ki gbagbo yi ko di nkan mi mo yin lowo bo ba je wi pe e le yi okan pada nigba te ba tin gbo fere ati duro ati gbogbo ohun elo orin te ba teri ba die otito ada ṣùgbọ́n bẹ́ ẹ bá kọ̀ ta ni ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi wọ́n ní bá jẹ́ bẹ́ẹ̀ ọba èyí tó sọ yẹn o ti sọ kọjá ètò èèyàn ń sọ bó bá jẹ́ bẹ́ẹ̀ nìṣó iná náà lọ̀dálẹ̀ ọlọ́run yẹn àfẹ́sìn a sì ń fẹ́ kó yẹ ọba wípé ọlọ́run tí àwa ń sìn ó lè gbà wá inú bá bí Nebukadnessari àwọn ẹlòmíràn wọn máa ń ṣègbàgbọ́ wọn sọ pé má jẹ́ kínú bí àwọn àgbà o bàtẹ́lẹ́ṣẹ̀ ọba bínú ta ló máa bínú kán bínú dáadáa àwọn ìyá àgbà tó wà nílé àwọn bàbá àgbà tó wà nílé àwọn kò lọ́lọ́run fìkan ṣetán wà nílé ó yẹ kínú bí wọn àbí ò yẹ bẹ́ẹ̀ inú bá bí Nebukadnessari ó bá dáná kò mẹ́ni tó ń dáná fún àwọn ọmọ ọ̀dọ́ tiẹ̀ ló dáná fún láti pa ọkùnrin sí mọ́ ó bá de àwọn ọmọ ọlọ́run a kì í de ọmọ ọlọ́run ọwọ́ tó bá fi de ọmọ ọlọ́run máa ń rọ ni ó bá de wọ́n wọ́n bá ní ó yá o wọ́n ní ta ló máa lè gbé àwọn èèyàn wọ́n jù sínú iná àwọn tí wọ́n mọ̀ wípé ọjọ́ tán máa lò kẹ́yìn lọ́jọ́ ayé wọn àwọn tán fẹ́ ṣiṣẹ́ fún èṣù fún Nebukadnessari wọ́n bá bọ́ síwájú gbé àwọn èèyàn wọ́n bá jù wọ́n sínú iná iná tó ọwọ́ iná tó mì ó kọ pa àwọn rẹ pátápátá náà bọ́ ṣe lájú wọn bá iná ọ̀run àpáàdìná tún jáde sí lọ́hùn àwọn Sedraki Mesaki àti Abednego tán sọ pé bí iná ń jó màá débi tán ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run bójò ń rọ̀ bí ó sọ ọ̀mbrẹ́là màá débẹ̀ bó jẹ́ pé Pharaoh ń bọ̀ lẹ́yìn òkun pọ̀ wà wájú mo láti sin ọlọ́run tí wọ́n ṣe ìpinnu mẹ́ta ni wọ́n wọn pọ̀ rárá gbàtán dénú náà okùn tá a fìdè wọn ó jó ráúráú irun wọn aṣọ wọn bàtà wọn kò sí nǹkan tó jó ni jésù látòkè ọ̀run lọ́run wá ló bá sọ pé àwọn ọmọ mi ni mo rí yẹn ó yẹ kí n lọ bá wọn ni wọn bá ń rìn káàkiri ní iná ni wọn bá ń sọ̀rọ̀ ó lè mọ nǹkan tán sọ ó lè mọ ìgbà tí wọn bá ṣe tán láti la iná tiẹ̀ kọjá ni wàá mọ nǹkan tí wọ́n ń sọ torí pé bàbá wà nínú iná bàbá wà nínú wàhálà ìgbani jésù máa ń wá irú ọ̀rọ̀ tó bá wọn sọ nínú iná yẹn a bá wọn sọ rú ẹ̀ ìwọ táyà ń já tó débẹ̀ o lè gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ a kì í kàn gbọ́ ní ara òfòṣá kákan máa lọ kò sí ìṣòro kò sí wàhálà a ò fẹ́ gba ìgbàgbọ́ tiwa pẹ̀lú inú níbí ni òkè o ní gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìgbà tí wọ́n bá wọ inú náà tiẹ̀ kọjá lọ ti Nebukadnessari tí èṣù tí àwọn ìyá àgbà àwọn bàbá àṣàlẹ̀ tí wọ́n dá sílẹ̀ fún wa tá a sì sọ pé kò sí nǹkan náà kò sí nǹkan tó mìmí láyà mo ń lọ nínú iná yẹn jésù wa pàdé ẹ̀ ń bẹ̀ ń wá sọ̀rọ̀ Nebukadnessari bá tajú kán pé èèmọ̀ kí ni mo rí nínú iná wọ́n rìn wọn ní ìpalára kankan ó wá sọ pé ẹ̀yin ọmọ ọlọ́run ẹ̀yin ọmọ ọ̀gá ògo ó ní ẹ jáde náà bá jáde wọ́n ní kò sírú ọlọ́run tó lè gbà yàn bí irú èyí àwọn tó fẹ́ tẹ̀lé ọ̀nà tọlọ́run nìyẹn kí la ti rí sí kò pẹ́ náà gbà tí Nebukadnessari tó ti kú tí ọmọ ẹ̀ náà tó ti kú ni Darius yẹn tún gorí òye làwọn kan bá fi òfin kalẹ̀ náà bá sọ pé òfin má gbàdúrà a ti gbọ́ òfin pé oúnjẹ wọn òfin wí pé ẹni tó bá fẹ́ ra omi ní agbègbè garawa kan kọ́bọ̀ mẹ́wàá a ti gbọ́ yẹn òfin má gbàdúrà òfin ìpànìyàn nìyẹn gbàtà àbá gbàdúrà kú lọ pátápátá ni àbí kì í ṣe bẹ́ẹ̀ òfin tó ń wọ ọkọlọkọ lè gbélẹ̀ nínú ilé òfin pé kí n tó jáde nílé wá oúnjẹ fún mi òfin dáadáa ni òfin wípé taṣọ mi bá dọ̀tí ní Sátidé bá mi kókó fọ́ òfin dáadáa ni ṣùgbọ́n òfin má lọ sẹ́kọ̀ọ́ bíbélì ìyẹn ti kọjá òfin pé nílé bí o ní gbàdúrà sí ọlọ́run o tara tún fẹ́ gbàdúrà sí ṣéṣù la fẹ́ sìn ni Dáníẹ̀lì bá sọ pé mo gbọ́ ti gbogbo òfin eléyìí tẹ́ tún wá gbé kalẹ̀ yìí ó ti kọjá ó bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí wọ́n ń ṣọ lọ́wọ́ lẹ́sẹ̀ náà bá rí wọn sọ pé a ti mú o ó ti gbàdúrà ẹ̀ṣẹ̀ tó dá nìyẹn o lójú àwọn ọkùnrin míì nínú ilé tó ń bá ìyàwó jà ẹ pè wọ́n jọ kí lẹ̀ṣẹ̀ ìyàwó ẹ ò ń ka bíbélì ni ẹ̀ṣẹ̀ náà nìyẹn kí lẹ̀ṣẹ̀ ọkọ ẹ ẹ̀ṣẹ̀ ọkọ mi ni pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bóde jó bá wà àjọ máa ń lọ bóde òde ẹbọ jíjẹ bó bá wà àjọ máa lọ ń jẹjẹkújẹ ni ṣùgbọ́n sìn ó wá lóhun ti rí kan ìjẹkújẹ kò jẹ mọ́ ìmukúmu kò mú mọ́ balẹ balẹ bi o ba je pe o lo seko bibeli ile e lo njoko sinsin iyen gan lo nta mi lara pe o ju esu sile ko si fe sin esu ba se sin tele tele won si gbe ofin kale pe nitori be o ninu le bi ko sadura ko si oro olorun kika o si gbodo ka bibeli o gbogbe bibeli wale e iwe ton ma nfun lati keko lo o gbodo mu wale iru ofin be a ma nre koja ni iru ofin be ni Daniel le gbo lo so pe o mo nkan to n se ibi ki se le ohun orun ni le gba ta ba gbadura ba o le la se fe lo si joba orun kia lo ba lo gbadura gba tan wa won mu de odo oba ko jiyan o wo won loju bayi na ni won so pe ko si sise ko si aise inu okini oni wa pari esi oloya awon kini ibi ti n pa won won ba ju Daniel sinu e eni to n gbadura a le pa en to n gbadura olorun ayeraye wa pele en to n gbadura eni to fe se fe olorun to fe fi oro olorun se amona re olorun ayeraye wa pelu e kini o ba panu mo won ba di ore Daniel ni Daniel sun ninu oro kini o ti e kan na o ya Daniel lara ni oba ba de laaro ojo keji pe Daniel olorun to nsin so gba o ta ba nsin olorun o ma ngba ninin Daniel ba so pe olorun temi si o ki se awon olorun ton loju ton riran e to le titi o gboran ki se olorun tigi ati ope ati irin ati orisa olorun temi sin o gba mi o ran angeli re o seso lori mi ah oni ko jade o ba jade awon iyoku ti won se esun eke ti won fi ofi buburu lele oba ba ni eyin na adanrawo abi eyin na sa nsin olorun eyin na sa to e ma bojo fo le npe bojo dura le ngba e sa nse kan eh o ye ka mo olorun to ngba ni tori be eyin na o ya o na wa ko ojo nu e ah igbagbo yato si igbagbo igbagbo agala ma sa ko gbe eyan debi kankan o bi won se ju won nu e tegun tegun teran teran lo je won patapata iru olorun wo ni won sin seru ti Daniel ni abi olorun Sedraki Mesaki ati Abednego olorun ti Mose ti Aaroni olorun to ma se amona awon eniyan re lo si ilu ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igba ni lojo oponju bolorun ba lana fun wa ba so fun pe ka lo sibi ma mi kan bi wa la wa loju ona tolorun ni ko lo olorun wa ka kuro bo mi okun wa bi okun pa wa ni waju e olorun ala lati nu okun pa bo si je ina ni ko sewu fomo olorun olorun wa nbi o pe ewo loro ewo lo si fe se ewo ni pinu e se o si fe ma lo ona tara e tinu mi ni ma se ohun lo fe jokoti abi o fe jokoti pe ohun kun tolorun ba fe ibi kibi tolorun ba ni kin lo ona kona tolorun ba ni kin to oni mo fe to mo fe ko gbadura ko so fun olorun wi pe bayi ni mo se fe sin o bayi ni mo fe se mi o si beru inu ni bi ni tabi aya ofo mi lori ohun ko nitori pe mo fe sin olorun yo si waju re yo ma to yo ma se amona re sa gboran ni ife re bi wahala ba de ni oju ona na sa te siwaju ni ase oluwa bi o ba dabi eni wipe gbogbo nkan pin sa te siwaju ni ase re bi o ba dabi eni pe ota n dojuko sa tesiwaju ninu ise esin olorun bi ileri re tile pe ki yo pale gbekele oluwa ma se foya ni oruko Jesu Kristi Oluwa wa adupe lowo re Olorun wi pe o je ki o da wa loju wi pe bi o ba gba ni la o ma nduro tini pe bi o ba gba ni la igbesi aye wa ona wa irin wa o ma nwa lowo re je ambe o wi pe ma je ki abule o lowo ma je ki ayan fun ara wa gbogbo eyi to ma nje ki a fe se tinu ara eni lai bere lowo iwo olorun alaye gbogbo iwo ori kunkun ti o ma nje ki a se ti ife inu ara eni lai bere itoni ati imoran lowo re yo kuro ni oko wa ni oruko Jesu oro re so fun wa wi pe iwo gbe oro re gaju oruko re lo ati wi pe oro re to imole si pa ona wa je anbe o wi pe bi a se ngbo yi je ki a fi oro re si se gbogbo emi isina ati okan isina mo kuro lodo wa ni oruko Jesu ma to wa ma saju wa lo lana sile fun wa je ki oro re ki o ye wa gbogbo isina ti a ti tori bo tele tele abe o wi pe ki o ka won kuro ni waju wa a si nbe o wi pe iwon ibadie ti igbesi aye wa ku ki Jesu Kristi ki o to de sanu fun a ma je ki a sako kiri ma je ki a sonu ninu igbeyawo wa ninu esise wa ninu igbese ki igbese ti a fe gbe je ki itoni re ki o da wa loju ki a to gbese bi a se n lo loni je ki abo re ki o wa lori eni kankan wa a nbe pe ki o fi eje Jesu sami se eni kankan wa lara ki o wo awon eni bi ki o ma se tewa pa wa mo ki o si je ki a layo ninu isin re gbogbo wahala ti a si ko wa si yin boya bi aisan tabi wahala tabi ikanju ohun kan ti o rin wu ki o je le won jiyan si wa ni oruko Jesu adupe ko ti gbo ti wa ma to wa lo ni oruko Jesu Kristi Oluwa wa
1: e je ki a gbadura olorun wa adura wa loni ni wo pe e o ba wa soro adura wa ni pe bi a ti wa siwaju yin nisisin yi ti a fe je onje mi wo pe e o bo wa a o si je ajeyo onje ye ti o fun wa je yo fun alagbara yo fun alore ofe yo je ki a le dide ninu ipa ati agbara igbagbo lati tele yin ati lati le sumo yin timotimo ati lati le je olooto si ohun gbogbo ti en ko wa ti en so fun wa eran wa lowo ki a ba le wulo ninu ijoba yin adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa e je ki a si bibeli wa si Matthew ori kerin Matthew ori kerin lati ese ikokandinlogun ni a ti n ka o si we fun won pe e ma to mi lehin emi o si so yin di apeja eniyan e ma to mi lehin emi o si so yin di apeja eniyan loni a n soro nipa titele jesu ohun ti o se pataki ni igbesi aye wa ni titele jesu nitori wipe ere pupo nipa ti ara ati nipa ti emi ni o wa ninu ki a ma tele Jesu bi o ba wo ese ti a kaye daradara Jesu Kristi n so fun awon wonyi wipe e ma to mi lehin emi o si so yin di apeja eniyan awon wonyi ti je apeja fun opolopo odun ise apeja ti won si n se o ti je ohun ti ko lere nigba miran bi o ba ka Luke ori karun ti ko si aye fun wa lati ka nisisin yi nigba kan ti Jesu ba Peteru ati Anderu ati Johanu ati Jacobu nigba ti o ba won pade ori wi pe won tin de lati oru sugbon titi di afẹ mojumo won ko pa on kankan o je wi pe ise owo won ko lere o je wi pe inu didun ati on ti won reti lati lo si ile pelu ere ise lati oru won ko ri nigba yi gan ni Jesu Kristi wa si igbese aye won ni o so fun won ohun ti won le se bi won si ti se won pa opolopo eja o wa so fun won wi pe ibere ibukun ni won ri yi bi won ba le tele ohun eyi je apere awon ere ati ibukun ti yo je ti won o wa so fun nihin wi pe e ma to mi lehin emi o si so yin di apeja eniyan bi o ba tun wo awon ese bibeli miran ninu majemo titun nigbati Jesu Kristi ti o soro fun awon mehin re o je ki o yi won wi pe nitori won tele ohun nitori won kon gbogbo sile won si fi ohun se oluwa ati olugbala won wi pe ere popo ninu aye yi ati ni aye tin bo ni yo je ti won ohun ti a soro le lori loni bi o ba fi yesi dara dara bi o ba keko dara dara bi o ba gboran dara dara o ri wi pe ere nlanla ninu aye yi ati ninu aye tin bo anfani nipa ti ara anfani nipa ti emi ni yo je ti re bi o ba le mo kini o jasi lati ma to Jesu Kristi lehin oni e ma to mi lehin emi o si so yin di apeja eniyan bi o ba wo ayika wa ninu isin wa loni o ri wi pe awa ti a wa nihin akere niye wo ayika bi o ba ni anfani lati ka wa ni ikokan o ri wi pe akere niye pupo sibe sibe a mo wi pe opolopo awon to n gbe ni tosi wa ni o je wi pe ede yoruba ni won so ki lo de ti o je wi pe awon won yi o se se afa won won o fa a pe won won o wa ani ki won ki o wa josin pelu wa a o ri won ohun ti o sele ni wi pe o se se ko je pe awa fun awa papa a ko ti igboran ni ekunrere si ipe ti olorun fi pe wa nitori pe bi a ba ni igboran si ipe ti olorun fi pe wa o so wi pe e ma to mi lehin oni gere ti a ba ti se be ti a ba to nlehin ni kikun oni ohun o so wa di apeja eniyan a ri wi pe nigba ti awon omo eyin Jesu Kristi kun ki o bo to ba Jesu pade ti won peja eja ti won pa o kere niye igba miran won ko ti le ri eja kankan lati pa sugbon lese kese ti Jesu Kristi ti o ti ni anfani lati wo igbese aye won a ri wi pe awon won kun akunwo sile akunfaya bi awa papa bi a ba tele Jesu ni ese ogbeji ti a n tele ni okan ojokan ti a ko je ko fi wa sile ti awa papa ti a ko fi sile a o ri wi pe yo so wa di apeja eniyan bi o tile je wi pe ipejọpọ wa nisisiyi o kere die bi o tile je wi pe a ko ri opolopo awon eniyan nisisiyi o daju wi pe ojo ola yo dara o daju wi pe opolopo ni yo tele wa won o si wa sihin o daju wi pe opolopo ni won o je alabapin pelu wa ninu ise esin olorun ati ninu igbala olorun ti ati muto wa wa sugbon ani lati jolo oto bi aba nfe di ogogorun ati egbegberun eniyan ti o ma josin ni waju oluwa ninu ipejọpọ wa nihin gbogbo awon ijoko ti o sofo won yi bi aba nfe ki agutan Jesu ki o wa ki olorun ki o si lo wa lati mu won wa bi awa papa bi aba tele Jesu Kristi ni timotimo a ri wi pe ohun ti o ti seleri wi pe ohun o so wa di apeja eniyan o daju wi pe yo se dandan mo ni o daju wi pe yo mu ileri re se nitori be o ye ki a fiyesi ohun ti a fe so loni gidigidi ki a mo bi a se n tele Jesu enikankan ninu wa ninu aye yi ni a n tele enikan o se se ki a ma rin ni ipa ona kan o seese ki a ma tele igbesi aye enikan ti o jo wa loju gege bi olowo gege bi omowe gege bi eni ti o ni igboya sugbon ki a mo we pe eni ti a n tele ati ona ti a rin o ni yo fi han ibi ti a o pari igbesi aye wa si ki n se apejuwe fun o pe bi a ba wa ninu oko ayokele ti a ko mo ona ibi ti a n lo ti a si ntele elomiran ti o wa ninu oko ayokele o daju wi pe ibi ti eni yi ba pari ireje re si ibi ti o ba pari irin ajo re si ibe na ni awa ti a ntele ni a o pari irin ajo wa si ibute ti o ba ti gule ibute kan na yi ni awa papa yo ti gule nitori be o ye ki a mo kini anso nipa titele Jesu a o so ikini igbesi aye elese ikeji ipe lati tele Kristi iketa ibute awon omolehin Kristi eyi ni ni ibiti a o le pari irin ajo ti emi wa si bi abatele Jesu ni toto ye ki a wo lekan si lati Matthew ori kerin ese ikokandinlogun o si we fun won pe e ma to mi lehin emi o si so yin di apeja eniyan ibere ti o ye ki a bere ni we pe bi a ko ba tele Jesu Kristi tabi ki a kunkun we pe ki a to mo Jesu ki a to ma tele Jesu kini awon ohun ti a tele kini awon eni ti a tele lehin eyi ni o je ki a wo ikini ninu ikoko eko wa igbesi aye awon elese ninu Ezekieli ninu Ezekieli ori ketala ese iketa bayi le oluwa olorun wi egbe ni fun awon asiwere woli ti won tele emi ara won won ko si ri nkan eyi ni an so nipa awon ti ko mo olorun awon ti ko ni Jesu awon ti ko ni oro olorun wi pe ohun ti won tele ni emi ara won bi a ba so nipa emi ara eniyan eje irun inu wa eje ohun ton jale lati inu okan wa ye ki a se apere o sese awon ti o ma nporo awon ti o ma ntanije bi enikan ba si odo won won ma so wi pe awon riran awon so tele olorun so nihin wi pe awon won yi ti won so wi pe won riran ti won so ti ojo iwaju fun awon eniyan won yi oni egbe ni fun won awon asiwere woli awon ti o ti sina awon ti won ko gbo lati enu olorun awon ti won tele emi ara won ero to njale lati inu okan won ohun ti won ro lati ijile inu okan won eyi ni ni won so eyi ni ni won se ki se wepe olorun ba won gbe ki se wepe olorun si won loju ki se wepe olorun ba won soro ki se wepe olorun ba won ni idapo eje apere fun opolopo eniyan wepe ohun to jale lati inu okan won wepe nipa ti emi won ara won ni won tele ohun ti o je ni pe ki a se apejuwe a le ri enikan boya enikan se o ati ri oro olorun eni to ba tele Jesu a mo kini ru iwa ti o ye ki o hu kini o ye ki o se sugbon emi re ninu okan re lohun idanwo a ma de a ma so fun wepe ki o gba iru eni be leti a ma so fun wepe ki o bu iru eni be tabi ki o sepe fun tabi pe emi re ninu okan a ma so fun wepe nitori idanwo ti ara wepe ki o bura ki o so pe ti o ba je mi ni mo se be ki nkan bayi ki o se mi bi o ba je be ki nkan bayi ki o se lagbaja ati awon omo re o so wepe awon ti won o tele Jesu okan ara won okan ti nbinu emi gbogbona oni won ma ntele nitori be ki a mo wepe awon ti won o ni olorun awon ti won o mo olorun nkan ti o njade lati inu okan won oni won ma ntele erokero to n jade lati inu okan won oni won ma ntele ati iwa ti ko dara iwa ti ko mogbon wa iwa ti o je iwa o ti se kupani oni won ma ntele e je ki a wo awon oba kini awon oba kini ori kokan le logun lati ese kerindinlogbon awon oba kini ori kokan le logun ese ikerindinlogbon ki a kun o ka lati ese kedogbon sugbon ko si enikan bi Ahabu ti o ta ara re lati sese buburu ni waju oluwa eni ti Jezebeli aya re nti o si se ohun irira gidigidi ni tito orisa lehin gege bi gbogbo ohun ti awon ara Amori ti se ti oluwa ti le jade niwaju awon omo Israeli ohun ti a n so ni ni wo pe Ahabu o je omo Israeli ki se be nikan o je oba sugbon o lo fe obirin ajeji o lo fe aborisha lati ilu awon ajeji nigba ti aborisha yi wa sinu ile ahabu ti o di aya birin ti o di aya fun ahabu Jezebeli.

àwọn tí kò mọ̀ bíbélì, àwọn tí ìgbésí ayé tí wọn kò gún dáradára, àwọn tí ó jẹ́ pé àwọn pàápàá wọn ò tí mọ ọ̀nà ìhìnrere, ọ̀nà ìmọ́lẹ̀, àwọn ni wọ́n máa lọ bèrè ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀. Ó ṣe é ṣe bóyá wọ́n fẹ́ gbé ìyàwó ni, bóyá wọ́n fẹ́ ṣiṣẹ́ ni, bóyá wọ́n ní nǹkan mìíràn tí ó jẹ́ wípé ó ń dà wọ́n lọ́kàn rú láàrin ọkọ sí aya. Àwọn tí wọ́n máa bèrè ìmọ̀ràn lọ́wọ́ rẹ̀ ni àwọn tí kò lọ́lọ́run, àwọn abọ̀rìṣà. Èyí ni Ahabu ṣe, nítorí pé kò tẹ̀lé Ọlọ́run, ó tẹ̀lé ìmọ̀ràn Jezebeli aya rẹ̀. Ó ní aya rẹ̀ ló ń tì í, yẹ kí n bí ọ léèrè. Ìwọ tí ó sọ pé o jẹ́ onígbàgbọ́ tó jẹ́ wípé bóyá o ti fẹ́ ìyàwó, ṣùgbọ́n ìyá rẹ̀ òun ló ń tì ọ́ gbọ̀ngbọ̀n wípé má gbà fún obìnrin yẹn o, nítorí tó bá dejúlẹ̀ fún, tó bá ń fi ogbo nǹkan hàn, tó bá fi inú tan ni àwọn obìnrin wọ́n ṣe é gbẹ́kẹ̀lé o. Ìyá rẹ̀ òun ló ń tì ọ́ gbọ̀ngbọ̀n, ó ṣeéṣe ìwọ tó jẹ́ obìnrin tó ti lọ́kọ, tó wà nílé ọkọ, bí ohun kékeré kan bá ti ṣẹlẹ̀, ó di kí o mú gèlè rẹ, kí o mú ìbòrùn rẹ, kí o gbọ̀dọ̀ ìyá rẹ lọ. Ìyá rẹ̀ ló ń tì ọ́ gbọ̀ngbọ̀n láti sọ àti láti ṣe ohun tí kò tọ́ sí ọkọ rẹ. Èyí ni Ahabu ṣe, ó tẹ̀lé òrìṣà lẹ́yìn, nítorí pé aya rẹ̀ òun ló ń tì í láti sọ àti láti ṣe ohun tí kò tọ́. Àwọn ọba kejì, orí kẹtàlá, ọba kejì orí kẹtàlá ẹsẹ̀ ìkejì, òun sì ṣe èyí tí ó burú ní ojú Olúwa, ó sì tẹ̀lé ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati, ẹni tí ó mú Israẹli ṣẹ̀, òun kò sì lọ kúrò nínú rẹ̀. A tún sọ fún wa níhìn-ín ẹnìkan tí ó jẹ́ ọba tí ó ń ṣe ohun tó burú níwájú Olúwa, nítorí pé ó tẹ̀lé ẹ̀ṣẹ̀ Jeroboamu ọmọ Nebati. Èyí ni a máa rí ní ibi tí a ń gbé, èyí ni a máa rí ní àdúgbò wa, wípé àwọn ọmọ kéékèèké, ó ṣeéṣe bóyá wọ́n ti rí àwọn kan tán máa ń jó nínú ẹ̀rọ móhùnmáwòrán, ó ṣeéṣe kó jẹ́ wípé ní ibi àdúgbò ni wọ́n ti rí àwọn tó pàgọ́, bóyá wọ́n ṣe ìsọmọlórúkọ, bóyá wọ́n ṣe ìsìnkú, wọ́n á pa títì rẹ̀, wọ́n ní àwọn fẹ́ jó, àwọn fẹ́ mutí. Nítorí bẹ́ẹ̀, kí ẹnikẹ́ni kí ó má ṣe kọjá ńbẹ̀, àwọn ọmọ wa bóyá wọ́n ń rí wọn, àwọn wọ̀nyí ni àwọn ọmọ ni wọ́n máa ń tẹ̀lé. Ìwà òmùgọ̀, ìwà aṣiwèrè wọn òun ni wọ́n máa ń tẹ̀lé. Àwọn wọ̀nyí, wọ́n á mutí yó, wọ́n á mu sìgá, títí di àfẹ̀mọ́júmọ́, ó ṣe ṣe kán ṣe máa kọrin. Àwọn ọmọ wa pàápàá bí wọn ò bá lọ́lọ́run, àwọn wọ̀nyí ni wọ́n máa ń tẹ̀lé ìwà búburú wọn, ìwà ọ̀mùtí, ìwà ọmú sìgá, ìwà kí a máa gbé májèlé jẹ, òun máa ń tẹ̀lé. Bí a bá ń sọ nípa àwọn ọmọdé, ó ṣeéṣe wọn lọ síléèwé, wọ́n rí àwọn kan bóyá wọ́n jẹ́ gbajúmọ̀ nínú níléèwé, bóyá wọ́n jẹ́ àwọn ọmọdé tí àwọn òbí wọn tí wọ́n ti fi owó bàjẹ́. Ó ṣeéṣe kí ó jẹ́ pé àwọn obìnrin, bó tilẹ̀ jẹ́ pé wọ́n wà ní ilé ẹ̀kọ́, a ti fi ọkùnrin bà wọ́n jẹ́, àwọn ọmọ kéékèèké pẹ̀lú tán jẹ́ ọmọ wa, ó ṣeéṣe kán máa tẹ̀lé wọn, nítorí pé wọn ò mọ Jésù, nítorí pé àwa tí a jẹ́ òbí wọn, a ò fi Jésù kọ́ wọn, a ò sì jẹ́ kí wọn kí ó mọ̀ wípé Jésù ni àpẹẹrẹ wa, òní kí a máa wò, òní kí a máa tẹ̀lé. Èyí a ti sọ nípa ti ọmọdé, àwa tí a jẹ́ àgbàlagbà ńkọ́, àwa tí a ń wá sí inú ilé ìsìn ńkọ́, àwa tí a ń gbé bíbélì lọ́sàn lóru, àwa tí a pe ara wa ní ọmọ ìjọ Deeper Life, àwa tí a sọ pé a jẹ́ ti Ọlọ́run, ta ni a ń tẹ̀lé? Ìwà aṣiwèrè, ìwà òmùgọ̀, ìwà ìgbéraga àwọn olówó láàrin nínú ayé, òun ni ọ̀pọ̀lọpọ̀ wa ń tẹ̀lé. Bí o bá gbọ́ bí olówó ṣe ń sọ̀rọ̀, bí o bá gbọ́ bí olówó tí o máa ti fi ojú tẹ́ḿbẹ́lú ènìyàn, àwa pàápàá tí a sọ pé a jẹ́ onígbàgbọ́, ìwà wọn, ìwà àwọn olówó bẹ́ẹ̀, ìwà wọn ni ẹlòmíràn tẹ̀lé. Èyí ni à ń sọ wípé ẹni yìí ó tẹ̀lé ẹ̀ṣẹ̀ Jeroboamu. Àwa tí a sọ pé a jẹ́ ti Ọlọ́run, bóyá òbímọ ò tí mọ bí orí ọmọ yìí máa ṣe rí lọ́la, èyí tí ó yẹ kí o kún fún àdúrà nígbà tí o fẹ́ sọmọ lórúkọ, ó di pé kí a tún máa pe àpèjẹ, kí a tún máa fi lé pọtí, ká máa tún fi ọ̀nà pọ́nkà, kí a máa sọ pé kí gbogbo èèyàn kí ó wá o, kán wá láti ìlú òkèrè, kán tún wá níhìn-ín, èwo la ń ṣe? Ṣé à ń tẹ̀lé Jésù ni, àbí à ń tẹ̀lé àwọn ènìyàn tí ó wà nínú ayé, à ń tẹ̀lé ìwà búburú ọwọ́ wọn? Bí ó bá tún jẹ́ wípé rìbá tí àwọn ayé ń gbà, àwa náà ń gbà á, ìró tí àwọn ayé ń pa, àwọn náà ń pa. Bí ó bá jẹ́ pé àṣeléke ẹ̀ṣọ́, ìṣọ̀ṣọ́ tinú ayé táwọn ayé ń ṣe, àwa náà à ń ṣe. Ó jẹ́ wípé à ń tẹ̀lé àwọn ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ àwọn gbajúmọ̀ tí ó wà ní ìgbésí, tí ó wà ní àrọ́wọ́tó wa, ẹ̀ṣẹ̀ àwọn olówó tí ó wà ní àrọ́wọ́tó wa. Ṣùgbọ́n ohun tí Ọlọ́run sọ fún wa ni wípé ó yẹ kí a jẹ́ olóòótọ́, kí a mọ̀ wípé a jẹ́ ti Ọlọ́run, àti pé kí a máa tẹ̀lé Jésù láì tẹ̀lé àwọn ìwà, àwọn ohun òmúlẹ̀ mófo asán tí ó wà nínú ayé láyìíká wa. Nínú àwọn ọba kejì yìí kan náà, orí 17,

0: dé. Èyí ni yóò jẹ́ kí a máa rin ìrìn àjò wa nígbà tí ìrìn àjò bá ń lọ sópin. Gẹ́gẹ́ bí ẹni tí ń rí ohun tí a kò rí tí í ṣe ti ayérayé. Ẹ̀kọ́ Kristi gẹ́gẹ́ bí onílàjà láàrin àwa àti Ọlọ́run. Gẹ́gẹ́ bí arọ́pò wa tí ó gba ẹ̀yà wa jẹ tí ó sì kú fún wa. Gẹ́gẹ́ bí ẹni tí ń ṣìpẹ̀ fún wa àti gẹ́gẹ́ bí olùràpadà wa. Ẹni tí ó kú fún ẹ̀ṣẹ̀ wa tí ó sì jí dìde fún ìdáláre wa. Ẹ̀kọ́ yìí ni ó lè fún wa ní ìgboyà láti dojúkọ ikú nígbà tí àkókò yìí bá tó. Èyí ni ó jẹ́ kí a sọ wípé ikú oró rẹ dà, Isa òkú ìṣẹ́gun rẹ dà. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí o bá ní Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ, nígbà náà ni o lè ní ìdákọ̀rọ̀ ní ẹ̀sìn Kristẹni tí ó sì ń sìn yóò jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Olúwa. Kì í ṣe èyí nìkan, a ń pè wá níjà wípé a ní láti pa ẹ̀sìn Kristẹni yìí, a ní láti pa mọ́ ní tòótọ́ títí a ó fi rí Olúwa. Jẹ́ kí a wo Epístélì ti Júdà sí ènìyàn gbogbo. Ẹsẹ̀ ìkẹta, olùfẹ́, nígbà tí mo fi àìsimi gbogbo kọ̀wé sí yín ní ti ìgbàlà tí ṣe ti gbogbo ènìyàn, kò gbọ́dọ̀ ṣàìmá kọ̀wé sí yín, kí n sì gbà yín níyànjú láti máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Èyí ni ìpèníjà tí Bíbélì ń fún wa wípé kí a máa jà gidigidi fún ìgbàgbọ́ tí a fi lé àwọn ènìyàn mímọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. Kí a má jẹ́ kí àwọn tí wọ́n ń wàásù ìwàásù èké tàbí ẹ̀kọ́ èké, kí wọ́n kí ó fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá wa káàkiri. Kristi àti àwọn apọ́stélì rẹ̀, wọ́n ti sọ tẹ́lẹ̀ ṣáájú wípé ní ìgbà ìkẹyìn àwọn ẹlẹ́kọ́ èké yóò pọ̀, àwọn wòlíì èké yóò pọ̀, àwọn Kristi èké pàápàá wọn yóò pọ̀ jọjọ, wípé yóò sì rọrùn fún àwọn ènìyàn láti ṣípòpadà àti láti kúrò nínú ẹ̀kọ́ tí ó yè kooro àti láti lọ sí ibi ẹ̀tàn. Nítorí bẹ́ẹ̀, má ṣe jẹ́ kí àwọn ẹ̀gàn aládùúgbò rẹ, má ṣe jẹ́ kí ẹlẹ́yà tí àwọn ará ayé tí wọ́n ń fi ọ́ ṣe, nítorí wípé o jẹ́ ẹni tí ń sin Ọlọ́run nípasẹ̀ ìgbàgbọ́ nínú Jésù Kristi tàbí ìyọṣòtí sí tí àwọn aláriwísí àwọn apẹ̀yìndà tí wọ́n ń yọṣòtí sí ọ. Má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dá ọ padà. Má ṣe jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó mú ọ gbọ̀jẹ̀gẹ́ tàbí kí ó mọ kúrò lórí ìpìlẹ̀ tí a ti fi lélẹ̀ fún ọ, èyí tí ṣe Jésù Kristi. Jẹ́ kí ó yé ọ wípé gbogbo àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí o ti gbọ́ nípa Jésù, nípa wípé a ní láti ní ìgbàlà wípé o jẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí ó dúró nínú ọkàn rẹ, o sì sinmi lé wọn, o sì dúró tì wọ́n, o sì ń ṣe àìsinmi láti rí wípé o jẹ́ ẹni tí a ti gba ọkàn rẹ̀ là nípa ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristi. Wo Hebrew orí kẹrin ẹsẹ ìkíní. Nítorí náà, ẹ jẹ́ kí a bẹ̀rù bí a ti fi ìlérí àti wọ inú ìsinmi rẹ̀ sílẹ̀ fún wa, kí ẹnikẹ́ni nínú yín kí ó má ba dàbí ẹni pé ó kùnà rẹ̀. Bí a bá kúrò lórí ìpìlẹ̀, bí a bá kúrò nínú ẹ̀kọ́ Bíbélì, bí a bá kúrò lórí ẹ̀kọ́ tí ó sọ fún wa nípa Jésù gẹ́gẹ́ bí Olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí ń sọni di mímọ́, gẹ́gẹ́ bí ẹni tí ń fi agbára ẹ̀mí mọ́kúni, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùṣọ́ àgùntàn wa, olùṣọ́ àgùntàn rere, àti gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ ẹ̀kọ́ Kristi àtàbí ẹ̀kọ́ ìhìn rere. Bí a bá kúrò lórí nǹkan wọ̀nyí, a kò ní lè dé ìjọba ọ̀run, a kò ní lè rí Ọlọ́run ní ìkẹyìn. Nítorí bẹ́ẹ̀, ẹ jẹ́ kí a bẹ̀rù, kí a rí wípé bí a ti fún wa ní ìlérí àti wọ inú ìsinmi rẹ̀, wípé ẹnikẹ́ni nínú wa kò pàdánù iyì àìnípẹ̀kun àti àǹfààní láti bá Jésù jọba ní ìkẹyìn. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a gbàdúrà, kí a sọ fún Ọlọ́run wípé èyí tí a ti fi lé wa lọ́wọ́ gẹ́gẹ́ bí Jésù Olùgbàlà, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù ẹni tí sọ ní di mímọ́, èyí tí a ti fi lé wa lọ́wọ́ Jésù Kristi ẹni tí yóò fún wa ní agbára ẹ̀mí mímọ́ àti ẹni tí ó ń darí wa ti o je ilekun si ayeraye si odo olorun we pe a o di mu shinshin titi di ojo ekeyin a ko ni je ki enikeni ki o fi eko eke ki o fi tan wa je tabi ki o fi gba wa kuro lodo olorun dide duro ki o diju re ki o se gbadura si olorun ki ori wi pe o pa igbagbo to tomo bi o ko ba ti ni igbala eyi ni ohun akoko ti oni lati se oni lati so fun olorun wi pe o fe ni igbala bi o ko ba ti ni isodi mimo o ye ki o so fun olorun bi o ba ni idaniloju pe o ti ni igbala wi pe o fe ni isodi mimo ti o fi fo okan re mo ti o se funfun lawo lawo bi ojo didi bi o ba si mo wi pe o ti ni agbara o ti ni isodi mimo o ye ki o gbadura ki a le fun ni agbara emi mimo ki ori wi pe eko yin rere ti a ti pili olowo odi mu titi a o fi ri Jesu olowo ati olugbala wa
1: iwe ikeje ti kronika ori ikerinlelogun eni odun meje ni Joashi nigba ti o bere si ijoba o si joba 40 odun ni Jerusalemu oruko iya re si ni Sibe ati Beersheba Joashi si se eyi ti o to ni oju Oluwa ni gbogbo ojo Jehoada alufa Jehoada si fe obirin meji fun o si bi omokunrin ati omobirin o si se leyin eyi o wa ni okan Joashi lati tun ile Oluwa se o si ko awon alufa ati awon omo lefijo o si wi fun won pe e jade lo si ilu Juda won ni ki e si gba owo jo lati owo gbogbo Israeli lati tun ile Olorun yin se ni ododun ki e si mu oran na ya kankan sugbon awon omo Lefi ko mu oran na ya kankan oba si pe Jehoada olori o si wi fun won pe e se ti iwo ko bere ni owo awon omo Lefi ki won ki o mu owo ofin Mose iranse Oluwa lati Juda ati lati Jerusalemu wa ati ti ijo eniyan Israeli fun ago eri nitori Atalaya obirin buburu ni ati awon omo re ti fo ile Olorun ati pelu gbogbo ohun mimo ile Oluwa ni won fi se esi fun Balimu oba si pase won si ka apoti kan won si fi si ita ni enu ona ile Oluwa won si kede ni Juda ati Jerusalemu lati mu owo ofin fun Oluwa wa ti Mose iranse Olorun fi le Israeli lori ni aginju gbogbo awon ijoye ati gbogbo awon eniyan si yo won si mu wa won fi sinu apoti na titi o fi kun o si se nigba ti akoko de lati mu apoti na wa sodo olutoju ise oba nipo owo awon omo Lefi nigba ti won si ri pe owo po akowe oba ati olori ninu awon alufa wa won si da apoti na won mu won si tun mu pada lo si ipo re bayi ni won se ni ojojumo won si ko owo jo le opolopo ati oba ati Jehoada fi fun iru awon tin sise ile Oluwa won si fi gba agbase awon onisona okuta ati awon gbenagbena lati tun ile Oluwa se ati pelu awon alagbede irin ati ide lati tun ile Oluwa se be ni awon ti o sise sise na ise na si lo siwaju ati siwaju ni owo won won si tun mu ile Olorun duro si ipo re won si mu ile nigba ti won si pari re tan won mu owo iyoku wa si waju oba ati Jehoada a si fi se ohun elo fun ile Oluwa ani ohun elo fun isin ati fun ebo pelu opon ani ohun elo wura ati fadaka won si ru ebo sisun ni ile Oluwa nigba gbogbo ni gbogbo ojo Jehoada sugbon Jehoada di arugbo o si kun fun ojo o si ku eni adoje odun ni nigba ti o ku won si sin ni ilu Dafidi pelu awon oba nitori ti o serere ni Israeli ati si Olorun ati si ile re leyin ku Jehoada awon ijoye Juda de won si teriba fun oba nigba naa ni oba si gbo ti won won si ko ile Oluwa Olora awon baba won sile won si nsin orisa ati ere ibinu si wa sori Juda ati Jerusalemu nitori ese won yi sibe o ran awon woli si won lati mu won pada to Oluwa wa won si jeri gbe won sugbon won ko fi eti si emi Olorun si bale Sakaraya omo Jehoada alufa ti o duro ni ibi giga ju awon eniyan lo o si wi fun won pe bayi ni Olorun wi pe e se ti eyin fi ru ofin Oluwa eyin ki yo ri re nitori ti eyin ti ko Oluwa sile ohun pelu si ti ko yin won si di rikisi si won si so le okuta nipa ase oba ni agbale ile Oluwa bẹẹni Joashi ọba kò rántí ore tí Jehoada bàbá rẹ ti ṣe fún un ó sì pa ọmọ rẹ nígbà tí ó sì ń kú lọ ó wí pé kí Olúwa kí ó wò ó kí ó sì béèrè rẹ ó sì ṣe ní òpin ọdún ni ogun Síríà gòkè tọ̀ wá won si de Juda ati Jerusalemu, won si pa gbogbo awon ijoye eniyan run kuro ninu awon eniyan na, won si ran gbogbo ikogun won sodo oba Damascus. Nitori ogun awon ara Syria de pelu egbe die, Oluwa si fi ogun ti o po gidigidi le won lowo, nitori ti won ko Oluwa, Olorun awon baba won sile, be ni won si se idajo Joashi. Nigba ti won si lo kuro lodo re, won sa ti fi sile ninu arun nla, awon iranse re si dirikisi si. Nitori eje awon omo Jehoada alufa, won si pa lori akete re, o si ku, won si sin ni ilu Dafidi, sugbon won ko sin ni iboje awon oba. Won yi ni awon ti o dirikisi si Sabadi omo Simiati, obirin ara Amoni, ati Jeo Sabadi omo Shimriti, obirin ara Moabu. Nje ni ti awon omo re
2: ati ti tobi owo oba
1: ti a fi le lori ati atunse ile Olorun, kiyesi akọ won sinu itan iwe awon oba. Amasai omo re si joba ni ipo re.
3: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ni oruko Jesu Kristi Olorun wa. Olorun alaanu adupe lowo yin wo pe atun pejopo loni lati ko eko. Anbe yin wo pe ki emi mimo ki o wa laarin wa. Ki o ka oro yi pelu wa. Ki o ko wa ni eko ti o ye ki o ye wa. Ki o si fun wa ni agbara lati se ohun ti e fe ki a se. Adupe wo pe ti gbo loruko Jesu Kristi Olorun wa. Pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Nísinsìnyí, a ń ka Ebéèrò, orí kẹtàlá, láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkọkànlélógún. Ohun tí a ń kà lónìí jẹ́ àdúrà tí ẹni tí ó kọ Epístélì yìí tí ó gbà fún àwọn olùkà Epístélì náà. Bí o bá wo ẹsẹ̀ yìí, ó rí wípé ó jẹ́ gbólóhùn àdúrà ti apostoli Paulu ti o gba fun awon oluka iwe na. O ni nje Olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani Oluwa wa Jesu. Ki o mu yin pe ninu ise rere gbogbo lati se ife re ki o ma sise ohun ti se itewogba niwaju re ninu wa nipasẹ Jesu Kristi ẹni tí ògo wà fún láé àti láé láé. Àmì bí o bá wo ohun tí a kọ́ ní ọ̀sẹ̀ tí ó kọjá, ó rí wípé apostoli yóò ń bẹ àwọn tí wọ́n jẹ́ onígbàgbọ́ láàrin àwọn Ebéèrò náà wípé kí wọ́n kí o máa gbàdúrà fún òun. Nínú ẹsẹ̀ ìkejìdínlógún ó ní ẹ máa gbàdúrà fún wa, nítorí àwa gbàgbọ́ pé àwa ní ẹ̀rí ọkàn rere, a sì ń fẹ́ láti máa wà lódodo nínú ohun gbogbo. Ṣùgbọ́n èmi ń bẹ̀ yín gidigidi sí i láti máa ṣe èyí kí a bá lè tètè fimi fún yín padà. A rí àwọn ẹ̀kọ́ pàtàkì kọ́ nínú ohun tí a rí níhìn-ín. Lákọ̀ọ́kọ́, ohun tí ẹni yìí ń sọ wípé kí àwọn ọmọ ìjọ kí ó ṣe fún òun, òun pẹ̀lú múra tán láti ṣe fún àwọn ẹlòmíràn. Ohun tí a ń sọ ni wípé ó pàrọwà sí wọn wípé kí wọn kí ó gbàdúrà fún òun, òun pàápàá sì ń gbàdúrà fún wọn. Ẹ̀kọ́ kìíní tí a kọ́kọ́ kọ́ níbẹ̀ ni a rí nínú Matthew orí keje ẹsẹ̀ ìkejìlá. Nítorí náà, ohun gbogbo tí ẹ̀yin bá ń fẹ́ kí àwọn ènìyàn kí ó ṣe sí yín, bẹ́ẹ̀ ni kí ẹ̀yin kí ó ṣe sí wọn gẹ́gẹ́, nítorí èyí lè òfin àti àwọn wòlíì. Bí apostoli ṣe ń sọ wípé kí wọn kí ó gbàdúrà fún òun, ohun tí òun fẹ́ tí ó sì ń retí láti ọwọ́ wọn, òun pàápàá ṣe tán láti ṣe é fún wọn. Ohun tí ìwọ bá ń fẹ́ láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ, o fẹ́ kí wọn kí ó fẹ́ràn rẹ, o fẹ́ kí wọn kí ó ṣore fún ọ. Àwọn nǹkan tí òun retí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, ó yẹ kí ìwọ pàápàá kí ìwọ náà kí ó lè ṣe é fún wọn. Ẹ̀kọ́ kejì tí a rí kọ́ ni wípé nítòótọ́ ni ó ti gbàdúrà, nítòótọ́ ni ó ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, ṣùgbọ́n ó mọ̀ wípé láìsí wípé a fi àdúrà ti ìwàásù wa lẹ́yìn, ìwàásù yìí kò lè ṣiṣẹ́ nínú ọkàn àwọn tí ń gbọ́. Èyí ń jẹ́ kí ó yé wa wípé àwa tí a ń wàásù, àwa tí a jẹ́ adarí, awa ti ajebi olosho agutan tabi adari ekun o ye ki a ma wa sun ni tooto sugbon o ye ki a ma gbadura fun awon ti a n wa sun si ninu Samuel kini ori kejila ni Samuel tin so fun awon omo Israeli wepe o mo ojuse ti o n gba lowo Olorun ojuse meje pataki lati ma ko won ati lati ma gbadura fun won ninu Samuel kini ori kejila ese keta le logun pelu bi o se ti emi ni ki a ma ri pe emi deshe si Olowa ni didekun gbadura fun yin emi o si ko yin li ona rere ati tito bi o tin se ipinu we pe ohun yo ma ko won li ona rere ati li ona tito li o tun je ki o da won loju we pe won ni ohun ni lati ma gbadura fun won o ti le so fun a we pe bi ohun ko gbadura yi fun won a je we pe ohun deshe si Olorun o ye ki o ye awa ti a ni anfani lati ma to lati ma dari lati ma ko awon eniyan Olorun wi pe o je ojuse wa bakan na lati ma gbadura fun won ki a wa wo Eberu ori iketala lati ese ogun oni nje Olorun alaafia eni ti o tun mu oluso agutan nla ti awon agutan ti inu oko wa nipa eje majemu ayeraye ani Olowa wa Jesu ki o mu yin pe ohun ti mo fe ki a wo nihin ni we pe bi aposteli se n gbadura o n fi adura yi sowo si Olorun baba o ni ki Olorun alaafia ki o mu yin pe opolopo ti won ko ni eko ihinrere tabi ti won ko ni eko bibeli loni won ma n gbadura si awon angeli bi won ba fe gbadura won ma daruko angeli awon miran o sese ki won ma daruko oludasile ijo ti won lo sugbon e je ki a mo we pe bi a ba n gbadura o ni ohun gbadura si Olorun alaafia eni ti o ji Jesu Christi dide kuro ninu oko ki si ni adura to n gba o n gbadura we pe ki a se won ye ki gbogbo ife Olorun ki o le di ekunrere ni igbesi aye won eyi ni eko ti Jesu Christi ko wa we pe bi a ba fe gbadura a ki gbadura si Jesu tara a ki gbadura si angeli a ki gbadura pelu oroko oludasile ijo ninu Johanu ori kerindinlogun lati ese iketalelogun ni Jesu ti fi han awon omo ehin re oni ni ojo na eyin ki o bi mi lere ohunkohun looto ni mo wi fun yin ohunkohun ti eyin ba bere lowo baba ohunkohun ti eyin ba bere lowo baba li oruko mi ohun o fi fun yin eni a fi ri we pe adura ti aposteli gba ninu eko ti a n ko loni o wa ni ibamu pelu oro Olorun o ni ohun gbadura si Olorun orun Olorun baba Olorun alaafia eni ti o tun mo oluso agutan nla ti awon agutan ti o mu jade kuro ninu oko o ni nipa eje majemo ayeraye ki o mu yin pe loni bi a ti n wo eko wa a o ma wo ipa meta ninu eko wa ikini alaafia pelu Olorun alaafia pelu Olorun ikeji alaafia Olorun iketa ailaba won ati iwabi Olorun alaafia pelu Olorun bi abawo ohun ti anka loni ari we pe ogbeni yi ti o je ni Olorun ti o si je oni waasu aposteli ti o lagbara o n gbadura o ni nje Olorun alaafia ki a koko menu duro nibe na ki a mo we pe adura ti eni yi ngba o mu le ori we pe Olorun ti o wa le alaafia pelu wa ti a wa paapa ti a wa ni alaafia pelu re nje bi a ba bere we pe bawo ni a se nwa ni alaafia pelu Olorun ti Olorun si wa ni alaafia pelu wa nitori ye ki a mo we pe ohun amuye ti a koko ni lati ni we pe a wa ni alaafia pelu Olorun nigba naa ni iru adura ti a gba nihin ni o le je itewogba lodo Olorun o si ye ki a mo we pe ki se gbogbo eniyan to wa loke erope ni o wa ni alaafia pelu Olorun nitori awon kan wa ti won ko ni alaafia pelu Olorun o si ye ki iru awon eniyan be ki won ki o mo bawo ni a se le wa ni ipo alaafia
2: pelu Olorun ki a to ma tesiwaju ninu gbigba adura ti an keko lori re loni ninu Isaiah ori ikeji dini adota ikeji dini adota 48 ni o tin so fun wa ni ese ti o keyin we pe alaafia ko si fun eniyan boboro li Olowa wi o ni alaafia ko si fun eniyan boboro ni Olowa wi kini se ti ko si alaafia fun awon eniyan boboro ki lo si se ti o je we pe ko si irepo ko si alaafia ko si ilaja laarin awon eniyan boboro ati Olorun ninu Isaiah yi kan na ori kokan dini ogota 59 ori kokan dini ogota ese ikeje ati ese ikejo ese won sari si ibi yi so fun wa yi ti o fi je we pe awon elese awon eniyan boboro awon ti won ko ti ito igbala Olorun wo ti won ko fi ni alaafia pelu Olorun ese won sari si ibi won si yara lati ta eje alaise sile ero won ero ibini ibaje ati iparun be ni ipa won ona alaafia ni won ko mo won ko si idajo e ni won pe ko si otito kan ninu irin won won se ipa ona wiwo fun ara won enikeni ti o ba to ki yo mo alaafia je ki o yi onigba na wo pe bi o ba ti di eni igbala bi o ba ti ni alaafia Olorun ohun ti o je ki o ri be ni wo pe ese nbe ni igbesi aye re ati le so fun wa ninu awon oba keji ese kan ti o ma nje ki o ma si alaafia ninu okan obirin ninu okan okunrin tabi alaafia laarin awa pelu Olorun awon oba keji ori kesan anka ese ikeji le logun awon oba keji ori kesan ese ikeji le logun o si se nigbati Joram ri Jehu le o wi pe Jehu alaafia ko ohun to bere pe se alaafia ni ohun si wi pe alaafia kini niwon bi iwa agbere Jezebeli iya re ati ise aje re ti po to be o je ko ye wa wi pe awon ti won ba ni emi okunkun awon ti won ba je osho tabi aje ko si alaafia fun won ko si si alaafia laarin awon ati Olorun iru awon eniyan be ti won o ni alaafia ibi ni wo ma ri nigba gbogbo afi igba ti won ba Olorun laja ti won si ni alaafia pelu Olorun ninu chronicle keji Chronicle keji ni a to fi ye wa awon ti ko ni alaafia an kan kan won yi ki o le yi ohun ti o ye ki o se irin ti o ye ki o rin isise ti o ye ki o gbe ki o ba le ni alaafia pelu Olorun Chronicle keji ori kedogun ese keta ati ese karun nje ojo popo ni Israel ti wa lai sin Olorun otito lai ni alufa ati nko ni lai ni ofin kini abayori se we pe won ko sin Olorun otito won ko ni alufa ati nko ni ni eko bibeli won ko sin ni ofin o gba ofin Olorun ninu okan wa ninu igbesi aye won ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo li o wa lori gbogbo awon olugbe ile won ni bi abaje eni ti o mo Olorun eni ti o ti ibere si ni sin Olorun otito an so fun awe pe iru awon eniyan be won ni alaafia nitori kini nitori bibeli je ki o ye wa we pe nitori a fi ibinu Olorun han lati oran wa si gbogbo aewa bi Olorun ati aisododo eniyan an so fun ninu ori David ori keje ese kokanla we pe Olorun si binu si eniyan boboro lojojumo yi ni eti atika ti o so fun awe pe ko si alaafia fun eniyan boboro sugbon bi a ba wo ohun ti an ka loni ninu Hebrew ori ketala ese ogun ni a ri we pe apostle n gbadura we pe nje Olorun alaafia nigba ti o se we pe gbogbo eniyan ni o ti se ti o si ti kuna ogun Olorun bawo ni awon kan se ni alaafia pelu Olorun ise wo ni won se igbese wo ni won gbe adura wo ni won gba ti o mu won wa si alaafia pẹlu olorun bi o ba je onka bibeli o mo wi pe jesu ni an pe ni omo alade alaafia oni o dabi eni wi pe o mu olorun lowo o si mu awa na lowo lati so owo awa mejeji papo lati je ki alaafia ki o wa laarin awa ati olorun eyi ni jesu christ lo fi lo si ori agbelebo ti a kan ma agbelebo fun wa ki o le ku fun ese wa ki o le se etutu fun awon ese ti atida bi abagba jesu gbo ti a mo wepe o je aropo fun wa o je ologbala fun wa yo ko ese wa lo nigba ti o ba ko ese wa lo alaafia de sinu okan wa alaafia wa pe nipa re pelu awa ati olorun ninu Isaiah ori iketa leni adota 53 Isaiah ori iketa leni adota lati ese ikarun sugbon asa ale ogbe nitori ire koja wa apa lara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afimo wa larada nigbati o so fun awe pe ina alaafia wa wa lara re o so fun awe pe iya ti jesu je ina ti agna jesu o wa lati je ki alaafia wa laarin awa ati olorun nitori be bi o ba ranti we pe ati fi jesu robo fun wa bi o ba ranti we pe jesu ti ku fun ese wa nigba kugba ti o ba gba gbo gege bi olowa ati gege bi olugbala re ni yo ba olaja laarin iwo ati olorun yo si mu ki alaafia wa laarin iwo ati olorun eyi ni efeso nso fun wa ni ori keji o nso fun wa we pe ati se ilaja laarin awa ati olorun ilaja ti a se yi eyi ni o mu ki alaafia ki o wa laarin awa ati olorun efeso ori keji lati ese ikerinla nitori oun ni alaafia wa oun ni alaafia wa eni ti o se mejeji li okan ti o si ti wo ogiri ikele ni ti nbe laarin o nso fun awe pe awa ti a je olodi si olorun tele tele awa ti a je elese tabi ota olorun tele tele nitori iku jesu christi fun wa nigba ti a ba gba iku jesu yi ti a ba gba gbo oni jesu yo di alaafia fun wa yo si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ota olorun tele tele nisisiyi a wa di omo olorun ore olorun nitori ori ofe ti n tipase jesu christi wa si igbesi aye wa ninu ese kedogun o si ti fi opin si ota ni ninu ara re ani si ofin ase won ni ti n be ninu ilana ti ki o le fi awon mejeji da eni titun kan ninu ara re ki o si se ilaja ohun ti o so fun ani we pe awon mejeji eyin toka si awon Jew ati awon keferi wipe awa ti a je keferi awon ti o je Jew ti won je bi omo Abrahamu ni ti ara wipe Jesu Christi o ti fi ara re ru ebo fun won ki olukuluku wa ki o le wa ni alaafia pelu olorun ese ketadinlogun o si ti waasu alaafia fun eyin ti o jina rere eyi ni awon keferi ati fun awon ti o somo to si eyi ni awon Jew nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronu po ada awon ese re ki o ko won sile patapata ki o si mo we pe Jesu Christi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja yi o wa laarin iwo ati olorun eyi ni Job n so fun wa ninu Job ori kejilelogun Job ori kejilelogun lati ese ikokanlelogun fara re sumo olorun iwo o si wa li alaafia iwo o si ri alaafia nipa eyi ni rere yo wa ba o oni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se wepe ki o sumo olorun bawo ni o se le sumo olorun bi ese ba wa ni igbesi aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese wonyi sile ti a si fi eje jesu ti a fi we omo oni nigba na iwo o ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibala jani, nipa la afia ti oni nipa se igbala. Olorun rere yo si wa ba oni emi be o, ba ofin li enu re. Wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo Olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je wo pe ni toto ni o fe ni alaafia Olorun ohun kan ti oni lati se isise kini ti oni lati gbe ni wo pe ki o je wo ese re fun Olorun ki o ko awon ese won yi sile o ni ki o mu ki awon ese won ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbesi aye re nigba na ni o le ba Olorun laja eyi ni a n pe ni igbala Olorun bi a ba n so wepe ani ibalaja pelu Olorun o tumo si ohun kan naa wepe ani igbala Olorun bi a ba n so wepe ani alaafia Olorun o tumo si ohun kan naa wepe ani igbala ni lati odo Olorun nipasẹ Jesu Christi wo bi a se lo ede yi ninu Luke ori kini o n so nipa igbala o n so nipa alaafia ki o le yi o wipe ohun kan naa ni a n so nipa re bi a ba n pe ni igbala bi a ba n pe ni alaafia Olorun nkan kan naa ni a n so nipa re ninu Luke ori kini ese iketadini ogorin 77 ati ikokandini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki o ye wa wipe bi a ba n so wipe a ni igbala eje wipe a ni idaniloju wipe a ti ko ese sile eje Jesu Kristi omo bibi Olorun kan soso o ti mu awon ese wa kuro o ni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokandini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji ku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi o we pe nigba ti a ba ti ni igbala a wa ni alaafia pelu Olorun ki a pada nisinsiyi lo si ibi ti anka ti o n so fun wa nipa Olorun alaafia nipasẹ Jesu Kristi Oluso agutan nla ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wipe nipa be bi abagbagbo nisisiyi a o ni alaafia pelu Olorun se amo wipe Jesu Kristi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti aje elese tele tele ati onidajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronupo ada fun awon ti o ti gba Jesu Kristi gbo igbala Olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu Olorun nje bi a ti nda wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo Olorun nipa Oluwa wa Jesu Kristi sugbon bi a ti n so nipa alaafia pelu Olorun ni o ye ki a mo wipe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti a n daruko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje Olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani Oluwa wa Jesu ki o mu yin pe o n so nipa alaafia Olorun alaafia pelu Olorun iyen je wepe alaafia laarin awa ati Olorun bi a ba n so wepe alaafia Olorun eyi je alaafia ninu wa nitori wepe ati je eni igbala Olorun ilaja ati igbala ti a ni ninu Olorun alaafia ni o fun wa ni alaafia pelu Olorun sugbon bi a ti n ba Jesu rin bi a ti n ko eko oro Olorun bi a ti n rin deede bi a ti n ni idapo timotimo pelu Olorun alaafia ni yio ma fun wa ni alaafia Olorun ninu okan wa ati ninu aye wa alaafia ti a n so yi ni ibale okan lakoko irumi lakoko wahala lakoko idamu lakoko inu ni bini tabi ni akoko iponju ninu gbogbo ayida yida aye nigba ti o dabi eni we pe gbogbo nkan dojuru ninu aye sibe sibe aje eni ti o ni alaafia aje eni ti o ni ibale okan tabi idakeroro tabi ro kan ki a so we pe ani isimi ninu okan wa eyi ni a n pe ni alaafia Olorun ninu Filipi ori kerin ese ikeje ese yi ni o je ki o di imo fun wa we pe ohun kan wa ti an pe ni idakeroro tabi isimi tabi alaafia ninu okan wa bi o ti le je we pe awon kan to yi wa ka won dabi eni we pe won dojuro ninu ese ikeje ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Jesu Kristi o so nipa alaafia olorun eyi ti o ju imoran gbogbo lo o ju ohun gbogbo ti a nri laye ka wa eyi ni o je ki okan wa ki o bale sugbon je ki o ye o wi pe ese ikeje yi o wa laarin ese ikefa ati ese ikejo bi o ba fe ni alaafia olorun yi o wo ese ikefa o wo ese ikejo o si se awon nkan ti awon ese won yi ti won so fun wa gege bi omo olorun ninu ese ikefa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idope e ma fi ibere yin han fun olorun bi a ba ni wahala tabi isoro gege bi omo olorun ke mo we pe jesu ti pese ohun gbogbo fun wa ke ma fi awon ibere wa ke a ma fi siwaju olorun pelu idope o ni be a ba se be o ni alaafia olorun ti o ji imoran gbogbo lo yo wa ninu okan wa ati ninu ero wa o ni sugbon ki se adura nikan ninu ese ikejo lakotan ara ohunkohun ti se oto ohunkohun ti se owo ohunkohun ti se tito ohunkohun ti se mimo ohunkohun ti se fife ohunkohun ti se ti irohin rere bi iwa tito kan ba wa bi iyin kan ba se wa e ma gba nkan won yi ro leyin igba ti a ba ti gbadura nipa awon idamu nipa awon wahala ti o wa ni igbesi aye wa o ni awon nkan ti o ye ki a ma ro nitori wi pe eni ti o ba nro irokoro ko le ni alaafia eni ti o ba nro nkan lori wi pe ele isele ton so bayi iru eni be ko ni le ni alaafia ninu okan re o ni sugbon lakotan ara bi a ba fe ni alaafia ti a so ninu ese ikeje o ni awon nkan won yi ni ki a ma gbaro ninu okan wa awon nkan ti se oto awon nkan ti o ni owo awon nkan ti o se tito awon nkan to je pe mimo ni won awon nkan ti o si ni ife ati be lo ni o ye ki a ma gbaro ninu okan wa bi a ba ni alaafia yi o wa ninu okan wa ni igba gbogbo ki se nigba ti owo wa nikan ki se nigba ti ise wa nikan ki se nigba ti awon ore yi wa ka ti won toju wa nikan sugbon ni igba gbogbo ni iru alaafia yi yo wa ni okan wa Tesalonika keji, ori keta, lati ese ikerin din ilogun, nje ki oluwa alaafia ti karare, ma funyini alaafia ni igba gbogbo, lono gbogbo, ki oluwa ki ope lo gbogbo yin. Ni hin ni o so fun awe pe alaafia bi o ba je wo pe ni toto olorun ni o fun wa ni iru alaafia be wi pe alaafia yi yo wa ni igba gbogbo yala awon otaye wa ka ni tabi wahala lodojiko wa tabi o dabi eni wo pe airisese lo nyo wa lenu bi a ba ti ni igbala ti a se fi okan wa si odo olorun ti a fi gbogbo awon ibere wa pelu idope ti a fi siwaju olowa ti a se ro ohun ti o ye ki a ro ti a rin iru irin ti o ye ki omo olorun onigbagbo ki o rin o ni alaafia ojojumo alaafia igba gbogbo alaafia nibi gbogbo yo wa pelu wa iba je ninu ile isin iba je ninu ile wa iba je nibi ise tabi nibi kibi wi pe alaafia yo je ti wa Isaiah nso fun wa bi iru alaafia yi bi o se le ma san bi odo ninu okan wa Isaiah ori ikerin din logbon ese iketa Isaiah ori ikerin din logbon ese iketa iwo paamo le alaafia pepe okan eni ti o simi le o nitori ti o gbekele o bi a ba gbekele olorun bi a mo we pe ko si ohunkohun ti o le sele ti o koja agbara olorun ti a gbekele ti a simi le ti a si nwo awon ileri re ti a nduro lori awon ileri re ti o le ye o ni yo pa wa mo ni alaafia pepe sugbon o tun ko miran ti Isaiah nso fun wa ninu ori keji le logbon ese iketa din logun wepe ani lati je eni tin sise ododo eni tin rin irin ti o ye iwa omo olorun oni lati wa ni igbesi aye wa bi o ba je wepe ni toto ni a fe wa ni alaafia ni igba gbogbo alaafia pepe nitori eni ti o ba towo bo ise dandan ni ki alaafia ki o fi sile ninu Isaiah ori ikeji le logbon ese iketa din logo oni ise ododo yo se je alaafia eso dodo yo je idake je ohun abo titi lai on so nipa ododo bi o ba je omo olorun ki tun lo sinu ese oni eni ti abi nipa ti olorun ki dese ko si le dese nitori wo pe emi olorun ati iye olorun o n gbe inu re bi a ba n gbe ninu ododo bi a ba rin irin ododo a n soro ododo ko si ro lenu wa a ki seke sugbon rin gege bi omo olorun o ni ise ti ododo ma n se ni wo pe yo je ki a wa le alaafia eso ti ododo ma n so yo je ni idake je ati isimi idake roro ibale okan ati alaafia bi ati menu kan ododo bi a si ti menu kan eso ododo o ran wa leti awon eso ti emi we pe bi a ba je omo olorun a o ma so eso emi ninu igbesi aye wa bi o ba je eni ti o n ka bibeli o mo we pe eye wa ninu galatia ori karun galatia ori karun ese ikeji le logun sugbon eso ti emi ni ife ayo alaafia ipamora iwa pele isore igbagbo ni toto ni ati ma awon nkan woni sugbon awon elomiran won ma nsaka akiri won fe alaafia bawo ni a se ni alaafia ikini ni wepe o ye ki ati di eni nipa ti emi eni ti a ti gba okan re la eni ti aye re ti yi pada eni ti emi olorun ti o n gbe inu re ti o si njoba ninu re bi o ba je wepe ni toto ni emi olorun n gbe inu wa awon nkan kan wa to lati ma farahan eyi ni ife ife ni lati wa ninu okan wa bi o ba si ife ninu okan wa bo ba je wepe ikorira lo wa ninu okan wa alaafia o le si ninu okan ti ikorira tabi owo jije tabi ote ti o ti njoba oni ayo olorun ayo igbala olorun oni lati wa ninu okan wa bi ko ba si ayo igbala olorun ninu okan wa alaafia ti an so nipa re yi ko le wa nibe oni ipamora ni lati wa eni ti o nipamora eni ti o je pe oninu fufu ni ko le ni alaafia iwa pele ati isore ati igbagbo ati iwa tutu ikora eni ni ijanu awon nkan wonyi ni yo wa ni igbesi aye wa nigba naa ni alaafia yo le raye joko ninu igbesi aye wa nitori be e je ki a mo wepe alaafia ko da duro gedegbe gege bi onikan sugbon o fararo awon nkan miran bi ife bi ayo bi ipamora bi iwa pele bi isore bi igbagbo bi iwa tutu bi ikura ni ijanu ninu okan awon ti o je wepe won je omo olorun ninu Isaiah ti a tin ka tele Isaiah ori ikeji dini adota 48 Isaiah ori ikeji dini adota ese ikeji dini logun oni iba se pe iwo fi eti si ofin mi nigba na ni alaafia re iba da bi odo ati ododo re bi igbi omi okun oni bi o ba se we pe afeti si ofin olorun ako eko oro olorun a si mo awon kan won yi lo a si je ki o je ohun ti a n fi si ise oni nigba na alaafia wa yo da bi odo ati ododo wa yo da bi igbe omi nitori be ni a se te mo wa leti we pe idapo ati ririn dede pelu olorun alaafia ni yo fun wa ni alaafia ninu okan ati ninu aye wa ninu kristi nigba ti a ba n gbe ninu kristi ti oro kristi n gbe ninu wa ti a rin gege bi kristi ti lana sile fun awa omo igbala oni nigba na ni olorun alaafia yo fun wa ni alaafia olorun ti o ju imoran gbogbo lo bi a ba fi ohun gbogbo si ikawo olorun ti a fi sabe akoso olorun a o ti pase be ni iriri alaafia ti ko ni afiwe a ko ni ni aniyan kankan bi a ba mo daju pe ohun yi o ma sakoso ohun gbogbo ti bi o ti to ninu kristi nikan ninu gbegbe inu re ninu oro re nikan ni a ri we pe alaafia wa wa ijile ma ja loju omi okun ṣùgbọ́n lábẹ́ nínú ibú òkun nísàlẹ̀ lọ́hùn ìdákẹ́jẹ́ àti ìparọ́rọ́ àlàáfíà yóò wà. Èyí yóò sì ṣẹlẹ̀ nínú ayé wa nígbà tí ọmọ aládé àlàáfíà bí ó bá ń jọba láì lórogún nínú ìgbésí ayé wa, nígbà tí Ọlọ́run àlàáfíà fúnra rẹ̀ pàápàá bí ó bá ní ìdàpọ̀ pẹ̀lú wa láì sí ìdíwọ́, irú àlàáfíà tí ó jinlẹ̀ bẹ́ẹ̀ tí ó sì pẹ́ tí ó sì bá wa kálẹ́, irú àlàáfíà yìí ni Ọlọ́run pèsè fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Irú àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n ní àlàáfíà nínú ọkàn, nínú ẹ̀mí wọn, nínú ẹ̀rí ọkàn wọn nígbà gbogbo. Báwo ni ó ṣe dára tó bí ẹnì kọ̀ọ̀kan wa bí a bá làkàkà bí a bá gbàdúrà láti rí i wípé irú àlàáfíà yìí ó jẹ́ tiwa. Kí a tó lọ sí ipa ìkẹta, mo fẹ́ fi ohun kan hàn wá wípé ẹni tí ó bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́ a máa ní àlàáfíà. Ìkíní, àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ìkejì, àlàáfíà pẹ̀lú àwọn ará, èyí ni pẹ̀lú àwọn onígbàgbọ́ bíi tirẹ̀. Ìkẹta, àlàáfíà nínú ẹbí. Ìkẹrin, àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Bí a bá sọ wípé a jẹ́ ọmọ Ọlọ́run ṣùgbọ́n tí a ò lè bá ọmọ Ọlọ́run bíi tiwa gbé, tí ó jẹ́ wípé àríyànjiyàn ìjà ìjiyàn ló máa ń wà láàrin wa, ó máa ń ṣe wá ní kàyéfì nítorí wípé bí a bá jẹ ti Ọlọ́run nítòótọ́, ó yẹ kí àlàáfíà kí ó wà pẹ̀lú àwa àti Ọlọ́run, àlàáfíà pẹ̀lú àwa àti àwọn ará, àlàáfíà nínú ẹbí, àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Kí a wo ìwé mímọ́ nínú Hagai ló ti ń sọ fún wa. Hagai orí kejì, Hagai èyí wà ní bí o bá ti ń lọ sí ìparí májẹ̀mú láéláé. Hagai orí kejì ẹsẹ̀ ìkẹsàn-án, ó ní ògo ilé ìkẹyìn yìí yóò pọ̀ ju ti ìṣáájú lọ. Olúwa àwọn ọmọ ogun wí, níhìn-ín lè èmi ó sì fi àlàáfíà fúnni. Olúwa àwọn ọmọ ogun wí. Ohun tí Ọlọ́run ń sọ níhìn-ín ni wípé àwọn ọmọ Ísíráẹlì wọ́n péjọpọ̀, wọ́n gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, wọ́n sì kọ́ ilé ìsìn tí Ọlọ́run fẹ́ kí wọn kí ó kọ́. Ọlọ́run wá fi ògo rẹ̀ àti agbára rẹ̀ àti ọlá rẹ̀ ó fi sí irú ilé bẹ́ẹ̀. Ó ní nígbà tí wọ́n bá ń péjọ gẹ́gẹ́ bí àwọn ará nínú Olúwa, gẹ́gẹ́ bí àwọn tí ó gba Ọlọ́run kan náà gbọ́, àwọn tí ó gba ẹ̀kọ́ kan náà gbọ́, ó ní níhìn yìí lè èmi ó fún yín ní àlàáfíà. Nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, gbà tí a ń péjọ pẹ̀lú àwọn ọmọ Ọlọ́run yálà nínú ẹkùn wa yálà ní ìdàpọ̀ ojú ilé, bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni ẹnì kọ̀ọ̀kan wa tí a wà ní ìdàpọ̀ ojú ilé yìí, bí a bá mọ Ọlọ́run, bí a bá jẹ́ ti Ọlọ́run, a ní láti ní àlàáfíà pẹ̀lú ara wa. Nínú Rómù orí kejìlá, Rómù orí kejìlá nínú ẹsẹ̀ ìkejìdínlógún, Rómù orí kejìlá ẹsẹ̀ ìkejìdínlógún, ó ń sọ fún wa wípé bí ó lè ṣe bí ó ti wà ní ipa àtìyín ẹ máa wà lé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ó ń sọ fún wa wípé àwa tí a jẹ́ ọmọ Ọlọ́run a jẹ́ ọmọ àlàáfíà, kì í ṣe àwa ni ó yẹ kí a máa bá ìjà tàbí odi yíyàn. O kí mi ò ní kí ọ, kò yẹ kí ọ máa bá irú nǹkan bẹ́ẹ̀ lọ́wọ́ wa, tàbí pé kí a máa bá ẹnikẹ́ni ṣe ọ̀tá. Ó ní àwa tí a jẹ ọmọ Ọlọ́run bí ó ti wò kí ó rí, bí ó ti lè ṣe, bí ó ti wà ní ipa wa, kí a máa gbé lé àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo. Ó wá ń sọ wípé báwo ni a ti rí ti àwọn tí ó fi wá ṣe ọ̀tá tàbí ó fi ara wọn ṣe ọ̀tá fún wa, báwo ni a ti rí ti wọn sí, ǹjẹ́ ó ṣeé ṣe kí a wà ní àlàáfíà pẹ̀lú irú àwọn ènìyàn bẹ́ẹ̀? Ó ṣeé ṣe bí a bá jẹ́ ọmọ Ọlọ́run. Nítorí òwe ń sọ fún wa nínú orí kẹrìndínlógún, òwe orí kẹrìndínlógún ẹsẹ̀ ìkeje, nígbà tí ọ̀nà ènìyàn bá wo Olúwa, òun a mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá wà pẹ̀lú rẹ̀ ní àlàáfíà. Ohun tí ó ń sọ fún wa bí o bá fi iyè sí ohun tí a ń kà, ọ̀rọ̀ tí a pè ní pàápàá, ó ń sọ fún wa wípé nígbà tí ọ̀nà ènìyàn bá wo Olúwa, òun a mú gbogbo ènìyàn kí wọn kí ó wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Ó wá ń sọ fún wa wípé pàápàá àwọn ọ̀tá rẹ̀ yóò mú wọn wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Nítorí bẹ́ẹ̀ ó yé wa wípé àwa tí a ti jẹ ọmọ Ọlọ́run nípa ìwẹ̀nùmọ́ ìsọdọ̀tun eje Jesu Kristi oluso agutan awon agutan ti ajidide kuro lati inu oko we pe o sese ki o we wa mo o sese ki o so wa dotun o sese ki o yi igbesi aye wa pada ki a wa ni alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi alaafia pelu awon ti won gbe laye ka wa nisisin ya n pada sinu ebero ori ketala ese ike ese ikokanlelogun anwo ipa keta ninu eko wa ailaba won ati iwa bi olorun kini adura ti aposteli ti o ngba fun awon oluka episteli ti o koranse si won wo oni ki o mu yin pe inu ise rere gbogbo lati se ife re ki o ma si se ki o ma sise ohun ti se itewogba ninu re ninu wa ninu wa niwaju re ninu wa nipase Jesu Christi eni ti ogo e wa fun lai ati lai lai bi o ba wo ese yi ohun kan ni o je ki o ye wa wi pe ikini lati je pipe ko sese lai je wo pe o je ni ton gbadura o sese ki o ko eko bibeli nipa isodi mimo nipa isodotun nipa wi pe ki a se eni pe ati nipa wi pe ki a ni eri okan rere tabi ki okan wa ki o funfun just no lo o le ko eko yi lojojumo nipa ni akoko ipago tabi ninu ijo bi o ba je eni ti gbadura ko le sese nitori ari nihin we pe ki ohun yi ki o le sese ni Paul fi gbadura we pe ki Olorun alaafia ki o mu yin pe eyi ni akoko ikeji ni pe bi o ba se wa pe ohun ti an pe ni pepe yi eyi ki se pepe ti angeli eyi ki se pepe ti adamu nigba ti o wa ninu ogba ideni eyi ki se pepe ti a oni nigba ti a ba de orun ti a ri olorun loju koju o nso pepe o salaye ohun to nso fun wa ninu ike pepe yi ni ninu ise rere gbogbo onigba ti a ba so wa di mimo ti a ba so wa di pepe a o ni ise rere gbogbo ise owo wa yo je rere ise wa si aladogbo ni ise wa si ara ile wa ni ise wa si oko tabi si aya ise wa si enikeni yo je ise rere ikeji lati se ife re ohun ti a n pe ni pepe niyi wipe amo ife olorun iwo ko gbodo jale iyi ni ife olorun iwo ko gbodo soju kokoro iyi ni ife olorun iwo ko gbodo seun ko ti o lodi si oro olorun eyi ni ife olorun lati se ife re awon wo ni a n pe ni pepe ikini awon ti o ni ise rere gbogbo ikeji awon ti n se ife re ni igba gbogbo iketa lati ma se ohun ti se itewogba niwaju re niwon bi olorun ti fun ale ore ofe ti o ti se ise ore ofe ninu wa ti a si n se ohun ti o se itewogba niwaju re eyi ni a n pe ni pepe o ni a n se nipase Kristi eyi ki se wepe ninu agbara wa tabi ninu oye wa tabi ninu wepe a mo se o ni bi a ba gbẹkẹle Olorun ti agba Jesu Kristi bo ti eje re ti o wẹ wa nu o ni yo je nipa ti Jesu Kristi o wa nso wo pe ise rere be ati pepe be ati ise to je te o gba be yo mu ogo wa fun Olorun eni ti ogo wa fun lai ati lai lai nje o sese ki a toka si awon kan ti Olorun ti se iru ise isodotun isodi mimo be ase pe be ninu igbesi aye won ti o je wo pe awon paapa won ni afijo ohun ti a nso nipa re be ni ninu oba kin awon oba kini awon oba kini ori kejo eje ki a se bebele wa awon oba kini ori kejo ese ikokanle ni ogota 61 ori kejo ese ikokanle ni ogota nitori na eje ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti oni awon wonyi won je iwuri fun eni ti o soro yi o ni ohun ti won se won rin ninu ase olorun won si pa ofin olorun mo o ni gege bi a ti se le oni bi o ba di ola ki a se be bi o ba di otun la ki a se be ose tin bo ki a se be ni ojo wa gbogbo ki a ma se be e je ki aya yin ki o pe pelu oluwa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti ojo oni ari awon wonyi wo pe won ni ore ofe lati se nkan yi awa paapa o ye ki a mo we pe ore ofe wa fun eni kokan wa lati je pepe ninu orin Dafidi Orin Dáfídì, orí kan ó lé ọgọ́rùn-ún. Orin Dáfídì, orí kan lé ọgọ́rùn-ún. Ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta, ó ń sọ fún wa wípé èmi ó máa rìn ìrìn mi pẹ̀lú ọgbọ́n lé ọ̀nà pípé. Nígbà wo lè wọ ó tọ̀ mí wá? Èmi ó sì máa rìn nínú ilé mi pẹ̀lú àyà pípé. Ohun tí ó ń sọ fún wa ni wípé nígbà tí òun bá wà ní ilé, tí ẹnikẹ́ni ò rí òun, ṣùgbọ́n tí ojú Ọlọ́run láti òkè tí ó ń wo òun, òun ó máa rìn, òun ó máa sọ, òun ó máa ṣe gbogbo ìṣe nínú ilé pẹ̀lú ọkàn pípé, àyà pípé. Èmi kì yóò gbé ohun búburú síwájú mi. Èmi kì yóò gbé ohun kan tí ó mú mi lọ sínú ẹ̀ṣẹ̀, ìbáàjẹ́ àwòrán sinimá tàbí ohun mìíràn. Èmi kì yóò gbé wọn síwájú mi. Èmi kórira iṣẹ́ àwọn tí ó yapa. Kì yóò

kọkànlá àti ẹsẹ̀ ìkejìlá. Ó sì ti fi àwọn kan fúnni bí apostéli, àwọn mìíràn bí wòlíì, àwọn mìíràn bí evangelisti, àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́. Nítorí bẹ́ẹ̀, nítorí èyí ni Ọlọ́run ṣe fún wa ní àwọn tí wọ́n ń kọ́ wa ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n ń darí wa, àwọn tí wọ́n ń jẹ́ kí a mọ òfin Ọlọ́run àti ìfẹ́ Ọlọ́run, kí ó bá lè ṣe wá pé pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí à ń gbọ́. Kólósè orí kìíní ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n, ẹni tí àwa ń wàásù rẹ̀, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn, tí a sì ń kọ́ olúkúlùkù ènìyàn nínú ọgbọ́n gbogbo, kí a lè mú olúkúlùkù ènìyàn wa wà ní ìwà pípé nínú Kristi Jésù. Jẹ́ kí a rántí wípé nínú Jésù ni a ti lè ní pípé yìí. Bí a bá ní ìgbàlà, bí a bá ní ìsọ̀dí mímọ́, tí a wà nínú Jésù, tí ọ̀rọ̀ Jésù tí ó ń gbénú wa, ni pípé yìí ni ó ṣe é ṣe. Nínú Kólósè orí kẹrin, Kólósè orí kẹrin ẹsẹ̀ ìkejìlá, ó ní Epafra, ẹni tí í ṣe ọ̀kan nínú yín, ìránṣẹ́ Kristi ń kí yín, ó ń fi ìwàyà ìjà gbàdúrà nígbà gbogbo fún yín, kí ẹ̀yin kí ó lè dúró ní pípé àti ní kíkún nínú gbogbo ìfẹ́ Ọlọ́run. Èyí jẹ́ kí ó tún yé wa wípé bí a bá dúró nínú ìfẹ́ Ọlọ́run, ìfẹ́ Ọlọ́run ní ẹ̀kúnrẹ́rẹ́ wípé pípé yìí tí a ń sọ yóò lè jẹ́ tiwa, nítorí wípé ìṣe Ọlọ́run ni. Nínú Timotiu kejì, Timotiu kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkẹtàdínlógún, gbogbo ìwé mímọ́ ni ó ní ìmísí Ọlọ́run, tí ó sì lé èrè fún ẹ̀kọ́ àti fún ìbáwí àti fún ìtọ́ni, fún ìkọ́ni tí ó wà nínú òdodo, kí ènìyàn Ọlọ́run kí ó lè pé. Nítorí bẹ́ẹ̀ ni a ṣe fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run. Bí o bá jẹ́ ẹni tí kì í ka ọ̀rọ̀ Ọlọ́run, ẹni tí ò ní ìfẹ́ sí ìkẹ́kọ̀ọ́ Bíbélì, kò ní ṣe é ṣe fún irú ẹni bẹ́ẹ̀ láti jẹ́ pípé. Nítorí wípé nígbà tí a bá ka ọ̀rọ̀ Ọlọ́run, yóò fi hàn wá àwọn ohun tí ó kù ní ìgbésí ayé wa, yóò fi hàn wá àwọn ìlérí Ọlọ́run, yóò fi hàn wá iṣẹ́ tí ẹ̀jẹ̀ Jésù Kristì ń ṣe nínú ọkàn ẹnikẹ́ni tí ó bá gbàgbọ́, yóò fi hàn wá bí a ṣe lè di ìlérí Ọlọ́run mú nínú àdúrà wa. Àti wípé nígbà tí a bá sì lọ síwájú Ọlọ́run láti gbàdúrà, ẹ̀jẹ̀ Jésù tí ń wẹ̀ ní mọ́ sísìn sọ́ni dọ̀tun yóò jẹ́ kí a di pépé. Bí a ti mú ẹ̀kọ́ wa wá sí òpin lónìí, mo fẹ́ kí ẹsẹ̀ méjì kan kí ó wà nínú ọkàn wa, kí a lè dì mú bí a ti ń lọ sílé. Ìkíní ni a rí nínú orin Dáfídì, orin Dáfídì orí kẹtàdínlógójì, orin Dáfídì orí kẹtàdínlógójì ẹsẹ̀ ìkẹtàdínlógójì 37. Máa kíyè sí ẹni pípé, kí o sì máa wo ẹni dídúró ṣinṣin, nítorí àlàáfíà lè òpin ọkùnrin náà. Ó ń sọ fún wa ìsopọ̀ tí ó wà láàrin àlàáfíà àti ọkàn pípé, àlàáfíà àti ṣíṣe ìfẹ́ Ọlọ́run, àlàáfíà àti dídúró gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ó ní kí a má fara mọ́, kí a má sì fi ara wa ṣe àfiwé àwọn tí ò rìn ní ọ̀nà pípé, kí a má jẹ́ kí àwọn ọ̀rẹ́ koríko sàn wa, kí ó jẹ́ àwọn tí ó ń dágunlá ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí ó sọ wípé mo mọ̀ pé wọn ò pè, mo mọ̀ wípé eléyìí ò da, eléyìí ò da, ṣùgbọ́n èèyàn ni mi ò kì í ṣọlọ́run. Ó ní kí a kọ ìsọ̀ irú àwọn èèyàn bẹ́ẹ̀, kí a kọ̀ ọ́ sílẹ̀. Ó ní kí a máa ṣe àkíyèsí ẹni pípé, kí a sì máa wo ẹni dídúró ṣinṣin. Ó ní nítorí àlàáfíà lè òpin irú ẹni bẹ́ẹ̀, kí a wà pàápàá, kí a bá lè ní ohun tí ó máa fún wa ní ìwúrí tàbí ìpèníníjà wípé Ọlọ́run tí ó fún arákùnrin yìí ní orí ọ̀fẹ́, Ọlọ́run tí ó fún arábìnrin yìí ní orí ọ̀fẹ́, láti máa rìn nínú ìfẹ́ Ọlọ́run, láti máa ṣe ohun tí ó wà ní ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run, ó ṣeéṣe kí ó ṣe é fún èmi náà. Nínú Pétérù kejì orí kẹta ẹsẹ̀ ìkẹrìnlá, nítorí náà olùfẹ́, bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọ̀nyí, ẹ múra gírí, kí a bá lè bá yín lé àlàáfíà, lé àìlábàwọ́n àti àìlábùkù lé ojú rẹ̀. Mo rí wípé ohun méjì tí a tẹnumọ́ lónìí, àlàáfíà àti àìlábàwọ́n àti àìlábùkù, ó ń sọ wípé kò ṣe kì í ṣe wípé kí a ní lónìí kí a máa ní lọ́la. Ó ní kí a dì í mú, kí a jẹ́ kí ó wà ní ìgbésí ayé wa títí Jésù yóò fi dé, nítorí wípé

pẹ̀lú oore ọ̀fẹ́ àti pẹ̀lú ẹ̀jẹ̀ tí Jésù ta sílẹ̀ lórí òkè Calvary, kí ó wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, kí ó sọ di ẹni ọ̀tọ̀, ẹni ọ̀tún, ẹ̀dá ọ̀tún. Yẹ kí a tún kà á lẹ́ẹ̀kan sí nínú Matthew orí kìíní ẹsẹ̀ ìkọkànlélógún. Matthew orí kìíní ẹsẹ̀ ìkọkànlélógún. Sì bí ọmọkùnrin kan, Jésù ni wọ́n pe orúkọ rẹ̀, nítorí òní yóò gba àwọn ènìyàn rẹ̀ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Bí o bá jẹ́ ti Ọlọ́run ní tòótọ́, a ó ti gbà ọ́ là kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ. Èyí ni à ń pè ní ìgbàlà. Nígbà tí ènìyàn bá ní ìrírí ìdánilójú ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi, èyí ni à ń pè ní ìgbàlà. Bí o bá ti tọ Ọlọ́run wá, o ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ, o ti kọ̀ wọ́n sílẹ̀, o sì ti bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó dáríjì ọ́. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, o ní ìdánilójú ìdáríjì ẹbí ẹ̀ṣẹ̀, kò tún ní sí ní ọkàn rẹ mọ́. Èyí ni wípé o ti di ẹni tí a dáríjì. Nítorí lẹ́sẹ̀kẹsẹ̀, bí tí o bá ti ronú pọ̀wàdà gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, tí o sì gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ nínú Kristi, Ọlọ́run yóò darí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́ pátápátá ní ìṣẹ́jú àáyá. Yóò ó sì wà ní àlàáfíà. Ohun tí a ń pè ní ayọ̀ ìgbàlà yóò jẹ́ tìrẹ. Ìdánilójú wípé o ti bá Ọlọ́run lájà yóò sì jẹ́ tìrẹ pẹ̀lú. Nínú orin Dáfídì ni a ti rí tí olórin Dáfídì yìí tí ó ń gbàdúrà, tí ó sì ń sọ fún wa àbáyọrísí nígbà tí a bá bá Ọlọ́run lájà, àbáyọrísí nígbà tí ìgbàlà Ọlọ́run tí ó bá ti jẹ́ tiwa. Orin Dáfídì 151, orin Dáfídì orí 151 ẹsẹ̀ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Bí ó bá jẹ́ tòótọ́ ni o ti ní ìgbàlà, ó rí wípé ayọ̀ ọ̀run, ayọ̀ wípé a ti dáríjì ọ́, yóò wà nínú ọkàn rẹ. Ọkàn rẹ pàápàá yóò fòyẹ́. Gbogbo ẹ̀bi ìdálẹ́bi tí ó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ó mú wọn kúrò. Ó ní ayọ̀ wípé nísinsìnyí o ti jẹ́ ti ọmọ Ọlọ́run. Èyí kì í ṣe ayọ̀ ti àwọn àgàbàgebè. Ayọ̀ ti àwọn àgàbàgebè kì í pẹ́, nítorí wípé ó ṣeé ṣe bí wọ́n bá ní ohun kan nísinsìnyí, wọ́n lè ṣọpẹ́, wọ́n lè dúpẹ́, wọ́n lè fọ̀fáyọ̀. Ṣùgbọ́n ní ìṣẹ́jú 25 tàbí 30 ìṣẹ́jú lẹ́yìn náà, ayọ̀ tí wọ́n rò pé wọ́n ní ó ti fò lọ. Nítorí èyí ni Job ṣe ń sọ fún wa. Wo Job orí ogún ẹsẹ̀ 5, pé orin ayọ̀ ènìyàn búburú ìgbà kúkúrú ni, àti pé ní ìṣẹ́jú kan ni ayọ̀ àgàbàgebè. Bí a bá jẹ́ ẹni tí ò tí ní ìgbàlà, bí a bá jẹ́ ẹni tí kò tí gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà wa, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ní ìwẹ̀nùmọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ó ṣeéṣe kí a kọrin fún ìgbà díẹ̀. Ó ṣeéṣe kí a ní ayọ̀ ọ̀sán kan tàbí òru kan. Ṣùgbọ́n ó sọ fún wa wípé orin ayọ̀ ènìyàn búburú fún ìgbà kúkúrú ni. Ó sì sọ fún wa wípé ayọ̀ àwọn àgàbàgebè ó jẹ́ fún ìṣẹ́jú kan. Ṣùgbọ́n ayọ̀ tí wà títí, ayọ̀ tí bá ní kálẹ́, ayọ̀ tí wà nínú ọkàn wa lóòrọ̀, lọ́sàn-án, lálẹ́, láti ọjọ́ kan dé ọjọ́ mìíràn, èyí ni ayọ̀ ìgbàlà. Tún kà á lẹ́ẹ̀kan sí nínú orin Dáfídì 151 ẹsẹ̀ 12, mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Dáfídì tí ó ń gbàdúrà níhìn-ín, ó ti ní ayọ̀ yìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣùgbọ́n ó sọ ayọ̀ yìí nù, nítorí ó padà sínú ẹ̀ṣẹ̀, ó padà sínú àgbèrè, ó padà sínú èké irọ́ pípa, ó padà sínú kí a máa bo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀. A sì sọ fún wa wípé ẹni tí ó bá bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tó bá jẹ́wọ́, tó bá kọ̀ ọ́ sílẹ̀, ni yóò rí àánú gbà. Nítorí wípé ó ti di apẹ̀yìndà, ó ti pàdánù ayọ̀ ìgbàlà Ọlọ́run tí ó ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Òun ló ṣe wá ń gbàdúrà wípé Ọlọ́run, ní tòótọ́, mo mọ̀ wípé mo ti

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwe keje ti kronika, ori iketa ni logman. Eni odume dogman ni jota mon, ni bati obere si ijoba. Osi joba odume di logman ni Jerusalem. Oruko iyare si ni Jerusha, oma bine sadoku. Osi she itioto li ojo luwa. Kegebi gugwe iti babare, usaya tishe. Kiki kowo eno tempi li oluwa lo. Shugman, awwe ni anshe, ibi sibe sibe. Oun si kwa eno na giga ili oluwa, ati lori odi ofeli, oko pupo. Ani, oko ilu wani, liyo ke juda, ati ninu ibo, oma ili odi, ati ili isho. Osi ba oba, awara amuni japelu, osi bori wan. Awara amuni si funuli, ogorun talenti fadaka, ni oduna. Ati egba arun ushi wan, alikama. Ati egba arun tibali, eyili, awan ara amuni sanfun. Ati lodun keji, ati lodun keta. Pe ni jota mundi alagbara. Nitori ti o tun ona re se niwaju Oluwa Olorun re ati iyoku ise Jotamu ati gbogbo ogun re ati ona re kiyesi ako won sinu iwe awon oba Israeli ati Juda eni odun 25 ni nigbati o bere si ijoba o si joba odun 16 ni Jerusalemu Jotamu si sun pelu awon baba re won si sin ni ilu Dafidi Ahasi omo re si joba ni ipo re.
2: Iwe keje ti Chronica ori ikejidinlogbon. Eni ogun odun ni Ahasi nigbati o bere si ijoba o si joba odun 16 ni Jerusalemu won ko si se yi ti o to li ojo Oluwa gege bi Dafidi baba re nitori ti o rin li ona awon oba Israeli o si se eredida fun Baalimu pelu o si sun turare fi afonifoji omo Hinomu o si sun awon omo re ninu ina bi ohun irira awon orilede ti Oluwa ti le jade kuro ni waju awon omo Israeli o si rubo o si sun turare ni ibi giga won ni ati lori oke kekere ati labe gbogbo igi tutu nitori na Oluwa Olorun re fi ile oba Syria lowo won si kolu won si ku opolopo ni igbekun lo ninu won won si mu won wa si Damascus a si fi ile oba Israeli lowo pelu ti o pa ni ipakupa nitori ti peka omo re malaya pa oke mefa eniyan ni Juda ni ijo kan gbogbo awon omo ogun nitori ti won ti ko Oluwa Olorun awon baba won sile ati Sikri alagbara kan ni Ephraim pa Masiaya omo oba ati Asakamu olori ile ati Elkana ibikeji oba awon omo Israeli si ko oke mewa ninu awon arakunrin won ni igbekun lo awon obirin awon omokunrin ati awon omobirin won si ko ikogun pupo lodo won pelu won si mu ikogun na wa si Samaria woli Oluwa kan si wa nibe oruko eni ti je Odedi o si jade lo ipade ogun ti o wa si Samaria o si wi fun won pe kiyesi nitori ti Oluwa Olorun awon baba yin binu si Juda bi o nse fi won le yin lowo eyin si pa won ni ipa oro ti o de oke orun ati ni sisinyi eyin pete lati te awon omo Juda ati Jerusalemu ba fun erukunrin ati erubirin yin eyin ko aje bi Oluwa Olorun yin ani eyin je nitori na e gbo temi ke si jowo awon igbekun ti eyin ti ko ni igbekun ninu awon arakunrin yin lowo lo nitori ibinu kikan Oluwa nbe lori yin nigba na le awon kan ninu awon olori awon omo Ephraim Asaraya omo Johanani Berekaya omo Meshilemoti ati Jehiskaya omo Shalumu ati Amasa omo Adlai dide si awon ti o ti ogun na bo won si wi fun won pe eyin ko gbodo mu awon igbekun ni wa ehin nitori wo awa ti jebi niwaju Oluwa eyin pete ati fikun ese ati ebi wa sha tobi ibinu kikan si wa lori Israeli bẹẹni awọn eniyan ti o hamọra fi awọn igbekun ati ikogun naa silẹ niwaju awọn ijoye ati gbogbo ijo eniyan awọn ọkunrin ti a pele oruko naa si dide won si mu awọn igbekun naa won si fi ikogun naa wo gbogbo awọn ti o wa ni ihoho ninu won won si wo won laṣọ won si bọ won ni bata won si fun won ni ohun jije ati ohun mimu won si fi ororo kun won ni ara won si ko gbogbo awọn alailera ninu won sori kẹtẹkẹtẹ won si mu won wa si Jericho ilu ọlọpẹ si ọdọ arakunrin won nigba naa ni won pada wa si Samaria le akoko naa ni Ahasi oba ranse si awon oba Assyria lati ran ohun lowo awon ara Edom si tun wa won si kolu Juda won si ko igbekun die lo awon ara Philistia pelu ti gbe ogun lo si ilu petele won ni ati si Hagusu Juda won si ti gba Bethshemeshi ati Ajaloni ati Gederoti ati Shoko pelu ileto re Timna pelu ileto re ati Gimso pelu ati ileto re won si gbe ibe nitori ti Oluwa ti re Juda sile nitori Ahasi oba Juda nitori ti o mu Juda di alaini iranlowo o si se ere koja gidigidi si Oluwa Tiglatpilneseri oba Assyria si to wa o si pon loju sugbon ko fun ile agbara aha si sa ko ninu ini ile oluwa ati ninu ile oba ati ti awon ijoye o si fi fun oba asiria sugbon ko ran lowo ati ile akoko iponju re o tun se re koja si si oluwa eyi ni aha si oba nitori ti o rubo si awon orisha damasku awon eni ti o kolu o si wi pe nitori ti awon orisha awon oba asiria ran won lowo nitori na ni emi o rubo si won ki won le ran mi lowo sugbon awon na ni iparun re ati ti gbogbo israeli aha si si ko gbogbo ohun elo ile olorun jo o si ke kuro lara ohun elo ile olorun o si ti ilekun ile oluwa o si te pepe fun ara re ni gbogbo igun jerusalemu ati ni gbogbo orori ilu juda ni o se bi giga won ni lati sun turari fun awon olorun miran o si mu oluwa olorun awon baba re binu ati iyoku ise re ati ti gbogbo ona re ti isaju ati ti ikeyin kiyesi ako won sinu iwe awon oba juda ati israeli aha si si sun pelu awon baba re won si sin ni ilu na ani ni jerusalemu sugbon won ko mu wa sinu awon isa oku awon oba israeli esikaya omo re si joba ni ipo re
0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
3: Yo bi ara re lere wi pe bi Olorun ba wo o ti o nso wi pe tani oni ki o te agbala ohun ninu aye ti o nso wi pe ile ti a fi owo ko ti a npe ni temple tabi ti a npe ni ile isin ti Olorun ri o nibe ti o so wi pe ele jade wi pe tani o pe o wa o gbo wi pe won pe oruko oluwa iwo na pelu owo ete owo ete owo ese o ngbe bibeli iwe olorun to ni afara egbe jade ko ninu ile aye ile ti a fi owo ko melo melo ni ile orun bi o ba je wi pe Jesu gba ti o wa ninu aye o ri awon ti won wa ni temple awon ti won so wi pe won fe sin olorun bi iwo na ti wa ni oni to so pe o gbo wi pe won se idanileko pelu ogun ninu apo re pelu igbadi nidi re pelu oruka ere lowo re iwo na gbo pe won ni gbe iwo na ba gbe bibeli o nsare bo mo lo nlo a fe lo sin olorun ni awon dipa won gbe tuntun de o won ni ki a ka lo emi na ntele won lo pelu ogun dudu lapo e e to fi senu e to fi sidi e to fi sorun eto fi sapo won na gbe bibeli ode olorun wa ni tani ewo lo nse nihin ele jade bolorun o ti e so be fun wa awon angeli wa nbi won mo Jesu wa nbi aye atijo egba lo fi le iruyin jade awon ti won ro pe won fe sin sugbon ti iwa ese ti o kuro lowo won ni Jesu mu egba Jesu to feran omode to ti e feran awon elese pelu to si ni e wa sodo mi gbogbo eyin tin sise ti a si di eru wuwo le lori sugbon sibe sibe ti o ri awon kan awon agabagebe to le won jade bi Jesu ba le awon kan jade ninu ile to wa ni aye ti a npe ni temple melo melo ni orun bọlọrun ba mu fu to ba mu suru fun o ti o ti ni ki awon adena ki won gbe o ki won di o towo tese lati gbe o jade o se beru e to wa lowo e e to wa lapo e ko jule o so fun o ni ese ikeji la wi pe nigba ti eyin wa lati fi ara han lati fi ara han eyi ti awon elesin se lojo oni niyi lati fi ara han lati fi aso han lesi tuntun to se jade ka le mo wi pe awon ni won kokko je gbese e won ko wo gba to woso to lo nbo ni ile olorun gbese wa lori gele to we lori bata e gbese iro e gbese boba e gbese wa nsin olorun pelu gbese lorun aso keresimesi an se ijade Jesu Kristi ta bi Jesu ni rele an se ijade iranti bibi eni to ni rele an se iranti e oni rele pelu igberaga won la nse kore igberaga igbese won la nse basa igbese afesiku igbese abimo igbese lati farahan lati fi aso han a si nso wipe a je onigbagbo oni ngba to wa lati fi ara han ni waju mi tele o bere yi lowo yin se olorun so fun o wipe ko to wa si ohun ki o ko sinu igbese aso igbese golu igbese yeti ki o to le sin olorun oni tani o bere yi lowo yin lati te agbala mi e ma mu ore asan wa mo ewo lore asan owo to wa lapo e naira marun mo fe fun olorun oji 100 naira iwo na gbo pe onigbagbo ma san ida mewa eita agba lowo eni eleni loju titi eita ri he to e ka da pada fo ni nkan olowo nso kun iwo nyo ninu ile isin owo mu lara owo ole o fe se itore anu won eni kan tun ti bimo e wa o eyin ti eyin amuludun eyin tinu yin dun wi pe lagbaja bimo e wa sanwo gbogbo owo ole e to je pe sina lo nse to nfi okunrin bara re je gbogbo owo agbere ti won ko wa lati ile awon oniregbe ma ko wa si ile olorun owo tete ma ko wa si ile olorun owo contract e ta fi owo eyin ti a fi gba a ko wa sile olorun owo ta fi ebi pa iyawo wa ti iyawo mu gari ta wa muti owo oti to seku a ko wa sile olorun ijo ye o lapejuwe ilu atewo gbogbo e lo wa nbe a wa wa a feran olorun a san da mewa a dawo re ninu owo ole owo jibiti owo eru se olorun la nsin ni abi a nsin ara wa oni ta ni o bere yi lowo yin oni e ma mu ore asan wa mo torari jasi ohun irira fun mi se awon elesin torari o ka bibeli debi ni se awon ti won le emi olorun jade pelu efin se won ko ka bibeli ti won de Isaiah ori kini abi won si gege bi ironu won torari jasi ohun irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejo owo ni o wa nso ni ese ke dogun wi pe nigbati eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ese na po ti olorun fi so wi pe bi ohun ti feran adura toni bi ohun ti feran ki awon eniyan ki o ma ke pe ohun toni wi pe nigba ti awon wonyi ba nowo won jade owo poju ohun mo fun won ni toto nigba ti eyin ba gba adura pupo emi ki yo gbo asan gba awe asin yira nile asin se isoru sibe sibe adura ogba o se wa titi debi ti gbata gbadura titi tolorun ogbo labadi Saul keji lani tolorun o ba gbo awon ajeku ni gboro awon oso ti ikutan nitori be e ba mi wa won kaakiri awon ti owo won gbo nitori pe olorun so pe ohun ko adura pe ohun o gbo mo nitori be awon oso ati aje to ku ati awon elebo logun to ku e ba mi wa won o ba nsare kaakiri nibo ni wo mo ni oko abekuta tan bidon tin sare nibo lo mo ni agbegbe ijebu nitori pe ota okuro o de ti gbadura o ti gba awe omi adura o ti mumumu bo je wi pe o ma han lara ni beyan ba ma yokun lori omi adura o ba ti yokun sugbon sibe sibe adura ogba o wa ni ti samu ba lagbara mo ti adura o si je awon baba asale awon balogun awon elebo logun won ku bi so lo sese niyan nigbati ojo ati lo to sun moto si eyi ti ba fi ronupo ada ko ronupo ada o pari ireje re sinu wiwa awon oso ati aje o ku sinu ese eni ti olorun fun ara re yan loba eni ti o ti ni iyipada okan tele tele bi o ba fi ohun ko ohun kun igbagbo aba eto ni lowo aba aje a ki fi ohun ko ohun kun irere oni ni ese ikedogun pe owo yin kun fun eje se mo so fun o eyi ni olorun ki fi gbo adura awon ti owo won kun fun eje sugbon ko mo ni be ni Isaiah ori kokandin ni ogota Isaiah ori kokandin ni ogota lati ese ikini si ese ikerin kiyesi owo oluwa kukuru lati gbani be ni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun yin ati ese yin le o po oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo nitori owo yin di alaimo fun eje owo yin di alaimo fun eje ati ikayin fun ase dede ete yin so eke ahan yin so ibi jade ko si eni tin wa eto beni ko si eni tin dajo ni otito won gbekele ohun asan won so eke won loyun ika won bi iparun ese ikefa okun won ki yo di ewu eyi n so wipe okun alantakun ni gbogbo wahala ati ere sisa ti eni ti o ni owo aimo ti o se pe okun won a ki yo le se di ewu ti awon bẹ́ẹ̀ni wọn kì yóò fi iṣẹ́ bo wọn bo ara wọn. Ó sọ wípé kò sí bí ẹlẹ́ṣẹ̀ bó tilẹ̀ sáré tó, bó bá raṣọ kò ní bò ó, bó lówó kò ní ká wàhálà tó wà ńlẹ̀. Bó ní mọ́tò, mọ́tò yóò ní lè débi tí àlàáfíà ẹ̀ wà. Ó ní iṣẹ́ wọn ní iṣẹ́ ìkà, ìṣe ipá ń bẹ lé ọwọ́ wọn. Ẹsẹ̀ wọn sáré sí ibi, wọ́n sì yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀. Ẹ̀mí Ọlọ́run tẹnu mọ́ fún wa. Èrò wọn sì, èrò wọn, èrò ibi ni ìbàjẹ́ àti ìparun ń bẹ ní ipa wọn. Ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀, kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. Wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. Ẹnikẹ́ni tí ó bá tọ̀ ọ́ kì yóò máa àlàáfíà. Ǹjẹ́ bí ó bá rí bẹ́ẹ̀, ó ní padà láti wá Ọlọ́run nígbà tí o lè rí i, láti ké pè é nígbà tí ó wà nítòsí. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, àánú wà, nítorí ọjọ́ àánú àti ọjọ́ orí ọ̀fẹ́ ni a wà lónìí. Ṣùgbọ́n bí o bá ṣe ti àgàbàgebè, bí o bá gbàdúrà bí ọ̀rẹ́ rẹ tí ó wà ní ìwé Lúkù orí 18, bí o bá gbàdúrà bí ẹlẹ̀sìn yìí tí a fẹ́ kà nípa rẹ̀, ó dájú wípé ní ọjọ́ ìkẹyìn, àbámọ̀ àti òṣé ni yóò gbẹ̀yìn fún irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ mara rẹ gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ àti ẹlẹ́bi, tí o sì ń fẹ́ sọ fún Ọlọ́run wípé o ní ọwọ́ àìmọ́ àti ọkàn tí kò funfun, bí o bá ní ṣe àwáwí lẹ́ẹ̀kan sí lónìí, bí o bá ké pe Olúwa yóò gbọ́ tirẹ̀. Ní Lúkù orí 18 láti ẹsẹ̀ ìkẹwàá, pé àwọn ọkùnrin méjì gòkè lọ sí tẹ́ḿpìlì láti gbàdúrà. Ọ̀kan jẹ́ Farisí, èkejì sì jẹ́ agbowóde. Èyí Farisí dìde, ó sì ń gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, èyí Farisí, ó dìde, ó sì ń gbàdúrà. Kò jẹ́ gbàdúrà síta, ṣùgbọ́n gbàdúrà nínú ara rẹ̀ báyìí pé, Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, nítorí tí èmi kò rí bí àwọn ìyókù. Ó ń ṣe àwáwí, ó ń bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀. Ó ní èmi kò rí bí àwọn ìyókù, àwọn alọ́nilọ́wọ́gbà, àwọn aláìṣòótọ́, panṣágà, tàbí èmi kò tilẹ̀ rí bí agbowóde yìí. Èmi ń gbà àwẹ̀, ẹ̀sìn àwọn ẹlòmíràn kò ju èyí lọ. Èmi ń gbà àwẹ̀ ní ẹ̀rìn méjì lé ọ̀sẹ̀, mo ń san 10% ohun gbogbo tí mo ní. Ẹsẹ̀ 14, mo wí fún yín, ọkùnrin yìí, ọkùnrin kejì, èyí tí ó jẹ́ agbowóde, sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀ ní ìdáláre ju èkejì lọ. Èkejì yìí ni Farisí, mo tó tán, mo ti jọ́sìn tán, ilé ìsìn la bí mi sí, bàbá mi àlùfáà ni, àwa la mú ìhìn rere ẹ̀sìn ìgbàgbọ́ lọ sábúlé, abúlé wa, àwa ni a pa ìbọ̀rìṣàrun ní ọjọ́ kìíní ní abúlé wa. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀, irọ́ kúrò lẹ́nu ẹ̀, èké ṣíṣe kò kúrò lẹ́nu ẹ̀, ṣíṣẹ́yún kò kúrò lọ́wọ́ ẹ̀. owó ẹ̀yìn kò kúrò nínú owó ẹ̀ síbẹ̀síbẹ̀ a jọ ara rẹ̀ lójú nítorí ìwé òwe sọ fún wa orí ọgbọ̀n ẹsẹ̀ kejìlá wípé ìran kan wà ìran àwọn ènìyàn kan wà tí ó mọ́lé ojú ara rẹ̀ ṣùgbọ́n a kò tí ì wẹ̀ẹ́nù kúrò nínú èérí rẹ̀ ẹ̀jẹ̀ jésù kristi nìkan ló máa ń wẹ èérí gbogbo nù kúrò ní ìgbésí ayé wa bí o kò bá ní ìdánilójú wípé ẹ̀jẹ̀ jésù kristi ti wẹ̀ ọ́ ó ní ohun tó lè ṣe àwọn mìíràn ṣáájú wa wọ́n ti gbọ́ irú ọ̀rọ̀ yìí wọ́n sì ti ṣe ohun tí ó yẹ láti ṣe bí ìwọ pàápàá bá tẹ̀lé àpẹẹrẹ rere bẹ́ẹ̀ ó dájú wípé ẹ̀jẹ̀ jésù ó sì wà síbẹ̀síbẹ̀ láti wẹ èérí àti àbàwọ́n gbogbo nù kúrò òwe orí ìkejìdínlọ́gbọ̀n ẹsẹ̀ kẹtàlá ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó jẹ́wọ́ tí ó sì kọ́ sílẹ̀ yóò rí àánú ìbùkún ni fún ẹni tí ó bẹ̀rù nígbà gbogbo ṣùgbọ́n ẹni tí ó bá sé àyà rẹ̀ lé ni yóò ṣubú sínú ibi bí o ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lónìí tí o sì mọ̀ wípé ẹ̀jẹ̀ jésù kò tí ì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù nítorí pé ìwọ náà rí pé ọwọ́ rẹ jẹ́ aláìmọ́ síbẹ̀ ó sì ṣetán láti tú ọkàn rẹ payá fún ọlọ́run wípé bíbo ẹ̀ṣẹ̀ mọ́lẹ̀ kò ní jẹ́ ìwà rẹ mọ́ o sì ń fẹ́ jẹ́wọ́ kí o sì kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ ìlérí ọlọ́run ni wípé àánú àti orí ọ̀fẹ́ yóò jẹ́ tìrẹ ó ń sọ ní Isaiah orí 65 ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje wípé ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tí ó wà nítòsí jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ ó ṣeéṣe kí àwọn èèyàn ti máa sọ lẹ́yìn rẹ pé lágbájá èèyàn tó burú tó láyé kò sí ó ṣeéṣe àwọn tó ti bá níṣẹ́ pọ̀ kí wọ́n ti máa sọ láàrin ara wọn pé o bá lágbájá ṣiṣẹ́ o wọ wàhálà lágbájá ẹni búburú ni ṣùgbọ́n wọn ò ní sọ ní ojú rẹ ó ṣeéṣe kó jẹ́ aya tó tẹ orí rẹ̀ ba nínú ilé tó ń sunkún tó nìkan dá sunkún ní inú iyàrá rẹ̀ ni ó sọ fún àwọn ọmọ wípé mo fẹ́ kan yìí èèyàn búburú wọ́n sọ lẹ́yìn ẹ ṣùgbọ́n láàárọ̀ yìí ọlọ́run ò sọ lẹ́yìn ẹ àwọn tó ń sọ lẹ́yìn ẹ pé èèyàn búburú ni ọ́ ẹ̀rù ń bà wọ́n torí wọn lè sọ́kù ọ lójú bọ́n bá sọ bẹ́ẹ̀ ìwà ìkà ìwà agbára ìwà ipá wọ́n rí wípé ó pọ̀ lọ́wọ́ ẹ ọgbọ́n tí a fi ń ṣèyàn ní jàǹbá wọ́n rí pé ó pọ̀ lọ́wọ́ ẹ nítorí bẹ́ẹ̀ wọn ò jẹ́ sọ dójú ẹ ṣùgbọ́n ọlọ́run láti ẹnu wòlíì rẹ̀ ó sọ́kàn ọ lójú lówùúrọ̀ wípé èèyàn búburú ni ọ́ ẹni tí a ò tí ì wẹ̀ nínú ẹ̀jẹ̀ jésù kristi ó jẹ́ ènìyàn búburú ó wá sọ wípé bí ẹni búburú yìí bí ó bá kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ àti kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí Olúwa jẹ́ kí ó yí padà sí Olúwa òun ó sì ṣàánú fún àti sí Ọlọ́run wa yo si fi ji lopo lopo bi o ba kepe olorun loni mo gbagbo wipe yo dariji o owo to je alaimo olorun afo ninu eje jesu a si di mimo ni Isaiah ori kini ni o tin fun ani ileri wipe oluwa wipe ese ikeji din ni ogun won nisinsiyi ki o si je ki a so asoye po bi ese yin ba ri bi ododo won o si fun bi ojo didi bi o ba si pon bi alaari won o dabi irun agotan bi olorun ba na owo ipe jade wepe bi o tile je pe aje alaimo alaiye ati eleri ati elese wipe sugbon o ti se ipese sile fun iwenumo gbogbo elese patapata bi abagba owo anu yi mu a o je olori ire pupo ileri re yo si se si wa lara nigbati o ba gba okan wa la ti o we ese wa nu ti o mu ese wa lo ohun ti o sele ni wipe a so wa di eda titun a se owo wa ni mimo a si je ki iwa wa ki o yi pada iyi pada ti o de ba wa ni won so fun ani orin Dafidi ori kedogun bi iru iyi pada ba ti de ba o be o je pe o ti di olori ire o je pe o ti mura irin ajo lo si ilu orun rere anfani wa fun o loni lati kepe olorun lati so fun olorun wi pe mo fe lati jewo ese mi kin se ko sile jo eyi koja pe ati jo man pe jo nbi ni lati ojojo Monday ko si pade ton se nbi lati ba ton ti bere to se yin mi omo mi papa o nwa si bi omo mi wa ninu egbe akorin yin ko si ohun ton fe se nibi ti mi o mo nipa e iyen ko la nso gba to mo nipa gbogbo e iro enu e iwa to wa ni gbese aye e ikorira ota to yan pelu enikan adie da mi logun nu ma fo leyin iwa igbesan to wa ngbese aye e nko iyen la nso nipa e pe bi o ba to olorun wa bi o ba fe tan ara re je bo ba fe popo to se fe padanu lojo ikeyin gba to ba gbo oro olorun wa se ti e sile wa si so fun olorun we pe mi o fe padanu o abare ni to fe padanu pe mi o fe popo lojo ikeyin ohun ti ki je keyan popo lojo ikeyin ki se card ta fi se baptism fun wa itebomi bo je enikan la ni inajo awa papa eti ki je keyan popo ni pe akunle aso folorun tedun pelu okan to to wi pe ajewo ese wa se ko sile baba tin jewo ta nko ese sile ta si n gba olorun gbo wi pe o ran jesu lati ku ese wa lo be ni emi olorun lo wa n jeri pelu emi wa wi pe adi omo olorun iwa wa yi pada ba ti ni ota tele ba ti yan ota tele ni ti akiki ife a wonu okan wa lo ife jesu ife olorun a tan ka o kan aya wa eni ta ti ba ya odi tele a ma wa kakiri lati ki a pari ija to wa laarin awa ati ti won wa ni agbole wa yen la npe ni pe eyan di omo olorun lati di omo olorun yi a jewo ese wa ko sile a si gba jesu ni olugbala wa nitoro so wi pe awon ti o gba jesu eyi wa ni Johanu ori kini ese kejila wipe ṣùgbọ́n iye àwọn tí ó gba Jésù, àwọn ni ó fi agbára fún. Agbára yìí ni ìwé ẹ̀rí tí a ní wípé a ní ìgbàlà. Àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní àwọn tí ó gba orúkọ rẹ̀ gbọ́, àwọn tí a bí, ìṣe nípa ti ẹ̀jẹ̀ tàbí nípa ti ìfẹ́ ara, tàbí bẹ́ẹ̀ ni kìí ṣe nípa ìfẹ́ ti ènìyàn bí kò ṣe nípa ìfẹ́ ti Ọlọ́run. Nígbà tí a bá gba Jésù sínú ọkàn wa, lẹ́yìn tí a ti jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ tí a rántí, tí a sì ní kí Ọlọ́run kí ó fi ẹ̀jẹ̀ Jésù kí ó fi wẹ̀wánù láti sọ wá di ọmọ rẹ̀, ìyípadà tuntun á dé bá ìgbésí ayé wa. Ayé wa yí padà, ọ̀rọ̀ ẹnu wa yí padà, ìwọṣọ wa yí padà, ìrìn ẹsẹ̀ wa á yí padà. Bó ti jẹ́ inú ilé àwọn ọlọ́tí là ń sùn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a ò tún yabẹ̀ mọ́. Bó jẹ́ iṣẹ́ tẹ́tẹ́ níṣẹ́ wa, a ò tún ta tẹ́tẹ́ mọ́. Bó sì jẹ́ wípé ojoojúmọ́ la lọ máa ń wo sinimá, eré àwọn ẹlẹ́ṣẹ̀, àwọn kò níbì kan lọ. Lẹ́yìn tí a bá ní ìgbàlà, a ò tún tẹbẹ̀ mọ́. Ó di kí a máa ka Bíbélì. Bí a ò lè ka Yorùbá tí a ò lè ka Bíbélì, ó di kí a máa wá àwọn ọmọdé tí wọ́n lè ka Bíbélì kán máa kà á sí wa létí. Ó di kí a máa sọ pé jọ̀ ọ́, orí ibi tán pè bá mi kọ́ sílẹ̀. Ó di kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó di adùn lé ẹnu rẹ. Ó di kí o gbé Bíbélì rẹ, kí o máa lọ bá àwọn ẹlòmíràn wípé ẹ gbọ́ Tọlọ́run, ẹ kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀, ẹ wá Jésù, ẹ sì ní ìgbàlà. Ó di pé kí o máa sọ ẹ̀rí rẹ fún àwọn alẹ́dúgbò, fún àwọn oníbi iṣẹ́ tí wọ́n máa sọ pé nígbà wo ni lágbájá di oníwàásù? Ìwọ kọ́ ló ń ṣe? Ẹ̀mí Ọlọ́run tó wà nínú ọkàn ẹ ni kì í gbé jẹ́. Bí o bá ti di ẹni ìgbàlà, ni ẹ̀mí Ọlọ́run yẹn ni a máa sọ fún ẹ pé sọ Ọlọ́run fún lágbájá, parí ìjà pẹ̀lú lágbájá, ohun tó ti jí lọ́wọ́ lágbájá dá padà. Agbára sì wà láti lè ṣe irú gbogbo àwọn nǹkan wọ̀nyí nítorí pé o ti di ẹni ìgbàlà. Ìwà ẹni bẹ́ẹ̀ ni a ṣe àpèjúwe ní orin Dáfídì láti ẹsẹ̀ ìkejì, ẹni tí ó rìn déédéé. Ó di kí irú ènìyàn bẹ́ẹ̀ kí ó máa rìn déédéé. Ó di kí ó máa ṣiṣẹ́ òdodo. Ó di wípé kí ó máa sọ òtítọ́ inú rẹ̀. Ó di pé kó má lè purọ́ mọ́. Bó jẹ́ ọmọdé ni, bí àwọn àlejò tí wọ́n ń wá bàbá bọ̀, tàbí àwọn olówó ìrẹsì ni wọ́n wá màmá bọ̀ tán sọ pé màmá ń kọ́. Màmá sọ pé mi ò sí nílé o. Ọmọ tó ti nígbàlà a ní màmá jọ. Èyí tí mo ṣe ní iṣẹ́ ìránṣẹ́ èṣù ó tó, mi ò lè sọ bẹ́ẹ̀ mọ́. Mo ti ní ìgbàlà, màmá wà nílé. Màmá wọn ń bèrè yín o.

ẹnikẹ́ni lẹ́yìn, tí kò ṣe ibi sí ẹnikẹ́ji rẹ̀, tí kò sì gba ọ̀rọ̀ ẹ̀gàn sí ẹnikẹ́ji rẹ̀, lé ojú ẹni tí ènìyàn kẹ́nìyàn di gígàn, èyí sọ pé kì í tún ní ohunkóhun láti ṣe pẹ̀lú ìdòwòpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́. Àwọn ènìyàn kẹ́nìyàn kì í bá wọn ní iṣẹ́ òwò papọ̀, ṣùgbọ́n a máa bu ọlá fún ẹni tí ó bẹ̀rù Olúwa, ẹni tí ó búra sí ibi ara rẹ̀, kí ná ń pè bẹ́ẹ̀, ẹni tó kúnlẹ̀ tó sọ wípé Ọlọ́run pé títí màá fi ojú mi rí Jésù, ọ̀rọ̀ ìdíbàjẹ́ kò ní tẹnu mi jáde. Títí màá fi ojú mi rí Jésù, owó ẹ̀yìn mi ò jẹ́ fún ẹnikẹ́ni mọ́. Títí màá fi ojú mi rí Jésù, ìlòpẹ̀ pẹ̀lú ìyàwó oníyàwó tàbí obìnrin mìíràn tí kì í ṣe ìyàwó mi láé, mi ò jẹ́ ṣe bẹ́ẹ̀ mọ́. Ṣùgbọ́n lẹ́yìn tí o bá ti ṣe ìpinnu bẹ́ẹ̀, ni ó ṣeé ṣe kò fẹ́ wá iṣẹ́, wọ́n sọ fún ẹ pé ní orílẹ̀-èdè wa yìí ó wá iṣẹ́, ó mọ bọ́n ti ń ṣe ni. Mo mọ bọ́n ti ń ṣe, mi ò ṣe bẹ́ẹ̀ mọ́ ni, o ò ríṣẹ́ ńgbà náà. Tàbí kò wáṣẹ lọ síbì kankan sọ pé iṣẹ́ wa, ṣùgbọ́n ṣé o ti rí ọ̀gá wa? Mo ti rí wọn, ìyẹn kọ́ la ń sọ, a mọ̀ pé o rí wọn ní ibi iṣẹ́, ṣùgbọ́n ṣé o ti rí wọn lé? Báwo, ọmọdé ni ọ ni, o mọ bọ́n ṣe rí àgbàlagbà? Wà ní ó ti bébí máa pa mí kú, mo ti búra síbi ara mi, mi ò sì ní yí padà. Àwọn tó fẹ́ lọ sọ́run nìyẹn, òun ló sọ wípé ẹni tí ó búra sí ibi ara rẹ̀ tí kò sì yí padà, tàbí tó sọ pé láé mi ò jẹ́jẹ́ gbèsè lèsì mọ́, tàbí pé olókùn sì kú, òkú ti kú láti ọdún mẹ́wàá sẹ́yìn, bàbá ń joró lọ́rùn àpáàdì. Àwa láyé, bó bá ti ní náírà méjì tó tún lè wá ń jẹ, wàá pè wọ́n jọ, mo fẹ́ ṣèrántí bàbá tó kú ń jọ sí. Wọ́n tún mú aṣọ, wọ́n tún máa pa màálù, bàbá sunkún ẹ̀yìn rẹ́rìn. Ṣùgbọ́n pé ẹni tó ti donígbàgbọ́ pé ó ti o, bọ́n ṣe lójú ilé ẹ, wàá tilẹ̀kùn ẹ, wàá máa ka bíbélì, wọ́n á kanlẹ̀kùn. Ǹjẹ́ wọ yóò gba wèrè mẹ́sìn? Bẹ́ẹ̀ ni, wọ́n ní Paul orí ẹ bàjẹ́, ẹ̀kọ́ àkọ́júbà lórí jẹ́. Bọ́n ṣe ń sọ fáwọn tó ajogún gbàlà nìyẹn, wọ́n sọ fún Jésù, wọ́n dúró níta, wọ́n ní kan bá wa mú, ó dẹ̀ ti di taṣẹ́jù. Bọ́n ṣe ń sọ fún àwọn tó ń lọ sọ́run nìyẹn, ṣùgbọ́n ìwọ tó ti búra sí ibi ara rẹ wípé rárá o, mi ò tún jẹ́ bá wọn lọ́wọ́ nínú irú nǹkan bẹ́ẹ̀, kò sì yí padà. Ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, àwọn alájọ jọ, mo fẹ́ ra maṣíìnì ìránṣọ ká máa da, ọkọ fún ẹ ní náírà 5, wàá lọ fi náírà 1 dá àjọ, ó lè. Wàá fi náírà 4 ra oúnjẹ tí ó yẹ kí náírà 5 kí ó rà. Gbà tán a kó àjọ, tán bá ti kó àjọ tó ti gba 100 naira, tó ti ra nǹkan tó fẹ́ rà, ó yá wàá sílé ẹ, wàá lọ síbì kan ní K2 tí ò sẹ́ni tó mọ àdírẹ́sì ibẹ̀. Lágbájá tó kó àjọ ń kọ̀, ó ti kúrò ń lù. Lágbájá yìí dẹ̀ ni ìtẹ́lẹ̀ ṣọ́ọ̀ṣì, ó gbàdúrà ju kínì lọ. Ìwà ó lè, kò sì kúrò lọ́wọ́ ẹ̀. Onígbàgbọ́ kì í bá wọn dájọ́, báǹkì wà tán máa ń fowó pamọ́ sí. Ọgbọ́n ayé ni, ìrìn ayé àti ọ̀nà ayé sì ni àwọn àjọ wọ̀nyí. Ó ní ẹni tí kò fi owó rẹ̀ gba èlé, iṣẹ́ tèmi ń ṣe ni pé kí n máa yá wọn lówó. A kò gbowó jọ, a gba 100 lọ́wọ́ lágbájá, 100 lọ́wọ́ lágbájá.

Ìgbà lọ́wọ́ lágbájá, a kún ọjọ́ bó bá ti fẹ́ yá ìgbà pọ́n ohun. A ní èlò ló máa san lórí ẹ̀ lẹ́yìn oṣù kan. A ya ẹ pẹ̀lú owó èlé iṣẹ́ tó ń ṣe lọ́jọ́ ayé ẹ̀ nìyẹn. Onígbàgbọ́ kọ́ yẹn, ọ̀lẹ kò lè ṣiṣẹ́, kò lè dáko, kò lè ránṣọ. Òun ló máa kó àkáǹtì káàkiri. Iṣẹ́ kọ́ yẹn, a kì í bá onígbàgbọ́ nírú ipò bẹ́ẹ̀. Ó ní kò sì gba owó ẹ̀bẹ̀ sí aláìṣẹ̀. Ẹni tí ó bá ṣe nǹkan wọ̀nyí kì yóò yẹsẹ̀ láé láé. Mo gbàgbọ́ wípé o wá síhìn lónìí torí pé o fẹ́ wọ ìjọba ọ̀run. Ọlọ́run ò wá lónìí láti dá wa lẹ́jọ́. Ọjọ́ ìdájọ́ wà níwájú. Èní jẹ́ ọjọ́ àánú. Èní jẹ́ ọjọ́ ẹ̀bẹ̀. Èní jẹ́ ọjọ́ àdúrà. Èní jẹ́ ọjọ́ ká tá lè kégbe pé Jésù wípé ṣàánú fún mi, èmi ẹlẹ́ṣẹ̀ gbá mi. Mo ṣe ríra mi ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. Mo ti ń ṣògo wípé gbangba la máa jọ déjọba ọ̀run. Ṣùgbọ́n mo dúpẹ́ pé Jésù ò bá mi ní ipò àìmọ̀kan. Ṣùgbọ́n lónìí, gbogbo ẹ̀ṣẹ̀ tó wà lọ́wọ́ mi pátápátá, mo fẹ́ jẹ́wọ́, mo fẹ́ kọ̀ọ́lẹ̀. Má tanra ẹ̀ jẹun. Bo bá mẹ̀bi ẹ tó gbàdúrà, tó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tó kọ̀ sílẹ̀, Ọlọ́run á dáríjì ọ. Ṣùgbọ́n tó bá lọ sórí eékún ẹ tó ń gbàdúrà pé Ọlọ́run, àwọn oṣó ni ò jẹ́ kí tèmi dáa. Ìwọ nìkan ló wà nígboro táwọn oṣó ń lé, táwọn àjẹ́ ń lé. Ìwọ nìkan náà rí ni. Bí ò bá ṣẹ̀ṣẹ̀ lọ́wọ́ ẹ, ṣé wọ́n á rí ẹ? Ọlọ́run, bàbá mi ni ò dáa. Bàbá ẹ ò dáa lóòótọ́, ìwọ dáa. Àwọn èèyàn náà jẹ́ kí n gbádùn, ìwọ pàápàá fẹ́ gbádùn. Ẹni tó ń dẹ́ṣẹ̀ ṣó fẹ́ gbádùn. Bó o bá ní ṣe àwáwí, bó o bá ní sọ pé o lo jàre, ìgbà tọ́lọ́run sọ pé o jẹ̀bi, tọ́lọ́run bá dá ẹlẹ́bi, ta ni ẹ́ láti ṣe àwáwí? Tó bá sọ fọ́lọ́run pé Ọlọ́run mo jẹ̀bi, mo gbé, ṣùgbọ́n ìwọ lè gbà mí. A gbà ọ́, a dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Gbogbo ègún tó wà lórí ilé ẹ, lórí iṣẹ́ ẹ, lórí ọmọ, a ka kúrò pátápátá. A fi ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ ọ́. Torí pé Jòhánù sọ fún wa pé wò ó ọ̀dọ́ àgùntàn Ọlọ́run, ẹni tó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ. Ó lè kó tiẹ̀ lọ lónìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bí o bá fi tọkàntọkàn pẹ̀lú ìkáàánú kọ gbogbo àwọn nǹkan wọ̀nyí sílẹ̀, àánú Ọlọ́run dájú lórí rẹ. Nítorí ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lẹ́ àgbàlá, bí o bá jẹ́ ké pè é pẹ̀lú ọkàn òtítọ́, pẹ̀lú ọkàn ìrònúpìwàdà, pẹ̀lú ọkàn ìrẹ̀lẹ̀, ké pè é. Ẹni tí ó ní ọwọ́ mímọ́ àti àyà funfun, ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí asán, ìwà ìbàjẹ́ tó wà nínú ayé asán ni. Fàájì tó wà nínú ayé asán ni. Ẹni tí kò gbé ọkàn rẹ̀ sókè sí àwọn nǹkan asán wọ̀nyí,

谢沃人吗？谢沃皮在原来是西嘞。谢若铁给起骷髅连奴嘞。àbí ó ń pa àwọn ẹlòmíràn láti ní ilẹ̀ láti ní ilé láti ní owó láti ní ìyàwó bí o bá ń fẹ́ àánú lọ́dọ̀ ọlọ́run jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀ ọlọ́run yóò sì tẹ́wọ́ gbà ọ́ ẹ̀jẹ̀ jésù yóò sì wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù pátápátá má ṣe jẹ́ aláfara kí o má bàa pòfo kí o má bàa pàdánù ìjọba ọ̀run.

jẹ́ ọ gbogbo ẹ̀ṣẹ̀ tí o rántí pátápátá kí o sì kọ̀ wọ́n sílẹ̀. Má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó kù ní ìpamọ́. Má sì ṣe àfarawé àwọn ẹlẹ́ṣẹ̀.

0: Yẹ̀wò gbogbo àwọn ẹ̀ṣẹ̀ pátápátá tí o rántí pẹ̀lú ìpinnu wípé bó ti wù kí ó rí, o ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí. Bí gbogbo àwọn aládùúgbò rẹ, bí wọ́n tilẹ̀ ń fà ọ́, tí wọ́n sì ń bẹ̀ ọ́ láti padà sínú ẹ̀ṣẹ̀ yìí wípé rárá, o ní padà. Bí àwọn ẹlẹ́sìn tí ó tilẹ̀ wà ní àdúgbò rẹ tàbí ní agbègbè rẹ, tí wọ́n sọ pé kò burú jù náà, pé rárá, pé mi ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí mo kọ̀ sílẹ̀. Ọlọ́run rí o, ó mọ ọkàn rẹ, ó mọ̀ ọ́ délé-délé, ó mọ ohun tí ó ń ṣe ní ìkọ̀kọ̀, ó mọ àwọn tí ó ń pa, ó sì mọ àwọn tí ó ń jà lólè, ó mọ àwọn tí ó kórira. Ó sì mọ ìgbésẹ̀ tí ó kóra rẹ sí nítorí afẹ́ ayé, nítorí ìgbéraga ọkàn rẹ. O ní jẹ́wọ́ kí o kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, kí o ní kí Ọlọ́run kí ó ṣàánú fún ọ, kí ó dáríjì ọ, kí ó wọ ẹ̀ṣẹ̀ rẹ nù pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Àbí ó jẹ́ kí Ọlọ́run kí ó ti ọ jáde kúrò nínú ìpéjọpọ̀ àwọn ènìyàn mímọ́. Képe yóò ṣàánú fún ọ, yóò dáríjì ọ, yóò mọ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kúrò. Lẹ́yìn ìgbà tí o bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o gba Ọlọ́run gbọ́, kúkẹ́ aláàánú ni. Olóore ọ̀fẹ́ sì ni pẹ̀lú wípé gẹ́gẹ́ bí ìlérí rẹ̀ ipé o ti dárí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí jì ọ́. Nípa ìgbàgbọ́ ni a fi rí Ọlọ́run, nípa ìgbàgbọ́ ni a fi rí ìdáríjìgbà, nípa ìgbàgbọ́ ni a fi rí ìgbàlà lọ́dọ̀ rẹ̀. Gba Ọlọ́run gbọ́, kò jẹ́ ṣèké. Ó ti ní bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, olóòótọ́ àti olódodo ní òun láti dárí ẹ̀ṣẹ̀ náà jì ọ́, àti láti wẹ̀ ọ́ nù kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ gbogbo. Gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, gba Ọlọ́run gbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀, sọ fún wípé mo gbàgbọ́ pé níwọ̀n ìgbà tí mo ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ mi tí mo sì ti kọ̀ wọ́n sílẹ̀, mo gbàgbọ́ nínú ìlérí rẹ̀ kò ti dáríjì mí. Mo gbàgbọ́ pé a ti wọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí nù gẹ́gẹ́ bí ìlérí rẹ, torí Ọlọ́run tí kìí ṣe kéni ọ. Gbàgbọ́, rọ̀ mọ́ ìlérí rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ oníròbìnú jẹ́ ọkàn tí ó ronú pọ̀ àdá jínlẹ̀ jínlẹ̀. Ẹ̀jẹ̀ Jésù máa ń wẹ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Sọ wípé ọkàn lè a fi gbàgbọ́, ẹnu lè a fi jẹ́wọ́ sí ìgbàlà. Bí o bá ti jẹ́wọ́, àwọn ẹ̀ṣẹ̀ rẹ tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú ìkankíkan nínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o sì ti gbàgbọ́ wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ rẹ, pé nísinsìnyí ó sì kó ẹ̀ṣẹ̀ rẹ lọ. Bíbélì sọ fún wa wípé yóò rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Ọlọ́run sì ń fẹ́ kí o gbàgbọ́ lẹ́yìn tí o ti jẹ́wọ́, tí o sì ti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, wípé agbára Jésù àti agbára tó wà nínú ẹ̀jẹ̀ rẹ̀ ó tó láti di ọmọ títí dé òpin. Ó tó láti mú ọ dúró láì bójú wẹ̀yìn, láì padà sínú ẹ̀ṣẹ̀, láì tún fara jọ ayé tàbí fara jọ àwọn ọmọ ayé. Agbára ọ̀rọ̀ Ọlọ́run àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tó láti dì ọ́ mú títí dé òpin, tí ò fi ní ṣìnà. Bí o bá gbàgbọ́, ìgbà tí a bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, ní ẹ̀mí Ọlọ́run ni ó máa ń bá ọkàn wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run ni wá. Bàbá, ọmọ àti ẹ̀mí, ìwọ tí ó fún wa ní ọ̀rọ̀ rẹ, ọ̀rọ̀ tí ó máa ń tún ìgbésí ayé ọmọ ènìyàn ṣe, ọ̀rọ̀ tí ó máa ń yí ìgbésí ayé wa padà, ọ̀rọ̀ tí ó máa mú ohun tí ó ti bàjẹ́ bọ̀ sí ipò, o ti fún wa ní ọ̀rọ̀ rẹ. O sọ wípé ibikíbi nínú ọkàn rere tí a bá gbin ọ̀rọ̀ yìí sí, yóò sèso. A sì dúpẹ́ wípé ọkàn tí a fi gba ọ̀rọ̀ rẹ ní ọ̀sán yìí, kìí ṣe ọkàn ìdíbàjẹ́, kìí ṣe ọkàn tí ó ń dágunlá, kìí ṣe ọkàn tí ó ń ṣe ẹ̀fẹ̀, kìí sì ṣe ọkàn tí kò gbàgbọ́, ṣùgbọ́n a gba ọ̀rọ̀ rẹ tọkàntọkàn wípé àwa gan ni ó ń bá sọ̀rọ̀. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ wípé gbogbo àwọn tí ó ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí gẹ́gẹ́ bí ìlérí rẹ tí kì í yí padà, dáríjì wọn ní orúkọ Jésù. Bí o bá dáríjì ènìyàn, o máa ń dáríjì pátápátá. Bí o bá mú ẹ̀ṣẹ̀ kúrò, o máa ń mú kúrò títí dé kékeré, títí dé ńlá, títí dé èyí tó ti pẹ́ àti èyí tó wà nítòsí. Ǹjẹ́ bí wọ́n ti gbàdúrà, tí wọ́n sì ké pè ọ́, tí wọ́n jẹ́wọ́, tí wọ́n sì kọ́ ọ sílẹ̀, a bẹ̀ wípé ìdáríjì ẹ̀kúnrẹ́rẹ́ jẹ́ kí ó wọ gbogbo ọkàn tí ó gbàgbọ́ ní orúkọ Jésù. Ó máa ń pa agbára ẹ̀ṣẹ̀ pẹ̀lú. O sì sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ kì yóò jọba lórí àwọn ọmọ rẹ mọ́. Ǹjẹ́ gbogbo àwọn tí wọ́n ti jẹ́, tí wọ́n ti kọ̀ ọ́ sílẹ̀, tí wọ́n sì ti pínyà pẹ̀lú èṣù, pẹ̀lú ayé, pẹ̀lú ẹ̀ṣẹ̀ àti gbogbo ìrera àti ìríra tó wà nínú ayé, a bẹ̀ wípé ẹ̀jẹ̀ ìwẹ̀nùmọ́ ni fi wẹ gbogbo ọkàn pátápátá ní orúkọ Jésù. O ní bí o bá wẹ̀ wá, a ó fojú snow lọ. O ní kò sí bí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí bí wọ́n ti jílẹ̀, bí wọ́n ti dídò tó, wípé bí agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù bí ó bá kan ọkàn kan níbikíbi, wípé gbogbo agbára ẹ̀ṣẹ̀, gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀, pé gbogbo ẹ̀ pátápátá lẹ ó parun. Ǹjẹ́ ń bẹ̀ wípé ìwọ tó ń jọba lé ọ̀run, ìwọ tí ayé jẹ́ àpótí ìtìsẹ́ rẹ̀, ìwọ tí ẹ̀rùn áńgẹ́lì ti won teriba fun iwo ti o se keri iwo to je pe bi o ba pa ko sa ni to le so di aye iwo ti agbara re ko lopi abe wi pe agbara re bi pa awon ese ti o wa ni igbese aye awon ti o ti ronu po ada ti awon ese won ki o le gberi mo ni oruko Jesu se se agbara re ni okan won je ke ese ki o di rira fun won je ki iwa mimo ki o joba ninu okan won abe wi pe gege bi won ti gbagbo e pe won ti je oko si ti dariji je ki ori fun eni kokan ati olukuluku ti o ni iru igbagbo be bi igbagbo won lesen kese nisisin ni oruko Jesu je bi asiti nlo je ki e wa re ki o han lara wa ogo re je ki o han lara wa e wa iwa mimo re je ki o han lara wa ninu oro wa ninu irin wa ninu ise wa ninu gbogbo ibi ti o ma lo je ki awon eniyan ki o mo pe ni tooto eje Jesu ti we wa oro Jesu ti so wa dotun agbara Jesu ti yi wa pada asin be o wi pe emi re emi mimo ni je ki o ma jeri ninu okan wa wi pe ati di omo Olorun asin be o wi pe ihirere tooto ni bikibi ti a ba lo je ki o wa ni enu wa ni ojojumo je ki a ma kede ihirere ki a si ma so fun awon elomiran ti o n bo leyin wipe ona igbala wa bi a ba si ti n so fun won ti a si n gbadura pelu won ti a n to won sona a n be wipe emi kan naa ti o sise ninu okan wa agbara eje kan naa ti o se yipada nigbesi aye wa oro kan naa ti o bu yipada rere deba wa je ki o sise ni okan won pelu adupe ko ti gbo njẹ ibukun ti a ti n padanu rẹ lati ẹyin wa nitori aimọ kan wa nitori aigbọ ti rẹ nitori aiju ẹsẹ silẹ tẹlẹtẹlẹ gbogbo awọn ibukun bi ilera bi iwosan anu rẹ ti o ti jina si wa tẹlẹtẹlẹ nisisiyi bata ti ba Jesu dọrẹ ti a ti kọ ẹsẹ silẹ ti a ti di ọmọ ero ijọba ọrun a n bẹ wipe gbogbo ibukun ti o ti fa sẹyin kuro lọdọ wa tẹlẹtẹlẹ yẹ ki won ki o jẹ ti wa ni orukọ Jesu gbogbo alakala orunkorun iṣẹ aṣekara lairi ere ni diẹ owo ti a n gba si ajade apo ọna to n le wa ilẹ to na wa abẹ wipe gbogbo ẹ patapata lé wọn kúrò lẹ́yìn wọn ní orúkọ Jésù láti ìsinsìnyí lọ jẹ́ kí àlàáfíà rẹ kí ó wà ní ọkàn wa jẹ́ kí ìlera rẹ kí ó wà ní àgọ́ ara wa àti ìwà mímọ́ àti àlàáfíà jẹ́ kí ó máa bá wa gbé adúpẹ́ lọ́wọ́ rẹ wípé o ti gbọ́ ti wa nítorí agbàdúrà ní orúkọ Jésù Kristì olúwa wa.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. Baba wa, Baba Jesu Kristi Olúwa wa, a dúpẹ́ wípé ó tún wùn yín nínú àánú yín lẹ́ẹ̀kan sí láti kó àjọpọ̀ sọ́dọ̀ ara yín láti bá wa sọ̀rọ̀ gẹ́gẹ́ bí bàbá sí ọmọ, láti jẹ́ kí a mọ̀ wípé síbẹ̀ ẹjẹ́ olóòótọ́, síbẹ̀ ẹjẹ́ aláàánú, síbẹ̀ ìlérí yín àti ìfẹ́ yín kò yí padà, síbẹ̀ ẹ̀dùn ọkàn yín olúkúlùkù wa kò yí padà, àti wípé bí ó tilẹ̀ jẹ́ wípé gbogbo nǹkan láyìíká ló dàbí ẹni wípé orí rudurudu, gbogbo nǹkan láyìíká nínú ayé tí a wà yìí ló dàbí ẹni wípé ó doríkodò, síbẹ̀ ẹran wà létí wípé ó yẹ kí a gbẹ́kẹ̀lé yín, ó yẹ kí a faramọ́ yín, ó sì yẹ kí a ní ìgbàgbọ́ nínú yín. À ń bẹ̀ yín lónìí wípé ọkàn wa, ojú wa, ẹ̀mí wa yóò sinmi lé yín, yóò gbẹ́kẹ̀lé yín, yo gbeke le gbogbo awon ileri ti e ti se fun wa an be yin wo pe awon igbeke le miran ti o sese ki enikeni ninu wa ki o ti ni nipa ti ara e o fa won ti o e o mo kuro ni igbese aye wa loruko Jesu an be yin wo pe ki emi yin atoke wa ki o farahan ki o je ki igbeke le wa ki o wa ninu yin lati sinsin lo ati titi dopin adupe pe ti gbo loruko Jesu Kristi Oluwa wa. Loni mo fe soro lori ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele eniyan awon eniyan ninu aye yi ko le sala igbekele ohun kan tabi enikan lati igba ti eniyan ti subu ninu ogba Edeni ni ati fa okan eniyan kuro lodo Olorun ti o fi je wi pe opolopo ni ki sese fun lati gbekele Olorun o si daju wi pe okan ko le daduro eniyan kokan ko le daduro bi a ko ba gbekele Olorun o daju wi pe ani lati wa ohun kan lati feyinti ani lati wa ohun kan lati gbekele yala eniyan miran yala ara wa papa tabi awon orisa o sese o si rorun fun eniyan eleran ara ti ko ni iye Olorun ti ko si ninu ore ofe Olorun lati gbekele awon ohun asan aye yi sugbon o ye ki o ye wa wi pe bi o tile je wi pe gbigbekele eniyan o je ohun to wopo laarin awon eda sibe ewu popo ni o wa ninu gbigbekele eniyan ki a wo orin Dafidi ori ogun ese keje orin Dafidi ori ogun ese keje awon elomiran gbekele keke awon elomiran le esin sugbon awa oran ti oruko Oluwa Olorun wa nihin ni onisamu yi tin je ki o ye wa wipe awon miran gbekele keke awon elomiran won gbekele esin nigbati onisamu so awon ti o gbekele keke ati awon ti o gbekele esin o nso nipa igbe aye ti a wa wipe enikeni ti a bi sinu aye yi a bi sinu iwaya ija a bi si oju ogun wipe awon elomiran lati jagun lati segun won gbekele keke ogun won gbekele esin ti won nlo ni igba ogun sugbon onisamu bi o tin so wipe awon elomiran won gbekele keke awon elomiran won gbekele esin o ye ki o mo gege be ni ti o nka bibeli wipe bi onisamu tin so yi oni lati ranti itan awon mo Israeli kini o se ku pa awon ara Egypt igbekele won ninu keke igbekele won ninu esin nigba ti won ti ri agbara Olorun nigba ti won ti ri titobi Olorun nigba ti won ti ri giga julo Olorun wipe o gaju esin o gaju keke o gaju odo omi nile ti won gbekele o gaju awon orisa won o gaju awon pidan pidan alalupa ide awon sibe sibe o soro fun okan awon ara Egypt lati kuro ninu igbekele keke ati esin se oranti bi awon mo Israeli bi won ti jade ti won bo ninu oko eru atodun modun be ni awon mo Egypt won yi ni won tun lepa won kini igbekele won ni we pe awon mo Israeli ti won jade kuro le oko eru kuro ni Egypt won ni keke won ni esin won ni ida won ni ohunkohun nitori be awon ro we pe awon o segun awon mo Israeli nitori be ni won se satele won sugbon oni awa o gbekele oruko Oluwa Olorun wa kini Mose ni lati ja fun awon mo Israeli oruko Oluwa Olorun ni oni oruko Jehovah lenu bi o ti ke pe Oluwa be ni Oluwa so fun ohun ti yo se ni okun popa lopin si meji awon ti won gbekele keke awon ti won gbekele esin ibe ni won subu si ibe ni gbogbo parun si ti won si lo si orun apadi láì rò tẹ́lẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó dáni lójú wípé olórin dáfídì yìí ó ní láti máa rántí gòláyàtì ó ní láti rántí wípé nígbà tí àwọn ọmọ ísírẹ́lì tí wọ́n kọjú ìjà ogun sí àwọn ará fílísítíìnì ní gòláyàtì gẹ́gẹ́ bí ẹnìkan ló jáde ìgbẹ́kẹ̀lé rẹ̀ ó wà nínú kẹ̀kẹ́ àti ẹṣin ó wà nínú ohun ìjà èyí tí àwọn ti ṣe pẹ̀lú ọgbọ́n ènìyàn ṣùgbọ́n ìgbẹ́kẹ̀lé dáfídì ó wà ní orúkọ olúwa ẹni ó fi ń sọ fún wa wípé àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin àwọn ẹlòmíràn yìí wọ́n jẹ́ àwọn aláìlọ́lọ́run wọ́n jẹ́ àwọn kèfèrí àwọn tí kò mọ ọlọ́run aláàyè àwọn tí òtítọ́ bíbélì àwọn tí ìmọ́lẹ̀ ìhìnrere kò tí ìmọ́lẹ̀ fún àwọn yìí ni wọ́n gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ tí wọ́n sì gbẹ́kẹ̀lé ẹṣin ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé nínú ayé tí a wà yìí kì í ṣe àwọn tí kò ti kà bíbélì rí nìkan ṣoṣo kì í ṣe àwọn tí kì í lọ sílé ìsìn nìkan ṣoṣo ni ó ń gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti ni ó ń gbẹ́kẹ̀lé ẹṣin mo sọ fún ọ tẹ́lẹ̀ wípé bí a bá ti bí ẹnì kọ̀ọ̀kan sínú ayé àbí sójú ogun àbí sójú ìwàyà ìjà nítorí wípé èṣù ńlá ti bá ẹnì kọ̀ọ̀kan jagun nítorí wípé ẹ̀ṣẹ̀ àti àwọn ẹran ara wọn ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun nítorí wípé ayé tí a wà pẹ̀lú ní láti bá ẹnì kọ̀ọ̀kan jagun èyí ni Jésù sọ fún wa wípé nínú ayé o ẹ ó rí ìpọ́njú ẹ ó rí inúnibíni ẹ ó rí ìjà ó ní ṣùgbọ́n ẹ tújúká nítorí èmi ti ṣẹ́gun ayé ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n fi lọ sí ilé ìsìn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn jẹ́ ẹni bíi ti inú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé àwọn ń sin ọlọ́run nínú ìwàyà ìjà nínú ayé yìí nínú ogun ayé yìí nínú ìṣòro ayé yìí nínú tẹ̀m̀bẹ̀lẹ̀kún nínú rúkọ ìrúdò tí ó wà nínú ayé ìgbẹ́kẹ̀lé wọn kì í ṣe nínú ọlọ́run ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ohun ìjà ti ara ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú agbára wọn ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú ìrírí tí àwọn ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbẹ́kẹ̀lé wọn a máa wà nínú bàbá àṣàlẹ̀ a máa wà nínú ẹnìkan tàbí nínú ẹlòmíràn tàbí ẹlòmíràn máa fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sí orí àwọn òrìṣà ó ní ṣùgbọ́n àwa ò rántí orúkọ olúwa ọlọ́run wa jẹ́ kí a wo àwọn tí ó gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àti àwọn tí ó gbẹ́kẹ̀lé ẹṣin mo ti sọ díẹ̀ fún ọ nípa ti àwọn ọmọ íjíbítì jẹ́ kí a wo gòláàtì tí mo mẹ́nubà lẹ́ẹ̀kan nínú sámúẹ́lì kínní orí kẹtàdínlógún wo láti ẹsẹ̀ ìkọkànlélógójì filistini náà sì ń bọ̀ ó sì súnmọ́ dáfídì àti ọkùnrin tí ó ru àwa rẹ̀ sì ń bọ̀ níwájú rẹ̀ nígbà tí filistini náà sì wò tí ó sì rí dáfídì ó ṣáta rẹ̀ èyí ni wípé ó kẹ́gan rẹ̀ nítorí pé ọ̀dọ́mọdékùnrin ní ṣe ó pọ́n ó sì ṣe arẹwà ènìyàn filistini náà sì wé fún dáfídì pé èmi à ń ṣe ajábí tí ìwọ fi mú ọ̀pá tọ̀ mí wá filistini náà sì fi dáfídì ré nípa àwọn ọlọ́run rẹ̀ àwọn òrìṣà rẹ̀ filistini náà sì wé fún dáfídì pé máa bọ̀ èmi ò sì fi ẹran ara rẹ̀ fún àwọn ẹyẹ ojú ọ̀run àti fún àwọn ẹranko pápá dáfídì sì wé fún filistini náà pé ìwọ mú idà àti ọkọ àti àwà tọ̀ mí wá ṣùgbọ́n èmi tọ̀ ọ́ wá lé orúkọ olúwa àwọn ọmọ ogun ọlọ́run ogun ísírẹ́lì tí ìwọ ti gàn ṣèrántí wípé àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé kẹ̀kẹ́ àwọn ẹlòmíràn gbẹ́kẹ̀lé ẹṣin èyí ni gòláàtì ṣe nítorí wípé ó gbẹ́kẹ̀lé ọfà ó gbẹ́kẹ̀lé àwọn ohun ìjà àwọn kẹfìrí ó gbẹ́kẹ̀lé àwọn ohun ìjà tí wọ́n fi ọgbọ́n ènìyàn tí wọ́n fi ṣe kì í ṣe bẹ́ẹ̀ nìkan ó gbẹ́kẹ̀lé agbára ohun tìkára rẹ̀ ó gbẹ́kẹ̀lé ìrírí tí òun ti ní láti ojú ogun tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ṣáátá ó kẹ́gan dáfídì ó gbẹ́kẹ̀lé àwọn òrìṣà rẹ̀ nítorí pé filistin náà sì fi ré ó fi bú nípa àwọn ọlọ́run rẹ̀ nípa àwọn òrìṣà rẹ̀ ṣùgbọ́n bí o bá mọ ìtàn yìí dáradára ó rí wípé aṣẹ́gun filistin yìí aṣẹ́gun rẹ̀ nítorí wípé ìgbẹ́kẹ̀lé rẹ̀ kò sí nínú ọlọ́run aṣẹ́gun lè àwá jẹ́ nigba ti a ba gbekele oruko olowa olorun wa sugbon je ki awo awon elomiran fun abo won ma gbekele awon agbara okunkun won ma lo si imule pelu awon agbara okunkun ni irowe pe imule won tabi eje ti won ti ba iku ati orun apadi ati satani da wi pe yo fun ni abo je ki awo Isaiah ori keji dini ogbon ki awo awon igbekele ti awon elomiran ni lati ese ikerinla nitori na egboro olowa eyin elegan tin se akoso awon eniyan yi tin be ni Jerusalem nitori eyin ti wipe awa ti ba iku dama jemu a se ti ba ipo kumule nigba ti pasan gigun yo laaja ki yo de odo wa nitori awa ti fi eke se abo wa ati labe iro li awa fi ara pamo si se ori wipe opolopo e ti won iba fi gbekele olorun won lo mule awon elomiran won lo sinu egbe okunkun awon elomiran won fi awon emi ye moja tabi awon emi okunkun tabi awon emi alalupa ida won fi se agbara won won fi se asa won won si gbekele won ro we pe bi jamba ba fe de wi pe egbe yo gbe won won oni farapa won gbekele awon ohun asan won fi rose igbekele won oni o nso ni hin wi pe awon ti ba iku damajemu awon elomiran wa ti won ro we pe awon ti ba iku damajemu we pe won ti fi akoko si igba ti awon le ko we pe won lati gbe odun bayi laye ni akoko igba yi de igba na awon ni lati lowo ni awon ni lati ni nkan bayi awon ni lati yito nitori pe awon mo we pe ko ti si iku loju won nisisin yi won ro we pe majemu ti awon ti da ninu egbe okunkun won ro we pe o le duro awon ro we pe won ti ba ipo oku mule wi pe awon le fa ojo won gun awon le gbe to akoko ti won fe ninu aye sugbon olorun je ki o di mimo fun wa wi pe awon won yi ti won ro we pe nigba ti pasan gigun yo ba laaja ti o la ile na ja yo kolu eni kokan wi pe ki yo de odo awon nitori wipe awon ti fi eke se abo won je iwo je ru eniyan be ti o je wipe eke iborisa ni o fi se abo re eke babalawo ni o fi se iborisa re eke awon woli eke ni o fi se abo re eke awon eniyan ti won pa iro fu o ni o fi se abo re o ni labe iro le awa fi ara wa pamo si labe iro eni ti o ba lo sinu egbe okunkun ti o ro we pe o ni abo labe iro ni eni be ni o fi ara pamo si o ni ni ese iketadinlogun idajo li emi o fi le ese pelu ati ododo le emi o fi le osuwon yin yo gba abo ike lo omi o si kunbo ibi isasi mole o ni bi enikeni ba ro we pe o ni ibi isasi kuro ninu idajo olorun ti koronu pada bi enikeni ba ro we pe o ni ibi isasi ni akoko idajo olorun o ni omi kikun ni yo bo gbogbo isasi ibi isasi yo bo won mole ki aronu awon ti won gbe ni akoko aye noa bi noa bi o tin kan oko igbala be ni o nso fun awon eniyan won yi ki won ki o ronu pada sugbon awon miran won gbekele ogbon ori won won so wi pe ojo ti ro ri awon o mo bi ti ojo na ti o tin bo ti o le pa gbogbo aye run awon elomiran won ro we pe awon ni imo won so wi pe awon ti se awari ninu imo ijile ti ojo ati ti ile we pe ko si ohun to jo ikun omi awon elomiran won gbekele o seese ki won ti kole ile oloke giga ki won ki o ma ro pe bojo ti e de bi ikun mi ti e de awon ni ibi isasi sugbon ni akoko na omi ti o kun ni o bo gbogbo ibi isasi mole olorun wa nso we pe bakan na ni bi enikeni ba ro we pe o ni abo ike kan bi enikeni ba ro we pe oun ni ibi isasi kan bi enikeni ba ro we pe oun ni igbekele kan wi pe gbogbo abo ike gbogbo ibi isasi ni omi idajo olorun omi kikun ti idajo olorun yo bo mole patapata nitori be fun abo bi o ba gbekele awon agbara okunkun bi o ba gbekele awon emi okunkun o daju we pe idajo olorun koni re iru eni be koja awon elomiran won ma gbekele awon ileri ti awon eniyan eleran ara awon eniyan ti won gbe ara kikuwo won ma gbekele ileri ti iru eni be se fun won o ye ki a mo we pe bi a ba nfe ran lowo bi a ba nfe ipese atodo olorun nikan ni a ti le ri awon nkan won yi o se laanu we pe awon elomiran ti won fe gbe yawo e ti won iba fi gbadura e ti won iba fi wo oju olorun e ti won iba fi bere lowo olorun e ti won iba fi gbekele olorun gege bi abraham ti se pelu isaki ti o gbekele olorun ti o so fun eliezeri we pe angeli olorun yo lo ni waju re olorun ti emi nsin yo si yan obirin rere fun isaki omo mi e ti won iba fi gbekele olorun ki won ki o je ki olorun ki o yan fun won won ma gbekele awon ileri tabi awon aba ti awon elomiran da pelu won awon ti won sin gbekele won yi won olorun won ni gbala won je awon ti o le igbadura won si je awon eniyan eleran ara awon ti o mola awon ti o mo kilo ojo la yo ti ri elomiran boya n wa ise ni a ma gbekele lagbaja a ma ni oni baba asale nbi kan oni oga kan nibi kan wo pe eni e ki ba ti nitori wo pe o ti je osilu tele tele o je olowo o je gbadumo nitori be o ti je ko dami loju wo pe mu lati ri ise ni o se gbadura adura ke kini mo fe fadura se o se wa oju olorun olorun kini mo fe foju olorun se nigbati lagbaja ti wa nbe lagbaja lolorun e lagbaja to ngbekele yi ko mojo ti lagbaja o ku ko mojo ti lagbaja o faye sile nitori be eja tile ni o ma nfa ni o ma nwa si igbe aye awon eniyan be nitori pe won fe mu gba awon iso won kuro nipa gbegbekele awon eniyan to je we pe won ko duro pe awon eniyan to je we pe won ko ni pe fi aye sile eyi ni olorun fi nkilo fun wa we pe ki a gbekele ohun ki a ma se gbekele awon eniyan eleran ara wo Isaiah ori kokan le logbon Isaiah ori kokan le logbon ese kini egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo dro ni be bi a ba nso nipa Egypt o nso we pe awa ti a ti jade kuro ninu oko eru awa ti olorun ti se ranwo fun ti o ti fi ore ofe re fun awa ti an jo ti an yo awa ti an so fọlọrun wi pe adupe wi pe o da wa sile o gba wa kuro ninu isiru aye kuro ninu isiru esu kuro ninu ebo jije awa ti o je wi pe tele tele ba ji laaro agbo lani lati mu nitori won so wi pe awon aye lo ko ti wa won so wi pe awon eniyan fe ki ti wa dara nitori be igbere sisin agbo mimu ati opolopo nkan miran ti an se sugbon nigbati ife inu olorun ti o je ti wa nigbati agba okan wa la ni olorun gba wa kuro ninu awon nkan won yi sugbon o se ni laanu awon elomiran leyin ti won ti ni igbala leyin ti a ti won kuro ni ile Egypt leyin ti won ti wa si ile ileri leyin ti won ti ni isimi ninu olorun bi aisan ba de tabi bi won ba ni idojuko tabi inu ni bini tabi o sese ki o je wipe won ni wahala die ninu ebi tabi o sese ko je wipe awon ana ni won ko fe ki won ri ile joko tabi o sese ki o je wipe awon ota ni won pinu ni won pero nitori won e ti won iba fi gbekele olorun e ti won iba fi sa sabe abo olorun e ti won iba fi wa lori ekun won lati ma gbadura ki olorun ki o le yo won o se ni laanu wipe won atun so kale lo si Egypt fun iran lowo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun se mo oju ile babalawo bawo ni eni ti o je omo olorun bawo ni o tun ti mo o tun se mo idi iborisa bawo ni eni ti o je omo olorun ti o tun ti mo ibi ti won tin si esu o ni egbe ni fun awon ti o so kale lo si Egypt fun iran lowo kini se ti won ma so kale lo fun Egypt fun iran lowo nitori ti won ni won gbekele esin ti won gbiyele keke nitori ti won po won si igbekele eleshin nitori ti won le agbara jojo sugbon ti won ko wo eni mimo Israeli won ko si wa Oluwa awon miran won ma ndi apeyinda won kuro ninu ijoba Olorun won lo si odo awon ti o ni emi okunkun tabi emi awon abokulo o sese ki o je wi pe ara le won kan lo ku o si dun won re koja won si n fe mo ki lo pa eni yi won tun lo sodo awon abokulo lati so pe awon fe mo ki lo pa lagbaja gba ti o ba mo ki lo pa lagbaja se eyi ni mu lagbaja ku Olorun apadi se eyi ni mu kuro wi pe oni ku mo ni o ye ki a mo wi pe bi nkan be ba sele awa ti a je omo Olorun a ki tun pada lo si Egypt lati so wi pe a tun wa nkan kan ninu ese iketa nitori eniyan li awon ara Egypt ki si se Olorun awon elomiran won ki mo wi pe eni ti o ba ti gbe ara kiku yiwo wi pe eniyan lasan ni won ma gbekele eni Olorun fi so fun omo Israel wi pe eniyan lasan eniyan eleran ara ni awon ara Egypt elomiran boyo tin wa se lesin tele tele o je eni ti o fi ara fun bibeli o je eni ti n gbadura o je eni ti o fi ara fun isin Olorun sugbon o sese ki o wa ri ise kan ise yi oyinbo lo ni ise na oyinbo wa n so fun wi pe bi o ba se daadara bi o ba ja fafa bi o ba se ohun gbogbo ti ohun fe ohun a mu lo si ilu oyinbo ohun a mu lo si America ohun a si je ki owo po lowo e ohun a je ko ra awon nkan monamona a lo si Japan a lo si Chibi a lo si Tohun bi a ba ti n se awon ipinnu wonyi fun iru eni be ti a ti n fun ni ileri okan re a ma bale a ma so wi pe bibeli o si se pataki mo o adura o se pataki mo nitori pe oyinbo ti so pe ohun mu mi lo si ile oba nitori be o ti pari mo ti n gbadura tele tele igba ti mi o leyan mo ti n gbadura tele tele igba ti mi o ni alafeyinti oni karan ti o oyinbo ta n gbekele eniyan to gbe ara kiku wo ni ara America ti a n gbekele eniyan to gbe ara kiku wo ni baba asale to feyinti eniyan to gbe ara kiku wo ni won ki se Olorun nitori eniyan li awon ara Egypt ki se Olorun eran li awon esin won won ki se emi Oluwa yo si na owo re ki eni ti ran ni lowo ba le subu awon ti a gbe ti a mu igbekele wa kuro lodo Olorun ti o je wi pe eniyan la n sare to leyin o ni Oluwa yo si na owo re ki awon ti ran apeyida be lowo ki won ki o ba le subu ati ki eni ti ran eni ti a ran lowo ba le subu gbogbo won o jimo segbe eyi ni idajo Olorun fun awon ti o gbekele eran ara won awon ti o gbekele ogbon won awon ti o gbekele owo won awon ti o gbekele dukia ti o wa ninu aye awon ti o gbekele ipo won ninu aye awon elomiran o se ni laanu we pe fun igbala won ma gbekele ogbon ori ti won won ma gbekele ise rere ti won ise owo won won ma gbekele awon ohun ti ko ni lari awon irubo awon eranko ti won fi n rubo won ro we pe nitori wi pe awon n rubo pelu eran pelu adiye ki a kun ko so wi pe nitori won se sara nitori be won ro we pe awon o ni igbala we pe bi oju ba pa bi iku ba pa oju won de wi pe awon o le lo sorun rere ko ri be ani lati gbekele Olorun igbekele wa o ni lati wa ninu Olorun nikan soso bi a ba fe ri oju Olorun nikeyin o ni wo odo agutan Olorun ti o ko ese ara aye lo bi a ba fe ki ese wa ki a mu won kuro bi a ba fe ri oju Olorun bi a ba fe di eni igbala ani lati wo odo agutan Olorun ti o ko ese ara aye lo je wepe ani lati gbadura ani lati so fun Olorun ani lati wa oju Olorun ani lati je wa awon ese wa ki a ko won sile ki a si gbekele Olorun ki a si mi le Olorun patapata ki se pe ki a si mi le Olorun ni owo kan ki a tun si mi le orisa ni owo keji ki se wi pe ki a gbekele ododo Kristi ki a tun gbekele ododo ara wa bakan na ki se wi pe ki a gbo oro Olorun ki a tun ma gbo oro awon woli eke nigba kan na o so wi pe ani lati gbekele Olorun patapata awon elomiran won ma gbekele owo won won ma gbekele awon ohun ti won ni ninu aye ninu Luke ori kejila Luke ori kejila lati ese ikokandinlogun ari eni yi ti o gbekele awon ti o ni emi o si wi fun okan mi pe okan iwo le oro pepo ti atojo fun opo odun simi ma je ma mu ma yo sugbon olorun wi fun pe iwo asiwere le oru yi le o bere emi re lowo re nje titani nkan won yi yo ha se ti iwo ti pese sile beli eni ti o to isurajo fun ara re ti ko si li oro lodo olorun awon elomiran won gbekele awon ti won ni won gbekele awon oro won sugbon nihin ni an so fun wa we pe iru eni be yo faye sile lojiji bi o ba se faye sile koni le ri aye gbe lodo olorun kini awon ewu ti o wa ninu we pe ki agbekele eniyan die ni ati so ninu re sugbon je ki a tun wo bibeli ninu orin dafidi ori 16 okan erin efa okan erin efa ori 16 ese iketa ati ese ikerin e ma se gbeke yin le awon omo alade ani le omo eniyan lowo eni ti ko si iran lowo eni ewu kini ti a ri we pe awon ti o gbeke le eniyan ohun ti awon eniyan won yin se leri fun won won ki o le fun won nitori ewe mimo ti ko le seke o so fun wa we pe lowo eni ti ko si iran lowo bi abaje eni ti o foju sile ti a se wo awon ti o ma nsare to eniyan leyin awon ti o ma nsare to awon oselu leyin awon ti o ma nsare to baba asale leyin gbogbo patapata ni ari we pe won o ri iran lowo ti won fe iran lowo ti won reti won o ri gba elomiran a fi ile oko sile ani ohun ti ri enikan nita ti o le toju ohun ohun ti ri enikan nita ti o ni ife ohun ti ri enikan nita ti o le toju awon omo nitori wo pe eni ti o wa nita yi ki obirin ki o to dele a ma se ileri popo a ma so wepe won a fun ni nkan bayi won a fun ni nkan tohun won a da lokowo won a fun ni nkan bayi sugbon nigba ti o ba dele tan a ri wepe iro ati eke patapata ni awon nkan ti o n gbo tele eni olorun fi so fun awe pe ki a ma se gbekele awon omo alade ki a ma se gbekele awon omo eniyan lowo eni ti ko si iran lowo ese ikerin emi re jade lo o pada si erupo re le ojo na gan ero inu re run gbogbo ironu gbogbo ileri gbogbo awon ilepa ti iru eni yi ni eni ti agbekele ni ojo ti o ba fi aye sile ni awon nkan wonyi ni yo run ni a o gbagbe won ninu Isaiah orikeji ese ikeji le logun esimi leyin eniyan e kuro leyin eniyan e je wi pe e ma se je ki igbekele yin ki o wa ninu eniyan eni emi eni ti o wa ni iho imu re nitori ninu kini a le ka si o n so fun a wi pe igba oduro lo pe titi fun eniyan eleran ara gege bi bibeli papa ti so wi pe isise kan lo n be laarin eni kookan ati iku isise kan lo n be laarin emi ati iku nitori be ki a ma gbekele eniyan olorun ti ki yipo pada olorun ti o je wi pe o wa titi lai oni o ye ki a gbekele ninu Jeremiah ni a ri igun olorun lori awon ti won gbekele eniyan awon ti won fi eleran ara se apa won tabi igbekele won Jeremiah ori ketadinlogun lati ese ikarun bayi le Oluwa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa re eni ti okan re si si kuro lodo Oluwa eyi ki se oro Jeremiah o je oro Oluwa eyi ki se oro ni wasu kan o je oro Oluwa oni bayi le Oluwa wi a si mo we pe ohun ti Oluwa ba wi aye ati orun won le re koja lo sugbon kikini ninu oro olorun ki o koja lo laise oni egbe ni fun eni ti o gbekele eniyan nbo ni igbekele tire wa o sese ki o ma so lenu wi pe o gbekele olorun o sese ki o ma so lenu wi pe o gbekele ileri olorun sugbon nigbati wahala ba de nigbati inu ni bi ni ba de nigbati awon ota ba koju oja si o nigbati o dabi eni pe iru mi de si igbesi aye re ni akoko na ni a ma nfi igbekele wa han eni ti ko ba gbekele olorun ko mo wi pe inu iborisa ni o nwa je kin se ala ni kikun fun o bi abagbekele eniyan e je wi pe a fi eniyan yi a fi dipo olorun o sese ki a ro wi pe eniyan yi o ni owo ohun ti a ro ni wi pe owo ti eni yi ni oju awon ohun ini ti olorun ni nitori be nitori iwa omugo wa ati okan isina wa a fi eni yi a fi dipo olorun oni igbekele eniyan oni o fi je iborisa nitori pe iru eniyan be o di orisa fun wa o di olorun fun wa elomiran ko mo we pe nigbati a ba gbekele eniyan igbekele eniyan o ma nfa okan eniyan kuro lodo olorun oun ni ese ikarun yi ni o fi wi pe eni ti okan re si si kuro lodo olorun iru eni be a ma si eda ju eleda lo iru eni be bo lo si bi ise awa ti agbekele olorun a ma so wi pe a fe lo si ilesin nitori pe eni je ojo ti a nsin olowa a fe lo gbadura a fe lo mu awon ibeere okan wa ati awon edun okan wa a fe lo tu won paya ni waju olorun sugbon iru eni be ki wa se eko bibeli iru eni be ki wa se akoko isoji iru eni be ki wa si isin ojo isimi yo ma wi pe oun fe lo ba baba asale oun fe lo ba lagbaja nitori pe ebin ba ti bi lagbaja ba wa laye ko sewu o ti fi eni yi dipo olorun o nsin eda ju eleda lo iru eni be igbekele eniyan a ma mu ki idanwo ti ara ki o wa si igbesi aye eni be omobirin ti o je wi pe o gbekele eniyan ti o je pe boji laaro oruko lagbaja lo ma wa lenu e bo lo losan oruko lagbaja lo ma wa lenu e bo lo si bi ise oruko lagbaja lo ma wa lenu e lagbaja so wi pe won a ba mi wase lagbaja ti so wi pe won a je ki n joko si ibojoko rere lagbaja ti so wi pe ohun ko ti n ba nilo ki ma wa lati ri ohun iru eni be a ma para ile okunrin kan okunrin yi je eni ti o gbekele iru eni be ese agbere ati panṣaga ko jina siru eni be tabi obinrin to lọkọ nile sugbon ti ko le joko ti awon omo nile ti okunrin kan nita ti o ti so wipe yen looto lo lọkọ sugbon o dabi eni wo pe ibukun olorun opo popo lowo oko e nitori be bi mafi ara eji a mafi ara sise o nitori be bi o ba ti nilo nkan kan ninu ile ẹ bọkọ o ti ẹ le pese to ba wa ba mi ma fun e.

yìí ni olúwa wí ègbé ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn tí ó fi ẹran ara ṣe apá rẹ̀ ẹni tí ọkàn rẹ̀ sì ṣí kúrò lọ́dọ̀ ọlọ́run wẹ́sẹ̀ kẹfà nítorí pé yóò dàbí aláìní ní aginjù ẹni tí ó gbẹ́kẹ̀lé ènìyàn yóò dàbí aláìní ní aginjù ẹni tí ọkàn rẹ̀ ṣí kúrò lọ́dọ̀ olúwa yóò dàbí aláìní ní aginjù ẹni tí ó fi bàbá àsàlẹ̀ ẹni tí ó fi ṣe apá rẹ̀ ẹni tí ó fi ẹlẹ́ran ara ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ ẹni tí ó fi ènìyàn tí ó gbé ara kíkú wọ̀ tí ó fi ṣe ọlọ́run rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ yóò dàbí aláìní lé aginjù tí kò sì rí i pé rere ń bọ̀ ṣùgbọ́n yóò gbé ibi èèyàn gbé ilẹ̀ wọ́n ni lé aginjù ilẹ̀ iyọ̀ tí kì í gbé inú rẹ̀ ohun tí a ń sọ nípa ilẹ̀ iyọ̀ ṣé orí wọ́n pé ilẹ̀ tó lọ́ràá tí a lè gbin nǹkan sí bí a bá ti da iyọ̀ sí gbogbo àwọn mùdùnmúdùn tí ó wà nínú ilẹ̀ náà ni iyọ̀ yóò parun èyí ni à ń pè ní ilẹ̀ iyọ̀ tí a kì í gbé inú rẹ̀ ilẹ̀ iyọ̀ tí a ò lè dáko sí ilẹ̀ iyọ̀ tí ohunkóhun kì í hù jáde nínú rẹ̀ ó ní ẹni tí ó bá kọ ọlọ́run sílẹ̀ ẹni tí ó bá jẹ́ wípé ó kọ ìgbẹ́kẹ̀lé nínú ọlọ́run ó kọ ọ́ sílẹ̀ yóò dàbí aláìní lé aginjù bí rere tilẹ̀ ń bọ̀ kò lè rí yóò máa gbé èèyàn gbẹ ilẹ̀ yóò máa gbé inú aginjù yóò máa gbé ilẹ̀ iyọ̀ tí ẹnìkan kì í gbé nítorí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ewu ló wà fún àwọn tí wọ́n fi ẹran ara ṣe ìgbẹ́kẹ̀lé wọn kí ni ọlọ́run wá ń fẹ́ kí a ṣe ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe ni wípé kí a gbẹ́kẹ̀lé òun wẹ́sẹ̀ ìkeje ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé olúwa tí ó sì fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ àkọ́kọ́ ò fẹ́ ní ìgbàlà ó ní láti gbẹ́kẹ̀lé olúwa o ò gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé iṣẹ́ rere tirẹ o ò gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé a ti sàmì fún mi láti kékeré o gbọdọ gbẹkẹle wípé mo ń ka bíbélì o gbọdọ gbẹkẹle wípé mo ń lọ sórí òkè láti lọ gbàdúrà o gbọdọ gbẹkẹle wípé bàbá mi àti ìyá mi ni àwọn olùdásílẹ̀ ìjọ CAC tàbí olùdásílẹ̀ ìjọ CMS ní ìlú wa ìgbẹ́kẹ̀lé rẹ ó ní láti wà nínú Jésù Kristi wípé Jésù Kristi kú fún mi kìí ṣe pé bàbá àti ìyá wọn jẹ́ olùdásílẹ̀ ìjọ kìí ṣe wípé a sàmì fún mi ní kékeré kìí ṣe wípé mo ń fún àwọn alágbe lówó kìí ṣe wípé mo ń gbàdúrà mo ń gbà àwẹ̀ kìí ṣe wípé mo máa lọ sórí òkè nígbà gbogbo ìgbẹ́kẹ̀lé rẹ̀ ní láti wà nínú Calvary nínú ẹ̀jẹ̀ tí Jésù Kristi ta sílẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù tí a fi ń wẹ lẹ́ṣẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ ó ní láti gbàdúrà wípé Ọlọ́run mi ò gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ rere mi mi ò gbẹ́kẹ̀lé àwọn ìgbọràn tí mo rò pé mo ń ṣe sí òfin Ọlọ́run àwọn ìgbọràn tí kò tó nǹkan mi ò gbẹ́kẹ̀lé ohunkóhun tí mo ti ṣe ohunkóhun tí mo ń ṣe tàbí ohunkóhun tí mo lè ṣe ìgbẹ́kẹ̀lé mi ó wà nínú Jésù Kristi ó wà nínú ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ ó ní ìbùkún ní fún irú ẹni bẹ́ẹ̀ tí ó gbẹ́kẹ̀lé olúwa irú ìbùkún wo àkọ́kọ́ ìbùkún ìgbàlà ìbùkún ìdáríjì ìbùkún àlàáfíà nínú ọkàn ìbùkún wípé a kọ orúkọ rẹ̀ pẹ̀lú àwọn àyànfẹ́ lókè lọ́run ìbùkún wípé bí ó bá pa ojúdé ní ikú wípé àwọn áńgẹ́lì yóò gbé e lọ sókè ọrun ìbùkún wípé ó ti bá ọlọ́run lájà ìbùkún wípé à ń pè ní ọmọ ọlọ́run nítorí wípé ó gbẹ́kẹ̀lé Jésù Kristi ó gbẹ́kẹ̀lé ọlọ́run fún àṣepé ìgbàlá rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan nígbà tí ó wípé ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé olúwa èyí jẹ́ wípé bí a bá jẹ́ aláìní bí wàhálà bá wà fún wa bí ohunkóhun bá dé a lè ké pe olúwa ọlọ́run yóò dá wa lóhùn ìbùkún ìdáhùn àdúrà ni à ń sọ nípa rẹ̀ ìbùkún ìpèsè látòkè wá ìbùkún ààbò ọlọ́run ìbùkún wípé bí a bá ṣe àìsàn bí a bá gbẹ́kẹ̀lé ọlọ́run ọlọ́run lè mú wa láradá bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ẹ̀mí òkùnkùn ni ó fẹ́ jẹ gàba lórí wa bí a bá gbẹ́kẹ̀lé ọlọ́run ọlọ́run lè tú wa sílẹ̀ ọlọ́run lè jẹ́ kí àwọn èdè tí ó fẹ́ dè wá kí a já wọn kúrò ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé olúwa tí ó sì fi olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀ bí a bá sọ wípé a gbẹ́kẹ̀lé olúwa èyí jẹ́ wípé gbogbo àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn ni a ti já sọnù èyí jẹ́ pé kì í ṣe wípé a ń sọ fún ọlọ́run wípé ṣe díẹ̀ babaláwo a ṣe díẹ̀ kì í ṣe wípé a ń sọ fún olúwa mú wàhálà díẹ̀ kúrò kí o sì gba bàbá àsàlẹ̀ mi láti mú èyí tó kù kúrò èyí jẹ́ wípé a gbẹ́kẹ̀lé ọlọ́run àti ọlọ́run nìkan ṣoṣo kì í ṣe

àwọn tí wọ́n rí ìgbàlà Jésù gbà lọ́fẹ̀ẹ́ torí ọ̀fẹ́ ni a kì í fowó rà á. Ó kàn gbà wípé a ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ sílẹ̀ kí ire àti àánú yìí kí ó lè jẹ́ tiwa. Àwọn wọ̀nyí ni Ọlọ́run fi sí ibi ìpamọ́. Ó sọ wípé ẹni tí ó jókòó kò sọ wípé alárìnkiri ìsáǹsá tí yóò wá sọ́dọ̀ Ọlọ́run lọ́jọ́ kan bí ó bá tún ti jáde tó tún rí sìgá a tún máa fa sìgá fìhìn. Ọjọ́ Sunday a tún lọ sí ilé ìsìn. Àwọn wọ̀nyẹn wọn jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo. Wọn dàbí àwọn tí ó wá sí ẹ̀kọ́ bíbélì ní àyà òní tí a ń ṣe ṣùgbọ́n bí ó ti jáde ni ó tún ti rí àwọn ọ̀rẹ́ káàtijọ́. Àwọn àgbèrè wọ̀nyí ni ó ń bá agbára Ọlọ́run kúrò ní ìgbésí ayé rẹ. Gbà tí ẹ̀ṣẹ̀ bá ti wọlé, pàṣán ìyà, pàṣán ẹ̀ṣẹ̀ àti ìdájọ́ Ọlọ́run á tún tẹ̀lé. Ṣùgbọ́n àwọn tí ó sọ wípé mo ti pínyà pẹ̀lú ẹ̀ṣẹ̀, pẹ̀lú èṣù àti pẹ̀lú ìrera ayé, àwọn tí wọ́n ti fi ẹ̀jẹ̀ tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, àwọn tí a ti ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú agbádá òdodo tí a ti fi wọ̀ wọ́n, àwọn tí ẹ̀ṣẹ̀ ti kúrò ní ìgbésí ayé wọn, àwọn tí wọ́n ń sin Ọlọ́run lé ẹ̀mí àti ní òtítọ́, àwọn tí irọ́ èké tí ò tún sílé ẹnu wọn mọ́, àwọn tí ẹ̀mí Ọlọ́run jẹ́rìí nínú ọkàn wọn wípé wọ́n ti di ọmọ Ọlọ́run, ìgbésí ayé tuntun ni wọ́n sì ń gbé nísinsìnyí, àwọn wọ̀nyí lé ẹni tí ó jókòó ní ibi ìkọ̀kọ̀gá ògo. Àwọn ni ó ń gbé abẹ́ òjìji Olódùmarè. Èmi ò wí fún Ọlọ́run pé ìwọ́lé àbúa tí ó dí mi, Ọlọ́run mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé, ta ló gbẹ́kẹ̀lé? Ní ọ̀gànjọ́ òru, bí ìdágìrì bá dé, ta ni ìgbẹ́kẹ̀lé rẹ? Ṣé epo tí wọ́n ṣe sínú ìgò tí a ń pè ní, tí wọ́n ń pè ní ẹ̀rọ, ṣé òun ni ìgbẹ́kẹ̀lé rẹ? Bí ò bá jẹ́ ìfọ́jú ọkàn, ṣé epo lásán-làsàn ó lé èṣù lọ? O mọ̀ wípé bí àìsàn bá dé, èṣù ló wà ń di ẹ̀. Ṣé epo tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe, ìgò tí àwọn ẹlẹ́ṣẹ̀ ṣe, ọwọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n fún ara ẹ̀ tó tẹ̀bọnú ìgò tó fi rọ tó fi sí àtàrí ọmọdé, ṣé òun ló lé èṣù lọ? Ìfọ́jú ọkàn ni. Ó ní Ọlọ́run Olódùmarè, ẹni gíga, ẹni ayérayé, ẹni ìgbani. Ó ní òun ni ìgbẹ́kẹ̀lé mi, ẹni tí èmi gbẹ́kẹ̀lé ni tòótọ́. Òun ó gbà ọ́ nínú ìkẹ́kùn àwọn pẹ́yẹpẹ́yẹ, àwọn tafàtafà, àwọn tí wọ́n máa ń tafà nínú ayé sí ènìyàn àti nínú àjàkálẹ̀ àrùn búburú, yóò fi ìyẹ́ rẹ̀ bù ọ́. Abẹ́ ìyẹ́ apá rẹ̀ ni wọ́n ó sì gbẹ́kẹ̀lé. Òtítọ́ rẹ̀ ni yóò sì ṣe àsà àti àpáta rẹ̀. Ìwọ kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù ooru tàbí fún ọfà tí ń fò lé ọ̀sán, tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri lé òkùnkùn, tàbí fún ìparun tí ń pani tí ń runi lé ọ̀sán gangan. Ẹgbẹ̀rún yóò ṣubú lé ẹ̀gbẹ́ rẹ̀. Àwọn tí kò ní ààbò nìyẹn o, àwọn tí wọ́n fi èké àti irọ́ ṣe ààbò wọn, àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé ohun tí ó wà nínú ayé, wọn a máa ṣubú ní ẹgbẹ́ ẹgbẹ̀rún lé ẹ̀gbẹ́ rẹ àti lé ẹgbàárún lé apá ọ̀tún rẹ, ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ rẹ, kìkì ojú rẹ. Bí ó bá jẹ́ pé o ti fi Jésù ṣe ààbò rẹ, bí ó bá ti bá jẹ́ pé Jésù ti di olùgbàlà fún ọ, tí a ti gbà ọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú ìjà, kúrò nínú asọ̀, kúrò nínú ìrìnkìrìn, kúrò nínú afi ọ̀rọ̀ kẹ́lẹ́bánijọ́, ni o sọ fún ọ wípé kìkì ojú rẹ lè wọ́ fi máa rí, ni wọ́n fi máa rí, tí ó sì máa wo èrè àwọn ènìyàn búburú nítorí ìwọ Olúwa ní ṣe ààbò mi. O lè máa béèrè lọ́wọ́ ara rẹ, má tanra ẹ jẹ o. Ṣé Ọlọ́run ni ààbò rẹ? Ṣé Olúwa lé ààbò rẹ? Tàbí èyí tó so sílé, èyí tó fi sí abẹ́ ìbùsùn rẹ, èyí tí o fi sí inú àpótí rẹ, ṣé òun ni ibi ààbò fún ọ? Bí ò bá jẹ́ ìtànjẹ, gbàtẹ́yàn kúrò nílé tí ó fi oògùn dúdú tí a lọ, àtàrẹ àti aláǹgbá tí a jó nínú iná, tí a so sínú awọ àgùntàn, gbàtí àgùntàn wà láàyè tí ó ṣe ọ́ níre, àgùntàn tọ́lọ́run fún wa ká máa jẹ, ká máa sanra. Àwọn èèyàn wọ́n tún sọ di nǹkan míì, wọ́n sọ di ẹrù jẹ̀jẹ̀, wọ́n tún mú awọ rẹ̀, wọ́n tún di èédú kan sínú ẹ̀, wọ́n tún fi sínú ilé bó bá fẹ́ jáde kí èédú ni kí ó máa ṣọ ohun ìní ẹ.

Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ fún oore yín, fún àánú yín lórí wa. A dúpẹ́ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A dúpẹ́ wípé nígbà tí a ti rí ọ̀nà ìgbàlà yìí, tí a sì ti wọ inú rẹ̀, wípé lójoojúmọ́ lẹ ń tọ́ wa. Lójoojúmọ́ la ń gbàdúrà sí tẹ sì ń gbàdúrà wa. Lójoojúmọ́ la ń ké pè yín tí ẹ sì ń dá wa lóhùn. Àdúpẹ́ ẹgbà pé àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ bí a ti wá síwájú yín lónìí, a ń béèrè wípé kí ọ̀rọ̀ tí a ó gbọ́ kí ó mú kí ayọ̀ ìgbàlà kí ó tún sọjí lọ́kàn wa lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù. Kí ayọ̀ olúwa kí ó lè jẹ́ okun àti agbára wa. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì olúwa wa. Nehemiah orí kẹjọ. Ìwé Nehemiah orí kẹjọ ẹsẹ ìkẹwàá. Nígbà náà ni ó wí fún wọn pé ẹ lọ ẹ jẹ ọ̀rá, kí ẹ sì mu ohun dídùn, kí ẹ sì fi apá kan ìpín ránṣẹ́ àwọn tí a kò pèsè fún, nítorí mímọ́ ni ọjọ́ yìí fún Olúwa. Ẹ má ṣe banújẹ́, nítorí ayọ̀ Olúwa òun li agbára yín. Níhìn-ín ni a rí tí Nehemiah ènìyàn Ọlọ́run tí ó ń bá àwọn ọmọ Ísíráélì sọ̀rọ̀, gbà tí wọ́n wo àwọn tí ó yí wọn ká àti àwọn àjálù tí ó ti dé bá wọn láti ẹ̀yìn wá, àti bí Ọlọ́run ti ṣàánú fún wọn nísinsìnyí, gbà tí wọ́n wo àìjólóòótọ́ wọn tí wọ́n sì fi díwọ̀n ìjólóòótọ́ ti Ọlọ́run, gbà tí wọ́n wo àìṣedédé ti wọn tí wọ́n fi díwọ̀n oore ọ̀fẹ́ látòkè wá, wọ́n rí wípé ọkàn wọn bàjẹ́. Inú bíbàjẹ́ yìí ni Nehemiah rí tí ó wá sọ fún wọn wípé ó yẹ kí òní jẹ́ ọjọ́ ayọ̀, nítorí a ti mú ìbìnújẹ́ wọn àti ìfọ́jú ọkàn wọn, a sì ti mú àròdùn tí ó wà nínú ọkàn wọn àti mú kúrò, àti àwọn ohun ẹ̀gàn tí àwọn kèfèrí fi ń pẹ̀ gan wọn wípé a ti mú nǹkan wọ̀nyí kúrò lórí wọn. Nítorí bẹ́ẹ̀ kò tún yẹ kí wọn kí ó máa banújẹ́, ó yẹ kí wọn kí ó máa yọ̀ níwájú Olúwa. Nehemiah wa ń sọ fún wọn ìdí tí ó yẹ kí àwa onígbàgbọ́ kí ó máa yọ̀, ó ní nítorí ayọ̀ Olúwa òun ni agbára yín. Lónìí a ń sọ̀rọ̀ lórí ayọ̀ Olúwa. Ayọ̀ jẹ́ ohun tí ó ṣe pàtàkì, ó sì jẹ́ ohun tí ó máa mú nǹkan púpọ̀ bá ẹni tí ó ní ayọ̀ tàbí ìdùnnú nínú Olúwa. A rí wípé nínú ìwé òwe ni a ti kà á, ìwé òwe orí 17 ẹsẹ 22. Ìwé òwe orí 17 ẹsẹ 22. Inú dídùn mú ìmúláradá rere wá, ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn mú egungun gbẹ. Ó sọ fún wa wípé bí a bá ní ayọ̀ nínú wa, bí a bá ní ayọ̀ Olúwa tàbí inú dídùn, wípé ó máa ń fúnni ní okun, ó máa ń fúnni ní agbára, ó máa ń ṣiṣẹ́ bí oògùn ìwòsàn nínú ìgbé ayé ẹnì kọ̀ọ̀kan wa. Ó máa mú ìmúláradá wá. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí a bá ní ayọ̀ tàbí inú dídùn, èyí tún máa ń ran àwọn tí ó wà nítòsí wa, àwọn tí ó yí wa ká. Ó máa ń jẹ́ kí ìmọ́lẹ̀ là fún wọn, ó máa ń jẹ́ kí ìgbàgbọ́ wọn kí ó rúyọ sókè, ó máa ń jẹ́ kí ìbànújẹ́ kí ó kúrò ní àrọ́wọ́tó, ó sì máa mú kí ìlera, ó máa mú kí ìmúláradá, ó máa mú kí ọkàn tí ó ti rẹ̀wẹ̀sì kí ó lè fò sókè pẹ̀lú ayọ̀, ó sì máa mú ìrètí wá fún ẹnì kọ̀ọ̀kan wa. Èyí ni ó fi yẹ kí a mọ̀ wípé ó dára láti ní ayọ̀ nínú Ọlọ́run.
o dara lati ni ayo oluwa ni igbese aye wa ayo ti an so yi ki se ayo ti awon elese ma ni fun igba die ki se ayo ti awon eniyan buburu tabi awon agabagebe eniyan ti won ma ni fun igba die ayo ti an so nipa re o je ayo ti awon omo olorun je ki awo ti bibeli so nipa ayo tabi inu didun ti awon alaigbagbo ninu Jobu ori ogun Jobu ori ogun lati ese ikarun pe orin ayo eniyan boboru igba kokoro ni ati pe ni iseju kan ni ayo agabagebe o sese ki ohun kan sele ni igbese aye elese ni igbese aye awon odaran ni igbese aye awon ti ko lolorun awon ti ko ni folorun se ni igbese aye won ki ohun ti o sele yi boya won bimo boya won gbe yawo boya won rise boya ohun kan tabi omiran o dabi ipese ni igbese aye won tabi o dabi igbega ni igbese aye won o sese ki won ki o ni ayo fun igba kukuru tabi fun iseju kan o sese ki ari eni ti o joko si di emu abi si di oti nigbati oti yi to ba wo agbari ti o si yi gbogbo ara pada ari wo pe eni yi agbagbe awon osi tabi awon isoro re e ko so wi pe isoro si nibe ṣugbọn oti mimu amupara yi adi loju apo loju adi lokan a si di leti to je wi pe koni mo wi pe isoro tabi aini tabi awon egun ti o wa ni iha re tele tele wi pe won si wa nibe ni iru igba be o sese ki iru eniyan boboro be o sese ki agabagebe be o sese ki omo ti para be ki o ma ni ayo ṣugbọn ayo igba die ni o ni orin ayo eniyan boboro fun igba kokoro ni ati pe ni iseju kan ni ayo alagabagebe nitori be ayo ti an so nipa re o je ayo ti o poju owo o je ayo ti o dabi eni we pe a mo we po wa lati odo olorun yala arije tabi a orije ni yala arimu tabi a orimu yala anisoro abi ani wahala ni ayo yi a wa nibe sibe ayo yi ma bere nigba ti a ba mo Jesu Christi gege bi oluwa ati olugbala wa nigba ti a ba ni idariji ese lati odo olorun wa nigba ti a ba ka awon aisedede wa ti a ka won kuro ti a mu won jina rere si wa gege bi ila orun ti jina si iwo orun ohun ti a ri ni we pe olorun ma fun wa ni ayo igbala re ye ki a wo orin dafidi ori kokanlelaadota orin dafidi ori kokanlelaadota ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi omnira re gbe mi duro mu ayo igbala re pada tomi wa dafidi o je eni ti o mo olorun o je eni bi ti inu olorun o je eni ti o ti ni iyi pada okan je ki o yi o bi a ba so wi pe enikan je eni rere bi a ba so wi pe enikan je eni bi ti inu olorun dafidi fun ara re o mo wi pe ki se pe a bi ohun ni eniyan rere ko si eni ti a bi gege bi eniyan rere eni keni ti a bi lati inu adamu o lati bi iran adamu o je eniyan boboro o je elese dafidi papa o mo o ni oye nipa eyi ko so fun a wi pe ohun ti je eni bi ti inu olorun lati inu iya ohun wa ko so wi pe ohun ti je eniyan rere lati inu iya ohun wa ohun papa lo se agbenuso fun olorun lati je ki a mo wi pe olorun je eni ti o jare nigba ti o ba n dajo o so ni ese ikarun ni ori kan na o ni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi nitori be nigba ti a mo pe olorun so fun samueli nipa dafidi ti o so wi pe emi ti ri enikan eniyan kan eni bi ti inu mi wi pe ohun ni o se aropo fun Saulu eni ti o peyinda eni ti o pada lo sinu ese gba ti olorun pe dafidi ni eni bi ti inu re o je wi pe dafidi ti o ti mo pe ninu asedede de agbe bi ohun ati ninu ese ni iya ohun ni o loyin ohun o je eni ti o ti ba olorun laja eni ti o ti ba olorun dore o je enikan ti o ti mo wi pe ohun je elese o ti lo siwaju olorun
o ti toro idariji o ti bebe we pe ohun fe ore ofe ati gbala ati yi pada ati fun ni emi titun okan titun ati fun ni irin otun iwa otun ise otun ni igbesi aye re sugbon se ni laanu we pe igba kan de ni igbesi aye dafidi ti owo ohun ti ko ye ki owo ti o se ohun ti o ye ki o se ki a so ni ona kokoro osubo sinu ese ese ti o buru julo ese ti o je wi pe a ko gbodo gburo re fun eni ti a ti pe ni eni olorun eni o mu ki dafidi ki o ko lori ite eni o je ki o wole ni waju olorun eni o je ki o be si ni gbadura wi pe olorun sanu fun mi gege bi iseun ife re gege bi ironu opo anu re nu ire koja mi nu kuro ko se bi eni wi pe ohun o se ohun ti ko dara ko se bi eni wo pe ah gba ti mo ti ni igbala tele tele eni ti o ba ti je omo olorun titi lai lai ni o ma je omo olorun ko so be o so wi pe nisinsin yi ohun ti di elese ohun ti di elebi ohun ti di eni ti atanu lati ni waju oluwa o wa nbebe wi pe ki olorun ki o fun ni idariji ninu ese ikeje o ni ki olorun ki o fi ewe hisopu fo ohun o so gege bi apere wi pe se iwo na mo bi o ba fe fo awo kan ti o dabi eni wo pe gari tabi eba tabi amala o ti gbe mo awo yi ki se be ni kan awon nkan dududu miran o ti fe ba awo yi je a ma nja awon ewe kan bi awa ti adagba lati abule ewe yi o je ewe ti a le fi fo awo mo a fi erusi a we nkan won ni awe mo eyi ni apere ti dafidi nlo ti o fi so wi pe fi ewe hisopu for me ki se wi pe olorun ma nlo ewe hisopu ewe lati fo inu okan mo ohun ti o so gege bi apere wi pe gege bi awa eniyan bi ati ma nja ewe lati le fo awo lati le fo isasun wa ki o mo laulau pe be gege ki olorun ki o we ohun ni awe mo o si ni ki o fo ohun ju egbun owu lo ni ese ikejo mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma yo nisinsin ni ari we pe dafidi o nso we pe ah bi o ba le dariji mi bi o ba le fun mi ni ayo igbala bi o ba le mu oju re kuro ninu ese ati ase dede mi wi pe eyi yo fun mi ni ayo se o mo we pe bi abani dariji to to bi abani igbala to to eyi ma fun ni ni ayo je ki se apere kan fo ki awo ọdaran kan ti a mu lọ si ile ẹjọ bi ati mu lọ si ile ẹjọ ni a si iwe ofin ni a si niwaju rẹ ni adajọ wa ka ọran ti ẹni yi da o si ka ofin orilẹede o wa sọ fun pe ẹwọn lailai ẹwọn gbere ni o tọ si iru eniyan bayi ẹni ri pe isise kan soso lo wa laarin ohun ati ẹwọn gbere ẹwọn lailai ẹwọn arimabo o mo wi pe bi ko ba si anu wi pe a o so se won ti ohun ki o fi ri iyawo ohun tabi omo ohun tabi awon ara ile ohun mo wi pe bi ohun ba si de ewon yi ki se ewon faji ki se ewon gbefe wi pe ewon ijiya ti o po jojo ni iru eni be o se se ki a si wi pe anu de lati odo onidajo yi ki o so fun wi pe ada o sile ki se ko sanwo ki se ko sanwo abetele ki se pe o se ohunkohun ti a le fi dariji ki ni o ro wi pe yo wa ninu iru okan eni be yo ni ayo be gege ni awa ti a ti je elese awa to je wi pe odaran ni wa ni waju olorun awon angeli mo wa si elese olorun mo wa si elese jesu christi papa o mo wa si elese kini ke a so nipa ti emi mimo ti o ti n toka si awon ese ti a ti n da eri okan wa papa mo wi pe elese ni wa ati awon aladugbo wa awon alabagbe wa won mo wi pe elese ni wa a si mo wi pe ese ti a da yi yo mu wa lo si orun apadi sugbon kini a ti ri si ife olorun inu didun olorun ni lati dariji wa o si dariji wa o ni ko si ijiya mo wi pe ko si ebi mo fun wa nitori pe agba jesu christi oluwa gbo eni o mu ki ayo ki o so lati inu okan wa eni olorin dafidi nso wi pe mu ayo igbala re pada tomi wa ki o si fi emi omnira re gbe mi duro sugbon o ye ki o ye wa wi pe gege bi ati ni ayo igbala bi avante si waju ti a wa lodo olorun be ni ayo yi yo ma gboruju be lo ayo yi yo ma gaju be lo ayo yi yo ma jinle ju be lo
ayọ̀ yìí yóò máa gùn jù bẹ́ẹ̀ lọ ní ìgbésí ayé wa yóò máa dàbí àgbọn ìgbẹ́ omi láti inú kànga tàbí àgbọn ìgbẹ́ omi láti inú odò tó ń ṣàn nítorí ìgbà tí ayọ̀ yìí ti bẹ̀rẹ̀ nígbà tí a ti ní ìgbàlà báyìí ni ayọ̀ yìí yóò máa lọ síwájú àti síwájú àti síwájú bí a ti ń wà nínú ọlọ́run nínú Isaiah orí kọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ ìkọkàndínlógún ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò bí sí i nínú olúwa àti inú àwọn tálákà nínú àwọn ènìyàn yóò sì dùn nínú ẹni mímọ́ Israẹli ó ní ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ ṣe a mọ̀ wípé ẹni tí ó bá ní ìgbàlà òun ni a lè pè ní onírẹ̀lẹ̀ nítorí wípé kò sí ẹni tí a bí nínú obìnrin ẹni tí kò tí ì bá Jésù Kristì pàdé ẹni tí kò tí ì tọ́ ìgbàlà Ọlọ́run wò tí a lè pè ní onírẹ̀lẹ̀ ó ṣeéṣe kí a rí ẹni jẹ́jẹ́ ní òde ara ó ṣeéṣe kí a rí ẹnìkan tí ó dàbí ẹni wípé ó ní ìwà tútù bí a bá wò ó lójú ṣùgbọ́n ó jẹ́ oníjà gidijàgan ènìyàn nínú ṣùgbọ́n ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ ni ẹni tí ó ti bá Jésù pàdé ẹni tí ó ti rí oore ọ̀fẹ́ láti ọwọ́ Ọlọ́run ẹni tí ó ti ní ìdáríjì ọkàn ẹni tí ó ti ní ìyípadà àyà èyí ni ẹni tí a pè ní onírẹ̀lẹ̀ tòótọ́ ó ní ayọ̀ irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ayọ̀ àwọn àjògún ìgbàlà ayọ̀ àwọn onírẹ̀lẹ̀ yóò máa bí sí i nínú olúwa èyí ni wípé bí a bá ba olúwa pàdé bí a bá ní ìgbàlà bí a bá ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa bí a bá kọrúkọ wa ní ìwé òye lọ́run wípé ayọ̀ ìgbàlà yóò bẹ̀rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan bí a ti ń rìn síwájú bí a ti ń tọ Jésù Kristì lẹ́yìn ni a rí wípé ayọ̀ wa yóò máa jù bẹ́ẹ̀ lọ yóò máa bí sí yóò máa gbòòrò jù bẹ́ẹ̀ lọ ayọ̀ wa á jẹ́ ohun tí kò ní ní ìpẹ̀kun nínú Jeremiah ni a tún rí i Jeremiah orí 15 ẹsẹ̀ 16 nígbà tí a rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n ọ̀rọ̀ rẹ sì jẹ́ inú dídùn mi nítorí orúkọ rẹ lè a fi pè mí ìwọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun níhìn-ín ni Jeremiah ń sọ fún wa wípé ọ̀rọ̀ ọlọ́run ó dàbí oúnjẹ ó ní nígbà tí èmi rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n nínú ọ̀rọ̀ ọlọ́run ni a tún fi ọ̀rọ̀ ọlọ́run wé a fi ọ̀rọ̀ yìí a fi wé omi ó dàbí ẹni tí ó ní ara dídọ̀tí tàbí ẹni tí ò ń gbẹ́ngbẹ́ tí ó wá sí etí ipa odò tí a rí wípé ó mu nínú rẹ̀ ó wẹ̀ nínú rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run bákan náà ó jẹ́ bí ohun tí ó ń fúnni lágbára ohun tó ń fúnni lókun nítorí ọ̀rọ̀ ọlọ́run pàápàá àfiwé ìmọ́lẹ̀ wípé bóyá ọkàn rẹ̀ pòrúurù bóyá o wà ní ìkóríta o kò mọ ọ̀nà tí ó yẹ kí o yà sí bí o ti rí ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ló rí wípé ọ̀rọ̀ ọlọ́run yóò tọ́ka sí ọ̀nà tí ó yẹ kí o gbà kìí ṣe bẹ́ẹ̀ nìkan ọ̀rọ̀ ọlọ́run ni a tún fi wé iná ti máa ń jó àwọn ìtàkùn àwọn gbòǹgbò àwọn ewé àwọn nǹkan tí kò ní lárí tó máa ń jó wọn run èyí ni ọ̀rọ̀ ọlọ́run máa ń ṣe ní ìgbésí ayé wa bóyá a ti ní àwọn nǹkan kan ní ìgbésí ayé wa tí a rí wípé àwọn nǹkan wọ̀nyí kò ní fún wa ní ìtẹ̀síwájú dáradára bí a ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọlọ́run bí iná bẹ́ẹ̀ ló ń jó wọn run a tún fi ọ̀rọ̀ ọlọ́run wé òòlù bóyá ó ṣeéṣe kí ó jẹ́ wípé apá kan ní ìgbésí ayé wa apá kan nínú ìṣe wa ni ó fi dàbí ẹni wípé a ń dàgùn lá sí ọ̀rọ̀ ọlọ́run ó dàbí wípé a ní ọkàn òkúta ní irú apá ìgbésí ayé wa bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ ọlọ́run bí ó ti ń ṣiṣẹ́ bí òòlù bẹ́ẹ̀ ni ó ń fún àwọn òkúta wọ̀nyí tútú ọ̀rọ̀ ọlọ́run yìí ni a tún sọ wípé ó dàbí oògùn ìmúniláradá wípé bí a bá fi ọ̀rọ̀ ọlọ́run sí ìgbésí ayé wa àti sínú ọkàn wa bí a bá gbẹ́kẹ̀lé bí a bá simele bí a bá dúró tì í bí a bá fi sínú ókàn àyà wa tí a kò jẹ́ kí ohunkóhun kí ó pààlà àwa àti ọlọ́run àwa àti ọ̀rọ̀ ọlọ́run a ó rí i wípé ọ̀rọ̀ yìí yóò máa ṣiṣẹ́ bí oògùn ìmúniláradá nítorí bẹ́ẹ̀ èyí ni Jeremiah ni ó fi sọ wípé nígbà tí òun rí ọ̀rọ̀ ọlọ́run tí òun sì jẹ wọ́n tí òun gbé wọn mì tí òun fi sínú ókàn àyà òun wípé ọ̀rọ̀ ọlọ́run yìí ó jẹ́ inú dídùn fún òun nítorí wípé a ń pè òun ní pẹ̀lú orúkọ olúwa olúwa ọlọ́run àwọn ọmọ ogun àwa náà pàápàá lẹ́yìn ìgbà tí a bá ti rí ìgbàlà tí a ti di àtúnbí tí a ti di ènìyàn ọlọ́run mo sọ wípé ayọ̀ tí a ní nínú olúwa
yo ma te siwaju ati siwaju nitori wipe oro olorun yo ma wonu igbese aye wa ati ife olorun ati idapo pelu olorun yo ma mu ki ayo wa ki o ma gboro ju be lo ninu johanu orike dogun ese ikokanla johanu orike dogun ese ikokanla nkan woyi ni mo ti so fun yin ina ni oro olorun Jesu Kristi so wipe ohun ti so oro olorun fun awon omo ehin nkan wonyi ni mo ti so fun yin ki ayo mi ki o le wa ninu yin ati ki ayo yin ki o le kun nitori be o ye ki a mo wipe ayo to to ayo ti o se feyinti ayo ti a le gbekele ayo ti a mo wipe o ti odo olorun wa o ma nbere nigba ti a ba ni igbala okan wa nigba ti a ba ni idarije ese wa nigba ti a ba ba Jesu Kristi lu apade ti a ku ese wa lo ti a koroko wa si iwe iye lorun ayo yi si ma ngboru ju be lo o ma nkun ju be lo o ma nfe ju be lo nigba ti a ba ba olorun rin nigba ti a ba ba olorun lo nigba ti a ba nto ona ti olorun la sile fun wa lati to ati nigba ti a ba nka ti a ba ngbo oro olorun ni igba gbogbo kini a le ri we pe o nfa ayo fun eni ti o je omo olorun to to kini a ri wi pe o nfa ayo idunnu fun omo olorun to to je ki a wo orin dafidi lekan si ki a ri wi pe isise akoko bi a ba fe ni ayo olorun ni igbese aye wa isise akoko ni wi pe ki a ni idariji ki a si ni igbala okan wa orin dafidi ori kokanlelaadota ese ikejila mo ayo igbala re pada to mi wa ki o si fi emi ominira re gbe mi duro o n so fun wa pe nigba ti enikan bi o ba ba Jesu pade bi o ba ri idariji olorun nigba ti enikan ba ri ore ofe lati odo olorun nigba ti enikan ba ri wi pe ohun ti bo olorun dore eni to je ota olorun tele tele wi pe o ti ba olorun laja nipa iku ati eje ati etutu Jesu Kristi lori igi agbelebo lakoko eyi ma nfa ayo wa sinu enikokan wa ikeji nigba ti a ba ri wo pe ki se awa nikan sugbon awon elomiran pelu boya awon eniyan wa boya awon ebi wa boya awon ti a mo boya awon ti a ngboro latokere wi pe won fi aye won fun Jesu Kristi won ni igbala won di ore olorun wi pe a nko oruko won si iweye gba ti a ba ri wi pe ijoba olorun di gbigboro ti a ri wi pe awon ti o n di eni igbala wi pe won po ju be lo lojojimo eyi ma nfa ayo ati inu didun fun awon eniyan olorun je ki a wo ise awon aposteli orike edogun ise awon aposteli orike edogun ese iketa nitori na nigba ti ijo si sin won de ona won la fenike ohun samaria koja won rohin iyipada awon keferi won si fi ayo nla fun gbogbo awon arakunrin ayo nla nitori won gboro iyipada okan igbala ti awon keferi ti awon elese awon ti ko lo lorun tele tele gba ti won gbo wi pe awon won yi yipada sodo lorun wi pe awon won yi gba Jesu Kristi gege bi oluwa ati olugbala won wi pe a n koruko won ninu iwe iye lorun a n we won ninu eje odo agutan eyi mu ki ayo ki o wa si aarin awon arakunrin ikini ni wipe iwo paapaa oni igbala olorun eyi ma n fa ayo ikeji ni wipe o n gburo awon elomiran ti won fi aye won fun Jesu Kristi o n gburo awon elomiran ti won di omo olorun eyi ma n fa igbala o ma n fa ayo nla nla wa si oka awon onigbagbo tooto iketa ni wipe oni idapo irepo pelu olorun ninu orin dafidi ori 16 ese 11 orin dafidi ori 16 ese 11 iwo o si fi ipa ona yi han mi ni iwaju re ni ekun ayo wa ni iwaju re ni ekun ayo wa li owo otun re ni didun inu wa lailai nigbati a ba ni idapo ati irepo pelu olorun ti a wa ni iwaju olorun ni igba gbogbo ti a ri wipe o n seso lori wa awa paapaa a rin niwaju re gege bi eni yiye gege bi eni mimo a n je ki eje Jesu Kristi ki o ma we wa ni igba gbogbo o ni niwaju olorun
ni idapo pelu olorun ni irepo pelu olorun nibe ni ayo nla nibe lo wa ikerin nigbati ariwo pe awon elomiran bi won tin bi atin gbadura won need to sile won ni dande won ni iwosan ariwo pe iru eyi na o ma nfa ayo fun awa omo olorun ise awon aposteli orikejo ise awon aposteli orikejo lati ese ikarun Philippi si sokale lo si ilu Samaria o nwa so Christi fun won awon ijo eniyan si fi okan kan fi ye si ohun ti Philippi so nigbati won gbo ti won si ri ise ami ti o nse ese ikeje nitori opo ninu awon ti o ni emi aimo tin kigbe lohun rara jade wa ati opo awon ti egba nbaja ati awon amokun a se se dida ara won kini abayori si nkan won yi kini o fa ni Samaria nigba ti won ri o pe opolopo ni igbala won gba Jesu gbo a nwo won san a si tun won sile kuro ninu ijiya idaniloro awon emi esu ese ikejo ayo pepo si wa ni ilu na ayo pepo si wa ni ilu na ki se bayi nikan nigba ti a ba ri wo pe ise olorun o nfese mule lati owo wa ise olorun o nfese mule pelu ijo wa o ma nje ayo ati inu didun awon eni olorun ninu Ezra ori keta ese ikejila sugbon popo ninu awon alufa ati awon omo lefi pelu awon olori awon baba ti se alagba ti won ti ri ile atete ko se won fi ohun rara sokun nigbati a fi ipile eleyi lele le oju won sugbon awon popo si ho iho nla fun ayo awon popo si ho iho nla fun ayo to be ti awon eniyan ko le mo iyato ariwo ayo kuro ninu ariwo ekun awon eniyan nitori awon eniyan ho iho nla a si gbo ariwo won le okere rere awon woyi won je eni ti ati ko lo si oko eru tele sugbon bi won tin pada sile be ni won ko odi Jerusalem ti o ti wolule ti o ti faya gbati a se fi ipile ile olorun lele ti won ri wipe yo je anfani fun oni sinsin yi lati ma jofin ti won ri wipe awon ti kuro ni ile ajeji awon tun wa si ile baba won ibi ti a se ileri fun Abraham fun Isaki ati fun Jacob wipe awon ni ominira nisinsin lati sin olorun lemi ati lotito awon agbagba ti o wa nibe pe ayo ti won ni o je ki won ki o bo si ekun awon omode papa won ko iho nla fun ayo eyi ni a ri larowo to wa pelu bi awa na bi a ti ri tele se amo wipe ninu kilasi awon elede Yoruba ni a ma n wa a ri wipe bi a ba tin wa sun ni geesi iwonba ti agbenuso ati eni to n se itumo ti o ba le so fun wa iwonba yi lo ma ta si wa leti sugbon kila ri a ri wipe ninu anu olorun ninu ipese olorun ni olorun fun awa elede Yoruba ni o fun wa ni anfani ti o fun wa yi eyi ni o mu ade ekun kookan eyi ni a pe ri pe kilari ni esin Yoruba lo n bere die kilari wahala ti a ti n se tele ki a ma teko leti lati lo si gbagada lati wa si gbagada ona jijinre ni a ri pe a mu nkan wonyi kuro ni a ri pe awa paapaa a le joko ni esin ti Yoruba ka korin ni Yoruba ka gbadura ni Yoruba ka se bele wa ni Yoruba ka ka bibeli ni Yoruba ka gbo iwaasu ni Yoruba atunri ki se be nikan wipe kaseti tun wa fun wa bi oloyinbo awon onigeesi bi won tin lo ti won lo si ile itaja wa wipe awon fe ra kaseti be la wa paapa la tun yan fanda la so wipe o elede Yoruba ni mi o mo fe kaseti Yoruba se eni ti bi se eni tohun ayo nla to de ba awa eni olorun nitori wipe a ri pe ise olorun o nfese mule mo ki awa elede Yoruba ku orire o da mi lohun mo ni mo ki e ku orire wipe awa papa aje alayo
nísinsìnyí àwọn nǹkan tí a ti pàdánù rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ iṣẹ́ ọlọ́run ti ń fẹsẹ̀ múlẹ̀. Àwa pàápàá àti jẹ́ ẹni tí ó ní ayọ̀ ọlọ́run. Àdúrà mi ni wípé ayọ̀ tí a ní yìí wípé ohunkóhun kò ní gbà á lọ́wọ́ wa. Mo ti sọ nípa nǹkan márùn-ún tí ó ń fún àwọn ọmọ ọlọ́run ní ayọ̀. Ìkíní wípé a ní ìgbàlà, a ní ìdáríjì ẹ̀ṣẹ̀ wa. Ìkejì wípé a ń gbọ́ ìròyìn wípé àwọn ẹlòmíràn wọ́n fi ayé wọn fún Jésù. À ń gba ọkàn wọn là, wọ́n ń wá sí ìjọba Ọlọ́run. Ìkẹta wípé a ní ìdàpọ̀, a ní ìrẹ́pọ̀ pẹ̀lú Ọlọ́run, wípé a ti bá Ọlọ́run lájà, a sì ń rìn ní ọ̀nà tóóró tí ó lọ sí ìyá nípẹ̀kún pẹ̀lú Jésù Kristì Olúwa àti Olùgbàlà wa. Ìkẹrin wípé àwọn ènìyàn wọ́n ní ìdáǹde, wọ́n ní ìwòsàn, wọ́n ní ìtúsílẹ̀. Ẹ̀mí èṣù tí ó ti ń dá wọn lóró tẹ́lẹ̀tẹ́lẹ̀, àìsàn tí ó ti ń jẹ gàba lórí wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé a mú wọn láadá, a ń tún wọn sílẹ̀. Ìkarùn-ún wípé ọ̀rọ̀ Ọlọ́run, iṣẹ́ Ọlọ́run wípé ó ń fẹsẹ̀ múlẹ̀ láàrin wa. Ìkẹfà ó yẹ kí a mọ̀ wípé ayọ̀ máa ń wá sí ìgbésí ayé wa, wípé bí a bá ní ìdáhùn sí àdúrà ṣe o mọ̀, àwa tá a ti gbàdúrà títí tí tá a ti yíra ńlẹ̀, tá a ti sunsúra rí, tá a ti tan àbẹ́là, tá a ti lọ sórí òkè, tá a ti lọ sétí òkun, tá a ti gba àwẹ̀ funfun, tá a ti gba àwẹ̀ bíríbí, a ti gba gbogbo àwẹ̀ tó wà láyé téèyàn lè gbà, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò sí ìdáhùn àdúrà. Gbàtà wa bá Jésù pàdé wẹ́rẹ́ ló ṣe fún wa. Bàbá ti kúnlẹ̀, bàbá ti ran Ọlọ́run létí, àwọn ìlérí rẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe fún wa. Bóyá a wá sí ìpéjọpọ̀ ni, bí a ti ń dárúkọ Jésù bẹ́ẹ̀ ló ń wò wá sàn, bẹ́ẹ̀ ló ń wo ọmọ wa sàn. Bí alákàlà bá ti ẹ̀wà, bí nǹkan kan bá ti ẹ̀wà, bàbá ti jí, tàbá ti ké pe orúkọ Jésù, bẹ́ẹ̀ ni àlàáfíà Ọlọ́run, bẹ́ẹ̀ ni ìyè Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run, bẹ́ẹ̀ ló ń wọ ìgbésí ayé wa. Èyí máa ń fúnni ní ayọ̀ nígbà tí a bá rí wípé nísinsìnyí láì lo oògùn, nísinsìnyí láì rú ẹbọ, nísinsìnyí láì gbé ẹbọ káàkiri sí ìkóríta, nísinsìnyí láì lọ bá àwọn yẹ̀mí wò, àwọn wòlíì yẹ̀mí wò, yẹ̀tinú wò, yẹ̀tẹ̀yìn wò, láì tún lọ bá ẹnìkan màmá arúgbó kan kó máa fọwọ́ tẹ̀wánú, kó máa fọwọ́ síbi tí ò yẹ kó fọwọ́ sí, láì ṣe irú ohunkóhun bẹ́ẹ̀. Bàbá ti ń kúnlẹ̀, tá ń gbàdúrà, tá ń ké pe orúkọ Jésù. Lórúkọ Jésù gbogbo àwọn ẹ̀mí èṣù, gbogbo àwọn ìnira, gbogbo àwọn ìra wọn ń pòórá ní ìgbésí ayé wa. Èyí tó ayọ̀ lọ́tọ̀. Jẹ́ kí a wo Jòhánù. Jòhánù orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Jòhánù orí ìkẹrìndínlógún, ẹsẹ̀ ìkẹrìnlélógún. Àti ní ìjọ náà, ẹ̀yin kì yóò bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, olúkúlùkù ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá lé orúkọ mi, òun ó fi fún yín. Ẹsẹ̀ kẹtàlélógún ni mo kà yìí, wá lọ sí ẹsẹ̀ ìkẹrìnlélógún báyìí. Títí di ìsinsìnyí, ẹ kò béèrè, ẹ kò tí ì béèrè ohunkóhun lé orúkọ mi. Ẹ béèrè, ẹ ó sì rí ìgbà kí ayọ̀ yín kí ó lè kún. Nígbà tí a bá ń gbàdúrà, kí a rí wípé Ọlọ́run dá wa lóhùn. Èyí máa ń fa ayọ̀ púpọ̀ wá sínú ìgbésí ayé wa. Ìkeje, nígbà tí iṣẹ́ ìyanu tó bá ń farahàn ní ìgbésí ayé wa. Àwọn mẹ́rìírí, àwọn tó jẹ́ wípé a kò gbúrò rẹ̀ níbikíbi rí. Nígbà tí a bá ń gbàdúrà tí Ọlọ́run ṣe àwọn nǹkan ńlá, àwọn nǹkan bàǹtàbàǹtà, àwọn nǹkan tó kàmàmà níwájú àwọn aláìgbàgbọ́ tí wọ́n ń ṣe kàyéfì wípé báwo ni irú iṣẹ́ ìyanu báyìí, báwo ló ṣe ń ṣe nínú ayé tá a wà yìí. Pé àwọn ènìyàn wọn ò gbára wọn jọ, wọn ò gbára yílẹ̀, wọn ò fò sókè, wọn ò lọ sórí òkè, wọn ò tan àbẹ́là. Bí wọ́n ti ń pe orúkọ Jésù, àdì ti ń gbọ́ran, ojú ńlá, ojú afọ́jú ńlá. Àwọn amọ́kùn wọn di alára ṣíṣá, ara dídá ṣáṣá, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ ìyanu mìíràn. Èyí máa ń fa ayọ̀ àti inú dídùn fún àwọn ènìyàn Ọlọ́run. Wo orin Dáfídì, orin Dáfídì orí ìkẹrìndínníàádóje. Orin Dáfídì 1:6. Orí ìkẹrìndínníàádóje láti ẹsẹ̀ ìkejì sí ẹsẹ̀ ìkẹta. Nígbà náà lẹnu wá kún fún ẹ̀rín, àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn ohun tó ń ṣẹlẹ̀, nígbà tí a bá ń gbọ́ ìròyìn bí Ọlọ́run ti ń dáhùn àdúrà, nígbà tí a bá ń gbọ́ ìròyìn àwọn nǹkan tí Ọlọ́run ṣe láàrin wa, èyí máa ń jẹ́ kí ayọ̀. Nígbà tí àwọn kèfèrí, àwọn tí kò lọ́lọ́run, nígbà tí àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n bá ń sọ wípé mo ti gbọ́ nípa ilé ìsìn yẹn,
mo ti gbọ nipa bi olorun se da adura laarin won mo ti gbọ nipa awon ise iyanu ti olorun se e ma nje ki ayo ati inu didun ki o ma wa si igbese aye wa sugbon je kin bi o le rin ibere kan se nigba ti a ba ri je nikan soso se nigba ti a sese ni igbala nikan soso se nigba ti a ba ti dawun adura wa nikan ni o ye ki omo olorun ki o ma yo rara ye ki a wo Philipi ori kerin Philipi ori kerin ese kerin Philipi ori kerin ese kerin e ma yo ninu Oluwa ni igba gbogbo mo si tun wi e ma yo oni e ma yo ninu Oluwa niwon igba ti a ti mo we pe a wa ninu Oluwa niwon igba ti a ti mo we pe a ko si lodo esu mo a ki se eru esu eru ese eru aye tabi eru eran ara mo ti a ti mo we pe a ti dariji wa ati da wa sile a ngbe inu Jesu Jesu ngbe inu wa a wa ninu ore ofe Olorun igbala Olorun o wa ninu wa a yo ayo run lati inu aye nisisin yi ni gbo se a o lo si orun nibi ti ayo ki dekun oni nigba ti a mo wi pe ati wa ninu Oluwa oni ke a ma yo ni igba gbogbo oni ke a ma gbagbe o oni mo tun wi fun yin e ma yo nigba wo ni a ri wi pe o ye ki omo Olorun ki o ma yo nigba gbogbo ni o ye ki a ma yo bi a ri je o ye ki a yo bi o dabi eni pe o ku die fun wa o ye ki a yo bi ati gbadura ti Olorun ti dahun lese kese o ye ki a ma

ṣon yọ níwájú olúwa èyí ni a rí wípé àwọn wọ̀nyí ṣe bí wọ́n ti ń yọ níwájú olúwa kí wọ́n sọ fún ọlọ́run wípé ọlọ́run adúpẹ́ lọ́wọ́ rẹ ó jẹ́ olóòótọ́ ó jẹ́ ẹni gíga ó jẹ́ ẹni tó ju ogba àwọn ènìyàn lọ ó jẹ́ ẹni tó wà láti ayérayé títí dé ayérayé bí wọ́n ti ń yin olúwa lógo bí wọ́n ti ń kọrin yìn sí olúwa bí wọ́n ti ń yọ níwájú olúwa nínú wàhálà wọn nínú ilé túbú tí wọ́n wà ni a rí wípé ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹlẹ̀ lọ́gán ni a rí pé gbogbo èdè àwọn onítúbú yìí àwọn tí ó wà nínú túbú gbogbo èdè wọn já a tú wọn sílẹ̀ àwọn ilẹ̀kùn tí a ti tì pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni a rí pé wọ́n ṣe wọn sílẹ̀ pẹ̀lú agbára ọlọ́run bí àwa pàápàá nínú bí ni nínú wàhálà wa nínú ìyàn nínú àìríjẹ bí a bá lè kọrin sí ọlọ́run bí a bá lè gbàdúrà níwájú ọlọ́run bí a bá lè máa dúpẹ́ fún àwọn nǹkan tí ọlọ́run ti ṣe fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a rí wípé ìdè wa yóò já àwọn wàhálà wa a ó mú wọn kúrò wò ó bí a bá wà nínú ìbànújẹ́ pàápàá ó yẹ kí a máa kọrin sí ọlọ́run ó yẹ kí a máa gbàdúrà sí ọlọ́run ó yẹ kí a máa yọ̀ níwájú olúwa ní ìgbà gbogbo ni ó yẹ kí a máa yọ̀ nínú kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹwàá kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹwàá bí ẹni tí ó kún fún ìbìnújẹ́ ṣùgbọ́n àwa ń yọ̀ nígbà gbogbo èyí ni ìtara àti ìlépa àwọn ọmọ ọlọ́run èyí a rí ìwà bí ọlọ́run tí àwọn ènìyàn wọ̀nyí ní ó ní bí ẹni tí ó kún fún ìbìnújẹ́ èyí jẹ́ pé kì í ṣe ìbànújẹ́ díẹ̀ ni Paul apostle ni ó ní ó dàbí ẹni pé àwọn nǹkan wọ̀nyí wọ́n wá sí ojú kan látọ̀tún látòsí láti iwájú láti ẹ̀yìn ó ní bí ẹni tí ó kún fún ìbìnújẹ́ ó ní ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwa ń yọ̀ ní ìgbà gbogbo nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a máa yọ̀ níwájú olúwa bí ó tilẹ̀ jẹ́ wípé a pàdánù àwọn nǹkan kan tí mo ti sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nítorí pé a mú ìdúró onígbàgbọ́ níbi iṣẹ́ nítorí pé a mú ìdúró onígbàgbọ́ nínú ẹbí wa nítorí pé a kò gbọ̀jẹ̀gẹ́ fún àwọn ẹlẹ́tàn fún àwọn tí ó wà nínú ayé àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n fẹ́ kí a kọjú sí wọn kí a sì kọ ẹ̀yìn sí Jésù Kristì a kò gbọ̀jẹ̀gẹ́ a kò pẹ̀yìn dà nítorí bẹ́ẹ̀ ó ṣeé ṣe kí a pàdánù àwọn àǹfààní díẹ̀ díẹ̀ láti ọ̀dọ̀ wọn ṣùgbọ́n síbẹ̀ ó yẹ kí a máa yọ̀ nínú Olúwa nínú Hebrews 10:14 ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n nítorí ẹ̀yìn bá àwọn tí ó wà nínú ìdè kẹ́dùn ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín nítorí ẹ̀yìn mọ̀ nínú ara yín pé ẹni ọ̀rọ̀ tí ó wà títí tí ó sì dára ju bẹ́ẹ̀ lọ lé ọ̀run ẹni a rí tí àwọn onígbàgbọ́ ti ìṣáájú tí wọ́n ṣe wípé nígbà tí a kó wọn lẹ́rù wípé nígbà tí a jẹ wọ́n níyà wípé nígbà tí a rẹ́ wọn jẹ wípé nígbà tí a gba ẹ̀tọ́ wọn lọ́wọ́ wọn èyí tí wọn ìbá fi bọ́hùn èyí tí wọn ìbá fi máa ráhùn èyí tí wọn ìbá fi máa sọ wípé ọlọ́run kí ló dé kí wọ́n máa fi wèrè pé ọlọ́run lẹ́jọ́ ṣùgbọ́n a rí wípé wọ́n ń yọ̀ níwájú olúwa ní àkókò tí a tún ní àwọn wàhálà mìíràn jẹ́ kí a wo pétérò kìíní láti orí kẹrin láti ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹtàlá ó ní olùfẹ́ ẹ má ṣe ka ìdánwò iná tí ń bẹ láàrin yín èyí tí ó dé sí yín láti dán yín wò bí ẹni pé ohun àjèjì ni ó dé bá yín ó ṣeéṣe kí ìdánwò ti ń jóni bí iná ìdánwò ti ń da ọkàn rú gẹ́gẹ́ bí iná ti ń da gbogbo nǹkan rú ìdánwò tí ó le púpọ̀ ó ní olùfẹ́ ẹ̀yin ènìyàn ọlọ́run ẹ má ṣe ka ìdánwò iná ìdánwò tí ó le láńpẹ́ bẹ́ẹ̀ ìdánwò tí ń jóni lára láńpẹ́ bẹ́ẹ̀ ìdánwò tí ó dàbí ẹni pé a kò ríro èyí rí láńpẹ́ bẹ́ẹ̀ ó ní tí ń bẹ láàrin yín èyí tí ó dé sí yín láti dán yín wò láti dán ìgbàgbọ́ yín wò láti dán ìfẹ́ yín sí ọlọ́run wò láti dán ìjólóòtọ́ yín wò láti dán ìfara ẹni rúbọ ìjọ̀wọ́ ẹni lọ́wọ́ fún ọlọ́run láti dán wò láti dán gbogbo àwọn ìlérí tá a ti ń ṣe fún ọlọ́run má jẹ̀mú tí a ti ń bá ọlọ́run dá láti dán wọn wò ó ní àwọn ìdán wọ̀nyí tí ó dé sáàrin wa láti dán ìgbàgbọ́ wa wò láti dán ìfẹ́ wa wò láti dán ìjọ̀wọ́ ẹni lọ́wọ́ tí a ní láti dán wò ó ní bí ohun àjèjì tí ó dé bá yín ṣùgbọ́n níwọ̀n bí ẹ̀yin ti jẹ́ alábápín ìyá Kristi ẹ máa yọ̀ kí ẹ sì lè yọ ayọ̀ púpọ̀ nígbà tí a bá fi ògo rẹ̀ hàn nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a máa yọ̀ ní ìgbà gbogbo ní ìparí jẹ́ kí a wo ohun tó máa ń ṣẹlẹ̀ bí a bá ní ayọ̀ ọlọ́run yìí ní ìgbésí ayé wa bí a bá fi ayọ̀ gba ohun gbogbo
inu ni bi ni de ni iyan lo de tabi arije tabi ariseshe tabi inu tubu le ati le fi wa si nitori igbagbo ninu Kristi tabi ibanuje ni tabi o pe ani ikolo eru abi duke aye yi tabi ani awon idanwo bi ina to njo ni tabi ani awon ogun to nja yi waka kini o ye ke a se bi o ti re ninu beli o ye ke a ma yo bi a ba nyo be kini awon nkan ti yo sele je ke a wo la apere kan ni igbesi aye oba kan ninu bibeli ninu chronica keji ori ogun chronica keji ori ogun lati efe ikini o se se leyin yi ti awon omo moabo ati awon omo amoni ati ninu awon omo edomu pelu won gbe ogun to Jehoshaphat wa efe iketa Jehoshaphat siberu o se fi ara re si ati wa olowa o si kede awe ja gbogbo juda wo ese kokanlelogun o si ba awon eniyan na gbero o bi won pe ki lo ye ka se nitori wahala ti dele ogun ti de ki lo ye ka se kini amoran ti won fe fun ohun gege bi oba kini igbese ti o ye ki a gbe ki ogun yi ki o le pari nitori awon eniyan won yi bi won ba je ki ogun yi ki o ma tese waju o daju we pe ohun ti o ma nsele leyin ogun ni pe wahala iyan airije yo de inu ni bini yo si de bi awon won yi ba segun won won ma fiti won una won won ma se won ni wahala o se se ki won ko awon miran ninu awon jagunjagun won ki won ko won lo si ile ajeje ki won so won di eru ibanuje popo ni o si ma tele iru nkan be nitori pe a o ya ebi nipa awon mo baba kuro yo ko iya ati awon omo lai si olupese ati olutoju fun won o sese ki a ri wo pe a o ba opolopo dukia opolopo ile opolopo ohun ni won je nitori ogun yi o sese ki o mu idanwo nla ba won ogun yi o je ohun ti o ba won lero sugbon nigbati Jehoshaphat ti o ri ogun nla ti o de ba won yi awon oba keferi ti won parapo ti won fe lati segun won o gbimo pelu awon eniyan re wepe kini ki o ye ki a se kini mo ti won fun wese kokanlelogun le kan si o si ba won awon eniyan na gbero o si yan awon akorin si olowa ti yo ma yin ewa iwa mimo bi won tin jade lo ni waju ogun na ati lati ma wi pe eyin olowa nitori ti anu re duro lai lai awon won yin yo ni waju olowa won ko ti segun sugbon won yo won ko ti ri ipari ogun yi sugbon won yo awon ota won si nlepa won sugbon won yo nje won se be nigba ti awon ota wa nitosi nigba ti o dabi eni wo pe wahala wa fun je won yo ninu oluwa wese keji le logun nigba ti won si bere si ni korin ti won si yin oluwa oluwa yan ogun ehin si awon omo amoni ati moabu ati awon ara oke seiri ti o wa si juda o si kolu won bayi ni a ri pe isegunde de fun awa na bi a ba n yo ninu oluwa bi a ba n kigbesi oluwa bi a ba n ko ni iwaju oluwa o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe awa n yo niwaju re o ye ki a ko ni iwaju oluwa o ye ki a re niwaju oluwa o ye ki a so fun olorun wi pe ati di ti olorun nitori be ninu wahala ninu iyan ninu ikonju ninu nibini ninu ohunkohun ti o le de ba ninu aye yi wo pe a o ma yo niwaju oluwa gbe ohun re soke ki o yo niwaju oluwa awon won yi nigba ti won ri ogun nigba ti won ri wahala ki se ko won be pe olohun se ti be fun mi olohun se ton fun mi nibi ti won tin yo nibi ti won tin korin nibi ti won tin yo ayo inu didun si oluwa nibe ni a ri wo pe isegun je ti won nitori be kipe oluwa so fun oluwa ki o yo niwaju oluwa wi pe bi awon wahala won yi ti le wa sibe emi o yo niwaju oluwa olorun igbala mi.

tí ó fẹ́ àlàáfíà rẹ, tí ó fẹ́ kí o ní àǹfààní, tí ó fẹ́ kí o ní ojú rere, bó bá tún sìn ọ́ dé ibi àdúrà. Ó jẹ́ lé padà, ó jẹ́ ní kúrò lẹ́yìn mi sàtánì, mo fẹ́ gbàdúrà, mo fẹ́ ké pe Ọlọ́run, bí èṣù bá pa ẹnu ẹ mọ́, ó jẹ́ ya ẹnu ẹ. Bí èṣù bá ní kó má jẹ́ ẹwọ́ ẹ̀ṣẹ̀ ẹ, bá sọ pé alára mímọ́ ni ọ́, ó jẹ́ sọ pé rárá o, mo fẹ́ lo kọ́kọ́rọ́ ìrònú pò àdá láti wọ ojú Ọlọ́run, ó kù sọ́wọ́ ẹ o. Bó o bá rí nǹkan gbà, ọwọ́ ẹ ló wà. Ònú pìwàdà ni a fi ṣí ilẹ̀kùn ọ̀run rere. Èyí ni ìbùkún fi ń sọ̀kalẹ̀. Ìrònú pìwàdà, bí ẹ̀ṣẹ́ bá wà nínú lọ́wọ́ rẹ tàbí nínú ọkàn rẹ, Ọlọ́run fẹ́ kí o kọ̀ ọ́ sílẹ̀. Képe Olúwa, képe Olúwa pé kí ó dáríjì ọ́. Má ṣe àwáwí o ọ̀rẹ́ mi, má ṣe àwáwí o. Sọ fún Ọlọ́run, dáríjì mi, yí ọkàn mi padà, sọ mí di rere. Bí ẹ̀jẹ̀ Jésù Kristì wẹ̀ mí.

ṣílẹ̀kùn ìbùkún ọlọ́run pẹ̀lú ronúpìwọ̀dà. Jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí o sì kọ́ ọ sílẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristì yóò sì wẹ́ gbogbo ẹ̀ṣẹ̀ náà kúrò pátápátá. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù. Bí o bá mọ̀ wípé o ṣetán tọkàntọkàn pẹ̀lú ìpinnu láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá àti láti gba ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wọ inú ọkàn rẹ mọ́ láì dá ẹ̀ṣẹ̀ kankan sílẹ̀, na ọwọ́ rẹ sókò níbi tí o gbé wà. Tí ó bá jẹ́ wípé ní tòótọ́, láì sí ọkàn àgàbàgebè, láì sí ọkàn tí ó ń ṣiyèméjì, bí ó bá jẹ́ pé ní tòótọ́, tọkàntọkàn, tinútinú, ni o fi kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀, tí o sì ń fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run, kí o wọ inú ọkàn rẹ mọ́. Níbi tí o wà, mo fẹ́ kí o na ọwọ́ rẹ sí òkè. Èyí ni òfin sọ wípé ìsopọ̀ tí ó wà pẹ̀lú èmi àti ẹ̀ṣẹ̀ mo já, èyí tí ó wà pẹ̀lú èmi àti ayé mo já, ìrẹ́pọ̀ tí ó wà láàrin èmi àti èṣù mo bà á jẹ́. Mo sì fẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí o wọ inú ọkàn mi mọ́ láìku ẹ̀ṣẹ̀ kan ṣoṣo. Mo fẹ́ kí ìgbésí ayé mi kí ó di ọ̀tun. Ìṣísẹ̀ yìí ni a ń pè ní ìgbàlà. Bí o ṣe na ọwọ́ rẹ sókè nì, gba Ọlọ́run gbọ́. Sọ fún Ọlọ́run wípé mo gbàgbọ́ pé o ti dáríjì mí. Mo sì gbàgbọ́ wípé láti òní lọ, èmi àti ẹ̀ṣẹ̀ a ò ní nǹkan kan láti ṣe. Mo gbàgbọ́ wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ó wọ ẹ̀mí mọ́ pátápátá. Láti òní lọ mo sì ṣe ìpinnu láti bá Jésù rìn. Láti òní lọ mo ṣe ìpinnu láti má rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú àti láti má ṣe dúró ní ọ̀dọ̀ àwọn ẹlẹ́gàn àti láti má ṣe jókòó ní ìjókòó àwọn ẹlẹ́ṣẹ̀. Mo ṣe ìpinnu, mo sì gbàgbọ́ wípé Ọlọ́run ti dáríjì mí. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti rí kọ́kọ́rọ́ tí ṣílẹ̀kùn
ibukun olorun a si dupe wipe esu to ma je ki ori eniyan ki o ko ire re o je ki a gbo si lenu o je ki o de wa ni igbekun o je ki o di wa loju o je ki o di wa ni eti a dupe wipe o fun ani anfani yi lati wa ni hin loni lati mo wipe ibukun ire ati anu wipe o wa wipe kokoro re kokoro ilekun lati debe o si ti fi han wa pelu adupe lowo re gba pe ati yin wa ni oruko Jesu je baba ese ti le moni ese ti gba ibukun lowo eniyan bi o ti wu ki o kere to gbogbo awon ti awon eniyan won ti won ti jewo ti won ti ko sile abebe pe gege bi leri re dariji won ni oruko Jesu iwo le eni ti o wi ti o se be iwo ni se leri ti o ki ye ileri re wipe bi awon eniyan na ti an pe oruko mi mo bi won ba je re ara won sile ti won si gbadura ti won si wo oju mi ti won si ko ese won sile wipe o dariji awon eniyan won yi de won de enu ona ilekun ibuku re won bere fun idariji fun idalare fun iwenu mo ninu oje Jesu Christi a si gbagbo wipe gba ti won ti le se ipinu ti won si ko awon ese won sile ti won si bebe fun oje Jesu ti ata sile fun imukuru ese won lati we won mo a gbagbo pe o ti gbo ni oruko Jesu dariji shanu ko awon ese won lo patapata adupa o wipo ti gbo adupa pe o ti se fun wa awa ti o fi igbala re da lola ni asale yi abe o wipe keni keni ninu wa ke ma tun se pada sinu ebi wa mo ni oruko Jesu agbara lati ma lo ati lati ma se dese mo agbagbo wipe ati gba ni asale ni oruko Jesu nisisiya nbebe wipe enikeni ti o ti ni wahala ninu ile ti ko le sun ti o la lakala ti an da loro ti an se nise ti aye na ti esu ti nle ti aisan fi ti o fi ara re se ibugbe abe wipe pelu agbara re atoke wa da won sile ni oruko Jesu gbogbo enikeni ti o ni irora tabi aisan ni ago ara re nisisiyi a pase pelu agbara re nipa ina Kristi Jesu ti a fi mu won laada mu won laada ni oruko Jesu awon ti owo oso tabi aje tabi ota ti o ti wa lara won a fi eje re eje Jesu Kristi ti o ma n pa ina ofa eni bini a fi sami si onikaluku won lara abe o wipe ki gbogbo arun aisan ati owo oso ati aje ki o kuro ni ara won ni oruko Jesu je ki imole re ki o mole fun won awon ti okunkun bo mole je ki won ki o ri owuro ire anu olorun ni oruko Jesu awon ti o je pe titi de isisiyi ewe won o re omo nku mo won lowo won si n padanu owo won abe o wipe awon adanu won yi bawo da won duro ni oruko Jesu
adupe pe o ti se adupe pe o ti gbo ti wa adupe pe lati asala yi lo ire ati anure ni o ma tele wa ibuku re si je ti wa lati asala yi lo igbala ti o si ti fi fun wa ti o wa ninu okan wa ti o ba kan wa jeri wi pe igba ti a ti jewo ti a si ti ko ese sile ti a ti bebe fun eje jesu lati we wa mo lati wo wa nu kuro ninu ese wa a be o pe igbala yi ma se je ki o kuro le okan wa adupe pe o ti gbo ti wa adupe pe o ti dahun adura wa ni oruko jesu kristi oluwa wa.

ẹ̀ṣẹ̀ kìí ṣe ohun tí a ń fi rẹ́rìn-ín tàbí ohun tí a ń fi ṣẹfẹ̀. Ẹ̀ṣẹ̀ jẹ́ ohun tí a ń láti kọ̀ sílẹ̀, tí a ń láti wọ ojú Ọlọ́run, tí a ń láti béèrè fún ìrànwọ́ rẹ̀ láti gbé ìgbésí ayé òdodo. Kí ìwà àìlọ́lọ́run, ìwà àìwàbí Ọlọ́run, ìwà ìlófin tí ó wà lọ́wọ́ wa, kí a lè kọ̀ wọ́n sílẹ̀, kí a lè jẹ́ olóòótọ́, olódodo, ẹni tí a wẹ̀ mọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ẹni tí Ọlọ́run fún ara rẹ̀ kojú sí láti ṣe lóore. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ, láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà. Gbàdúrà sọ fún Ọlọ́run. Nítorí ẹ̀ṣẹ̀ rẹ ni Jésù ṣe kú ní orí igi àgbélébùú. Káànú fún ẹ̀ṣẹ̀ rẹ. Bí a bá máa ra wa ní ẹlẹ́ṣẹ̀, a ní láti ní ìbànújẹ́. Nítorí ẹ̀ṣẹ̀ tí a ti dá, kí Ọlọ́run kí ó lè dáríjì wá, kí ó sì fún wa ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. O sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́ nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá
ni yo ma wa lowo re ni igba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba

0: Ìwé ìkejì ti Chronicle Orí ìkejìlélọ́gbọ̀n Lẹ́yìn tí a ti ṣe iṣẹ́ wọ̀nyí lótìtọ́, Sennacheribu ọba Assyria dé, ó sì wọ inú Júdà lọ, ó sì dó ti àwọn ìlú olódi, ó sì rò láti gbà wọ́n fún ara rẹ̀. Nígbà tí Hesekiah rí pé Sennacheribu dé, tí ó fi ojú sí àti bá Jerusalemu jagun, ó bá àwọn ìjòyè rẹ̀ àti àwọn ọkùnrin alágbára rẹ̀ gbìmọ̀ láti dí omi orísun wọn nì tí ń bẹ lẹ́yìn ìlú, wọ́n sì ràn án lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn kójọpọ̀, àwọn ẹni tí ó dí gbogbo orísun àti odò tí ń ṣàn la àárín ilẹ̀ náà já wípé nítorí kí ni àwọn ọba Assyria yóò ṣe wá kí wọn kí ó sì rí omi púpọ̀. Ó mú ara rẹ̀ le pẹ̀lú, ó sì mọ gbogbo odi tí ó ti ya, ó sì gbé ga dé àwọn ilé ìṣọ́ àti odi mìíràn lóde, ó sì tún mílò ṣe ní ìlú Dáfídì, ó sì ṣe ọkọ̀ àti apata lé ọ̀pọ̀lọpọ̀, ó sì yan àwọn balógun lórí àwọn ènìyàn, ó sì kó wọn jọpọ̀ sọ́dọ̀ rẹ̀ ní ìta ẹnu bodè ìlú, ó sì sọ̀rọ̀ ìyànjú fún wọn wípé ẹ mú ara le kí ẹ sì ṣe onígboyà, ẹ má bẹ̀rù bẹ́ẹ̀ ni kí àyà kí ó má ṣe fò yín nítorí ọba Assyria tàbí nítorí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ó wà pẹ̀lú rẹ̀ nítorí àwọn tí ó pẹ̀lú wá ju àwọn tí ó pẹ̀lú rẹ̀ lọ. Apá ẹran ara ni ó pẹ̀lú rẹ̀ ṣùgbọ́n Olúwa Ọlọ́run wa ni ó pẹ̀lú wa láti ràn wá lọ́wọ́ àti láti ja ogun wa. Àwọn ènìyàn náà sì gbẹ́kẹ̀ wọn lé ọ̀rọ̀ Hesekiah ọba Júdà. Lẹ́yìn èyí ni Sennacheribu ọba Assyria rán àwọn ìránṣẹ́ sí Jerusalemu ṣùgbọ́n òun ti kára rẹ̀ dó ti Lákíṣì àti gbogbo ogun rẹ̀ pẹ̀lú rẹ̀ sọ́dọ̀ Hesekiah ọba Júdà àti sọ́dọ̀ gbogbo Júdà tí ó wà ní Jerusalemu wípé báyìí ni Sennacheribu ọba Assyria wípé kí ni ẹ̀yin gbẹ́kẹ̀lé tí ẹ̀yin jókòó nínú odi agbára ní Jerusalemu kò ṣe pé Hesekiah ń tàn yín láti fi ara yín fún ikú nípa ìyàn àti nípa òǹgbẹ. Ó ń wípé Olúwa Ọlọ́run wa yóò gbà wá lọ́wọ́ ọba Assyria. Kò ṣe pé Hesekiah kan náà ni ó mú ibi gíga rẹ̀ wọn ni kúrò àti pẹpẹ rẹ̀ tí ó sì pàṣẹ fún Júdà àti Jerusalemu wípé kí ẹ̀yin kí ó máa sìn níwájú pẹpẹ kan, kí ẹ̀yin kí ó máa sun tùràrí lórí rẹ̀. Ẹ̀yin kò á mọ ohun tí èmi àti àwọn bàbá mi ti ṣe sí gbogbo ènìyàn ilẹ̀ mìíràn. Àwọn òrìṣà àwọn orílẹ̀-èdè ilẹ̀ wọn ni a lè gba ilẹ̀ wọn lọ́wọ́ mi rárá. Ta ni nínú gbogbo àwọn òrìṣà orílẹ̀-èdè wọn ni tí àwọn bàbá mi parun túútú tí ó lè gba ènìyàn rẹ̀ lọ́wọ́ mi tí Ọlọ́run yín yóò fi lè gbà yín lọ́wọ́ mi? Ǹjẹ́ nítorí náà ẹ má ṣe jẹ́ kí Hesekiah kí ó tàn yín jẹ, bẹ́ẹ̀ ni kí ó má ṣe rọ̀ yín bí irú èyí, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe gbà á gbọ́ nítorí tí kò sí òrìṣà orílẹ̀-èdè tàbí ìjọba kan tí ó lè gba ènìyàn rẹ̀ lọ́wọ́ mi àti lọ́wọ́ àwọn bàbá mi, à ń bọ̀ nítorí Ọlọ́run yín tí yóò fi gbà yín lọ́wọ́ mi. Àwọn ìránṣẹ́ rẹ̀ sì sọ jù bẹ́ẹ̀ lọ sí Olúwa Ọlọ́run àti sí ìránṣẹ́ rẹ̀ Hesekiah. Ó kọ ìwé pẹ̀lú láti kẹ́gàn Olúwa Ọlọ́run Ísírẹ́lì àti láti sọ̀rọ̀ òdì sí wípé gẹ́gẹ́ bí àwọn òrìṣà orílẹ̀-èdè ilẹ̀ mìíràn kò ti gba àwọn ènìyàn wọn lọ́wọ́ mi, bẹ́ẹ̀ ni Ọlọ́run Hesekiah kì yóò gba àwọn ènìyàn rẹ̀ lọ́wọ́ mi. Nígbà náà ni wọ́n kígbe ilé ohùn rárá lé èdè Júdà sí àwọn ènìyàn Jerusalemu tí ń bẹ lórí odi láti dẹ́rùbà wọ́n àti láti dààmú wọn kí wọn kí ó lè kó ìlú náà. Wọ́n sì sọ̀rọ̀ òdì sí Ọlọ́run Jerusalemu bí ẹni pé sí àwọn òrìṣà ènìyàn ilẹ̀ ayé tí í ṣe iṣẹ́ ọwọ́ ènìyàn. Àti nítorí èyí ni Hesekiah ọba àti Isaiah wòlíì ọmọ Amosi gbàdúrà, wọ́n sì kígbe sí ọ̀run. Olúwa sì rán áńgẹ́lì kan, ẹni tí ó pa gbogbo àwọn alágbára ogun àti àwọn aṣáájú àti àwọn balógun ní ibùdó ọba Assyria. Bẹ́ẹ̀ ni ó fi ìtìjú padà sí ilẹ̀ ohun ti kára rẹ̀. Nígbà tí ó sì wá sínú ilé òrìṣà rẹ̀, àwọn tí ó ti inú ara rẹ̀ jáde sì fi idà pa á níbẹ̀. Báyìí ni Olúwa gba Hesekiah àti àwọn tí ń gbé Jerusalemu lọ́wọ́ Sennacheribu ọba Assyria àti lọ́wọ́ gbogbo àwọn òmíràn, ó sì ṣọ́ wọn ní ìhà gbogbo. Ọ̀pọ̀lọpọ̀ sì mú ẹ̀bùn fún Olúwa wá sí Jerusalemu àti ọrẹ fún Hesekiah ọba Júdà, a sì gbé ga lójú gbogbo orílẹ̀-èdè lẹ́yìn náà. Ní ọjọ́ wọn ni Hesekiah ṣe àìsàn dé ojú ikú, ó sì gbàdúrà sí Olúwa, ó sì dá a lóhùn, ó sì fi àmì kan fún un. Ṣùgbọ́n Hesekiah kò sì tún padà san gẹ́gẹ́ bí ore tí a ṣe fún un, nítorí tí ọkàn rẹ̀ gbéga, nítorí náà ni ìbínú ṣe wà lórí rẹ̀, lórí Júdà àti lórí Jerusalemu. Ṣùgbọ́n Hesekiah rẹ ara rẹ̀ sílẹ̀ ní ti ìgbéraga ọkàn rẹ̀ àti òun àti àwọn tí ń gbé Jerusalemu, bẹ́ẹ̀ ni ìbínú Olúwa kò wá sórí wọn ní ọjọ́ Hesekiah. Hesekiah sì lé ọ̀rọ̀ lé ọ̀pọ̀lọpọ̀ àti ọlá, ó sì ṣe bí ìṣúra fún ara rẹ̀, fún fàdákà àti fún wúrà àti fún òkúta iyebíye àti fún tùràrí àti fún apata àti fún onírúurú ohun èlò iyebíye. Ilé ìṣúra pẹ̀lú fún ìbísí ọkà àti ọtí wáìnì àti òróró àti ilé fún gbogbo onírúurú ẹran àti ọgbà fún agbo ẹran. Pẹ̀lúpẹ̀lú ó ṣe ìlú fún ara rẹ̀ àti agbo àgùntàn àti agbo màlúù lé ọ̀pọ̀lọpọ̀ nítorí tí Ọlọ́run fún òní ọ̀rọ̀ lé ọ̀pọ̀lọpọ̀. Hesekiah kan náà yìí ni ó dí ipa omi tí ó wà ní òkè Gihoni pẹ̀lú, ó sì mú wá ìsàlẹ̀ tààrà sí ìhà ìwọ̀ oòrùn ìlú Dáfídì. Hesekiah sì ṣe rere ní gbogbo iṣẹ́ rẹ̀. ṣùgbọ́n ní ti àwọn ikọ̀ àwọn ọmọ aládé bábélì tí wọ́n ránṣẹ́ sí i láti béèrè ohun ìyanu tí a ṣe ní ilẹ̀ náà ọlọ́run fi í sílẹ̀ láti dán wò kí ó lè mọ ohun gbogbo tí ó wà lé ọkàn rẹ̀ àti ìyókù ìṣe ẹsikáyà àti iṣẹ́ rere rẹ̀ kíyèsí akọ wọn sínú ìwé ìran àìsáyà wòlíì ọmọ amosi àní nínú ìwé àwọn ọba juda àti israeli ẹsikáyà sì sùn pẹ̀lú àwọn baba rẹ̀ wọ́n sì sin
1: nínú ibojì
0: àwọn ọmọ dáfídì àti gbogbo juda àti àwọn tí ń gbé jerusalem ṣe ẹ̀yẹ fún ní ikú rẹ̀ manasi ọmọ rẹ̀ sì jọba ní ipò rẹ̀.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.

0: ni oruko Jesu Kristi Oluwa wa Olorun alagbara adupe fun awon eri ti a ti gbo adupe fun ise iyanu meri iri ti en se ama we pe bi e ti se fun awon elomiran e o se fun eni kokan wa ni asale yi loruko Jesu ama we pe ko si ko se se pelu eyin Olorun nitori be ni a se ni igbagbo igbagbo ti ko gbo ti ko ye wi pe lasale yi e o se ti enikokan wa loruko Jesu gbogbo awon arun ti aye pe ni ko gbogun ni an bebe wi pe ni asale yi bi aba tin daruko Jesu bi aba tin gbekele loruko Jesu bi aba tin gbadura loruko Jesu bi aba tin fi eyin ti eyin Olorun alaye be ni o mu gbogbo won kuro loruko Jesu nje awa bi awon ti gba ni bi won ti wa awa bi awon ti o wa lana bi won ti ri ise iyanu won gba awa na wa loni an be yin wo pe e o fi owo kan ni kokan wa loruko Jesu gbogbo aisan gbogbo arun ko gbogun gbogbo arun ajogunba gbogbo egun idile gbogbo won ni o mu kuro loruko Jesu bi oro wa yo ti ma lo iwasu an be yin we pe eran oran na jade yo se ise idande ise itusile ise iwosan ni ara eni kokan loruko Jesu eje ki aro ki o fofayo ki oju apoju ki o la ki awon aditi ki won ki o gboran ki awon alaisan ki won ki o de alara dida sasa agbagbo wo pe e ti se a o fi oju wa ri a o fi eti wa gbo awon ise iyanu ti e o se nitori wi pe agbadura loruko Jesu Kristi Oluwa wa ejoko ninu Jeremiah ori kejele logbon ni Oluwa nbere ibere kan lowo wa sugbon bi o ti nbere be ni o fun ara re ri o tun fun wa ni idahun ninu Jeremiah ori kejele logbon ese iketa di logbon wo emi le Oluwa Olorun gbogbo eran ara ibere ti Olorun bi o lasale yi ni yi we pe o won ka wa ti o soro fun mi bi o ba wo igbesi aye re bi o ba wo wahala to dojuko bi o ba wo aisan ti aye pe ni ko gbogun to wa ni igbesi aye re bi o ba wo oke soro tabi oke tiju ti o wa ni aye re Olorun wa bi o wi pe ni asale yi ohun kan ha wa ti o soro fun mi bi ye ki a wo idahun ti Olorun fun woli Jeremiah ni ese iketa di logun oni a Oluwa Olorun wo iwo ti o da orun ohun aye nipa agbara nla re ati nina apa re oni ko si ohun kohun ti o soro fun o ninu aye mi ko si ohun kohun ti o soro fun Olorun ninu aye re ko si ohun ti o soro fun Olorun ninu ebi re tabi lara awon omo re mo gbagbo wi pe ni asale yi ko si ohun ti yo soro fun Olorun lati se loruko Jesu bi aba mo enikan ti o mo Olorun baba duju duju ti o mo ohun ti Olorun le se ti o mo ohun ti Olorun pinu lati se ti o mo ohun ti Olorun fe se mo gbagbo wi pe Jesu Kristi omo bibi Olorun kan soso o mo Olorun o mo agbara re o mo ti tobi to re oni o wa nso fun wa ninu Matthew ori ikokan de logun ese ikerin de logbon Matthew ori kokan de logun ese ikerin de logbon Jesu so fun wa oni sugbon Jesu wo won o si wi fun won pe eniyan li eyi soro fun eniyan ni eyi soro fun sugbon fun Olorun ohun gbogbo ni ṣeṣe. Fún Ọlọ́run, ohun gbogbo ni ṣeṣe. Bí o ti ń wo àwọn ìṣòro, àwọn àìsàn, kò gbóògùn tí ó wà ní ayé rẹ, ní ara rẹ, ní àṣálẹ̀ yìí, máa fi ọkàn bá ọ̀rọ̀ Ọlọ́run lọ, kí o sì máa rántí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ó ṣòro fún àwọn ènìyàn, ṣùgbọ́n fún Ọlọ́run, ohun gbogbo nínú ayé rẹ yóò di ṣíṣe lórúkọ Jésù. Nínú Máàkù orí kẹsàn-án, ẹsẹ̀ 23 lójú kan náà, bàbá ẹsẹ̀ 23, Jésù sì wí fún ọ pé, bí ìwọ bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún ẹni tí ó bá gbàgbọ́. Bí o bá gbàgbọ́ ní àṣálẹ̀ yìí, ó dájú wípé ohun gbogbo yóò di ṣíṣe ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí wípé Olúwa lè wo gbogbo àrùn kò gbóògùn, gẹ́gẹ́ bí Ọlọ́run ti lè ṣe gbogbo kò ṣeé ṣe. Pẹ̀lú ènìyàn kò ṣeé ṣe ní ọ̀ràn àrùn ẹ̀tẹ Námánì, ṣùgbọ́n Námánì gba ìwòsàn àti ìwẹ̀nùmọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nígbàtí ó tẹ ara rẹ̀ bọ inú odò Jọ́dánì lẹ́ẹ̀méje ní ìgbọràn sí ọ̀rọ̀ Olúwa. Ohun tí a ó sọ fún ọ ní àṣálẹ̀ yìí, bí ó tilẹ̀ jẹ́ wípé ohun tó rọrùn ni, bí a bá ti ń sọ fún ọ gẹ́gẹ́ bí Elisha, bí ó ti sọ fún Námánì, gbọ́ kí o sì gbà, kí o sì ṣe lẹ́sẹ̀kẹsẹ̀. Bí o bá ti ń fi sí ojú ìṣe, ni ó rí wípé àrùn tó wà lára rẹ, àìsàn ọjọ́ pípẹ́ tó wà lára rẹ, yóò di ohun ìgbàgbé lórúkọ Jésù. Mi ò mọ̀ bóyá o ti ka ìtàn Bartimeo àfọ́jú, nítorí wípé àwọn ènìyàn wọ́n ti fi àìnírètí lu agogo kò ṣeé ṣe lórí Bartimeo àfọ́jú yìí. Ṣùgbọ́n Kristi tí kò mọ ohun tí a ń pè ní kò ṣeé ṣe, ó wò ó sàn ní wàràǹṣesà. Mo sì gbàgbọ́ wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú ọgán, bí a bá ti gbàdúrà ní àṣálẹ̀ yìí, ni gbogbo èyí tí Sàtánì tó kó sí ọ lára, tó kó sí ọ nínú, tó kó sí ọ lọ́pọlọ, lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń dárúkọ Jésù, ni wọ́n ó pòórá lórúkọ Jésù. Mo kà nípa ọkùnrin alárùn ẹ̀gbà kan tí ìjọ sídìí ìwọ náà ti kà nípa rẹ̀, tí èṣù tí ó ti sọ di ẹdun arinlẹ̀, tí kò sì lè ran ara rẹ̀ lọ́wọ́ fún 32 gbáko. Ó rí ìrànlọ́wọ́ gbà, ìrànlọ́wọ́ ńlá, ó sì rí ìwòsàn àwòṣe hà orí ìgbà lọ́dọ̀ Jésù Kristi, ẹni tí ń jí òkú dìde wẹ́rẹ́ bí ẹni tí ń jí ni lójú oorun. Jésù yìí kan náà ó wà lónìí, agbára rẹ̀ kò sì yí padà. Obìnrin kan tí ó ní tí ẹ̀mí àìlera tó ti dè lókùn tó tẹ̀ba fún 18, ó di ẹni tí ó gba ìdáǹdè láàrin ìṣẹ́jọ́ àyá pẹ̀lú agbára Kristi tí kìí kùnà, tí kò sì lè kùnà láyé. Mo gbàgbọ́ wípé Kristi pẹ̀lú agbára ńlá rẹ̀, ó wà níhìn láṣálẹ̀ yìí, bí ó ti ṣe ti àwọn wọ̀nyí, yóò ṣe tirẹ pẹ̀lú lórúkọ Jésù. Gbogbo wa ni àtìká ti obìnrin onísun ẹ̀jẹ̀ tí ó jìyà tó sì ná ohun gbogbo tí ó nítán, tó ṣe wípé kàkà kí ewé àgbọn rẹ̀ kí ó dẹ̀ ńṣe ló ń lé sí i. Ẹni tí èṣù fojú rẹ̀ gbolẹ̀ nínú ìsun ẹ̀jẹ̀ fún 12 gbáko, ṣùgbọ́n nígbàtí ó ṣe alábàpàdé Jésù, ó gba ìwòsàn lẹ́sẹ̀kẹsẹ̀ láti fi ìdí rẹ̀ múlẹ̀ wípé àwòtán wà fún gbogbo àrùn tí àwọn ènìyàn ń pè ní kò ṣeé ṣe. Ọkùnrin wèrè ara Gadara tí àwọn ẹ̀mí èṣù Lígíọ́nì tí wọ́n rorò, tí wọ́n fi inú rẹ̀ ṣe ibùgbé, ni àwọn ará ilé àti aládùúgbò rẹ̀ tí wọ́n ti tanù, tí wọ́n sọ wípé ọ̀ràn eléyìí kọjá ṣíṣeéṣe. Ṣùgbọ́n nígbàtí Jésù dé ibẹ̀, tí Kristi sọ ọ̀rọ̀ àṣẹ, ọ̀rọ̀ agbára, lọ́gán ni a tú ọkùnrin náà sílẹ̀.
1: o ti wa da wa loju gbangba bayi wi pe ni waju olorun ko si aisan tabi arun kankan ti o nje ko sese mo si gba wi pe asale iyanu tire o ti de mo ni ise iyanu tire o de lasale yi loruko jesu ama sare wo koko meta ti a o gbe yewo ninu iwasu yi bi abati pari lese kese lo dide to gba ise iyanu tire arun aso wo pe o de bo se gbogbo awon nkan to de o nisisiyin won so fun o wi pe o di gbo se a o so di ominira loruko jesu koko kini awon akanse ise iyanu ti olowa se awon akanse ise iyanu ti olowa se koko keji awotan awon aisan gbogbo ti olowa se awotan awon aisan gbogbo ti olowa se koko keta ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ikini awon akanse ise iyanu ti olowa se ninu exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun exodus ori kerinla ese ikokan le logun ati ikeje le logun mose si na owo re si oju okun oluwa si fi afefe lile ila orun mu okun bi seyin ni gbogbo oro na o si mu okun gbe omi na si pinya awon omo israeli si lo ninu aarin okun ni ile gbigbe omi si se odi si won li owo otun ati li owo osi ori ohun ti olorun se nihin nigba ti o fi ara re han ti o je wara re wi pe o ni olorun alagbara ninu aye ti awon bi o ba ni igbagbo to lagbara yo se ohun meriri ni igbesi aye re ohun ara oto ni igbesi aye re loruko jesu nihin yi ni a ri wi pe o se ohun to je kayefi fun awon ti o ni igbagbo to gbopon opa laso bi a se ma nso ni ede wa ni mose na soju okun ti okun yi ti o si pinya opa laso yi na ti a no si okun popa ti o pin niya agbagbo we pe ki se omi pese pese ti a ro we pe boya ko se nkan kan ni apiniya nitori odo yi je to be ti o je wi pe o gba gbogbo ogun farao lo to n telese ati gbogbo awon ti o n koju ja si awon mo israeli sibe sibe bi okun yi se je to ti o si fe ti o si ni iji lile loju agbami re to kiki opa ti a na soju re ni igbagbo ni igboran si ase olowa lo pin odo yi niya opa yi na ni a fi lu apata ti omi jade fun oke aimoye eniyan lati mu je ki o yio wi pe won ko nilo lati lu apata yi nigba oke aimoye ki omi ki o to tu jade fun oke aimoye awon eniyan fifi opa lu apata lekan soso tito lati ba aini opolopo pade eyi ni o je ki o da wa loju wi pe bi a ba wo iwe mimo ko nilo wi pe a ngba awe ni oke aimoye igba ki isoro wa ki o to tan ko nilo wi pe a ngbadura fun opolopo odun tabi osu tabi ojo ki awon ko sese ninu igbese aye wa ki won ti o ki o to kase nile ni asale yi bi o ba ti n gbo ti a ngba adura soki àdúrà ṣókí yìí ni yóò lé gbogbo àwọn àrùn, gbogbo àwọn àìsàn, gbogbo wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, yóò lé wọn lọ lórúkọ Jésù. Nínú Matthew orí kẹjọ ni a ti rí ohun tí ó yanilẹ́nu kà. Bí balógun ọ̀run bí ó ti ń sọ fún Jésù, yẹ kí n kà á sí ọ létí. Nínú Matthew orí kẹjọ láti ẹsẹ ìkarùn-ún ni a rí wàhálà tí ó dojúkọ ilé balógun ọ̀run yìí. Ṣùgbọ́n nínú ẹsẹ ìkẹjọ, balógun ọ̀run náà dáhùn, ó sì wí pé, Olúwa, èmi kò yẹ tí ìwọ ìbá fi wọ abẹ́ òrùlé mi, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe ọ̀rọ̀ púpọ̀, sọ́kìkì ọ̀rọ̀ kan, kì í ṣe àdúrà tá ń gbà tá ń lami lójú, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò nílò wípé a ń yíra nílẹ̀ kí Ọlọ́run kí ó tó gbọ́, sọ́kìkì ọ̀rọ̀ kan, kò dìgbà tí a bá gbàdúrà títí àfẹ̀mọ́júmọ́ kí Ọlọ́run kí ó tó mú, kò ṣeé ṣe ìgbésí ayé wa kí ó tó mú kúrò, ṣùgbọ́n sọ́kìkì ọ̀rọ̀ kan, a ó sì mú ọmọ ọ̀dọ̀ mi lára dá. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ń sọ fún Olúwa ní àṣálẹ́ yìí, wípé kìkì ọ̀rọ̀ kan, bí a bá ti ń dárúkọ Jésù, bí a bá ti ń gbàdúrà, bí o bá ti ń gbọ́ àmì tí àwọn ènìyàn Ọlọ́run ń ṣe, bẹ́ẹ̀ ni gbogbo àwọn wàhálà tí ó wà ní ìgbésí ayé rẹ, bẹ́ẹ̀ ni wọ́n máa gba gèrè lórúkọ Jésù. Wo ohun tí Jésù wa sọ fún wa nípa ìgbàgbọ́ ọkùnrin yìí. Ó ní ní ẹsẹ̀ ìkẹwàá, nígbà tí Jésù gbọ́ ẹnu yà á, ó sì wí fún àwọn tí ó ń tọ́ lẹ́yìn pé, lóòótọ́ ni mo wí fún yín, èmi kò rí ìgbàgbọ́ ńlá bí irú èyí nínú àwọn ọmọ Ísíráélì. Ẹsẹ̀ ìkẹtàlá, Jésù sì wí fún balógun ọ̀run náà pé, máa lọ, bí ìwọ ti gbàgbọ́, bẹ́ẹ̀ ni kí oore fún ọ. Èyí ni Olúwa ń sọ fún ọ ní àṣálẹ́ yìí, bí ìwọ ti gbàgbọ́, ṣé o gbàgbọ́ pé afọ́jú yóò ríran? Ṣé o gbàgbọ́ wípé adití yóò gbọ́ràn? Ṣé o gbàgbọ́ wípé ẹni tó yarọ yóò dìde, yóò rìn, yóò fò, yóò sáré? Ó ní kí o dìde, kí o máa lọ, kí o rí fún ọ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ rẹ. Bí a ti ń sọ̀rọ̀, kí o máa wo àwọn ohun tí ó wà ní àgọ́ ara rẹ, nítorí wípé òní ni ọjọ́ tirẹ. Mo ní òní ni ọjọ́ tirẹ. Gbogbo àwọn tí a ti kà sílẹ̀ wọ̀nyí, tí ó gba iṣẹ́ ìyanu láti ọwọ́ Olúwa, ẹni tí ó ń sọ kò ṣeé ṣe di ṣíṣe, tí ó sì ń wo ìgbà àrùn lọ́fẹ̀ẹ́, òun ló ní oògùn àwòtán fún ohun tí aráyé pè ní àrùn kò gbóògùn. Olúwa yìí kò yí padà, nítorí ó sọ fún wa nínú Malaki orí kẹta ẹsẹ̀ kẹfà, ó ní, nítorí èmi ni Olúwa, èmi kò yí padà, èmi ni Olúwa títí di ọjọ́ òní tí a fi ń sọ̀rọ̀ yìí, Olúwa ò yí padà. Agbára ẹ̀ kò kùnà, kò sì ní kùnà láé lórúkọ Jésù. A kà á nípa Jésù wípé Jésù Kristi ọ̀kan náà ni lé àná àti ní òní àti títí láé. Ní kókó kejì ni a ti ń wo àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe, àwòtán àwọn àìsàn gbogbo tí Jésù ṣe. Mo fẹ́ kí o máa fi ojú ba lọ bí a ó ti máa kà á láti Matthew orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní. Matthew orí kẹjọ ẹsẹ̀ ìkíní, nígbà tí ó ti orí òkè sọ̀kalẹ̀, ọ̀pọ̀ ènìyàn ń tọ̀ ọ́ lẹ́yìn, sì wò ó, adẹ́tẹ̀ kan wá, ó tẹríba fún un, ó wí pé, Olúwa, bí ìwọ bá fẹ́, ìwọ lè sọ mí di mímọ́. Adẹ́tẹ̀ yìí, ó sọ wípé, mo mọ̀ wípé o kì í bàátì, agbára rẹ kò kùnà rí, mo sì mọ̀ wípé bí ìwọ bá fẹ́, ìwọ lè mú ẹ̀tẹ̀ mi kúrò, ìwọ lè sọ mí di mímọ́. Jésù sì na ọwọ́ rẹ̀, ó fi bà á, ó wí pé, mo fẹ́, ìwọ di mímọ́ lójú kan náà. Mo fẹ́ kí o fàlà sí di lójú kan náà, nítorí wípé lálẹ́ yìí lójú kan náà a mọ àrùn rẹ kúrò, lójú kan náà ojú afọ́jú yóò ríran, lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń ké pe orúkọ Olúwa lójú kan náà ẹ̀tẹ́ rẹ sì mọ́. Èyí ni Olúwa yóò ṣe láṣáálẹ̀ yìí. Ní Matthew orí ogún láti ń kà á nísinsìnyí, Matthew orí ogún láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, Jésù sì dẹsẹ̀ dúró, ó pè wọ́n, ó sì wí pé, kí ni ẹ̀yin fẹ́ kí èmi kí ó ṣe fún yín? Wọ́n sì wí fún un pé, Olúwa, kí ojú wa kí ó là. Bẹ́ẹ̀ ni Jésù ṣàánú fún wọn, Jésù yóò ṣàánú fún ọ, yóò mọ ẹ̀sán rẹ kúrò, ó sì fi ọwọ́ tán wọn lójú lọ́gán. Bí o bá jẹ́ ẹni tí ó gbọ́ èdè wa dáadáa, ó rí wípé bí a bá ń sọ wípé lójú kan náà, bí a bá ń sọ wípé lọ́gán, bí a bá ń sọ wípé lẹ́sẹ̀kẹsẹ̀, gbogbo rẹ̀ túmọ̀ sí ohun kan náà. Nígbà tí ó sọ wípé lọ́gán, ó ń sọ fún wa wípé lójú kan náà, lẹ́sẹ̀kẹsẹ̀ ojú wọn là, ojú rẹ̀ yóò là. Wọ́n sì tọ́ lẹ́yìn bí Matthew ti sọ fún wa wípé iṣẹ́ ìyanu Jésù ó máa ń ṣẹlẹ̀ lójú kan náà. Bẹ́ẹ̀ ni Mark pàápàá ló ń sọ fún wa wípé iṣẹ́ ìyanu Jésù kìí ṣe wípé ká lọ ká bọ̀ ká tó rí. Ní Mark orí kejì jẹ́ kí n rán ọ létí wípé ẹni tí a ń kà nípa rẹ̀ níhìn-ín, ó jẹ́ ẹni tí ó ní àrùn ẹ̀gbà. Wò ó láti ẹsẹ̀ ìkẹta, wọ́n sì wá sọ́dọ̀ rẹ̀, wọ́n gbé ẹnìkan tí ó ní ẹ̀gbà tọ́ wá, ẹni tí àwọn mẹ́rin gbé. Ṣùgbọ́n kí a wò ó nísinsìnyí ohun tí Ọlọ́run ṣe, ó wá ń sọ fún wa ní ẹsẹ̀ ìkẹwàá, ṣùgbọ́n kí ẹ lè mọ̀ pé ọmọ ènìyàn lé agbára lé ayé láti dáríji ni. Ó wí fún ẹlẹ́gbà náà pé, mo wí fún ọ dìde, gbé àkété rẹ kí o sì máa lọ ilé rẹ. Ó sì dìde, kí ni ọ̀rọ̀ tí ó tẹ̀lé? Ẹ sọ fún mi kí n gbọ́. Ó ní ó sì dìde lójú kan náà, ó sì gbé àkété náà, ó sì jáde lọ lí ojú gbogbo wọn, tó bẹ́ẹ̀ tí ẹnu fi ya gbogbo wọn. Wọ́n sì yin Ọlọ́run lógo wípé àwa kò rí irú èyí rí. Èyí ni à ń pè ní iṣẹ́ ìyanu Mary yìí rí. Àwa kò rí irú èyí rí. Wo Mark orí keje. Ohun tí mo fẹ́ kí ó yí ọ ni wípé nígbà tí Jésù bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ìyanu lójú kan náà lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, bí a ti ń gbàdúrà tí a ń ké pe orúkọ rẹ̀, bẹ́ẹ̀ ni yóò máa dábìrà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa. Nínú Mark orí keje láti ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, wọ́n sì mú ènìyàn kan wá sọ́dọ̀ rẹ̀ tí etí rẹ̀ di, tí ó sì ń kólòlò, wọ́n sì bẹ̀ ẹ́ pé kí ó fi ọwọ́ rẹ̀ lé e, ó sì mú un kúrò láàrin ìjọ ènìyàn lọ sí apá kan, ó sì tẹ ìka rẹ̀ bọ́ lé etí. Nígbà tí ó tutọ́, ó sì fi ọwọ́ tọ́ lé ahọ́n, ó sì gbé ojú sókè wo ọ̀run àti òkẹ́dùn, ó sì wí fún ọ pé Efata, èyí ni ìwọ ṣí. Nínú ẹsẹ̀ ìkarùndínlógójì, kí ni ọ̀rọ̀ tó ṣáájú? Lójú kan náà etí rẹ̀ sì ṣí, okò ahọ́n rẹ̀ sì tú, ó sì sọ̀rọ̀ kété. Mo gbàgbọ́ wípé Ọlọ́run fi àwọn nǹkan wọ̀nyí hàn wá kí ó lè dá ọ lójú wípé lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti ń gbàdúrà, lójú kan náà lọ́gán bí a bá ti ń gbàdúrà, Ọlọ́run yóò fọwọ́ kàn ọ, yóò mú àrùn àìsàn rẹ yóò mú kúrò lórúkọ Jésù. Yẹ kí a wo Luke orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹtàlélógójì. Obìnrin kan tí ó sì ní ìsun ẹ̀jẹ̀ láti ìgbà ọdún méjìlá, tí ó ti ná ohun gbogbo tí ó ní fún àwọn oníṣègùn, bẹ́ẹ̀ ni a kò lè mú un lára dá láti ọ̀dọ̀ ẹnìkan wá. o wa lẹyin re o si fi owo to ise ti aso re logan logan loju ese logan lese kese loju kan na logan ni isun eje re si ti gbe mo gbagbo wi pe bi a tin kan kan woyi iwo na mo wi pe olorun yo se fun o agbara olorun yo le awon aisan won yi jade kuro ni igbesi aye re kuro ni ago ara re logan loju kan na lese kese bi a ba tin gbadura lasa leye loruko jesu ninu luko ri ketala Luko ori ketala lati ese ikokanla Luko ori ketala ese ikokanla bi a tin kan nipa okunrin be ni an kan nipa obinrin wi pe loju kan na lese kese logan ti agbara olorun ti o kolu igbese aye won be ni won gba imularada ati idande Luko ori ketala ese ikokanla si kiyesi obinrin kan wa nibe ti o ni emi ailera lati odun mejedilogun wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wo ki o se nigbati jesu ri o pe si odo si odo o si wi fun o pe obirin yi atu osile lowo ailera re obirin yi bo ba wa nbe lasale yi atu osile iwo okunrin yi ti aye ti de lokun aifojuri o so wi pe okunrin yi atu osile lowo ailera re bo je wi pe omode ni o lati nu oyun lati de o gba ta ti bi o o le rin o so fun o wi pe omode yi lasale yi atu osile lowo ailera re o si fi owo re le ni ese ketala o si fi owo re le kini oro ti o tele e pe soke loju kan na ase so di titon o si yin olorun logo iwo na o yin olorun logo lasale yi loruko jesu ninu joanu nisese lati nka o joanu ori karun joanu ori karun ese ikejo ati ikesan an kan nipa okunrin to je wi pe lati odun mejidinlogoji lo ti wa ninu ailera to je wi pe ko leniyan ko lara ko si ni nkankan sugbon nigbati jesu debe ari ohun ti olowa se ni ese ikejo jesu wi fun o pe dide gbe akete re ki o si ma rin kini oro ti o tele ni ese ikesan oni logan ye ki o ye o wi pe bi Matthew bo se nse akosile re bi Matthew se nko be ni Mark nko be ni Luke so fun wa be ni John so fun wa wi pe gbogbo awon wonyi ti Oluwa fi owo kan logan lese kese loju kan na oni logan asimu okunrin na larada o si gbe akete re o si rin ojo na si je ojo isimi ojo ayo ojo imularada ojo ibukun ojo tire ti de loni loruko jesu a o ni fi akoko sofo rara mo fe wo koko keta nisisin nitori wipe mo gbagbo pe o ti mura sile mo ni o mura sile a fe wo ategun akaso sinu iwosan ti olowa nse ategun akaso sinu iwosan ti olowa nse ninu Marko ori karun ni a ti n wo apẹẹrẹ obinrin onisun ẹjẹ ọdun mejila nitori wipe o ni awọn igbesẹ kan ti obinrin yi gbe ti o jẹ ki iwosan nlanla ki o jẹ tirẹ ninu Marko ori karun ẹsẹ ikarundinlọgbọn obinrin kan ti o ti ni isun ẹjẹ ni ọdun mejila ẹni ti oju re si ti ri ohun pupọ lodo awon onisegun bi o ba nso fun awi pe onisegun o nso nipa awon ajagilegbo sogun awon ti a npe ni babalawo onisugbon ti o si ti na ohun gbogbo ti o ni tan ti ko si san rara sugbon kaka be o po si waju nigbati o gboro jesu njo ti gboro jesu mo ni njo ti gboro jesu eni ti o nse awotan gbogbo arun nje o ti gboro eni ti o sese ki o mu awon oke àwọn wàhálà, àwọn àìsàn, àwọn ègún tó wà ní ìgbésí ayé rẹ, kí o mú kúrò láṣálẹ̀ yìí. Ṣo ti gbúrò ẹ̀? Mo ní ṣo ti gbúrò ẹ̀? O ní nígbà tí ó gbúrò Jésù, ó wá sẹ́yìn láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, nítorí ó wí pé nínú ọkàn rẹ̀, bí mo bá sáà lè fi ọwọ́ mi kan aṣọ rẹ̀, ara mi yóò dá, ara mi yóò dá, ara rẹ̀ yóò dá. Mo ní ara rẹ̀ yóò dá. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n, ó ní lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà ní ìṣẹ́jú àyá, ó ní lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ. Òun sì mọ̀ lára rẹ̀ pé amú òun lárada nínú àrùn òun. Ní ẹsẹ̀ ìkẹrìnlélọ́gbọ̀n, ó sì wí fún ọ pé obìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Ìwọ tí o wà níhìn láṣálẹ̀ yìí, obìnrin, ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Ọkùnrin, ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Ọmọdé, ìgbàgbọ́ rẹ mú ọ lárada. Ó ní máa lọ lé àlàáfíà, kí ìwọ kí ó sì sàn nínú àrùn rẹ. Bí a ti ń wo àtẹ̀gùn àkàsọ̀ sínú ìwòsàn tí Olúwa ń ṣe, ohun méje ni mo fẹ́ kí ó yọ. Ìkíní, ó gbọ́ nípa Jésù. Ó gbọ́ nípa Jésù, nítorí àsọ wípé nígbà tí ó gbúrò Jésù, ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ àwọn ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó gba ìròyìn tí ó gbọ́, ó gbà á gbọ́. Ìwọ náà tí o sì ti gbọ́ ìròyìn ayọ̀ tí a sọ fún ọ, ohun tí Ọlọ́run ṣe lálẹ́ àná, bí o ti ń gbọ́ ìròyìn Jésù láṣálẹ̀ yìí, mo gbàgbọ́ wípé o ti mọ̀ nísinsìnyí wípé gbogbo kò ṣeé ṣe nínú ayé rẹ. Jésù, a sọ̀rọ̀ rẹ dayọ̀ lórúkọ Jésù. Ìkejì, ó pinnu láti tọ Jésù wá fún ìwòsàn rẹ̀. Ó ní nígbà tí ó gbúrò Jésù, ó wá láàrin ọ̀pọ̀ ènìyàn, ó fọwọ́ kan aṣọ rẹ̀, ó pinnu. Ó ní láṣálẹ̀ yìí, lónìí ni wọ́n rí ìwòsàn tèmi gbà, nítorí ó pinnu láti kọ àwọn oníṣègùn ayé sílẹ̀. Ó tọ Jésù wá, kò gba ọ̀pọ̀ èrò láti jẹ́ ìdíwọ́ fún òun. Ìkẹta, obìnrin náà kò fi ààyè sílẹ̀ fún ìkùnà tàbí ìjákulẹ̀. Ó pinnu pé àkókò tó, ó gbẹ́kẹ̀lé Olúwa tí kìí jánikulẹ̀. Ó sì sọ wípé òun ó gba iṣẹ́ ìyanu bí ìwọ náà bá wá ní àṣálẹ̀ yìí. Bí o bá gbàgbọ́ láìṣiyèméjì, mo gbàgbọ́ wípé àkókò ìpọ́njú, àkókò àìsàn, ó ti dópin ná. Ìkẹrin, ó pinnu àkókò ìwòsàn rẹ̀. Ó ní bí mo bá ti fi ọwọ́ kan iṣẹ́ tí aṣọ rẹ̀, ara mi yóò dá. Ó pinnu àkókò tí ìwòsàn yìí yóò jẹ́ tirẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń sún ọjọ́ ìwòsàn wọn síwájú, tí wọ́n sọ wípé bóyá ní ìpàdé mìíràn, ṣùgbọ́n obìnrin yìí wípé nísinsìnyí ni àkókò iṣẹ́ ìyanu tèmi. Nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Mo ní nígbà wo ni àkókò iṣẹ́ ìyanu tirẹ̀? Ìkarùn-ún, ó gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ láì gba àìgbàgbọ́ kankan lálejò nínú ọkàn rẹ̀. Ó ní èṣù ó tó gẹ́, ẹ̀mí èṣù ó tó gẹ́, ìsun ẹ̀jẹ̀ ó tó gẹ́, iye méjì ìránṣẹ́ èṣù ó tó gẹ́. Mo gbàgbọ́ wípé èyí ni ìwọ náà ló ń sọ láṣálẹ̀ yìí wípé gbogbo àrùn kò gbóògùn, gbogbo àrùn àrùmọléegun, gbogbo jẹ̀dọ̀jẹ̀dọ̀, gbogbo nǹkan tó ń jẹmí nínú, ó tó gẹ́. Ìwòsàn dé láṣálẹ̀ yìí, yóò sì dé lórúkọ Jésù. Ìkẹfà, ó fi ọwọ́ kan aṣọ Jésù. Kété tí ó sì ti fi ọwọ́ kan aṣọ Jésù, ni agbára Olúwa ni ó fọwọ́ kàn án. Mo gbàgbọ́ wípé bí o bá ti ń dìde lórí ẹsẹ̀ rẹ, bí o bá ti ń sọ fún Ọlọ́run wípé mo dé, àkókò tèmi tó, bẹ́ẹ̀ ni Ọlọ́run fúnra rẹ̀ ni yóò fọwọ́ kàn ọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán lórúkọ Jésù. Ìkeje ni wípé o gba iṣẹ́ ìyanu, o gba iṣẹ́ ìyanu, èmi ò rí tèmi gbà lórúkọ Jésù. Ó rí ìwòsàn fún àrùn kògbóògùn, ìgbàgbọ́ ààyè to daju gba ise iyanu aye to si daju pelu eyi ni Jesu fi so fun wi pe omo birin igbagbo re mu o larada mo fe ki odide lori ese re nitori wi pe Jesu so fun nisisiyi omo birin omokunrin baba iya omode igbagbo re mu o larada ki o mo wi pe lese kese loju kana logan bi o ba ti ngbo ti awon eni olorun se ami be ni iwosan ti re be ni idasile ti re be ni idande ti re be ni yo ma te olowo ise iyanu ti de agbara olorun wa ni hin ti o mu o larada nitori iwosan wa fun gbogbo arun ko gbogun iwosan wa fun gbogbo arun ko gbogun bi o ba je kepe oluwa bi o ba je kepe oluwa yo mu o larada yo mu arun re kuro yo mu aisan re kuro iba je ifoju tabi iyaro tabi iditi tabi ogbe inu tabi egun idile tabi egun ajogoba ni igbese aye re bi o ba tin keto oluwa bi o ba tin gba olorun gbo bi o ba tin so wi pe akoko temi to be ni ise iyanu yo ma kan lara yo ma te o lowo

àkókò tó láti gba iṣẹ́ ìyanu, àkókò tó láti rí ìwòsàn, àkókò tó kí a tuwọ́ sílẹ̀, àkókò tó fún afọ́jú láti ríran, àkókò tó fún ẹni tó yarọ láti dìde kí ó rìn, àkókò tó fún àwọn tó ń sinwi láti gba ìtúsílẹ̀, láti gba ìwòsàn, àkókò tó fún àwọn ẹ̀mí wárápá, àwọn ẹ̀mí ìsinwi láti gba gere kí wọn kí ó sá jáde ní ìgbésí ayé rẹ. Àkókò tó fún oyin ọjọ́ pípẹ́ láti wálẹ̀, àkókò tó fún ìjù tí ó wà nínú ikùn rẹ láti pòórá, àkókò tó fún iṣẹ́ ìyanu láti tẹ̀ ọ́ lọ́wọ́, àkókò tó láti rí ohun tí ó ti sọnù láti rí gbà padà, àkókò tó fún àwọn àgàn láti bímọ. Iṣẹ́ ìyanu ti dé, agbára Ọlọ́run wà nítòsí rẹ, bí o ti ń ké pè é o ń gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, lójú kan náà lọ́gán yóò ṣe iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Iṣẹ́ ìyanu ti dé, agbára Ọlọ́run wà níhìn-ín láti tu ọ sílẹ̀, láti mọ ọ lárada, láti mú òkè ìṣòro inú ayé rẹ, láti mú kúrò. Sọ fún èṣù wípé ó tó gẹ́ẹ́, sọ fún ayé wípé ó tó gẹ́ẹ́, sọ fún ohun tí ó pọn lójú wípé ó tó gẹ́ẹ́. Ọjọ́ ìdáǹde, ọjọ́ ìwòsàn, ọjọ́ ìtúnisílẹ̀, ọjọ́ iṣẹ́ ìyanu ti dé fún olúkúlùkù wa.

Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Àwa mélòó ni a ṣetán láti gba iṣẹ́ ìyanu? Àwa mélòó ni a mọ̀ wípé lójú kan náà lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́gán ní wàrà ń ṣe sà? Bí a bá ti ń gbàdúrà tí a ń dárúkọ Jésù, bẹ́ẹ̀ ni iṣẹ́ ìyanu yóò máa wá sí àgọ́ ara rẹ, bẹ́ẹ̀ ni gbogbo àrùn yóò máa pòórá ní àgọ́ ara rẹ. Àwọn mélòó ni ó dá lójú wípé bí a bá ti ń gbọ́ àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni ó yí ara rẹ wò, ni ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ, wípé gbogbo àìsàn, gbogbo àrùn, gbogbo ègún, gbogbo ìjẹgàba Sàtánì, wípé yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Mo fẹ́ kí o gbé ọwọ́ lé ara rẹ, kí o sì na ọwọ́ ìyókù, ọwọ́ kan tó kù sókè, kí o mọ̀ wípé bí o bá ti ń gbọ́ àmì àwọn ènìyàn Ọlọ́run wípé iṣẹ́ ìyanu ti dé. Nítorí wípé àmì ìtumọ̀ rẹ̀ ni wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé ìfọ́jú pòórá, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ti sọ wípé kí ayarọ kí o dìde, bí a bá ti sọ wípé àmì túmọ̀ sí wípé bẹ́ẹ̀ ni kí o rí. Bí a bá ń sọ fún ìwọ àgàn wípé kí o di ọlọ́mọ, àmì jẹ́ wípé bẹ́ẹ̀ ni kí o rí. Nítorí bẹ́ẹ̀, ní àṣálẹ́ yìí, bí o bá ti ń gbọ́ àmì, ó jẹ́ wípé àti ogun ọ̀run àti àwọn ẹ̀dá alààyè tí ó gba Ọlọ́run gbọ́, wọ́n ń sọ wípé ìbùkún Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìwòsàn Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀, ìtúnṣe Ọlọ́run kí ó jẹ́ tirẹ̀. Nítorí bẹ́ẹ̀, mo fẹ́ kí o nawọ́ sókè pẹ̀lú ìgbàgbọ́, kí o sì fi ọwọ́ kan tó kù, kí o fi kan ibi tí àrùn tàbí ohunkóhun tí kò báradé níbi tí ó ti ń ṣe ọ́. Ní orúkọ Jésù, Ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún jẹ́ kí ó yé wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ lójú kan náà lọ́gán, bí a bá ti ń dárúkọ Jésù, ní gbogbo àrùn, gbogbo àìsàn, gbogbo àìlera, gbogbo ègún yóò máa pòórá ní ìgbésí ayé wa. A gbàgbọ́ wípé agbára yín ò yí padà. A gbàgbọ́ wípé kò sóhun tó ṣòro fún yín láti ṣe. A sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Jésù wípé bí a bá lè gbàgbọ́, ohun gbogbo ni ṣíṣe fún àwọn tí ó bá gbàgbọ́. Ní àṣálẹ́ yìí, a ń fẹ́ ìwòsàn Ọlọ́run, a ń fẹ́ ìtúsílẹ̀, a ń fẹ́ ìdáǹdè, a ń fẹ́ àwọn iṣẹ́ ìyanu tí ó tóbi. Ẹ ṣe fún wa lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó ní ohun kan tí ó wú ní àgọ́ ara wọn. Ìbáàjẹ́ ní ibi ìkọ̀kọ̀ ara, tàbí ní ọrùn gẹ́gẹ́ bí gẹ̀gẹ̀, tàbí ike tí wọ́n rù sẹ́yìn bí òkè ńlá. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé lọ́gán lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ òkè gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ gẹ̀gẹ̀ gbọ́ ọ̀rọ̀ Olúwa, àti ìwọ ike gbọ́ ọ̀rọ̀ Olúwa, ìwọ ìpákẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ẹ pòórá lórúkọ Jésù. Gbogbo nǹkan wọn ni tí ó wú sí ikùn, tí ó wú sí inú, tí ó wú sínú egungun, tí ó wú sínú ara, mo pàṣẹ wípé ẹ kúrò níbẹ̀ lórúkọ Jésù. Àwọn àìsàn tí ó ń fa

lórúkọ Jésù. Àwọn tí ayé dè lókù, àwọn tí ayé sọ lọ́ta, a ń bẹ̀bẹ̀ nísinsìnyí wípé gbogbo ọta èṣù, gbogbo ọfà èṣù, mo gbàdúrà wípé ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára àtóbi jù aṣẹ̀dá, mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo ohun tí ó ń sí àwọn ènìyàn níwí, ohun tó yà wọ́n níwèrè, ohun tó ń kó wárapá bá wọn, ẹ̀mí wárapá, ẹ̀mí ìsinwí, mo gbàdúrà nísinsìnyí ẹ jáde lórúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé wọ́n ti lọ́kọ, wọ́n ti láya, ṣùgbọ́n kò sí ọmọ láàrin ọkọ àti aya, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Anna, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Elizabeth, ẹ̀yin Ọlọ́run tí ẹ ṣe fún Sarah, a ń bẹ̀bẹ̀ fún wọn nísinsìnyí wípé ẹnìkọ̀ọ̀kan wọn, bí ìgbàgbọ́ wọn ti rí nísinsìnyí, bí a ti ń gbàgbọ́ pẹ̀lú wọn nísinsìnyí, a ń gbàdúrà wípé ìyàgàn ní ìgbésí ayé wọn yóò di ohun ìgbàgbé lórúkọ Jésù. Ẹ gba ọmọ tiyín lórúkọ Jésù. Níwòyí àmọ́dún, bí Jésù bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, bí ẹ bá pàdé níhìn-ín, ẹ ó gbé ọmọ tuntun tiyín wá lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n rọ lápá, wọ́n rọ lẹ́sẹ̀, tí ayé sọ fún wípé kò ní ṣe é ṣe láti dìde rìn. Mo gbàdúrà wípé kí agbára látorí ìtẹ́, agbára láti ọ̀dọ̀ Ọlọ́run, kí agbára Ọlọ́run kí ó ṣàn sí ìgbésí ayé wọn nísinsìnyí, agbára bí àrá kí ó wá sí ìgbésí ayé rẹ, ìwọ tí ó yarọ dìde kí ó rìn lórúkọ Jésù. Ìwọ tí ó jẹ́ wípé o lè gbé apá, o lè gbé ẹsẹ̀, o wà lójú kan nítorí wípé èṣù dì ọ́ lókun àìfojúrí. Mo gbàdúrà nísinsìnyí wípé gbogbo okun tí a fi dì ọ́, kí agbára Ọlọ́run, kí ẹ̀mí Ọlọ́run, kí ó já wọn lórúkọ Jésù. Nínú agbára Ọlọ́run dìde kí ó rìn lórúkọ Jésù. Mo gbàdúrà fún àwọn afọ́jú, mo mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún ẹ láti ṣe. Ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn, ẹ ó sì ṣe fún àwọn wọ̀nyí pẹ̀lú. Ìwọ tí o fojú, mo ń sọ fún ọ wípé gba ìmúláradá, gba ìríran lórúkọ Jésù. Jésù tí kìí kùnà, Jésù tí ìlérí rẹ̀ kìí yẹ̀, a ń gbàdúrà nísinsìnyí wípé kí o fi ọwọ́ tán wọn lé ojú, kí o fọwọ́ kàn wọ́n lé ojú, ohun gbogbo tó ti dìbàjẹ́ nínú ojú wọn kí o tún ṣe lórúkọ Jésù. Jẹ́ kí wọn kí ó lajú, kí wọn kí ó sì ríran lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá wà ní àgọ́ ara àwọn ènìyàn wọ̀nyí, bí àìsàn, bí àrùn, bí àìlera, mo lé wọn jáde pẹ̀lú agbára Ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀, lọ́gán, níṣẹ́jú àyá, nísinsìnyí lórúkọ Jésù. Ìwọ èṣù àti ẹ̀mí èṣù, ẹ̀mí àìsàn, mo gbàdúrà nísinsìnyí wípé kí ẹ jáde lórúkọ Jésù. Ọlọ́run alágbára, a gbàgbọ́ wípé nísinsìnyí ìbáṣe nínú gbọ̀ngàn kínní, ìkejì, ìkẹta, ìkẹrin, ìkarùn-ún, ìkẹfà, ìkeje, àti àwọn tí ó wà ní ìkẹjọ, ìkẹsàn, ìkẹwàá, àti àwọn tí ó wà lóde, kí agbára Ọlọ́run, agbára ìwòsàn, agbára tí mú kí kò ṣeéṣe kí ó di ṣeéṣe, kí ó tẹ̀ wọ́n lọ́wọ́, kí ó fi ara kàn wọ́n nísinsìnyí lórúkọ Jésù. Bí a ti ń lajú, kí a máa lajú sí iṣẹ́ ìyanu Ọlọ́run. Bí a ti ń lajú wa nísinsìnyí, kí a máa lajú sí ìdáǹdè lórúkọ Jésù. Kí àlàáfíà, kí ìmúláradá, kí ìsọdọ̀tun, kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan lórúkọ Jésù. Mo gbàgbọ́ wípé ẹ ti ṣe, mo gbàgbọ́ wípé ẹ ti fọwọ́ kàn wọ́n, wípé iṣẹ́ ìyanu ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristo Olúwa wa. Ó jẹ́ tèmi, mo ní ó jẹ́ tèmi, o ó jẹ́ tèmi. Máa yẹ ara rẹ wò nítorí wípé iṣẹ́ ìyanu ti dé ọ̀dọ̀ rẹ. Wo àgọ́ ara rẹ, kí ohun tí ó wà níbẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nítorí wípé agbára Ọlọ́run ó ti kọlù ọ́. Mo sì rí wípé àwọn àrùn, àwọn àìsàn, àwọn ègún, àwọn àrùn ọjọ́ pípẹ́, wọ́n ti kúrò ní àgọ́ ara rẹ. Bí o bá sì ti ń ṣe àwárí ohun tí Ọlọ́run ti ṣe, kí o máa kí alelúyà, kí o máa yin Ọlọ́run lógo, kí a lè yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ, nítorí wípé iṣẹ́ ìyanu ti dé. Mo ní iṣẹ́ ìyanu ti dé. Ó rí tí ẹ gbà lórúkọ Jésù.

láì sí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí olúwa. Bí ó bá jẹ́ wípé Lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́, ó sì gún èjìká wípé ọ̀run máa wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan. Ọ̀rọ̀ ẹnìkan ni. Bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn, èyí tó ń dùn ọ́, èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀. Bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó, ilé tirẹ̀ tí ó jó, òun ni wàhálà tirẹ̀. Bí ebi bá ń pa gbogbo ènìyàn, èyí kò sọ wípé ìgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa, wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nǹkan kan fún ọ. Bí wàhálà bá dé bá ọ, wà á gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn. Torí bẹ́ẹ̀, bí Lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan, a wọlé lórí, a sì kú sínú ẹ̀ṣẹ̀, a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì. Ṣùgbọ́n èyí ni Lọ́ọ̀tì ṣe. Bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́. Bí ó sì ti gbàgbọ́ ni, ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin, ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀? Nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá, ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe? Ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́? O sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ, wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́? Jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú Májẹ̀mú Titun ní Tímótì kínní, orí ìkarùn-ún. Tímótì kínní, orí ìkarùn-ún. Èyí ni Ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe. Bí o bá gbà á gbọ́, yóò jẹ́ tirẹ. Tímótì kínní, orí ìkarùn-ún, ẹsẹ̀ kẹrin lé ní ogún. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba, a máa lọ ṣáájú sí ìdájọ́. Bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún Ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run, tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tirẹ, tó sì ru ẹ̀ṣẹ̀ rẹ, ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú, a sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́, àti dáríjì ọ́, Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ, a sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò dá ọ lẹ́jọ́ mọ́. Ṣùgbọ́n wo ẹsẹ̀, apá kan ẹsẹ̀ yìí, ní ẹsẹ̀ ìkẹrin lé ní ogún, ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba. Ẹni tí ó bá ṣe àtúnṣe, ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Ẹni tí ó lọ bá aládùúgbò rẹ̀ tí ó sọ wípé, jọ̀ọ́, mo ti ṣẹ̀ sí ọ, mo ti jẹ́ ẹlẹ́ṣẹ̀, yálà wípé mo ti jí ọ lẹ́rù, tàbí mo ti bú ọ, tàbí mo ti gba aya rẹ, dáríjì mi gba aya rẹ padà, tàbí ẹrù rẹ tí mo kó tẹ́lẹ̀tẹ́lẹ̀ gba ẹrù rẹ padà, ẹ̀ṣẹ̀ rẹ̀ á hàn gbangba. Bí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti hàn gbangba sí àwọn tí ó ṣẹ̀ àti sí Ọlọ́run tí ó ṣẹ̀, bẹ́ẹ̀ ni a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n sọ fún wa wípé ti àwọn ẹlòmíràn pẹ̀lú, a sì máa tẹ̀lé wọn. Àwọn tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ wọn mọ́, ẹ̀ṣẹ̀ yìí a máa tẹ̀lé wọn. Bí ọjọ́ ìkẹyìn bí ó ti ń dé, bí o ti ń pa ojú rẹ̀ dé ní ikú, bẹ́ẹ̀ ni àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí tí ó ń tẹ̀lé àwọn irú ènìyàn bẹ́ẹ̀, tí wọn ò jẹ́wọ́ kí wọn kí ó kọ̀ ọ́ sílẹ̀. Ṣùgbọ́n bí ó ṣe ti Lọ́ọ̀tì ní lẹ́sẹ̀kẹsẹ̀ tí ó gbọ́ nípa ìdájọ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ó gbàgbọ́, ni ó sì sọ fún Ọlọ́run wípé mo ti jẹ̀bi. Ṣùgbọ́n ó lọ sọ fún àwọn ará ilé rẹ̀, àwọn àna rẹ̀, ó sọ wípé ẹ dìde, ìdájọ́ ń bọ̀. Wo ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n èyí ni Jẹ́nẹ́sìsì orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìnlá. Ṣùgbọ́n ó dàbí ẹlẹ́tàn lójú àwọn àna rẹ̀. Ṣé bí mo ṣe dúró ní iwájú rẹ̀, ṣé mo jọ ẹlẹ́tàn? Mo ń bi ọ́ ni. Bí mo ṣe ń bá ọ sọ̀rọ̀ ní àṣálẹ̀ yìí, ṣé mo jọ ẹlẹ́tàn lójú ẹ? Ṣé ìgbà tí Jésù wà ní ayé tí ó ń sọ fún wa wípé ìdájọ́ ń bọ̀, ṣé ọ̀rọ̀ rẹ̀ ṣé ó dàbí ẹlẹ́tàn ní etí rẹ? Àbí ó bá jẹ́ pé Jésù ò jọ ẹlẹ́tàn lójú ẹ,

0: Bá sì jẹ́ wípé èmi tí mo ń sọ ọ̀rọ̀ yìí rere fún ọ tí mo ń sọ fún ọ wípé ìdájọ́ ń bọ̀, Jésù Kristì sì ń bọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Bí ó bá jẹ́ wípé mi ò jọ ẹlẹ̀tàn lójú ẹ, èwo ló ń ṣe nínú ẹ̀ṣẹ̀? Kí ni dé tó sá àsálà fún ẹ̀mí rẹ? Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn wọ̀nyí kà á sí ẹlẹ̀tàn, bẹ́ẹ̀ ni àwọn áńgẹ́lì wọ̀nyí ni wọ́n sá lọ́ọ̀tì ní eré wípé dìde mú aya rẹ. Mú àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, wọ́n jẹ́ mẹ́rin, Lọ́ọ̀tì, aya rẹ̀, àti àwọn ọmọ rẹ̀ méjì. Èyí ni àwọn tí Ọlọ́run rí ní gbogbo ìlú Sódómù. Ó jẹ́ mọ̀ wípé nígbà mìíràn àwọn ẹlẹ̀sìn wọn máa sọ fún wa pé, bó bá jẹ́ wípé ìwọ àtìyàwó ẹ àtàwọn ọmọ ẹ méjì, ẹni mẹ́rin péré ni ó jẹ́ olódodo. Kò lè jẹ́ bẹ́ẹ̀. Ó lè jẹ́ bẹ́ẹ̀. Ní ayé Noah, ẹni mélòó ni Ọlọ́run rí gbogbo àgbáyé pátápátá? Ẹni mẹ́jọ ni. Ó sì ṣeéṣe kán ti máa sọ fún ọ wípé ṣé ibi tó ṣẹ̀ṣẹ̀ ń lọ ní ọ̀sán gangan, ṣé ibẹ̀ nìkan ni wọ́n ti ń wàásù òtítọ́? Àwọ ní wàásù oníyàwó méjì, àwọ ní wàásù tí a ní òrùka rẹ̀ lọ́wọ́ wa, ó mọ̀ wípé àwa náà oníṣẹ́ Ọlọ́run ni wà. Kò rí bẹ́ẹ̀. Nítorí pé ọjọ́ ń bọ̀ tí ẹnu wọn yóò pàdé, nítorí iná yóò sọ̀kalẹ̀, yóò sì máa jó àwọn ènìyàn. Bí wọ́n bá ti ń jó ní ayé, bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjókù. Ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí, wọ́n fi ọwọ́ lé Lọ́ọ̀tì ní ẹsẹ̀ 17 wípé ó sì ṣe. Nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán, ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní Sódómù àti Gomorra? Nínú ẹ̀ṣẹ̀ Sódómù àti Gomorra, ǹjẹ́ Jésù Kristì olùgbàlà rẹ, ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́? Mo sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú irọ́, kúrò nínú ìwà olè, kúrò nínú àfi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́, kúrò nínú àsọ̀rọ̀ ẹni lẹ́yìn. Ṣé o ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà? Ṣé o ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ? Ṣé o ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú? Ó sì wípé, sá àsálà fún ẹ̀mí rẹ, sá àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ. Wo ẹsẹ̀ 26. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀, ó sì di ọ̀wọ́n iyọ̀. Mi ò mọ èyí tí o fẹ́ dà, ọ̀wọ́n iyọ̀ ni, àbí o fẹ́ sá àsáyè àti àsálà? O fẹ́ sá wọ inú ìjọba Ọlọ́run? Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, àǹfààní wà fún ọ lónìí láti sọ fún Ọlọ́run wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́, ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ, wọ́n lẹ̀ mọ́ ọ, wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́. Ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún Ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ Ọlọ́run lónìí, kí Ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí, kí ó wò ó mọ́ Jésù lára, kí ó jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá, kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ. Ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́, ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin Ọlọ́run. Ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ. O ní àǹfààní lónìí láti ké pe Olúwa, láti sọ fún Ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ. Ìjì ìgbẹ̀san ń bọ̀, Bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀. Nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run, a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà. Ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé, níbo ni ó wà? Ní apá òsì ni àbí ní apá ọ̀tún? Ẹ̀dìdì kí ẹ jẹ́ kí a gbàdúrà. Mọ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́, tí o sì ní kí Jésù Kristì kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ, a ó dáríjì ọ, a ó ṣàánú fún ọ. Jésù Kristì yóò fi ẹ̀jẹ̀ rẹ̀ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù. Ṣùgbọ́n rántí o, bí o bá bojú wẹ̀yìn, bí o bá sá padà, bí o bá di apẹ̀yìndà, rántí aya Lọ́ọ̀tì,
1: lọ́dún tí ó ṣẹlẹ̀ sí i. Sàásálà fún ẹ̀mí rẹ̀. Sàásálà fún ẹ̀mí rẹ̀. Má ṣe bójú wo ẹ̀yìn. Má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́. Sàásálà fún ẹ̀mí rẹ̀. Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀, Ọlọ́run rí ọ. Bí o kàn ń wá tí ó ń gbé Bíbélì, tí ó ń gbàdúrà, tí ó ń gbà àwẹ̀, ṣùgbọ́n tí ó wà nínú àgbèrè àti panṣágà, Ọlọ́run rí ọ. Bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá jẹ́ kí Jésù kí ó gba ọkàn rẹ là, Ọlọ́run rí ọ. Ìdájọ́ sì ń bọ̀. Sàásálà fún ẹ̀mí rẹ. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀. Nítorí ìgbẹ̀san ń bọ̀ sí orí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé. Má ṣe bójú wo ẹ̀yìn. Kúrò ní Sodomu àti Gomorra. Kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn. Sàásálà fún ẹ̀mí rẹ. Ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba. A sì máa lọ ṣáájú sí ìdájọ́. Ṣùgbọ́n ti àwọn ẹlòmíràn, àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́, a máa tẹ̀lé wọn. Ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ? Àbí o ti jẹ́ kí Jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ? Sàásálà fún ẹ̀mí rẹ. Sàásálà fún ẹ̀mí rẹ. Nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn, lórí gbogbo ẹlẹ́ṣẹ̀, lórí gbogbo àwọn agbọ́mágbà. Sàásálà fún ẹ̀mí rẹ. Òní ni ọjọ́ ìgbàlà. Bí o bá gbàgbọ́, yóò gba ọkàn rẹ là. Yóò tún ìgbésí ayé rẹ ṣe. Nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ. Ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ, wọn kò ní jẹ́ tìrẹ mọ́. Sàásálà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́. Kí ìyẹ̀ ẹni pẹ̀kun kí o lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa. Nítorí pé o fi wá sínú òkùnkùn bí àwọn tí ó wà nínú ayé. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ rẹ èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé ìdájọ́ ń bọ̀. Àwọn tí ó wà nínú ayé, wọ́n ń jáfara nítorí pé òye òye wọn kò sì là sí wọn lójú wípé wọn ò ní lo ayé ráyé nínú ayé yìí. Kò yé wọn wípé ìgbà yóò dópin, akoko kan bo nigba ti a gbe won kuro ninu ile ti won gbe nisisin yi ti a wale ti a kan igi ti a gbe won ju sinu re ti yo ku awon nikan soso pelu ise owo won pelu ese won pelu idajo olorun akoko kan bo nigba ti owo ti o le ti ji nigba ti owo yi ki o le gba sile akoko kan bo nigba ti aso ti awon o le ti won ti ji ti o ti ki o le wulo fun won akoko nbo nigba ti o nko un ti enikeni ti o ni ninu aye ti ki o wulo ti o kiki gbajumo ohun ini ti ki o le je nkankan baba adupe lowo re wi pe awa ni o se ni ele ti omo ti o nkilo fun wa ti o nje ki o ye wa wi pe ina yo ma jo ni ojo na ti o si nje ki o di mo fun wa wi pe awon ti won ku sinu ese ese kekere ni tabi ese nla ese ti ile isin ni tabi ese ti igboro ese ti idile tabi ese ti orile ede ese ti abinibi tabi ese ti ako lowo elomiran pe ojo kan nbo ti idajo olorun ti o bale gbogbo awon eniyan ti o ku sinu ese won sugbon o nki wa ni ilo wipe ki a fi awon ese won yi ki a fi won ranse si idajo nje abe o wipe gbogbo awon eniyan won yi ti won duro ni waju re ti won wo Jesu ti won gbagbo wipe a ti fi Jesu rubo fun won a ti da Jesu lejo nitori ti won a si ti be ese won wo lara Jesu Kristi awon ti won fi igbagbo yi ro mo awon ti won wo odo agutan eni ti apa lati ko ese won lo nje abe o iwo alaanu iwo ti o fe wa iwo ti o fi Jesu ranse ki a ba le gba wa la mo be o wi pe nitori anu re nitori etutu Jesu Kristi nitori eje Jesu Kristi nitori ileri re ti ki ye dari ji gbogbo awon ti o je wo ese oni oruko Jesu asibe o wi pe awon ese ti o ti di iwa ti o ti di ise awon ti o ti je ara awon ti o ti dapo mo mi eje ati ara wa awon ti ko se fi sile awon ti o je pe bi ati nsa fun won be ni won tele wa baba omo ati emi agbara re ti wo ese kuro agbara re ti je ese kuro agbara re ti mu ife ese kuro ninu okan bawo mu o kuro ni oruko Jesu gbogbo ife ese le won kuro lodo wa gbogbo ayo ti o yo ninu ese ti o yo ninu ibaje le won kuro ninu okan won ni oruko Jesu awon ti won si nbe o ti won wo oju re fun idalare fun igbala ati fun idariji sanu fun won adupe lowo re fi eje Jesu we gbogbo awon ti won wo oju re ki o si so wa di olododo ki igbala re ki o je ti enikankan wa ki o si koruko awon ti adariji sinu iwe eye re adupe pe o ti gbo o anbe o wipe bi ati njade lo nje emi ati okan ati ife ti o tun lo sinu ese ba wa le won jade ninu ile nibi oja lode nibi ise nibi kibi ti a nlo tabi ninu oko ye ki a le je olododo nje bi ati ri awon eniyan ni arowo to wa tabi ni adugbo wa ti won n sefe tàbí tí wọ́n já fara tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá o ti di àṣẹrége à ń bẹ̀ wípé kí agara kí ó má ṣe dá wa kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀sọ́mọ̀ ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bójú wẹ̀yìn jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀sọ́mọ̀ láti gba àwọn àyànfẹ́ sókè ká wá kún àwọn àyànfẹ́ kí a lè bá ọ jọba kí a lè máa bá ọ gbé adúpẹ́ kò ti gbọ́ tiwa ìyẹ́ bí a sì ti ń jáde lọ tí a ń sọ fún àwọn ẹlòmíràn tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀ bàbá à ń bẹ̀ ó mọ àwọn aládùúgbò wa àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́ ó mọ wọn àwọn ará ilé wa àwọn ọmọ wa àwọn aya wa tàbí àwọn ọkọ wa àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn bàbá nítorí àánú rẹ rọ̀ wọ́n lọ́kàn bí a ti ń sọ fún ọ jẹ́ kí wọn kí ó tẹ̀lé wà jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tí ó ń ṣe wọ́lé àǹfààní yìí jẹ́ kí ó jẹ́ tiwọn pẹ̀lú adúpẹ́ kò ti gbọ́ tiwa máa bá wa lọ o máa ṣàánú fún wa máa dáàbò bò wá jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí jẹ́ kí a já wọn sílẹ̀ wà láìsànsàn jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa bí a sì ti ń lọ dáàbò bò wá títí dé ilé wa ní orúkọ Jésù Kristì Olúwa wa.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ni oruko Jesu Christ Oluwa wa. E je ki a gbadura Olorun Alaanu. Adupe wipe e mu wa pejopo nihin. Adupe wipe ojo ti e fe be wa wo. Ojo ti e fe se wa lore. Ojo ti e fe bukun fo wa. Ojo ti e fe mu wa larada. Ojo ti e fe gun gbogbo ailera, gbogbo osi, gbogbo adanu. Ojo ti e fe gbon kuro ni igbese aye wa. Ojo na ti de. A mọ̀ wípé iṣẹ́ ìyanu tí a ti ń gbòrò iṣẹ́ ìyanu tí a ti ń retí èyí tí a ti ń gbọ́ pé ẹ ṣe fún àwọn ẹlòmíràn nínú bíbélì àti tí ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn ní ayé àsìkò tiwa a mọ̀ wípé ọjọ́ náà pé tí a ó rí tiwa gbà a kì í káàbọ̀ ẹ̀yìn ọlọ́run alágbára ọlọ́run olùgbàlà ọlọ́run tí tún tẹni ṣe ọlọ́run tí tún tẹni mọ a dúpẹ́ wípé ẹ wá sáàrin wa a kì í káàbọ̀ ẹ káàbọ̀ lórúkọ Jésù à ń bẹ̀ yín wípé agbára àtọ̀run wá agbára tí tún tayé ṣe agbára tí tún tẹni dá agbára tí wo lókùnrùn sàn agbára tí wo ẹlẹ́ṣẹ̀ tí gbàálà kúrò nínú ẹ̀ṣẹ̀ agbára tí sọ ní di mímọ́ agbára tí fi ẹ̀mí ọ̀run kún ni à ń bẹ̀ yín wípé kí ẹ dà á lò wá lórúkọ Jésù à bẹ̀ yín wípé gbogbo àwọn ẹ̀rí kàbìtì kàbìtì tí a ti ń gbọ́ wípé ẹ ṣe fún àwọn ẹlòmíràn ní ìpàgọ́ àrà ọ̀tọ̀ yìí tí ó jẹ́ tiwa tí ó jẹ́ ti àwọn ẹlẹ́dẹ̀ Yorùbá à ń bẹ̀ yín wípé ìlọ́po ìlọ́po ẹ ó ṣe é fún olúkúlùkù wa lórúkọ Jésù ẹ fọwọ́ kan ẹnìkọ̀ọ̀kan wa bí ẹ ti ń fọwọ́ kàn wá kí a máa ní ìyípadà bí ẹ ti ń fọwọ́ kàn wá kí a máa rí ìwòsàn bí ẹ ti ń fọwọ́ kàn wá kí ojú afọ́jú kí ó máa là kí a rọ kí ó máa dìde fò fáyọ̀ kí àwọn tí èṣù tí wọ́n ti sokọ́ lọ́jọ̀ à ń bẹ̀ yín pé bí ẹ ti ń fọwọ́ kàn wá kí agbára èṣù kí ó máa pòórá lórúkọ Jésù à ń bẹ̀ yín wípé kò sí ẹni tí yóò pàdánù láàrin wa kò sí ẹni tí yóò pòfo láàrin wa wípé ẹnìkọ̀ọ̀kan wa lẹ ó fọwọ́ kàn a ó sì rí iṣẹ́ ìyanu yín ní ayé wa lórúkọ Jésù lẹ́ẹ̀kan sí a kí káàbọ̀ sáàrin wa ẹ wá dábìrà nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa a dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa.
3: Awo iwe Genesis ori ikeji le ni ogbon lati ese ikerin le logun. Genesis ori ikeji le logbon lati ese ikerin le logun. O si ko Jacob nikan okunrin kan si nba jijakadi titi o fi di afemojumo nigba ti o si ri pe oun ko le da o fowo kan ki olorun ki o fowo kan o fowo kan ni ihu egungun itan re ihu egungun itan Jacob si ye ni orike bi o ti nba jijakadi o si we pe je ki emi ki o lo nitori ti ojumo motan oun si we pe emi ki yo je ki iwo ki o lo bi ko se pe iwo ba sore fun mi mo gbagbo we pe eyi ni ipinu okan re we pe o ja ijakadi ninu adura o si segun o ri agbara olorun ni igbesi aye re eyi ni angeli so fun Jacob we pe je ki emi ki o lo nitori we pe ile fere motan ni Jacob we pe emi ki yo je ki iwo ki o lo bi ki ba se we pe iwo sure fun mi tabi iwo bokun mi o si bi pe oruko re o nbere we pe kini oruko re o fe mo boya o ni okan otito o fe mo we boya o fe se atunse nitori we pe ibere yi kan na ati bere lowo re le kan ri sugbon ko so otito to wa ni di oro sugbon nisinsin gege bi eni ti o nfe ibokun o dahun o wi pe Jacob ni oruko ohun o si we pe a ki yo pe oruko re ni Jacob mo bi ko se Israeli nitori pe iwo ti ba Olorun ati eniyan ja e je we pe o jija kadi ninu ibere ninu isepe ninu adura iwo si bori Jacob si bi o we o si we pe emi be o so oruko re fun mi o si we pe e se ti iwo fi n bere oruko mi o si sori fun nibe Jesu yo sori fun nihin Olorun funrara re yo sori fun nihin Jacob si so oruko ibe na ni Peniel o ni nitori ti mo ti ri Olorun lojukoju mo gbagbo we pe o ri Olorun o ri ibukun Olorun o ri agbara Olorun ni igbesi aye re o wi pe o si da emi mi si ojo ti oro oni binu je eniyan yo ba di ayo ojo ti a o ba nu omi je gbogbo nu koro loju eni tin sokun ojo ti oke isoro yo ba wolule wi ninu oro aye tara ile ati tara oko ojo na ni emi mimo man dari won sodo Olorun Olodumare oba to ntaye eni se oba to so aye eni di rere ohun ti o mu ki o je okan ninu awon olori ire to wa si ipago ajinde odo ire nje nitori na mo ki o ku ori ire mo si ki olukuluku wa kaabo si ipade ikini ipago ara oto yi loruko Jesu Oluwa wa sugbon o ye ki o ye wa wi pe orisi olori jori eniyan meji ni won ti ba Olorun pade ti Oluwa si fowo to igbesi aye won itan nikan ni mo ka fu o nisisiyi o so nipa egbe kini ni awon to mura sile awon to pese okan won sile gege bi awotan garan ti afo to mo toni toni ni imura sile lati gba isura iyebiye si mo gbagbo wi pe o je okan ninu iru egbe be sugbon iru awon eniyan be ma ngba ifowoto ati ifowokan Olorun won ma ni iyipada ninu aye won isodotun iwenumo ni igbesi aye won won si di orisi ibokun fun awon elomiran bi o ba je we pe iwo na setan we pe ki owo Olorun agbara Olorun ipe ki o fi owo kan o mo gbagbo wi pe yo ri be fun o loruko Jesu bi a ti nso ti okunrin ti o je ki Olorun ki o fowo kan ohun ki o je ki owo iseda owo iyipada owo agbara olorun ki o kan ohun be ni atun so ti awon obirin ti won gba olorun laaye ti won so we pe awon oni je ero woran abaniwa ti ki ri ohun ko ngba eyi mi an so nipa ti ana ninu samueli kini ori kini an so nipa ti obirin yi lati ese ikesan asofun awe pe be ni ana si dide leyin igba ti won jeun ohun na o je ikan ninu awon ti o je alabapin ire orun alabapin ibokun olorun ninu ipago bi iru eyi oni nigba ti won ti jeun tan ninu ago ti won si ti mu tan ni silo eli alufa si joko lori apoti ni eba opo tempili olowa oun si wa ninu ibinu je okan o si nbe olowa o si sokun gidigidi oun si jeje o si we pe olowa awon omo ogun bi iwo ni toto ba boju wo iponju iransebirin re ti o si ranti mi ti iwo ko si gbagbe iransebirin re sugbon ti iwo ba fi omokunrin kan fun iransebirin re nigba na ni emi o fi fun olowa ni gbogbo ojo aye re abe ki yo si kan lori o si se bi o ti nbebe sibe ni waju olowa be ni eli ki yesi enu re nje ana ohun soro ni okan re ki ki ete re ni o mi sugbon a ko gbo ohun re nitori na ni eli fi ro pe o mu oti wine yo eli si wi fun pe iwo ti mu oti wine pe to mu oti wine re kuro lodo re ana si dahun wi pe be ko oluwa mi emi ni obirin onirobinu je okan emi ko mu oti wine tabi oti lile sugbon okan mi ni emi tu jade ni waju oluwa ma se ka iransebirin re si obirin belieli nitori pe ninu opolopo iro ati ibinu je enu mi ni mo ti nso bi sisin yi nigba na ni ele dahun o si we pe ma lo le alaafia o gbo iru oro be loruko jesu o lo le alaafia pelu iwosan olorun pelu agbara olorun pelu igbala olorun olodumare o ni ki o ma lo le alaafia ki olorun israeli olorun ti se ni lore olorun ti to teni da olorun ti funi ni ibokun ti orun ki olorun israeli ki o fi idahun ibere ti iwo bere lodo re fun o aso fun awe pe ana ri ohun ti o nbere lowo olorun mo gbagbo we pe iwo na ni ipago yi o ni ibokun olorun ma ni gbagbe ni igbesi aye re loruko jesu bi o ba wa pelu okan to npo ngbe o se ko nge olorun olodumare lesa ogbeji iwo na yo si gba ifowokan lati de orun aye re yo yi pada ibokun olorun yo je ti re o si di orisun ayo o si ni iriri to ma royin re fun awon elomiran ti o mu won wa sinu ibokun ihirere sugbon ki se egbe kan yi lo wa atun ni egbe awon eniyan miran ni idakeji ti o je wi pe awon ma nfi oju tembelu ibapade olorun ati ifowokan ologbala so ti mo wi pe eni to wa saye ko po bi eni to sin won wa eni to sin won wa ko po bi eni ti o ya lati wa woran mi o mo iru eyan ti o je boya o sin won wa ni boya o fe pare mo ero lara abi o kan wa ninu agbo o wa won ni ka wa na ni bo wa woran ni bo wa wo kini won se nbe sugbon mo gbagbo wi pe bi o ba pinu wi pe o ni sin won wa saye o ni pare ma ye lara o daju wi pe ibokun olorun ajemonu ibokun yo je ti re loruko jesu ari apere awon to je wi pe won sin won wa awon to je wi pe ibukun olorun ko je ti won mo be olorun wi pe oni wa ninu iru egbe be Iru ebe be ni Esau lo wa ninu Genesis ori iketa le logbon. Genesis ori iketa o le logbon. Ni ese ikesan Esau si wepe imi nito alakunrin mi pa eyi ti won ni mo fun ara re bi atin ri awon ton gbadura ti won be olorun wepe won fe ibukun olorun be na ni ari awon ara le Esau awon egbon ati aburo Esau awon ibatan Esau ti won wepe emi nito o pe ti mo tin lo si lesin mo kan wa ni ki se wepe mo fe gba ohunkohun lowo olorun o ni je ara ile ibatan Esau loruko Jesu ki on ti an so ki o le ye wa daada awo iwasu yi ni ipa meta ikini ifowokan ikeji isodotun iketa igbagbo lekan si ikini ikini ni ifowokan mani gbagbe pelu ika Kristi ifowokan mani gbagbe pelu ika Kristi ikeji isodotun nipa ifowokan Kristi isodotun nipa ifowokan Kristi iketa igbagbo to nfowokan Kristi igbagbo to nfowokan Kristi ikini ni ifowokan mani gbagbe mo gbagbo wipe ohun to wa fun ni ohun fe ifowokan to je wipe oni gbagbe titi aye loruko Jesu ifowokan mani gbagbe yi o pin si ipa merin ikini ifowokan nigba iseda ikeji ifowokan ti o yori si iyipada iketa ifowokan ti iwosan ati ikerin ifowokan ti ikaanu ikini ifowokan nigba iseda se o mo wipe olorun olodumare oni o da gbogbo wa bi ati ka ninu Genesis ori ikeji ese ikeje Genesis ori ikeji ese ikeje oni Olowa Olorun si fi eropẹ ile mo eniyan o si mi emi iye si iho imu re eniyan si di alaye okan nigba iseda Olorun amokoko nla fi eropẹ mo eniyan li aworan ara re eropẹ je ohun atemole ti ko ni iye ninu ṣugbọn ohun ti ọwọ Ọlọrun ba ti kan dandan ni ko di rere pẹlu ifọwọkan eleda o fi ogo ati ewa de eniyan ni ade eniyan si ni iye ati ewa iwa mimo eniyan di alase wa lori gbogbo eda alaye yoko to nbe loke eropẹ loro kan eniyan di eni amuseranwo ti a n bo la fun ti awon angeli papa ti won wo ti yanu ti yanu ninu ebero ori keji ese ikeje ki o ba le je ki o ran ti ati ka Genesis ori keji ese ikeje nisisi an wo ebero ori keji ese ikeje oni iwo da o so nipa dida eniyan iwo da rele die ju angeli lo die ki se popo o da rele ju angeli lo niwon die iwo si fi ogo ati ola de ile ade iwo si fi je olori ise owo re eyi ni ohun ti olorun se ni igba iseda aye ṣugbọn o se ni laanu wepe eniyan ṣubu ajalu ibanuje nla sele si Adamu ati awon omo iran Adamu eniyan se o di eni ete eni egan eni aboku ni waju Olorun o di eni ti Olorun yera fun nitori wepe ese ni so ni dedan arinle elese la fi ise fun elese ni fi gba ise moko o ye ki a ronu po ade ise wa nigba na bi a ba nfe ki owo Olorun ki o kan wa eyi ni a nso ni ipa keji wepe anilo ifowokan ti yori si iyipada ifowokan ti yori si iyipada anu olorun po olorun se ona lati mu eniyan ti o ti subu pada sori ite oran omo bibi re kan soso jesu saye fun iyipada fun igbala ati fun isodotun atunro eniyan eni a fi so fun aninu Corinthi keji ori ketadinlogun Corinthi keji ori ketadinlogun we pe nitori na bi enikeni ba wa ninu Kristi o di iro edawo o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di won di titun ese so eniyan di oku ṣugbọn igbala olorun ni so ni di alaye ifowokan olugbala ni tun aye eni ro bi alagbede se tun irin ti o ti dipe taro eniyan ti a bi gege bi elese wa ninu idibaje onilo ifowokan jesu fun ise igbala ati ise iwenomo elese wa ninu okunkun nitori ifoju okan re ifowokan igbala jesu lo ntan mole saye eni ti o ti dojuro mo si mo we pe bi a ti wa si iru ipago yi ti emi olorun paapa ti o nso fun awe pe ki a dide lati tan mole bi jesu ba fowokan okunkun yo pora ni igbese aye re ati awon ohun ti esu ti o ti fi pamo si o lara ti o fi pamo si ebi re nigba ti o ba gba ifowokan jesu gbogbo re la o le jade loruko jesu iketa ni ifowokan ti iwosan ki o ye wa wi pe agbara kan na ti olorun fi si oju ise ni akoko iseda agbara yi kan na ni olorun fi si oju ise ni akoko iyipada agbara kan na ni olorun si tun lo ni akoko ifowokan ti iwosan ninu marko ori ikejo Marko ori kejo ese ikeji le logun o si wa si Bethsaida won si mu afoju kan wa sodo re won si be pe ki o fi owo kan won be we pe ki o fi owo kan nitori won mo we pe bi Jesu ba fowo kan afoju oju afoju ala bi Jesu ba fowo kan aro aro yo dide lati rin bi o ba fowo kan eni ti o ni arun yala ninu eje yala ninu egungun tabi ninu eran ara bi Jesu ba fowo kan iru eni be o daju we pe iwosan yo de eyi ni won fi so wi pe ki o fowo kan okunrin yi ninu ese ikarun din logbon o ni leyin yi ni o si tun fi owo kan loju o si mu ki o woke o si san o san loruko Jesu o si ri gbogbo eniyan gbangba mura sile nitori pe lasale yi nigbati a ba bere si ni gbadura o ri ifowokan iwosan Jesu o lo iwosan nla ni Jesu o nikan ni awo gba arun magbeje o ni iwe mimo jeri re we pe o n kiri sore o n se didara gbogbo awon ti esu n pon loju ninu iwe mimo la tun ti so fun a wi pe o n se iwosan gbogbo arun ati gbogbo aisan ni ara awon eniyan iwe mimo je ki o ye wa ninu Matthew ori kesan ese karun din ni ogoji Matthew ori kesan ese karun din logoji Jesu sirin si gbogbo ilu nla ati ileto o n koni ninu sinagogo won o si n wa su irere ijoba o si n se iwosan arun gbogbo ati gbogbo aisan ni ara awon eniyan ninu Matthew ori ikeji laise kedogo ni nigba ti Jesu simo o ye ara kuro nibe opo ijo eniyan to leyin o si mu gbogbo won larada se o gbagbo we pe olorun yo mo larada o ni Jesu jade lo ni Matthew ori kerinla ise kerinla o si ri opo eniyan inu re si yo si won o si se dida arun ara won se oran ti obirin onisun eje odun mejila fun opo odun ni o fi da ajo aiko sowo awon onisegun lai ri iwosan ojo to ko firi Jesu bi won na se wa ni asale yi to fowo kan ise ti asore ni isun eje isun itiju isun ibanuje isun ikoro lo gbe ninu aye obirin yi bi esuba ti fi seke seke emi aimode o bi awon omo araye ba ti ta olofa bi o ba da bi eni wo pe won ti tabon fun o loju orun kete bi o ba ti gboro Jesu lasale yi ti o ba se konge re pelu igbagbo ti o fi owo kan ni awon emi esu ti o tin da oloro lo yo gbagire loroko Jesu ifowo kan Jesu yo mu ota awon ota ati ti awon emi esu yo mu ki won ki o pora ki won ki o yoro danu ni igbesi aye re pelu ifowo kan Jesu lasale yi gbogbo igikigi ti baba mi ti nbe lorun ko gbin ni a o fa tu ti gbongbo loruko Jesu a o si won won so sinu ina bi o ba da bi eni we pe oni majele ninu eje tabi oni eje riro tabi oni egun idile gbongbo ikoro aisan ojo pepe won o fese fe loruko Jesu gbogbo eyin ti satani si ti da iyo yin mo yepe ti aye ti su emura lati damuso lati korin dande nitori Jesu ti setan lati fi owo kan enikokan wa loroko Jesu nitori wepe eyi ni kerin a o ni ifowo kan ti kaanu lati odo Jesu ifowo kan ti kaanu ninu Matthew ori kesan Matthew ori kesan ese ikerin dilogoji sugbon nigbati ori opo eniyan anu won se nitori are mu won won si tuka akiri bi agotan ti koni oluso Jesu ni oluso agotan to nkanu awon agotan re oni an pe ni abanikedun are ni lekun ifowo kan re lo mu ki banuje ki o dagbere ibi ki bi ti Jesu ba de ifoju a di ohun igbagbe iyagan a yago lona osi a ni odegbo se aisan a se pora nitori wipe Jesu oni olodande oni olotunu oni abanikedun eni ti n reni lekun o si wa nihin lasale yi lati mu ohun gbogbo ti esu ti fi pamọ si igbesi aye re lati mu won koro yo si mu won koro loruko Jesu ini o je ki asare lo nisisin si ikoko keji isodotun nipase ifowokan Kristi isodotun nipase ifowokan Kristi ninu orin Dafidi orin Dafidi ori ikokan le ni adota orin Dafidi ori kokan le ni adota lati ese karun oni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikokan ni iwo o mu mi mo ogbon oni fi ewe sopo for mi emi o si mo we mi emi o si fuju egbon owo lo eyi le o so nipa isodotun iwenumo ti Jesu yo se fun enikokan wa ni asale yi oni mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi Olorun ki o si tun okan diduro sese se sinu mi o wa so wepe ni ese ikejila mu ayo igbala re pada tomi wa ki o si fi emi ominira gbe mi duro mo gbagbo wi pe olorun yo se yi fun enikokan wa lasale yi bi abawa pelu ironu po wada bi abawa pelu igbagbo wi pe ki o wo ese wa nu ki o we wa le awe mo o ti se ileri wi pe ohun yo se ko si le se ke ninu Ezekieli ori ikerin din logoji Ezekieli ori ikerin din ni ogoji ese ikarun din logbon eyi ni ileri Olorun fun enikokan wa ti o nfe iwenumo enikokan wa ti o nfe isodotun ti o nfe igbala Olorun oni nigba na ese ke dogbon nigba na ni emi o fi omi mimo won yin eyi ni omi rere omi ori ofe omi atokewa ki se omi awon woli tin ton ni je oni nigba na le emi o fi omi mimo won yin eyin o si mo e o mo loruko Jesu emi o si we yin mo kuro ninu gbogbo egbin yin ati kuro ninu gbogbo orisa yin nigbati awon ti ojo won ni ti ijosi ti won ba Jesu pade o we won o gba won la o yi won pada o so won dotun ninu aye won bakan na ni aranti awon kan ninu majemo titun bi Matthew bi Saul ara Tarsu ti won ri isodotun gba nigbati won ba Jesu pade eni ti o ti je Pharisee tele se bi o ba ti mo itan Saul ara Tarsu o mo we pe o je Pharisee adani loro elesin sugbon o di ajin ririn o di alaanu o di onife o npa apa nigbati o gba ifowokan Jesu ati isodotun lati odo omo Olorun o di orisun ibukun fun igbala awon elomiran Jesu yi Saul yi pada eni to je we pe tele o je apanilekun jaye sugbon o yi pada on wa de eni to ngbadura fun awon elomiran pelu omije isepe ni oju re loni bi Jesu ba fowo kan enikokan wa bi o ti le je we pe aje elese tele aje eni ti o buru tele yo yi wa pada moni yo yi wa pada yo so wa dotun a o di oju lowo omo Olorun a o si di orisun ibukun fun awon elomiran bo bi eleda bi olugbala bi o ba bere ise ni igbese aye wa bi a ba je ki Jesu ki o fowo kan wa lati asale yi yo tun wa ro yo tun wa se yo so wa dotun ohun yi ni enikokan wa la nilo nitori ifowo kan re ni yo so aye re dotun nipa se fowo kan Jesu elese adi eni mimo nitori gbogbo ese ti o wa ni igbese aye re ni yo we pelu eje ti o ti tasile ni ori oke Calvary o si so elepe di aladura iwo to je pe bo ba ji la ro kotukotu ipe lo fi bere ojo sugbon nisisiyi gba ti o ba gba isodotun igbala yi pada lati odo Jesu a mu ipe kuro lenu re a so di aladura bi a ba Jesu pade o ma nso alagbere di oniwa funfun olododo ati olotito okan bi o ba je aborisha tele a so di olusin Olorun bi o si je elesin laso tele a so di onigbagbo awa ti awa sihin o ye ki atura wa ni waju Olorun eyi je wo pe gbogbo yi ti a ti fi pamo sokan ki a tupaya ni waju Olowa bi a ba ti je obaye re tele ki a so fun Olowa we pe a fe yi pada a fe isodotun a o si di eni ti a yi pada ti o yara re soto fun Olowa loruko Jesu bi o ba je jagoda paali tele bi o ba Jesu pade a so di olododo olooto alaanu eniyan ti yo si je eni pele nitori ifowokan Jesu lo mu isodotun wa sinu aye wa ifowokan re ni o so ni dotun ti o si mu ki alaran kan ki o di onife ki alaimo ki o di oniwa mimo ki osonu ki o di oloyaya ati ki eru esu eru taba eru oti ki o di ominira iwo ti o ti je olofofo tele tele o di eni ti o le ko ara re ni ijanu iwo ti o se je apaniyan mayoda tele tele o di oniwa titu onigbagbo atunbi awon ti o se je oporo eleke ibo tele tele yo di olododo ati oniwa titu bi adaba mo gbagbo wi pe Jesu setan lati ye wa pada mo ni Jesu setan lati ye wa pada sugbon ohun kan ni Olorun bere lowo wa e ni o mu wa lo si koko keta igbagbo to nfowo kan Jesu ipinu temi ni asale yi ni wo pe won o fowo kan Jesu se eyi na ni ipinu re nitori wo pe bi o ba to Olorun wa pelu igbagbo ti o ba si so wo pe o fowo kan Jesu pelu igbagbo ohun gbogbo ni sise ni igbesi aye re igbagbo je ohun ti o se pataki bi a o se gbadura laipe Jesu n bi enikan kan wa wi pe se a o fowo kan orisun ibokun a o fowo kan olugbala a o fowo kan eni ti so ni idotun a o se a o fowo kan oluwosan ti mu gbogbo aisan kuro ni igbesi aye eni oni bi o ba wa pelu igbagbo a o ni ta onu bi o ti won ki ori awon ibere re a o si se fun o loruko Jesu ninu Marko ori kesan Marko ori kesan ese iketa lilogun Marko ori kesan ese iketa lilogun Jesu si wi fun pe bi iwo ba le gbagbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo ni asale yi bi a ti nto Olorun wa bi a o ti ma gbadura Jesu ran wa leti we pe bi a ba le gbagbo ohun gbogbo ni sise fun eni keni ti o ba gbagbo lati ni igbala sa gbagbo lati ni iwosan sa gbagbo ki a le yi igbesi aye re pada sa gbagbo o daju we pe bi o ba wa ti o se gba Olorun gbo iyipada nla yo sele ni igbesi aye re loruko Jesu ninu Matthew ori ikesan Matthew ori kesan lati ese ikeji din logbon Matthew ori kesan ese ikeji din logbon oni nigbati o si wo ile awon afojuna to wa Jesu bi won pe eyin gbagbo pe mo le se yi eje pe se o gbagbo wi pe agbara isodotun agbara ti yi ni pada se o gbagbo wi pe o le wo afojusan o ni eyin ha gbagbo pe mo le se yi won wi fun pe iwo le se olowa nigba na le o fi owo ba won le oju o wi pe ki o ri fun yin gege bi igbagbo yin lasale yi Jesu so oro kan na fun enikokan wa yo ri fun o gege bi igbagbo re bi o ba gbagbo wi pe yo gba ola yo yi opada yo so aye re dotun oni gege bi o ti gbagbo ni oni be na ni yo ri ni igbesi aye re bi o ba gbagbo wi pe arun ko gbogun to wa ni igbesi aye re wi pe a o mu won koro lasale yi pe bo foju o riran bo yaro o dide bi o ni arun miran ni ago ara re wi pe a o wo san o ni bi o ba gbagbo be o ni ki o ri fun o gege bi igbagbo re lese kese ti o ti so be fun won ari ni ese ogbon wi pe oju won si la oju won si la oju iwo na yo la agbara Olorun yo wo ni igbesi aye re a o mu o larada Olorun yo se se asepe ni aye re loruko Jesu ninu Marko ori kefa Marko ori kefa ese ikerin din ni ogota eyi ni ese ti o gbeyin ninu ori yi oni ni bikibi ti o ba si gbe wo ni ile to gbogbo ati ni ilo nla ati ni aroko won gbe olokunrun kale ni igboro won si be pe ki won ki o sa le fi owo kan ise ti aso re iwon awon ti o si fi owo kan amu won larada gbogbo awon ti o fi owo kan ni amu.

Kòrí karùn-ún ẹsẹ̀ ìkẹrin dín ní ogójì lójú kan náà. Bí Jésù ti gbọ́ ọ̀rọ̀ náà tí a sọ, ó sì wí fún olórí sinagogu náà pé, má bẹ̀rù, sá gbàgbọ́ nìkan. Èyí ni ọ̀rọ̀ ìtùnú, ọ̀rọ̀ ìkìyà, ọ̀rọ̀ ìgbàgbọ́ tí Jésù ń sọ fún ẹnì kọ̀ọ̀kan wa ní àṣálẹ̀ yìí. Ó ní kí a má ṣe bẹ̀rù, ó ní kí a sá gbàgbọ́ nìkan. Ṣùgbọ́n kí o tó dìde láti gbàdúrà, jẹ́ kí n sọ eléyìí fún ọ wípé bí ọmọdé bá ti já sínú ẹrẹ̀ àbàtà, tí ó sì fẹ́ fi ọwọ́ kan bàbá rẹ̀ tó wọ agbádá funfun gbò, bàbá kò ní lè gbé e mọ́ra. Ọmọ yìí ní láti kọ́kọ́ wẹ̀ náà. Olúwa ní kí ìwọ náà kí o kọ́kọ́ ronú pọ̀wàdà, kí o sì wẹ̀ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run. Ó ní bí o bá ṣe bẹ́ẹ̀, kí ìwọ tí o jẹ́ ẹlẹ́ṣẹ̀, iléerí, ẹlẹ́gbin, kí o tó lè fi ọwọ́ kan òun. Ó ní ọwọ́ tí o ti fi kan àgbèrè, tí o ti fi kan panṣágà, tí o ti fi kan rìbá gbígbà, tàbí olè jíjà, tàbí ìbọ̀rìṣà, tàbí ìpànìyàn, tàbí wọ̀bìà, tàbí ìtànjẹ, tàbí ìmùtípara, tàbí ìwà eérí gbogbo. Ó ní kí o kọ́kọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù. Ó ní lẹ́yìn náà kí o wá, kí o lè fi ọwọ́ kan ọba mímọ́ aláìléèrí. Bí o bá yẹ ìgbésí ayé rẹ wò, tí o rí wípé ẹ̀ṣẹ̀ wà ní ìgbésí ayé rẹ, ìwà eérí, ìdọ̀tí, ẹ̀gbin, ó wà ní ìgbésí ayé rẹ, ó ní kí o lọ lúwẹ̀ẹ́ pẹ̀lú ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, kí a wẹ̀ ọmọ nínú lóde. Ó ní ní ìgbà náà o lè padà wá láti fi ọwọ́ kan Jésù. Bí o bá sì fi ọwọ́ kan Jésù pẹ̀lú ìgbàgbọ́ ní àṣálẹ̀ yìí, o kọrin ayọ̀. Ìdáǹdè yóò jẹ́ tirẹ̀, ìwòsàn yóò jẹ́ tirẹ̀. Gbogbo àìsàn, gbogbo àrùn kò gbóògùn tó ti wà ní ìgbésí ayé rẹ, gbogbo wọn ni a ó lè jáde lórúkọ Jésù. Àkókò náà tó báyìí láti fi ọwọ́ kan Olúwa, láti fi ọwọ́ kan ẹni tí sọ ní dọ̀tun, ẹni tí yí ni padà, ẹni tí wo ní sàn, ẹni tí dáni ní ìdè. Àkókò tó fún ẹnikẹ́ni tí kìí ṣe ara ilé Ésaù, fún ẹnikẹ́ni tí kìí ṣe Farisí, fún ẹnikẹ́ni tí kìí ṣe alága Bẹ̀gẹ̀bẹ̀. Àkókò tó fún ẹni tí ó fẹ́ gbàdúrà, fún ẹni tí ó wá ìbùkún Ọlọ́run, fún ẹni tí ó fẹ́ kí a yí òun padà, kí a sọ ayé òun dire. Àkókò tó fún ẹnì kọ̀ọ̀kan tí ó wá gẹ́gẹ́ bí Anna, tí ó wá gẹ́gẹ́ bí Jacobo, tí ó fẹ́ gba ìwòsàn, tí ó fẹ́ gba àánú, tí ó fẹ́ kí a sọ ayé òun dire. Àkókò tó láti ké pe Olúwa, àkókò tó láti wá pẹ̀lú ìgbàgbọ́, àkókò tó láti wá pẹ̀lú ìrònú pọ̀wàdà, àkókò tó láti ké pe Olúwa wípé kí o fi ọwọ́ kàn ọ́, kí o tún ayé rẹ ṣe, kí o tún ọrọ̀, kí àwọn aráyé kí o dẹ́kun láti máa béèrè wípé Ọlọ́run rẹ dà, ò ṣe dìde. Kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ìyípadà tòótọ́, wípé o fẹ́ iṣẹ́ àánú Ọlọ́run, wípé o fẹ́ ìfọwọ́kàn agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Bí o bá ké pe Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú ẹ̀mí òtítọ́, láìsí àgàbàgebè, ó dájú wípé Ọlọ́run yóò gbọ́, Ọlọ́run yóò sọ ayé rẹ dire, Ọlọ́run yóò mú gbogbo wàhálà àti gbogbo àìsàn àti gbogbo èdè àti gbogbo ìdálóró sàtánì tí ó wà ní ìgbésí ayé rẹ, Ọlọ́run yóò mú o kúrò. Képe Olúwa, képe Olúwa, képe Olúwa. Nítorí àkókò tó tí Jésù Kristì olùgbàlà, olùdáǹdè, olùwòsàn, tí yóò fọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wa bí a bá gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Ó ní ṣe o gbàgbọ́ wípé òun lè ṣe èyí ní ìgbésí ayé rẹ. Bí o bá fi ìgbàgbọ́ dáhùn tinútinú tọkàntọkàn, bí o bá sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé iṣẹ́ ìyanu ó súnmọ́ bí ẹ̀wù tó wọ̀ sọ́rùn. Ó ní bí o bá gbàgbọ́ wípé agbára Ọlọ́run súnmọ́ gẹ́gẹ́ bí ẹ̀wù tó wọ̀ sọ́rùn ti súnmọ́ pẹ́típẹ́tí, ó ní ó dájú wípé òun ó gbọ́ tirẹ̀, òun ó nu omijé gbogbo nù kúrò. Ṣùgbọ́n rántí o, bí o bá fẹ́ fọwọ́ ìgbàgbọ́ kan Ọlọ́run, ẹ̀ṣẹ̀ tó wà ní ìgbésí ayé rẹ, èérí ìdọ̀tí tí ó wà ní ìgbésí ayé rẹ, ẹ̀gbin tó wà ní ìgbésí ayé rẹ, o ní láti kọ́kọ́ kọ̀ ọ́ sílẹ̀ kí o sọ fún Ọlọ́run, kí o ronú pọ̀ àdá ẹ̀ṣẹ̀ rẹ, kí o ké pè é pẹ̀lú ẹ̀mí òtítọ́.

Kí o sá fún ẹ̀ṣẹ̀, kí o yàgò fún ẹ̀ṣẹ̀. Bí o bá ṣe bẹ́ẹ̀, àánú Ọlọ́run yóò jẹ́ tirẹ̀. Ìyípadà ni ìbùkún àkọ́kọ́. Ìgbàlà ni ìbùkún àkọ́kọ́. Képe, kí o gbà ọ́lá, kí o dáríjì ọ́, kí o wẹ̀ ọmọ. Kí o pa agbára ẹ̀ṣẹ̀ run ní ìgbésí ayé rẹ. Kí o fún ní ìyípadà tòótọ́. Orílẹ̀-èdè náà, bí o bá ṣe aláìní ìwòsàn, ìlera, ayọ̀, ìbùkún, ó ní òun ó ṣe é fún ọ. Bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, ó rí àánú gbà. Ó ní ṣùgbọ́n ẹni tí ó bá bọ ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kò lè ṣe rere. Bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódo lili òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ó ní èmi yóò fi omi mi wọ́n yín, ẹ̀yin ó sì mọ́. Ó ní òun wẹ̀ ọ́ nù kúrò nínú ìdọ̀tí èérí ìbọ̀rìṣà gbogbo. Képe Olúwa, képe Olúwa, bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ, ẹ̀ṣẹ̀ lè dènà ìbùkún Ọlọ́run nínú ayé rẹ. Nítorí bẹ́ẹ̀, képe, kí o dáríjì ọ́, kí o wẹ̀ ọmọ, kí o sọ ọ́ dọ̀tun. Nígbà tí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀, èyí ni ó jẹ́ kí o wà ní ìmúra sílẹ̀ láti gba ìfọwọ́kàn Jésù. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ́ sílẹ̀, jẹ́ kí a wẹ̀ ọ́ lé àwẹ̀ mọ́, kí o múra sílẹ̀ fún ìfọwọ́kàn Jésù ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ìwọ tí o bá ń fẹ́ kí Ọlọ́run kí o mú ẹ̀ṣẹ̀ ìgbésí ayé rẹ kúrò, tí o fẹ́ di ẹni ìgbàlà, tí o sì ti fi òtítọ́ ọkàn jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o ti pinnu, tí o sì ti ṣe ìlérí fún Ọlọ́run wípé o ní padà sínú èébì tí ajá rẹ tí o ti pọ̀ sílẹ̀. Ìwọ tí o ní ẹ̀mí ìrònú pọ̀ àdà tòótọ́, tí o ń sọ fún Ọlọ́run wípé bí o bá lè dáríjì ọ́, tí o sì fún ọ ní oore ọ̀fẹ́ àti agbára máa lọ, má dẹ̀ṣẹ̀ mọ́, wípé o rìn nínú òtítọ́ Bíbélì, o rìn nínú ìwà mímọ́ tí Ọlọ́run kọ́ wa. Ṣùgbọ́n tí o jẹ́ wípé ohun tó ń retí nísinsìnyí ni kí Ọlọ́run kí o ṣe àánú fún ọ, kí o dáríjì ọ́, kí o sọ ọ́dọ̀tun, kí o yí ọ padà. Mo ń fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè, kí a lè gbàdúrà papọ̀. Ṣùgbọ́n bí o

wípé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà. A ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ sókè pẹ̀lú ìrònú pọ̀ọ̀dà, pẹ̀lú ìlérí àti pẹ̀lú ìpinnu ọ̀tún wípé bí o bá lè gbà wọ́n là, wọn ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọn àtijọ́. A bẹ̀bẹ̀ wípé kí ẹ dáríjì wọn lórúkọ Jésù. Àwọn ẹ̀ṣẹ̀ tó ti di bárakú, àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé wọ́n fẹ́ jádànù ṣùgbọ́n kò ṣeé ṣe, wọ́n fẹ́ fi sílẹ̀, wọ́n fẹ́ kọ́ sílẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe, agbára wọn ò tó láti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀. À ń bẹ̀yìn wípé

Only could see.

mọ̀ wọ́n so wọ́n pọ̀ mọ́ ìsọjí ní alẹ́ yìí tí àkókò àyípadà tòkè wá má ṣe fi wọ́n sílẹ̀ láti dánìkan wá bóyá wọ́n jẹ́ àwọn tó fẹ́ràn ní àkókò àdúrà àti àkókò ọ̀rọ̀ ọlọ́run bá jáde rí dájú pé o so wọ́n pọ̀ mọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí tí ó bá sì di àkókò àdúrà lọ bá wọn kí àwọn pẹ̀lú kí wọ́n ba lè ní ìyípadà gbogbo àwọn nǹkan tó ń yọ wọ́n lẹ́nu yóò yí padà kúrò nínú ayé wọn olúwa yóò sì yí wọn padà bákan náà gbàdúrà sí olúwa béèrè olúwa ti ṣèlérí pé òun yóò ṣe nígbà tí a ń sọ̀rọ̀ lọ́wọ́ kó tó di pé a béèrè olúwa ń gbọ́ olúwa yóò sì ṣe é ní orúkọ jésù la gbàdúrà kí n gbọ́ àmì tó rinlẹ̀ àmì tó rinlẹ̀ ké hallelujah à ń tẹ̀síwájú nínú àdúrà wa nígbà tí ìránṣẹ́ ọlọ́run yóò bá wá láti ṣiṣẹ́ ìránṣẹ́ fún wa a ó gbàdúrà pé kò ní sí àìsàn kan tàbí àrùn kan tí yóò lè sọ wípé òun ò ní gbà nítorí bẹ́ẹ̀ a gbàdúrà pé bó ti wù kí ẹ̀ṣẹ̀ yẹn kó jẹ́ olórí kunkun tó àwọn kan á ní olúwa mo mà dúpẹ́ o olúwa mo túbà olúwa mo túbà wọ́n á tún padà lọ sínú ẹ̀ṣẹ̀ náà wọ́n á ní olúwa mo túbà olúwa mo tọrọ ìdáríjì wọ́n á tún padà lọ lónìí kò ní rí bẹ́ẹ̀ lónìí àkókò àyípadà ni a gbàdúrà wípé gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá gbogbo àìsàn pátápátá yóò tẹríba nígbàtí ọ̀rọ̀ ọlọ́run bá jáde lálẹ́ yìí olúwa yóò ṣe é lẹ́nu rẹ kí o gbàdúrà sọ fún olúwa olúwa yóò sì ṣe é bá ọlọ́run sọ̀rọ̀ nínú àdúrà bá ọlọ́run sọ̀rọ̀ bíbélì sọ wípé ní orúkọ jésù kristu olúwa wa gbogbo eékún ni yóò wólẹ̀ gbogbo eékún ni yóò wólẹ̀ gbogbo eékún àìsàn gbogbo eékún àrùn kárùn níbikíbi tó kó lè wà bó ti wù kó ti pẹ́ tó eékún yẹn gbọ́dọ̀ wó lulẹ̀ ó gbọ́dọ̀ tẹríba òní ni ọjọ́ kẹrin àkókò ìgbà àyípadà àtòkè wá gbàdúrà pé kí olúwa yí ohun gbogbo padà báyìí ní orúkọ jésù la gbàdúrà a ó gbàdúrà nípa gbogbo àwọn tó ti di àtúnbí àwọn tá a ti gbàlà tí olúwa ti gbàlà nípasẹ̀ àkókò ìsọjí gck yìí àti ní àkókò àyípadà àtòkè wáyì ẹ jẹ́ ká gbàdúrà wípé ẹ̀mí mọ́ fúnra rẹ̀ yóò pa wọ́n mọ́ yóò sì pa wọ́n mọ́ nínú ìjọba rẹ̀ gbogbo wọn pátápátá wípé olúwa fúnra rẹ̀ nípa ẹ̀mí mímọ́ yóò pa wọ́n mọ́ nínú ìjọba rẹ̀ kò sì ní sí ohunkóhun tí ó fà wọ́n padà mọ́ wọ́n dúró wọ́n fi gbòǹgbò múlẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run wọ́n sì tẹ̀síwájú jésù sọ fún wa wípé bí ẹ̀yin bá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mi nígbà náà ni ẹ̀yin yóò jẹ́ ọmọ ẹ̀yìn mi nítòótọ́ jẹ́ ká gbàdúrà wípé olúwa fúnra rẹ̀ yóò tẹ̀síwájú láti pa wọ́n mọ́ nínú ìjọba rẹ̀ pa wọ́n mọ́ láti tẹ̀síwájú títí dé òpin kò ní sí ẹnikẹ́ni nínú wọn tí yóò padà sẹ́yìn kò ní sí ẹnikẹ́ni wọn tí inúnibí ni yóò mì tàbí ohunkóhun ṣùgbọ́n ojoojúmọ́ ká gbàdúrà pé wọ́n máa tẹ̀síwájú sí wọ́n máa lágbára sí wọ́n á sì máa pòǹgbẹ fún òdodo lójoojúmọ́ wọ́n tẹ̀síwájú gbàdúrà sí olúwa gbàdúrà wípé kí olúwa kó tẹ̀síwájú láti pa wọ́n mọ́ títí dópin ní orúkọ jésù la gbàdúrà a ó gbàdúrà o a ó sọ fún ọlọ́run ìwọ fúnra rẹ tó wà níbí

ní ọjọ́ tòní àkókò àyípadà tòkè wá sọ fún Olúwa pé mo wà ń bí Olúwa Olúwa bẹ̀mí wò ó mi ò ní jẹ́ kó o lọ àfi tó o bá bùkún mi. Ọkùnrin kan wà bẹ́ẹ̀ nínú Bíbélì nínú Genesis orí ìkejì ó lé ní 32. Ó bá Ọlọ́run Olódùmarè pàdé nínú Genesis orí ìkejì ó lé 30. Mò ń kà láti ẹsẹ̀ ìkẹsàn-án. Jákọ́bù sì wí pé Ọlọ́run Abrahamu bàbá mi àti Ọlọ́run Isaki bàbá mi, Ọlọ́run tí ó wí fún mi pé padà lọ sí ilé rẹ àti sọ́dọ̀ àwọn ará rẹ, èmi ó sì ṣe ọ́ ní rere. Nítorí àkókò, Jákọ́bù gbàdúrà, ó gbàdúrà sí Olúwa, ó mọ ohun tí Ọlọ́run ń ṣe. Bákan náà, àwa náà ti ń gbàdúrà, ó wà níbí ní ọjọ́ àkọ́kọ́, ó wà níbí ní ọjọ́ kejì, ó wà níbí ní ọjọ́ kẹta, lónìí sí ní ọjọ́ kẹrin. Nísìn, wo ohun tí Jákọ́bù ṣe nínú Genesis orí 32 ẹsẹ̀ ìkẹrin ó lé ní 20. Ó ní ó sì ku Jákọ́bù nìkan, ọkùnrin kan sì ń bá jìjàkadì títí ó fi di àfẹ̀mọ́júmọ́. Nígbà tí ó sì rí i pé òun kò lè dá, ó fọwọ́ kàn án ní ihò egungun itan rẹ̀. Ihò egungun itan Jákọ́bù sì yẹ̀ ní oríkè bí ó sì ti ń bá jìjàkadì. Ó sì wí pé jẹ́ kí èmi kí ó lọ nítorí tí ojúmọ́ mọ́tàn. Òun sì wí pé èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ bí kò ṣe pé ìwọ bá súre fún mi. Ẹ̀yin Olúwa, ohun tí a ó ṣe lónìí ni wọ́n sọ pé Olúwa mi ò ní jẹ́ kó o lọ àfi tó o bá bùkún mi. Lẹ́nu rẹ kó o gbàdúrà sọ fún Olúwa, Olúwa mo wà ń bí o ní àkókò yìí o, ní ìgbà yìí o, àkókò ìyípadà tòkè wáyìí, Olúwa mi ò ní jẹ́ kí ìwọ kí o lọ àyàfi ìgbà tí ohun gbogbo bá ti yípadà sí rere nínú ayé mi àti fún èyí tó dára jùlọ nínú ayé mi. Lẹ́nu rẹ kó gbàdúrà rántí pé Ọlọ́run ni Ọlọ́run Olódùmarè, alágbára ni, kò ní ṣèlérí ohun tí kò lè ṣe. Ó ní nígbà tí òun gbàdúrà lọ́wọ́ òun yóò dáhùn gbàdúrà sí Olúwa pé Olúwa mo wà níbí lónìí, ohun gbogbo yóò kúrò, gbogbo àìsàn yóò kúrò nínú ayé rẹ, gbogbo àwọn ìdènà nínú ayé mi yóò kúrò. Gbàdúrà sí Olúwa, láìnú rẹ kó gbàdúrà. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí yin Olúwa lógo, ẹ jẹ́ ká yìn, ẹ jẹ́ ká gbé orúkọ rẹ̀ ga, nítorí pé Olúwa ti dáhùn fún fi ògo fún, yóò ṣe ohun ńlá nínú ayé wa ní òní. Ẹ jẹ́ ká yìn lógo, ní orúkọ Jésù la gbàdúrà. Bàbá tí ń bẹ Lọ́run, a fi ìmore hàn fún gbogbo tí ẹ ti pinnu tí ẹ sì ń ṣe ní àkókò àyípadà tòkè wáyìí. A wà níbi Olúwa, à ń gbàdúrà wípé kí ẹ wá gbàṣàkóso nínú ayé wa, kí ẹ sì ṣe gẹ́gẹ́ bí ẹ ti ṣèlérí fún wa. A dúpẹ́ nítorí pé ẹ ti dá wa lóhùn, ẹ tẹ̀síwájú báyìí pẹ̀lú wa bá a ṣe ń tẹ̀síwájú. Ní orúkọ Jésù la gbàdúrà. Ẹ jẹ́ kí a ṣe àmì kárí ayé.

Jesus' name. Amen.

0: Lord, the Lord has given us victory.
1: Olúwa ti fún wa ní ìṣẹ́gun.
0: A ó sì tẹ̀síwájú
1: láti máa dàgbà nínú ìṣẹ́gun yẹn, láti máa ganú ìṣẹ́gun yẹn. Ẹjẹ́ ká dìde dúró láti gbàdúrà.
0: Let's commit ourselves to the hands of the Lord.
1: Ẹjẹ́ ká fi ara wa lé Olúwa lọ́wọ́.
0: For bringing us to this wonderful place.
1: Nítorí pé
0: for his divine season
1: ó ti ṣe àkókò yìí, àkókò
0: ìgbà. And praise the name of the Lord. Wherever you are connecting, even from, whether you are there in your house,
1: one of the locations,
0: in America,
1: tabi ni bi
0: isoji, Great Britain,
1: tabi ni America,
0: in Europe,
1: ni Great Britain,
0: in Australia,
1: ni Europe,
0: or
1: ni Australia,
0: Asia,
1: ni Asia,
0: tell the Lord why you are here.
1: Ìrèdí tó fi wà bí
0: sọ
1: ìrèdí tó fi wà níbí fún sọ ìrèdí tí o fi ní àsopọ̀ pẹ̀lú GCK yìí lónìí ọjọ́ kẹrin ti àkókò àyípadà tòkè wá. Olúwa ṣe wà bí láti bùkún ọ. Jésù sọ fún wa nínú ìwé Máàkù orí ìkọkànlá ẹsẹ̀ kẹrìnlélẹ́ ogún. Ó ní mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá ń tọrọ nígbà tí ẹ bá ń gbàdúrà, ẹ gbàgbọ́ pé ẹ ti rí wọn gbà náà yóò sì rí bẹ́ẹ̀ fún yín. Ẹ̀yin Olúwa, eléyìí ni ìlérí Ọlọ́run. O ní láti gbá a mú ní àkókò yìí, àkókò ìyípadà àtòkè wá. Ohun gbogbo yóò yí padà nínú ayé mi. Lẹ́nu rẹ kó gbàdúrà. Má ṣe gba bẹ́ẹ̀ kọ́. Gbogbo ní àṣálẹ́ yìí gbọ́dọ̀ yí padà nínú ayé rẹ. Yóò yí padà fún rere. Yóò yí padà fún èyí tó dára jùlọ. Yóò yí padà fún eléyìí tó ga jùlọ nínú ayé rẹ. Gbàdúrà sí Olúwa.
0: The Lord is doing it for other people.
1: Olúwa ti ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Yóò ṣe fún wọn náà pẹ̀lú.
0: In Jesus'
1: ni orúkọ
0: name,
1: Jesu,
0: we pray.
1: La gbàdúrà.
0: Amen.
1: Ami.
0: Global amen.
1: Ẹ jẹ́ kí a ṣe àmì kárí ayé.
0: Rise up on our feet.
1: A ó dìde dúró lórí ẹsẹ̀ wa. A ó sì kọ orin.
0: From our program sheet.
1: Láti inú ìwé ètò orin wa, dìde dúró lórí ẹsẹ̀ rẹ. Ẹ jẹ́ kí a kọ orin láti inú ìwé orin ètò wa. À ń kọ orin agbára nínú ẹ̀jẹ̀ náà. Agbára nínú ẹ̀jẹ̀ náà. Ìwọ ó wá
0: lòmìnira
1: kúrò nínú agbára ẹ̀ṣẹ̀ rẹ. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ náà. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ náà. Ìwọ ó wá gba ìṣẹ́gun agbára ńlá ń bẹ nínú ẹ̀jẹ̀ náà.
0: Ìwọ
1: yóò wá ju òmìnira.
0: In the blood.
1: Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ náà. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ náà. Wá fún ìwẹ̀nù mọ́ láti Kábárì. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ náà.
0: Ìwọ́
1: àfẹ́ di funfun láwú. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ẹ̀jẹ̀ rẹ̀ ló ń wẹ àbàwọ́n ẹ̀ṣẹ̀.
0: Giving flow.
1: Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Ìwọ ó wá fiṣẹ́ fún Olúwa. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Wọ́n á ń fẹ́ fi gbogbo ayé rẹ yìn. Agbára ń bẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára ńlá ti ń ṣiṣẹ́ ìyanu. Ńbẹ nínú ẹ̀jẹ̀ rẹ̀. Agbára ńlá. Agbára ti ń ṣiṣẹ́ ìyanu. Ńbẹ nínú ẹ̀jẹ̀ Jésù.

0: Praise the Lord.
1: Ẹ̀yin Olúwa lógo.
0: Praise the Lord.
1: Ẹ̀kẹ́ hallelujah.
0: It's testimony time. Amen.
1: Àkókò ẹ̀rí la wà yìí.
0: The Lord has done wonderfully.
1: Olúwa ti ṣe.
0: In this season of divine time. Àwọn
1: ohun ìyanu ní àkókò ìyípadà tòkè wá yìí. Ó dá mi lójú pé Olúwa ti bẹ̀ ọ́ wò. Kì í kàn ṣe ní àkókò yìí nìkan. Ṣùgbọ́n láwọn ìsọjí GCK tó ti kọjá, Olúwa ti bùkún ọ. Má ṣe pa àwọn ẹ̀rí rẹ mọ́ fún ara rẹ. Rí dájú wípé o ṣalábàápín àwọn ẹ̀rí rẹ pẹ̀lú wa kí gbogbo wa lè bá ọ yọ̀. Níbikíbi tó ti ní àsopọ̀ pẹ̀lú wa, o lè fi àwọn ẹ̀rí rẹ ṣọwọ́ sí wa. https://gckhq.org/testimony ó wà lójú ẹ̀rọ tó wà níwájú rẹ fi ẹ̀rí rẹ ṣọwọ́ sí wa kí gbogbo ayé kí wọ́n ba lè bá ọ yọ̀ mo sì fẹ́ mu dá lójú wípé lónìí Olúwa yóò bẹ̀ ọ́ wò lákànṣe yóò bẹ̀ ọ́ wò sí o ní ẹ̀rí ìwọ yóò ní ẹ̀rí láti ṣalájọpín pẹ̀lú wa lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run fún wa lónìí ní orúkọ Jésù mo ní o ní ẹ̀rí láti jẹ́ lónìí lórúkọ Jésù a ó tẹ́tí sí àwọn ẹ̀rí díẹ̀ láti ọ̀dọ̀ àwọn tó ń gbóhùn sáfẹ́fẹ́ ká tó tẹ̀síwájú ó jẹ́ àkókò ìyípadà àtòkèwá mo fẹ́ mo dá lójú wípé àwọn àgán ti ní ìyípadà àwọn tó ń tọ̀ tí ìtọ̀ wọn ò dúró wọ́n ti ní ìyípadà fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan lónìí àyípadà rere ti ṣẹlẹ̀ a ó sì tẹ́tí sí testimony ẹ̀rí Samueli bí Olúwa ṣe àyípadà nínú ayé rẹ̀ kúrò nínú ìyàgàn ọdún mẹ́rin orúkọ mi ni Favour Onyekachi mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi pẹ̀lú ẹbí mi ní ìsọjí kárí ayé ní Port Harcourt a ṣe ìgbéyàwó ní 2018 ní oṣù kẹrin láti ìgbà yẹn la ti ń gbàdúrà tá a sì ń gbọ́ Ọlọ́run gbọ́ a lọ sí ọ̀pọ̀lọpọ̀ ilé ìwòsàn pẹ̀lú àwọn àbájáde èyí tá a lọ kẹ́yìn wọ́n ní kì í ṣe oyún o pé ìjù ló wà ńbẹ̀ wọ́n ní ká lọ ṣe iṣẹ́ abẹ a sì bẹ̀rẹ̀ sí gba Ọlọ́run gbọ́ nígbàtí ìsọjí GCK yẹn wáyé orúkọ mi ni Samueli Onyekachi aya mi leléyìí a gbàdúrà gidigidi a sì gba Ọlọ́run gbọ́ pé Ọlọ́run yóò bẹ̀ wá wò nígbàtá débẹ̀ ní àkókò ìsọjí yìí ní ọjọ́ karùn-ún ẹ̀ bàbá wa nínú Olúwa Pastor Kumuyi kí àdúrà àṣekágbá tó wáyé wọ́n sọ àsọtẹ́lẹ̀ kan wọ́n ní lónìí o wà á gba iṣẹ́ ìyanu tẹ wà á rí i tó o bá tí ì rí yẹ ẹ́ wò wà á rí i tó o bá tí ì rí wà á yẹ ẹ́ wò iṣẹ́ ìyanu kan la ó sọ sínú ayé rẹ lónìí tó o bá yẹ ẹ́ wò wà á rí i tó o bá ṣáàrí tún yẹ̀ẹ́wò iṣẹ́ ìyanu wẹ̀ ń bẹ̀ tún yẹ̀ẹ́wò ṣàtúnyẹ̀wò rẹ̀ ní ọjọ́ tó kẹ́yìn yìí òun ni ọjọ́ tó kẹ́yìn ìṣòro yẹn nínú ayé rẹ mo sì wá gbá ìlérí yẹn mú lẹ́yìn àdúrà ènìyàn ọlọ́run yìí mo padà lọlé mo sì wá bèrè lọ́wọ́ ìyàwó

0: ará lọ́kùnrin àti lóbìnrin. Ìbéèrè kan wà tó jẹ́ pé ó ń dún lemọ́lemọ́ ní ayérayé. Kí ni ènìyàn yóò ṣe pẹ̀lú ohun tí ọ̀run fi lé lọ́wọ́? Àwọn kan gba tálẹ́ǹtì kan, ẹlòmíì méjì, ìkan gba márùn-ún. Tálẹ́ǹtì yìí kì í ṣe bí a bá ṣe gbà tó àti ohun tá a fi ṣe ló ṣe pàtàkì, ìkan rí tẹ̀ mọ́lẹ̀. Ẹnìkan sì lọ fi tiẹ̀ ṣòwò jèrè, Olúwa sì sọ fún yín pé ó ṣe o. Láti ayérayé ni Ọlọ́run ti fi ẹ̀bùn rẹ̀ fún àwọn ènìyàn. Ó fi àwọn kan fúnni bí olùṣọ́ àgùntàn, àwọn kan fúnni bí olùkọ́ni, àwọn kan fúnni bí apọ́stólì, àwọn kan fúnni bí wòlíì. Ṣùgbọ́n ní ìran kọ̀ọ̀kan, Olúwa máa ń gbé ìránṣẹ́ Ọlọ́run dìde. Ẹni tó kọ̀ láti rí tálẹ́ǹtì kan mọ́lẹ̀ lálẹ́ yìí, à ń kí irú ènìyàn bẹ́ẹ̀, olùṣọ́ àgùntàn tó ti darí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wá sọ́dọ̀ Kristi, ẹni tó jẹ́ wípé ó ní ìgbóná ọkàn láti wàásù rere, tó jẹ́ apostoli, tí ó jẹ́ wípé ó ń ṣiṣẹ́ ìránṣẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, tó ń yí ọ̀pọ̀lọpọ̀ èèyàn padà sí Olúwa, evangelisti tó ní ìran, tó jẹ́ pé gbogbo ọkàn kan gbọ́dọ̀ di àtúnbí kó tó di wípé ìpè dún. Ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn tó ń wàásù rere, tó sì ṣetán, tó ń pèsè èèyàn sílẹ̀ fún bíbọ̀ Olúwa. Ọ̀pọ̀lọpọ̀ ọdún ló ti kọjá lọ, àwọn kan ti fìyìn rere sílẹ̀, àwọn kan ti fẹ̀yìntì. Kò sóhun tó ń dì wọ́n lọ́wọ́, kò sóhun tó jẹ́ pé ó ń dè wọ́n lọ́nà, kò sóhun tó jẹ́ pé ó ń dì lọ́wọ́. Nígbà tí ènìyàn bá kú sí ti ara, Ọlọ́run nìkan ló ń ràn lọ́wọ́. Ọkàn olùṣọ́ àgùntàn wa kankan ló ń lù níbẹ̀, ohun kan náà sì ni ìrere fún gbogbo ènìyàn lágbàláyé, ní gbogbo ẹ̀kọ́ bíbélì, ní gbogbo ìwàásù wọn, ní gbogbo ìpè pẹpẹ. Ó jẹ́ àkókò mìíràn láti pe ọkàn wá sínú ìjọba Ọlọ́run. Ẹ kú iṣẹ́ o, ẹ̀yin tí olùṣọ́ àgùntàn, tí wọ́n jẹ́ olùṣọ́ àgùntàn rere. Mo pe gbogbo ẹ̀yin ọmọ ìjọba Ọlọ́run, gbogbo ìránṣẹ́ Ọlọ́run, gbogbo ọkàn tó ń pòǹgbẹ, ẹ dìde lórí ẹsẹ̀ yín pẹ̀lú ọkàn tó jẹ́ pé ó ń pòǹgbẹ láti gbà lọ́wọ́ Ọlọ́run, àti ọkàn tó jẹ́ pé ó ń dìde láti gbà. Ẹ jẹ́ ká kí ìránṣẹ́ Ọlọ́run káàbọ̀. Olùṣọ́ àgùntàn àgbà, olùdásílẹ̀ ìjọ Deeper Life Bible Church, olùdásílẹ̀ ìsọjí GCK, olùṣọ́ àgùntàn dókítà WF Kumuyi.
1: Bàbá ní orúkọ Jésù, a dúpẹ́ àfìbùkún fórúkọ yín. Báwo lẹ ṣe jí Ọlọ́run alágbára oníṣẹ́ ìyanu tó? À ń bèrè lálẹ́ yìí. Kí ẹ náwó yín jáde, kí ẹ bùkún àwọn èèyàn yín lẹ́ẹ̀kan sí i. A gbàdúrà pé ẹ ó gba ọkàn là, ẹ ó wà láìsànsàn. Àwọn táàrin mọ́lẹ̀ lẹ ó dá nídè. Ẹ ó ṣiṣẹ́ ìyanu nínú ayé ọ̀pọ̀lọpọ̀ lálẹ́ yìí. A dúpẹ́ nítorí pé a mọ̀ pé ti dáhùn. Ní orúkọ Jésù ni a gbàdúrà, àmì ẹ lè jókòó. Lónìí, a wá sínú Máàkù orí kẹwàá. A ó kà láti ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n 26. ẹnu sí ìyà wọn ré kọjá. Ó yà wọ́n lẹ́nu. Ohun tí wọ́n rí wọn ò tiẹ̀ lè gbà á gbọ́. Wọ́n sì ń bára wọn sọ wípé, ǹjẹ́ ta ni ó ha lè là? Wọ́n rí kò ṣe é ṣe. Ènìyàn ò lè ṣe èyí. Ìgbàlà nú Olúwa. Ìwòsàn nú Olúwa. Iṣẹ́ ìyanu tó ń wá sínú ayé àwọn ènìyàn. Ìdáǹdè. Nígbà tí a rí ènìyàn tó kú lọ́dọ̀ Olúwa. Láàrin ara wọn, ó yà wọ́n lẹ́nu. Láàrin ara wọn, ó jọ wọ́n lójú. Wọ́n wá bẹ̀rẹ̀ sí wípé, ta ni ó wá lè là? Mo sọ fún yín nípa ọ̀rọ̀ pé ta ló lè là yìí. Ó jẹ́ ọ̀rọ̀ tó jẹ́ orísun tó ní onírúurú ìtumọ̀. Ta la lè mú lára dá? Ta la lè wòsàn? Ta la lè dánídè? Ó jẹ́ ìbéèrè tí àwọn apọ́sẹ́lì pẹ̀lú ń béèrè. Ẹnìkan ṣoṣo ló lè fi ìdáhùn tó tọ́ fún ni. Olúwa Olùgbàlà, òun ló lè fúnni ní ìdáhùn tó tọ́. Olúwa Olùwòsàn ló lè fún wa ní ìdáhùn tó tọ̀nà. Olúwa tó ṣẹ́gun ikú tó sì ṣẹ́gun èṣù ló lè fún wa ní ìdáhùn tó tọ́. Jésù fún wa ní ìdáhùn ní ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n 27. Jésù sì wò wọ́n. Ó wí pé ènìyàn ni èyí kò lè ṣe é ṣe fún. Jésù dámọ̀. Àwọn kò ṣe é ṣe nú ayé ènìyàn. Àwọn kò ṣe é ṣe nú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ nú ayé. Àwọn kò ṣe é ṣe nú àwọn afìmọ̀mìrò nú ayé. Àwọn tó fẹ́ láti yí ayé èèyàn padà, àwọn tó fẹ́ láti ṣe àtúndá ènìyàn, wọ́n á dé kókó kan tí kò ṣe é ṣe fún wọn. Owó kò lè ra ọkàn rẹ padà, kò lè gbá ọkàn rẹ là. Kò lè yí ohun gbogbo tó yẹ fún àyípadà padà. Láti dẹni ìgbàlà. Láti dẹni ìgbàlà pátápátá. Láti dẹni ìgbàlà porogodo. Orí ọ̀fẹ́ Ọlọ́run kó wá sínú ayé rẹ kó wá sọ di ẹ̀dá titun. Ènìyàn ni èyí kò ṣe é ṣe fún. Ohun tí ẹnikẹ́ni nínú ayé yìí ní orílẹ̀-èdè yìí ò lè ṣe. Ohun kan tí ẹnìkan ní orílẹ̀-èdè mi ò lè ṣe. Pẹ̀lú ènìyàn níbi gbogbo, pẹ̀lú ènìyàn ní gbogbo orílẹ̀-èdè, eléyìí ò lè ṣe é ṣe. Ṣùgbọ́n ò dánu dúró ń bẹ̀. A ò lọ sílé. Mi ò wá ní sọ wípé ọ̀dà màá máa ru ẹrù mi. Màá máa farada ìsàn mi. Màá wà lábẹ́ ẹrù ìdálẹ́bi. Tó o bá tẹ́tí sí abala tó gbẹ̀yìn inú ẹsẹ̀ náà. Kò sẹ́ni ó lè ṣe èmi ò lè ṣe pẹ̀lú ènìyàn pẹ̀lú ọkùnrin pẹ̀lú obìnrin kò sẹ́ni tó lè ṣe. ṣùgbọ́n Jésù tẹ̀síwájú wípé ṣùgbọ́n kìí ṣe fún Ọlọ́run pẹ̀lú Ọlọ́run pẹ̀lú Ọlọ́run ohun gbogbo ní ṣíṣe é ṣe fún Ọlọ́run ohun gbogbo ló ṣe é ṣe pẹ̀lú gbogbo ènìyàn. Fún ènìyàn kò ṣe é ṣe fún ṣùgbọ́n fún Ọlọ́run ó lè so gbogbo nínú ayé gbogbo ènìyàn. Ìdí nìyí tí mo fi tọ̀ wá láti sọ fún ọ lálẹ́ yìí. Ṣíṣe é ṣe tí kò lópin nípasẹ̀ orúkọ Jésù. Ṣíṣe é ṣe tí kò lópin. Ṣíṣe é ṣe tí ò lódiwọ̀n fún ènìyàn. A rí pé ṣíṣe é ṣe tó ẹ pé orílẹ̀-èdè ò lè sòdiwọ̀n rẹ̀. Ṣíṣe é ṣe tí ò wà ní ipa ti ènìyàn ṣùgbọ́n nípa ti Ọlọ́run ẹ̀yin tẹ́ǹtẹ́tí sí ẹ̀rí ṣíṣe é ṣe ò ṣe fún yín. Ṣíṣe é ṣe tí kò lópin nípasẹ̀ orúkọ Jésù lálẹ́ yìí. Mo mú agbára orúkọ náà wá. Àṣẹ tó wà ní orúkọ náà. Ṣíṣe é ṣe tó wà ní orúkọ náà. Àyànú tó wà ní orúkọ náà. Nítorí pé orúkọ Jésù àti fífún wa. Kí a lè ní iṣẹ́ ìyanu kíkò lódiwọ̀n iṣẹ́ ìyanu kíkò lópin nípasẹ̀ orúkọ rẹ̀ Jọ́hánù 16:16 a ó kà láti ẹsẹ̀ ìkẹtàlélógún 23 eré Jọ́hánù 16:16 ẹsẹ̀ ìkẹtàlélógún. Àti ní ọjọ́ náà ni kì yóò bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ dájú sáká gbangba gbangba ni mo wí fún yín. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá ní orúkọ mi òun yóò fi fún yín ohunkóhun. Ìdáríjì tá a béèrè lórúkọ rẹ̀. Ìgbàlà tá a béèrè lórúkọ rẹ̀. Agbára àti ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ tá a béèrè lórúkọ rẹ̀. Òmìnira kúrò nínú sẹ́kẹ́sẹkẹ̀ àti ìdè sàtánì tí a béèrè lórúkọ rẹ̀. Ìwòsàn fún àwọn àrùn kò gbóògùn tí a béèrè ní orúkọ rẹ̀. Ìmúbọ̀sípò tí a béèrè fún láti inú ipò búburú tí a wà tí a béèrè lórúkọ rẹ̀. Ìdáǹdè àti ìtúsílẹ̀ tí a béèrè lọ́wọ́ agbára èṣù tí a béèrè lórúkọ rẹ̀. Àwọn ṣíṣe àwọn kò ṣe mọ̀ ní ayé tí a béèrè lórúkọ rẹ̀. Ohunkóhun tó jẹ́ àìní wa. Àìní àwọn ọmọ wa. Àìní àwọn òbí wa. Àìní àwọn èèyàn tí a ń tọ́jú. Ohunkóhun. Ìbéèrè rẹ lálẹ́ yìí. Ohun tó ń bẹ̀bẹ̀ fún lálẹ́ yìí. Ìfẹ́ ọkàn rẹ lálẹ́ yìí. Ohunkóhun. Tẹ́mi bá béèrè nítorí rẹ. Ohunkóhun. Tó o bá béèrè fún ara rẹ. Ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá ní orúkọ mi òun yóò fi fún yín. Eléyìí ni ìdánilójú tí a ní. Pé lálẹ́ yìí yóò fún ọ ní ìgbàlà. Ìdánilójú tí a ní nìyí. pe lale yi yo fun ni iwosan eleyi ni idan loju ta ni lale yi yo fun ni gbogbo ibere aye re lale yi lekan si mo nba yin soro a pelu akori pe si se se ti ko lopin ti ko lodi won nipa si oruko Jesu a o pe iwaasu yi si ipa meta Kennedy mo fi nse ye Kennedy mo fi nse ye nigba to ba gbe abo rice si waju re lati je ni gbe gbogbo re ko wa lanu ko fe ju senu rara o wa mu sibi wa ma buke die die ni tori na gbogbo iwaasu yi mi ni su pa lodidi ki wa gbe fun yin idine yi ti mo fi pe kekeke akoko igbala iseseye ni du oruko Jesu to lagbara igbala iseseye igbala kan na ti peteru ni wa ni loni igbala ti awon eni mimo igba nini awon eyan bi Paul bi Peteru bi Nicodemo igbala kan na wa ni loni wo Matthew ri kini ese ikokanlelogun 121 Matthew ri kini ese ikokanlelogun yo si bi omokore kan omo bi omo ti o se yi to dabi re omo ti ki se bi Adamu omo ti ki se bi Abeli omo ti ko da bi enikeni ta ti ibi sinu aye yi ri o je aroto o je eni to da yato o je enikan gban ni gbogbo aye ni gbogbo iran yo si bi omo kore kan Jesu ni iwo yo si pe oruko re oruko ti a npe ni Jesu yi tumo si pe Jehovah to ngba ni la omo Olorun olomu igbala wa omo Olorun yi olowa pelu gbogbo ipese orun lati mu igbala wa fun wa o yo si bi omokunrin kan Jesu ni iwo yo poruko re Jehovah to ngba ni la o so fun wa nbe nitori oni yo gba awon eyan re la ko ninu ese won ese Adamu ati Efa ese wonu aye wa ese si wa ni bi gbogbo gege bi afefe to mi sinu se wa nbi gbogbo mo wa lati Africa afefe kan na ti e mi sinu ni he la mi lohun na awon to wa ni Asia awon to wa ni America awon to wa ni Pacific awon to wa ni bi gbogbo iru afefe kan na ni bi a fe fe se je kari aye be ni e se je kari aye ire koja je kari aye iwa ibi o je kari aye tetisi mi iwa idibaje iwa buburu o je kari aye awon eyan kan si wa lati wa fe dari wa sugbo gbogbo wa lo ti kuna wo o le sakoso kari aye ese bi an se se idena iha kan be la n po yo si iha iwa buburu miran nitori pe awon ko lo da wa olorun o da wa pe ka wa nu aye titi lai o da wa pe ki a pada si orun o buburu ta nse awon ire koja wa awon idibaje ti awon ni wa won o ni gba wa laye lati di orun oru si fe ki olorun fe ki orun ko sofo ko fe ki orun ko dabi oko nu ate pe eyu eyan mejo pere o fe awon eyan ni gbogbo orilede o fe awon eyan ni gbogbo agbaye o fe awon eyan ni gbogbo iran o fe opolopo aka imoye o se fe ki awon eyan ni Philippines ki an di orun o fi awon eyan America ki an di orun o fi awon to wa ni ila orun Asia lati di orun sugbon ese o je iyonu fun gbogbo eniyan neto na Olorun se eto pe ese kari aye bo se wa o n fe igbala kari aye pelu o n fe se ona debi pe awon ara Filipino wa le di orun ona kan soso to le gba waye ni orilede re ni orilede mi ni gbogbo orilede lati ran Jesu eni pipe omo re wa Jesu omo re ti ko laba wo Jesu omo re ti ko dese lati wa

0: sí. Nítorí pé gbogbo èèyàn nú ayé kí wọn pẹ̀lú sì jẹ́ ẹlẹ́ṣẹ̀ ẹlẹ́sẹ̀ kan. Ẹlẹ́sẹ̀ kan ò lè gbé ẹlẹ́sẹ̀ mìíràn là. Gbogbo èèyàn nú ayé ni ẹ̀sẹ̀ ti nípa lórí wọn. Gbogbo èèyàn ní Philippines, gbogbo èèyàn ní America, gbogbo èèyàn ní Asia, gbogbo èèyàn nú àwọn ẹ̀sìn tó wà nú ayé. Ní ẹ̀sẹ̀ ti mú àbàwọ́n wá sínú ayé wọn. Ẹlẹ́ṣẹ̀ kan ò lè gbé ẹlẹ́ṣẹ̀ mìíràn là. Ẹlẹ́ṣẹ̀ dúdú, ẹlẹ́ṣẹ̀ aláwọ̀ funfun, ẹlẹ́ṣẹ̀ àwọ̀ òféèfèé, ẹlẹ́ṣẹ̀ tí ó ṣe bọ̀nbọ̀n, ẹlẹ́ṣẹ̀ tó jẹ́ ọ̀mọ̀wé, ẹlẹ́ṣẹ̀ ńlá. Ẹnikẹ́ni nínú ayé kò sí orúkọ mìíràn, kò sí olùgbàlà mìíràn. Iṣẹ́ àwọn àpọ́sẹ́lì orí kẹrin ẹsẹ̀ ìkejìlá 4:12. Iṣẹ́ àwọn àpọ́sẹ́lì orí kẹrin ẹsẹ̀ ìkejìlá. Kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn. Ẹni tó ń sọ̀rọ̀ ń Jerusalemu. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn ní Jerusalemu níhìn-ín. Bẹ́ẹ̀ ni ò sí ìgbàlà ní Ísírẹ́lì. Kò sí ìgbàlà lọ́dọ̀ ẹnikẹ́ni. Ó ń sọ fún wa pé kò sí ẹlòmíràn lábẹ́ ọ̀run, lábẹ́ òfurufú. Gbogbo orílẹ̀-èdè ló wà lábẹ́ àwọ̀ sánmọ̀. Gbogbo ẹ̀dá kọ̀ọ̀kan ló wà lábẹ́ àwọ̀ sánmọ̀. Ọwá ni kò sí ẹlòmíràn lábẹ́ ọ̀run. Ní gbogbo orílẹ̀-èdè kò sí orúkọ mìíràn tí a fi fún nínú ènìyàn. Ó wí pé nípa èyí tí a fi lè gbà wá là. A dúpẹ́ nítorí pé Jésù wà láàyè láti gbà ọ́ là. Jésù ọ̀kan náà lánàá lónìí àti títí ayérayé. Ìgbàlà wà lálẹ́ yìí, ìdáǹdè rẹ wà lálẹ́ yìí, ìdáríjì rẹ wà lálẹ́ yìí. Orúkọ yẹn sì wà lọ́tún gẹ́gẹ́ bí ìgbà náà. Ìgbàlà yẹn sì jẹ́ ojúlówó síbẹ̀ gẹ́gẹ́ bí ti ìgbà náà. Ó wá fi fún ọ lálẹ́ yìí. Ìgbàlà ìsesèyí nínú orúkọ Jésù tó lágbára. A wá sí ipa kejì. Ìdáǹdè tó lágbára nínú orúkọ Jésù ti ń borí. Orúkọ tó ń borí. Bí èèpẹ́ kò sórúkọ mìíràn. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀. Báwo èèyàn ṣe ń wá sínú ayé yìí? Àkọ́kọ́, ikú nípá lórí gbogbo ènìyàn. Àyàfi ẹnìkan ṣoṣo. Ó kú fún ẹ̀ṣẹ̀ wa. Ó sọ fáwọn ọmọ ẹ̀yìn rẹ̀, mò ń lọ sí Káfárì. Màá kú fún ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. lọjọ kẹta ma to jidide looto daju saka gẹgẹ bo ti wi lọjọ kẹta o jinde iku o nepa lori re se se ranti awon eni nla ti an ka nipa won ni orilede wa ni he awon eni nla ni pataki ti an ka nipa won ni bi gbogbo iku bori won won le ni awon akosile ti an fi sile awon ewe imo won le fi ile sugbon bo won wa iku bori won ene kan soso omo olorun o fun wa bibeli o fi yen sile awon yoku ti fi awon iwe sile iku bori won sugba jesu omo olorun oluwa wa olugbala wa ese obori re be ni iku o segun re idine to fi ni opolopo agbara lati dani nde ogbo okan nitori oruko Jesu to bori iku sago gbogbo okan ikeji esu sago gbogbo eniyan ko si eda eniyan kan to le ba esu fagagbaga esu ti bori gbogbo okan sugba jesu eni ti a so nipa re ninu aso tele ti a so yi pe esu yo pa ni gigise gigise re nikan iyen ni kan magbele bu Jesu sugba Jesu omo wo ndia yo fo ni ori yo fo ori Jesu kini yato eni to pa ni gigise o si wa laaye eni ta pa ni gigise o si nbe laaye koda ati le ge ese yen kuro o si wa laaye sugbon eni ta fo lori eni ta fo ori re yen gayega be ni o bori patapata lori Yesu iku o le bori re Yesu o le bori re arun ko le bori re idi to fi lo kaakiri lati sore niyi o si wo gbogbo awon ti Jesu n da loro o wo won so nitori pe Jesu leni na to bori lale lale yi bo se n faye re fun Kristi wo gbogbo eyan to n jowo okan re fun won o le gba o gbogbo eni to n gbiyanju ati ran lowo o le je okunrin tabi obirin to dara be ni won le nipa tabi ki o bori re sugbon oruko Jesu oruko Jesu to n bori lo wa lati fun o ni idande to lagbara lale yo nko to ti bori re tele ri nko to ti ke enu re bo ere fo nko to ti so aye re di idakudanu ere nko to ti segun re oruko Jesu to nbori wa nbi lale yi yo da nide wo ko lo si ori kini a o ka lati ese iketala ko lo si ori kini 1 ese iketala 13 eni ti o ti gba wa ewo oho ti gba wa ko lowo agbara okoko ti o si ti si wa nipo sinu ijoba ayanfe omo re nigba wo onisegun ti a ba toju re ti a si fe lati yanju isoro to ni lakoko yen wa ro pada sibi to ti wa bi isoro re ba bere pelu efa to je o awon onisegun oyinbo wa toju re wa wo da pada wa do pada sibi ti opolopo efo wa ti o ti to je o bi isoro re ba wa nitori omi to mu ni adugo ati awujo to wa awon onisegun won ran lowo die wa do pada sibi to ti wa sibi omi to ti mu latoyin wa enikeni to ba gbiyanju ati ran wa lowo nu aye wa fun ade ran lowo die wa da wa pada sibi ti a ti wa Jesu nikan soso Jesu olugbala kan soso Jesu oludande kan soso Jesu oluwosan kan soso o lo n gba wa ko lowo agbara okoko ko si da wa pada si ibi ti a ti wa o n gba wa ko nu iyonu okoko ko da wa pada si orisun isoro ye o si wa nipo pada o mu wa kuro ko ni aarin gbogbo ibi ti agbara okoko tedo si o mu wa kuro nibi ti awon ese ti nbori wa lateyin wa o wa si wa nipo pada sinu ijoba ayanfe omo re o so fun ani ese ikerinla 14 ni ese ikerinla ninu eni ti a wa ni idande ninu Kristi ni a ti ni irapada nipa eje re ani idariji ese idariji ese oye yi o pe ngba teni kan ba so pe mo dariji o ohun to se to lodi si wa nu opolo re o wa ninu re mo dariji o iwo pelu si ranti ohun to se to lodi na nu okan re mo dariji o o si to an kefe pe a o si to le gba nkan yi lowo mi Jesu ni enikan soso to nfa ni idariji patapata yo si wa pa ohun gbogbo to ti se to lodi re ko nu iwe to wa ni orun Jesu adariji o o wa le ri bo ti e je pinisin ninu ohun to ti se to lodi na nu iwe orun mo ninu oko olorun ninu iranti olorun ko si iranti ese to ti dariji o ninu re o wo okan re mo o mo iranti ese na kuro o mo ebi na lo o mo idalebi lo o mu iberu idajo ojo waju ko lodo re ninu re nikan ninu kristi nikan ninu jesu nikan o fun ani idariji ese pelu idariji yi ni renu aye eyan le so pe mo dariji o koda awon onidajo ile yi le so pe adariji o le ma lo sugbon onidajo yi o le ma tele o kaakiri nigba ki idawo ati so nkan na to mu o wa siwaju adajo wa sodo re onidajo to dariji o ko le fun o ni agbara ati okun lati bori idanwo ohun ta mo mo kristi ni pe to ba silekun okan re sile yo wole wa sibe nigba to ba ti dariji o a ma lo kaakiri pelu re nigba ti Jesu ba wa lati fe do wo a so fun Jesu pe eni yi o mo ti ra pada ko lodo re a fo ni idariji fun ese re be ni yo fo ni agbara lori ese idariji iye oto mo nilo agbara agbara lati bori gbogbo ese ti kristi ti dariji ni idande gbogbo idaniloro satani gbogbo idojuko ni satani yo mu okuro nibe nítorí pé a sí ọ nípò padà sínú ìjọba rẹ ọrọ lálẹ yìí ẹnikẹni tó bá pe orúkọ olúwa la ó gbàlà la ó dánídè la ó wòsàn lálẹ yìí bùkún ọlọ́run wá sórí ayé rẹ wàá jẹ́ olùkópa wàá jẹ́ ẹni tí yóò rí gbà mo wa si ipa iketa ileri mo bo sipo nipase ise alufa oruko Jesu ileri mo bo sipo o ti seleri o ti seleri o ti se ipese imobo sipo adamu ni ye efa oni ye nigba ti won je eso ti o ye ki won je ki olorun wi pe adamu adamu nebolo wa mo gbo ohun re ninu ogba mo si fi ara mi pamọ ke lo de to fi ara re pamọ nitori mo wa ni hoho ta lo so fun o po wa ni hoho ijo ti je eso ti mo ni ko ma je aya to fi fun mi lo fun mi ni eso na mo si je efa ayawo adamu ne buken lo se ejo lo fun mi mo si je ne pari pari re ale won jade ko nu ogba na angeli si wa lenu ona au mo won pada sinu ogba na mo on ta ri niyan ninu ipa won ninu ipenu won ko si imobo sipo sugba dupe kristi ti wa kristi ti wa nitori po ru ese re nitori nipa ina re amu alarada igbe aye to padanu iya inipekun adapada fun ilera to padanu ada ilera na pada lale yi imobo sipo oyeye imobo sipo bi on ti a o le mu adamu bo sipo sinu re awa ni imobo sipo on ti efa o le ni imobo sipo re awa ni imobo sipo awon eyan to wa ni akoko nu a ore ofe ti won o ni ore ofe yi lo mu awa bo sipo Saul oba akoko ni Israel o padanu ipo oye re o padanu jijoba a o le mu pada sinu ipo ola re Jesu wa wi pe mo wa lati se nkan fun o onje ti padanu titi aye raye olowa lati mu bo sipo o wa se leri ileri ajinde re o ku fe se re o si pada wa lati nu boji lati wa so fun o mo ti so gbogbo iye to ye mo pese on gbogbo I ajinde ye oloseleri imobo sipo imole bo sipo yi o wa je ti e lale yi wo re Dafidi ikokan le ni 50 ese ikejila Orin Dáfídì kọkànlé ní 51:12. Mú ayọ̀ ìgbàlà rẹ padà tọ̀ mí wá. Ìmúbọ̀sípò wà lálẹ́ yìí. Ìmúbọ̀sípò sí ayọ̀ ìgbàlà. Ìmúbọ̀sípò wà lálẹ́ yìí. Ìmúbọ̀sípò sí àlàáfíà nú ọkàn nínú ìgbàlà. Bí a ṣe ń dá wa láre nípa ìgbàgbọ́, àwa ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ìbálàjà wà lálẹ́ yìí. Ẹ̀sẹ̀ rẹ ti yà ọ́ nípa ó ti pín ọ níyà kúrò lọ́dọ̀ Ọlọ́run. Ó ní bó ṣe wá ń ké pè é. À ń bá wa làjà pẹ̀lú Ọlọ́run. A ní ìṣẹ́gun ti ìgbàlà. Bíborí ti ìgbàlà. Bí a ṣe ń ké pè lálẹ́ yìí. Ayọ̀. Àlàáfíà. Ìràpadà. Àti ayọ̀ ìṣẹ́gun tó ń wá pẹ̀lú ìgbàlà. Ìmúbọ̀sípò wà lálẹ́ yìí. Nítorí ìlé. Ìlérí àjínde rẹ̀ ni pé ẹnikẹ́ni tó bá képe orúkọ Olúwa ó mọ bọ̀ sípò nítorí náà. Wà á képe pé Olúwa dá padà fún mi. Ayọ̀ àti àlàáfíà ní ìgbàlà rẹ. Ìbálàjà àti ìmúbọ̀sípò ní ìgbàlà rẹ. Ẹnikẹ́ni tó bá gba àdúrà yìí. Ọlọ́run yóò dá lóhùn. Ìlera tó pàdánù. Ìlera tó pàdánù. Ìṣẹ́gun tó pàdánù. Ayọ̀ ìṣẹ́gun tó pàdánù. Orí ngbà tí ẹsẹ̀ wọlé àìsàn wọlé. Láti ìgbà náà. Àìsàn ní gbogbo àwọn abúlé tó wà nú ayé. Àwọn àìsàn ní gbogbo agbègbè nú ayé. Àìsàn ní gbogbo àwùjọ nú ayé. Láàrin àwọn ọlọ́rọ̀. Láàrin àwọn tálákà. Láàrin àwọn tó wà nílé. Láàrin àwọn tó wà ní ọgbà ẹ̀wọ̀n. Láàrin àwọn ilé tó wà nílé túbú. Àìsàn níbi gbogbo. Ṣùgbọ́n nígbà tí Jésù bá tọ̀ wá. Àìsàn yóò wọ ọ̀nà àbájáde yóò jáde. Kristi àwa wọlé. Àrùn ní láti jáde. Àìsàn jẹ́ ti òkùnkùn. Ìwòsàn wá látọ̀dọ̀ Jésù ẹni tí ṣe ìmọ́lẹ̀ ayé. Òwọ̀nú yàrá. Òkùnkùn biribiri wà ń bẹ̀. O sì fẹ́ òkùnkùn. O ní bẹ̀rẹ̀ sí já. O ní bẹ̀rẹ̀ sí kígbe. O ní bẹ̀rẹ̀ sí pariwo. O ní bẹ̀rẹ̀ sí máa yínlẹ̀. Òkùnkùn kò ká gbogbo wọ̀nyẹn sí. Kíni tí wà á ṣe láti lé òkùnkùn jáde. Wo ògiri tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ. Ohun tá a fi ń taná wà ń bẹ̀. Bó ṣe ń tẹ ohun ìtaná, ìmọ́lẹ̀ a wọlé, òkùnkùn á pòórá. Kíni wàá ṣe láti mú òkùnkùn àìsàn kúrò. Wo ohun ìtaná tó wà ń bẹ̀ yẹn. Orúkọ rẹ̀ ni Jésù. daruko yen daruko yen aisan re yo pora imobosipo yo wa sinu okan re sinu inu re sinu agwara re imobosipo patapata wa gba igbala lale yi wa gba idariji lale yi wa gba imularada lale yi se ami ediju ki e teriba ediju ki e teriba on fe igbala yen ta pe Jesu nikan soso lo le fifun ni on fa idariji yen ta pe Jesu nikan lo le fifun ni on fi ominira ta pe Jesu nikan lo le fifun ni on fi ayo igbala alaafia to wa nipa igbala ayo isegun to wa nipa igbala isegun to wa nipa igbala on to fe niyan idi to fi wa niyi ko si eni keni miran to le fu oni iru igbala yi Jesu nikan lo le gba nila nibi kibi to wa wa gbowo re soke mo n fe igbala mo n fe idariji mo n fe ominira mo n fe ki Kristi ko ja sekeseke senu aye mi gbowo yen soke iyanu lo je bo se n gbowo soke jowo dide duro on fe igbala yen bi kibi to wu ko wa dide on bere fun igbala dide ni bi kibi to wa on yi pada ko nu ese on yi pada sodo olugbala dide lori ese re eni keni to ba ke pe oruko Oluwa la o gbala to ba ndide fun igbala to ndide fun idariji to nfi alaafia to wa nipa igbala gbe igbese igbagbo wa siwaju ma gbadura pelu re nibi kibi leyin lo wa neto si waju wa ebere si wa on fe igbala wa idariji wa ominira wa ayo igbala wa o fe domira ko bo ko no sekeseke ese wa o fe ki olorun ko oruko re sinu iwe iye ni orun wa bo se wa to si n gbe igbese eneji bo se rin eneji imi gbagbo igbese kan imi igbese keji mo gbagbo imi gbagbo bo se wa o so fun Olorun lati isale inu re imi gbagbo enikeni imi ni enikeni na mo n fe igbala Oluwa lale yi mo n fẹ idariji rẹ lalẹ yii emi gbagbọ to ba si n bọ gbese kankan enikẹni to ti wa to si sọ pe mo gbagbọ pe mo n dẹni igbala bayii emi gbagbọ kori fe o gege bi igbagbo re gbowo re soke ma gbadura fun o gbowo re soke mo ngba ma gbadura fun o baba ni orun adupe lowo yin tori pe fe wa lopo lopo e si ran omo bibi yin kan soso pe enikeni to ba gba gbo ki yo se gbe sugbon yo ni iya ni peko oluwa mo gbagbo a o mo ileri yin se lori gbogbo okan to ti wa si yin won wa tori pe won gbagbo won si so fun yin emi gbagbo mo gbadura oluwa e o mu ese won kuro e fagile idalebi won e mu iranti ese won kuro e ko oruko won sinu iwe iye e yi aye won pada e so ise won ati iwasi won dotun e fun ni isegun to wa nu igbala eyin lọlọrun to nda adura eyin lọlọrun to nda adura amọ pe e ti dahun adupe fun ife yin adupe fun ori ofe yin adupe fun ana yin ati gba won la ese ni oruko Jesu ni agbadura ki gbogbo eyan se amen e patewo ki eyo e duro sibi te wa a o poluso agutan wa kian wa kian si seto kian dari igbani ni moran leyin iya opada wa lati gbadura fun yin iwo so wa lale yi fun gbogbo okan
1: a mo ki ku orire o pe e ti fi aye yin fun Jesu Kristo Oluwa tolugbara lale yin gbogbo eyin agbani ni moran e je ki a lo sodo awon to se ni iyipada okan ki a si gba gbogbo awon ifin toni leti won ki a ba le ma fiyen be won wo e je ka ri daju pe a ko oruko won ti won je sile boya bi to n gbe ko ni adiresi ibudoko to sumo jo ba wa fi fun awon agbani ni moran debi pe a o le dodo re nigba ta ba wa lati be owo nipo ori ofe olorun o ti di eda titun ninu kristi o ni o wa fi adiresi ti o lodi sile ri daju wi pe oruko to nje gan lo fi sile tabi oruko ta mo ladugbo to ngbe boya won mo ni oruko kan tan mo e si ladugbo re ko le na sile nigba ta ba de odo re a o le wa sodo re tara to ba wa nwo wa ninu ero to wa to nwo yen to si ti fi aye re fun Jesu Kristi leyin wa so oluso agutan lale yin asopo kan wa to to le ri lori ero to nwo yen oya ko wo gck http asopo pelu Jesu Christi fun wa ni oruko re ati address ti o ngbe ki abale dodo re to ba si ngbo wa lori radio tabi lori television to si sese fi aye re fun Jesu fi oruko re sowo si oruko re ati number phone re ni nipase WhatsApp ninu telephone ti a pe yi +234 915 444 9263 ma tun number yen pe lekan si +234 915 444 9263 ri daju wi pe a oko oruko re to nje gangan sile ati number ero alagbeka re yen phone re ki a bale je iranlowo si e inu olorun se nu didun si o o sese bere irin ajo ologo pelu Jesu Christi oluwa to lugbalawa o si se leri wi pe ohun ko ni fi o sile ohun ko si ni ko e sile fi oruko to nje gan ati address wa fun gbogbo awon agbaninimoran wa eyin agbaninimoran e je ka ri daju wi pe gbogbo oruko awon to ye ni iyipada okan yin lagba a o gbodo salai gba kankan nibe ri daju pe agba address won ati oruko won bi won o ba si ni address e je ka ri daju pe a ni address to sumo ile won ki a ba le tesiwaju lati ma be won wo gbogbo eyin te se di eni igbala e je ka ranti wi pe nipo ri ofe olorun a peje akanse yo wa fun gbogbo eyin te faye fun Christi ni ojo Sunday yen ojo josin ni ojo kesan osu kejo ati gbogbo awon to ni pada lori ero ayelujara ati gbogbo eyin te sese ni ipada okan e o pejo po si gbogbo olu ijo wa ni gbogbo ijo wa ni gbogbo agbanlaye a o si tun fi awon ifotoni leti ti e tun nilo a o fi sowo sin gbogbo eyin oluso agutan e je ka ri daju pe a ko gbogbo awon to je ni ipada okan yi ka je ni ko won jo ki a ba le ni apeje pelu won inu awon oluso agutan agba yo dun lati gba wa ni akoko apeje to je akanse yi e je ka ranti wi pe bo se fi aye re fun Christi nisin e je ki awa to ku ki a gbaradi bayi nitori pe oluso agutan wa alakoso agba ijo Deeper Life Pastor WF Kumuyi won ma to wa lati wa fun wa ni adura ti a nilo ni akoko iyipada atoke wa yi bo ba se pe ohun kan si wa ninu aye re ti a o ti yi pada o gbodo mura tan gbaradi bayi oluso agutan nbo won se ngbadura pelu re nibi kibi to ko le wa nibi kibi to ti ni asopo pelu wa ri daju wi pe o gbaradi pe o si ri daju pe oni yi ko re koja o wi pe iyi pada to ke wa o sele ninu aye re o je akoko ti olorun ti seto sile fun o oni yo koni ri okoja nibi kibi to ti ni asopo pelu wa gbaradi iranse olorun nbo bayi yo ti gbadura fun wa wa si gba ise iyanu re so wi pe ise iranse mi koni fo mi ru o setan bayi mura sile oluso agutan setan lati gbadura fun wa amen
0: oro ti mura tan iwo na si mura tan bi a se ngbadura loruko Jesu iwo san re yo wa lese kese ìdáǹdè kú lọ́wọ́ agbára àti sẹ́kẹsẹ̀kẹ̀ tó dí ọ yóò wà lẹ́sẹ̀kẹsẹ̀. Iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu yóò wà sínú ayé rẹ. Gbọ́wọ́ rẹ sókè fún ìwòsàn. Gbọ́wọ́ rẹ kejì lébi tí àrùn tàbí àìsàn náà wà. Iṣẹ́ ìyanu rẹ ń bọ̀ báyìí. Amúratán àti gbàdúrà. Ọlọ́run múratán àti wòsàn. Bàbá ní orúkọ Jésù. Ọlọ́run ńlá. Ọlọ́run alágbára. Ọlọ́run tó ni gbogbo ipá. Tọ́ ẹ pé o sì ṣeéṣe rè lódiwọ̀n. Ẹ fọwọ́ kan ọkàn kọ̀ọ̀kan báyìí kí ẹ sì wo gbogbo ọkàn sàn báyìí lórúkọ Jésù. Iṣẹ́ ìyanu fún gbogbo ọkàn. Ìmúláradá fún gbogbo ọkàn. Ìdáǹdè fún gbogbo ọkàn. Ẹ ṣe báyìí Olúwa ní orúkọ Jésù. Láti orí rẹ dé àtẹ́lẹsẹ̀ rẹ. Níbikíbi tí àìsàn wà. Níbikíbi tí àrùn wà. Agbára Olúwa mú wọn kúrò nínú àgọ́ ara rẹ báyìí ní orúkọ Jésù. Ìsinwé. Mo pàṣẹ fún ọ jáde lórúkọ Jésù. Sẹ́kẹsẹ̀kẹ̀ ìsinwé di jíjá báyìí lórúkọ Jésù. Gbogbo ìpánilójú èṣù, gbogbo ìdánilóró èṣù, gbogbo ìdeni nígbèkò èṣù, mo sọ àdòmíra kúrò nínú wọn báyìí. Gbogbo onírú àìsàn, gbogbo ìrora ní inú, jẹjẹrẹ, ọgbẹ́ inú, ìpakè, ikọ́ ẹ̀gbẹ, gbogbo ìṣòro nú kíndìnrín rẹ, gba ìwòsàn báyìí lórúkọ Jésù. Gbogbo ìṣòro kíṣòro tó wù kó ní. Tó ń gbé lọ sí ibi ló gbé lọ sọ́run tí ò sí ìwòsàn. Ìwòsàn rẹ ìṣesèyí ni. Olúwa fọwọ́ kàn wòsàn. Sọ ayé wọn dọ̀tún báyìí lórúkọ Jésù. Olúwa mo gbàdúrà gbogbo etí tó di kó sí báyìí lórúkọ Jésù. Ahán tó yadi gba ìtúsílẹ̀ báyìí lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tẹ́ ní ìrora aromọléegun ní gbogbo oríkèé ní kókósẹ̀ ní orúnkún ní gbọ̀nwọ́ ni. Ẹ gba ìtúsílẹ̀ báyìí lórúkọ Jésù. Gbogbo àwọn ojú tí kò ríran, gbogbo àìríran bẹ̀ kó kúrò ẹ ríran gbangba báyìí lórúkọ Jésù. Gbogbo ìpèníjà èyíkéyìí kó wù ká máa pè é. Gbogbo ìṣòro èyíkéyìí tó wù ká máa sọ. Àánú Kristi tó ń woni sàntọ̀ wá lálẹ́ yìí. Àmì àgbàyanu Kristi tọ̀ wá. Ìwòsàn pátápátá. Ìdáǹdè pátápátá. Ìràpadà pátápátá. Kó wá sórí ọkàn kọ̀ọ̀kan. Lọ́wọ́ ọ̀tọ̀ mi níbẹ̀ yẹn. Lọ́wọ́ àlàáfíà mi níbẹ̀ yẹn. Láàrin gbogbo ńbẹ̀ yẹn. Lórí ẹ̀rọ amóhùnmáwòrán àti ẹ̀rọ rédíò. Lórí ẹ̀rọ ayélujára ń bi gbogbo ìwòsàn. Iṣẹ́ ìyanu kíkò lópin. Olúwa ẹ jẹ́ kí ìfìdímúlẹ̀ kó wà. ninu aye enikokan lori aye enikokan ese oluwa o ti ri be ise iyanu re ti wa o wa nbe nbi to wa adupe oluwa fobi bola foruko jesu ni oruko jesu ni agbadura amen
1: ohun ti o le se tele ri bere si se won bayi ti o ba riran tele ri la oju re o le riran bayi ye wo ise iyanu olorun ti wa nbe pelu re bayi ti o ba je pe o wa lori keke aro dide dide ko ma rin oluwa ti se ise iyanu yen wa nibe pelu re ohun ko ohun ti o le se tele ri o le bere si se won bayi agbara ise iyanu olorun ti be o wo akoko iyipada to kewa o ti de sodo re oluwa ti yi ohun gbogbo pada ninu aye re ye wo yara re wo oluwa ti se oluwa ti se ti o ba ti ri ise iyanu ti re ke hallelujah ko si mura lati wa se ajopin eri re pelu gbogbo eniyan ye ara re wo bayi wa ri pe ise iyanu yen ti wa nibe ma pa ise iyanu re mo fun ara re eri re ma se pamo ye ara re wo oluwa ti ise iyanu na gege bo se se ileri ye ara re wo eyin agba nimoran e ran won lowo ise iyanu re wa nbe pelu re to ba sese gba ise iyanu re bayi raju pe o se alabapin ise iyanu re pelu wa fun awa ti a ni asopo pelu wa ni ni ori ayelujara o le gba eri re sile aworan re sile ki o si je ki a ri igba lori asopo to wa lori ero to wa lowo re ri daju pe o se aworan yen ki o yara re ko si je ki a ri ani opolopo awon eri ti olorun ti ise iyanu olorun to ti se na a o so fun awon to n gbohun safefe pe ki won fun wa ni lara awon eri yi a ti setan bayi lati gba eri bayi wa so oruko re fun wa ati bi to ti wa si so ohun ti oluwa ti se nu aye re fun wa e ku role o Eke hallelujah se omo re ti olorun fowo to ni nigbati baba wa ni oluwa gbadura John Paul ko si nira mo o e je ka patewo fun Jesu e patewo fun Jesu eke hallelujah amen so ti foruko sile e je ka fun ni iwe ko foruko sile Eke hallelujah. So oruko re fun wa ati bi to ti wa.

nígbà tí ènìyàn ọlọ́run gbàdúrà, ó rí iná ọlọ́run fọwọ́ tọ ní etí rẹ̀. Ẹ kí alleluia. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Jésù. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Àmì. Ìwọ ni ẹni tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wòsàn léléyìí o. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Jésù o. Ẹ̀jẹ̀ rúru lónìí o, ó sì tún kò tún lè rìn. Nísìnyí báyìí ó ti lè rìn báyìí o, lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run kò lè rìn tẹ́lẹ̀ rí. Agbára Ọlọ́run fọwọ́ kàn ní ẹsẹ̀, ó sì bẹ̀rẹ̀ sí rìn. Ẹ wò bó ṣe rìn, ẹ wò bó ṣe rìn, ẹ wò bó ṣe rìn o. Ẹ kí alleluia. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Jésù. Àmì. Àmì. Orúkọ rẹ àti ibi tó ti wá. Ó ní àìsàn kan nínú ikùn ẹ̀ àti ní ẹ̀gbẹ́ rẹ̀ ọ̀tún àti òsì. Kí ni Jésù ṣe fún ọ lálẹ́ yìí? Lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run. Ó jẹ́rìí bí agbára Ọlọ́run ṣe wò ó sàn lálẹ́ àná. Lẹ́yìn àdúrà, nkankan jáde kúrò lára rẹ̀. Kiní yẹn kò ní padà wá mọ́ sínú ayé rẹ. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Jésù. Pàtẹ́wọ́ fún Jésù. Pàtẹ́wọ́ fún Jésù.

jẹjẹrẹ nínú àyà rẹ̀ lálẹ́ yìí Olúwa ti mú kúrò ẹkẹ́ hallelujah. Ẹkẹ́ hallelujah. Àmì jẹjẹrẹ ti lọ. Kí ni Olúwa ṣe fún ẹ lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run lónìí?

kò lè rìn fún kan bí ọdún fún kan bí oṣù mẹ́fà. Ṣùgbọ́n nísìn ó ti gba agbára Ọlọ́run láti rìn nígbà tí ènìyàn Ọlọ́run gbàdúrà. Ṣé bó ṣe yẹ kó pàtẹ́wọ́ fún Jésù nìyẹn? Pàtẹ́wọ́ fún Jésù o. Bó ṣe ń pàtẹ́wọ́ yẹn, iṣẹ́ ìyanu wá sọ́dọ̀ rẹ lórúkọ Jésù. Àmì. Àmì. Àmì. Àmì. Kò lè rìn fún ọdún méjì ṣùgbọ́n nísìn ó lè rìn báyìí nípa agbára Ọlọ́run tó wá sórí ẹ̀ lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run. Ẹ jẹ́ ká pàtẹ́wọ́. Ẹ kí hallelujah. Máa yẹ ara rẹ wò báyìí o. Tẹ̀síwájú láti máa yẹ ara rẹ wò. Iṣẹ́ ìyanu wà ńbẹ́. Iṣẹ́ ìyanu tiẹ̀ ó ti wà ńbẹ́. Tẹ̀síwájú láti máa yẹ ara rẹ wò. Ẹ sọ orúkọ yín àti ibi tẹ́ ti wá. Ọdún mẹ́ta. Ohun tó ń yọ ọ́ lẹ́nu ni ìnira nínú orúnkún rẹ̀ láǹkan bí ọdún mẹ́ta sẹ́yìn. Lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run lálẹ́ yìí ó gba iṣẹ́ ìyanu tiẹ̀. Pàtẹ́wọ́ fún Jésù. Pàtẹ́wọ́ fún Jésù. Ẹ̀kí hallelujah. Iṣẹ́ ìyanu rẹ ti di báńtálẹ́ lórúkọ Jésù. Sọ orúkọ rẹ fún wa àti ibi tó ti wá àti ohun tí Olúwa ṣe fún ọ lálẹ́ yìí. Kò lè gbọ́ràn fún nǹkan bí ọdún kan ó lé ní ọdún kan tí kò lè gbọ́ràn. Ó ti wá su lálẹ́ yìí lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run ó lè gbọ́ràn báyìí o. Kò lè gbọ́ràn fún nǹkan bí ó ju ọdún kan lọ báyìí tí ò ti lè gbọ́ràn ṣùgbọ́n lálẹ́ yìí iṣẹ́ ìyanu yẹn ṣẹlẹ̀. Iṣẹ́ ìyanu tiẹ̀ náà ti wà ńbẹ̀ báyìí o. Ọlọ́run ń ṣe ìwòsàn lọ́wọ́lọ́wọ́ báyìí. O gbọ́dọ̀ gba tiẹ̀ ní orúkọ ti Jésù. Ẹ̀kẹ́ hallelujah. Ẹ̀kẹ́ hallelujah. Àmì. Ò ní ṣubú. Sọ orúkọ rẹ àti ohun tí Olúwa ṣe fún ọ lálẹ́ yìí.
se n gbo bayi ohun to so odun meta bayi o ko le rin ko le darin fun rara re nipa igi lo fi rin sugbon lale yi o ti mu igi yen o ti so sile o ti fe nikan ni bayi o ti le darin fun rara re so fun won wi pe ki won patewo fun Jesu e patewo fun Jesu bo se n patewo ise o n gba ise iyanu ti re na lowo lowo bayi o ti di ba n kale loruko Jesu Hallelujah.

kò lè rìn ní nǹkan bí ọdún mẹ́ta báyìí, ṣùgbọ́n lálẹ́ yìí ẹ̀rí wípé ó ti gba agbára ìwòsàn Ọlọ́run ti wá sórí ayé rẹ̀, ó sì ti gba ìwòsàn tiẹ̀. Ẹ pàtẹ́wọ́ fún Jésù. Nísìn báyìí ó lè rìn sọ́tún sósì, ó lè gbé ẹsẹ̀ yẹn sókè báyìí lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run lálẹ́ yìí. Ẹ̀kẹ́ hallelujah, ẹ̀yin Olúwa lógo. Ẹ ṣeun olùṣọ́ àgùntàn, kí Olúwa kó bùkún yín. Àmì. Ó ń lo igi yẹn tẹ́lẹ̀ láti fi rìn, ṣùgbọ́n nísìn ó ti fi igi sílẹ̀, ó ti sọ sílẹ̀ báyìí. Ẹ̀yin ará lọ́kùnrin àti lóbìnrin fún nǹkan bí ọdún márùn-ún kò lè rìn. Ó ní ìnira ìrora nínú ikùn rẹ̀, ṣùgbọ́n lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run lálẹ́ yìí ó gba iṣẹ́ ìyanu rẹ̀. Ẹ jẹ́ ká fún Jésù ní àtẹ́wọ́. Bó ṣe wà ní dúró yẹn tàbí bó ṣe jókòó, iṣẹ́ ìyanu tiẹ̀ wà pẹ̀lú rẹ̀, yí ara rẹ̀ wò níbẹ̀. Ṣé ń gbọ́ nǹkan tó ń sọ bí? Ará lọ́kùnrin àti lóbìnrin kò lè ríran fún nǹkan bí ọdún mọ́kànlá sẹ́yìn, ṣùgbọ́n lẹ́yìn àdúrà ènìyàn Ọlọ́run lálẹ́ yìí ó gba ìríran rẹ̀, ó lè ríran kedere. Ẹ̀kẹ́ hallelujah, ìbùkún rẹ̀ ti di báńkálẹ́. Orúkọ rẹ̀ àti ibi tó ti wá àti ohun tọ́lọ́run ṣe fún ọ lálẹ́ yìí. Ó ní ìrora ní gbogbo àgọ́ ara rẹ̀ kó tó di pó débì. Lẹ́yìn tí ìránṣẹ́ Ọlọ́run ti gbàdúrà, gbogbo ìnira àti ìrora yẹn sì ti lọ. Ẹ̀kẹ́ hallelujah, àmì.
obìnrin yìí ó fọ́jú kò lè ríran ṣùgbọ́n nísìnyí ó sọ wípé òun lè ríran wo ọwọ́ mi mélòó ni mẹ́ta méjì ẹyọkan ẹ̀kẹ́ aleluya ó ti ríran ó ti gba ìríran rẹ̀ báyìí ẹ̀kẹ́ aleluya ẹ̀kẹ́ aleluya adúpẹ́ a fi ọpẹ́ fún ọlọ́run fún àkókò ìyípadà tòkè wá náà mo gbàgbọ́ pé olúwa ti bẹ̀ ọ́ wò olúwa ti ṣe ohun ìyanu nínú ayé gbogbo wa ẹ jẹ́ ká rántí o pé lọ́la ó jẹ́ àkókò ńlá tí a ò gbọ́dọ̀ ṣaláì má kópa nínú rẹ̀ rí dájú wípé o wà níbẹ̀ má sì dá wá wá mú àwọn ènìyàn wá síbi ìjọsìn tí ọ̀la tí àkókò ìyípadà tòkè wá tó kẹ́yìn rántí wípé ìjọsìn tí ọ̀la yóò jẹ́ ti kárí ayé gbáradì múra sílẹ̀ olúwa yóò sì bẹ̀ ọ́ wò àti gbogbo àwọn tó ti ní ìyípadà ọkàn lọ́dọ̀ wa ẹ jẹ́ ká rántí wípé a ti ṣe ìfilọ̀ rẹ̀ wípé a ó ní àpèjẹ fún gbogbo àwọn tó yẹ ní ìyípadà ọkàn ní gbogbo olú ìjọ wa ẹ̀yin ará wa ẹ jẹ́ ká rí dájú wípé gbogbo àwọn tó ní ìyípadà ọkàn yìí ni a kójọpọ̀ tí wọ́n sì wà níbẹ̀ ẹ jẹ́ ká dìde dúró lórí ẹsẹ̀ wa kí a sì gbàdúrà ẹ jẹ́ ká mọ rírì ohun tí olúwa ti ṣe fún wa ní àkókò ìyípadà tòkè wá yìí ẹ jẹ́ ká dìde dúró lórí ẹsẹ̀ wa ọlọ́run wa tó lágbára jùlọ bàbá wa a fi ìmoore hàn fún yín a gbé orúkọ yín ga a dúpẹ́ ọlọ́run wa wípé ẹ ti yan àkókò yìí láti bẹ gbogbo wa wò àti láti yí ayé wa padà ọlọ́run olódùmarè ohun gbogbo tẹ́ ẹ ti ṣe yìí bàbá wa oníbùkún jùlọ ohun tẹ́ ẹ ti ṣe yìí a ó tẹ̀síwájú nínú ìbùkún tẹ́ ẹ ti fi fún wa lórúkọ Jésù bí ẹ bá fa bíbọ yín sókè lọ́la à ń gbàdúrà wípé ẹ ó rọ̀jò ìbùkún yín sí i sórí wa sórí àwọn ènìyàn yín lórúkọ Jésù a dúpẹ́ bàbá wa fún ìránṣẹ́ yín tẹ́ ti lò láṣẹ ránṣẹ́ sí wa olúwa a fi wọ́n lé yín lọ́wọ́ wípé a gbàdúrà wípé kẹ́ ẹ tún ayé wọn ṣe kí ẹ sì jẹ́ kí wọ́n ní ìsọdọ̀tun sí i ní ọ̀la ẹ fún wọn ní okun sí i ẹ ó lè lò wọ́n láti ṣèránṣẹ́ fún wa sí i olúwa bá a ṣe ń lọ sí ilé wa àwọn ibi tá a ti wá ẹ darí wa délé láyọ̀ àti àlàáfíà a dúpẹ́ nítorí pé ẹ ti dá wa lóhùn ní orúkọ Jésù la gbàdúrà àmín kí olúwa kó bùkún yín ó dàárọ̀.

kí ẹ sì fún ọ ní agbára láti gbé ìgbésí ayé tó borí ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù. Ẹ wẹ̀ wọ́n lé àwẹ̀ mọ́, ẹ sọ wọ́n dọ̀tun, ẹ yí wọn padà, ẹ jẹ́ kí ìgbà ọ̀tún kí ó wọ inú ayé wọn lórúkọ Jésù. Ayọ̀ ìgbàlà àtòkèwá, ẹ jẹ́ kí ó wọnú ọkàn wọn. Ẹ kọ orúkọ wọn sínú ìwé ìyè lọ́run lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wọn, ẹ jẹ́ kí orin ayọ̀, orin ìgbàlà kí ó máa kọ láti inú ọkàn wọn nísinsìnyí lórúkọ Jésù. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa, àmì. Nísinsìnyí a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn tàbí ní àgọ́ ara wọn. Ohun kan tí Jésù ń béèrè lọ́wọ́ rẹ ni wípé ṣé o gbàgbọ́ wípé òun lè ṣe èyí, pé o lè mú àìsàn rẹ kúrò, àrùn ọjọ́ pípẹ́ pé o lè mú kúrò ní ìgbésí ayé rẹ, nínú ẹ̀jẹ̀ ni pé o lè mú kúrò ní ìgbésí ayé rẹ, bó jẹ́ ọgbẹ́ inú, bó jẹ́ jẹjẹrẹ ló ń ba ọjà. Ṣé o gbàgbọ́ wípé Jésù lè mú nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé rẹ? Ìwọ tí ó sì dàbí ẹni wípé o wá gẹ́gẹ́ bí afọ́jú, tàbí o mú ọmọ kan wá, o mú ẹnìkan wá tí ó di tí tí kò gbọ́ràn. Ṣé o gbàgbọ́ wípé láṣálẹ̀ yìí Ọlọ́run lè ṣe èyí? Ó ní bí o bá gbàgbọ́, o ó rí ògo Ọlọ́run. Bí a ó ti gbàdúrà, mo fẹ́ kí o máa fi ọkàn ìgbàgbọ́, kí o máa fi bá àdúrà náà lọ. Nítorí wípé ohun tó ti ṣe fún àwọn ẹlòmíràn, ó dájú wípé yóò ṣe fún ọ lórúkọ Jésù. Ní àìpẹ́ yìí ni mo wà ní ìlú Pọtá. Ní bí a ti gbàdúrà ni àwọn tí ó ti fọ́jú, àwọn tí ó ti ditì, àwọn tí ó ti yarọ. Bí a ṣe ń ṣe àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ló lè fọ́jú kúrò lójú wọn. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ló jẹ́ kí àwọn tí ó ti yarọ tẹ́lẹ̀ kí wọn kí ó sì bẹ̀rẹ̀ sí ní rìn. Bí Ọlọ́run bá lè ṣe bẹ́ẹ̀, ohun tí mo ń sọ kì í ṣe ohun tí ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́, ohun tí ó ṣẹlẹ̀ ní oṣù tí ó kọjá ni. Bí a ti parí níbẹ̀ ni mo kọjá sí ìlú Kàlàba, sí àwọn ìlú mìíràn kí n tó dé Kàlàba. Bí Ọlọ́run ti mú ike ẹ̀yìn kúrò, ló mú gẹ̀gẹ̀ ọrùn, ló mú kúrò. Bí Ọlọ́run ti mú àwọn oníwárápá tí ó mú wọn gba ìdáǹdè, bẹ́ẹ̀ ni ó tún mú àwọn asínwín ni ó mú wọn gba ìdáǹdè. Bí Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ ní oṣù tó kọjá yìí, mélòó mélòó àwa tí a wà níhìn-ín tí a fẹ́ gba ìfọwọ́kàn agbára tóbi jù ní ìgbésí ayé wa. Mo gbàgbọ́ wípé àkókò tirẹ̀ nìyí. Bí a ó ti gbàdúrà, lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti gbọ́ àmì tí ó kẹ́yìn, àwọn ohun tó lè ṣe rí kò bẹ̀rẹ̀ sí ní ṣe wọ́n. Bí o bá lè rìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò dìde kò bẹ̀rẹ̀ sí ní rìn. Bí o bá fọ́jú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí o lajú láti ríran. Bí ohun kan bá wú sí ọ ní àgọ́ ara, bóyá ní ìtàn ló wú sí ni, tàbí ẹsẹ̀ ló wú sí, tàbí ọrùn ló wú sí, gẹ́rẹ́ tí a bá ti gbàdúrà ni kí o yí ara rẹ wò. Ókè hallelujah, ó yin Ọlọ́run lógo. Nítorí wípé Ọlọ́run ṣetán nísinsìnyí láti mú àwọn nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé wa. Ohun tí a fẹ́ kí o ṣe ni wípé kí o fọwọ́ kan ara rẹ. Ibikíbi tí o bá ní ohun tí ó wú sí ní àgọ́ ara rẹ, ibikíbi tí o bá ní ìrora sí, ibikíbi tí o bá dàbí ẹni wípé ibẹ̀ ni ìṣú ti ń fìtínà rẹ tí ó ti ń bá ọjà, kí o gbé ọwọ́ le, kí o sì jẹ́ kí a gbàdúrà. Nítorí wípé àkókò náà tó, mo ní àkókò náà tó tí Ọlọ́run fúnra rẹ̀ tí ó dábírà ní ìgbésí ayé rẹ. Fi ọwọ́ lé ara rẹ níbi tí àìsàn náà ti ń ṣe ọ́, kí o sì gbàgbọ́ bí a ti ń gbàdúrà. Rántí wípé lẹ́yìn àdúrà o ní láti yí ara rẹ wò. Bí o ti ń yí ara rẹ wò, o rí iṣẹ́ ìyanu Ọlọ́run lára rẹ lórúkọ Jésù. Bí o sì ti ń rí iṣẹ́ ìyanu náà, ló máa ké hallelujah, ló máa yin Ọlọ́run lógo, ni a ó sì máa pàtẹ́wọ́ tí a ó máa yin Ọlọ́run lógo pẹ̀lú rẹ. Ẹ díjú kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, ẹni tí kò sí kò ṣeé ṣe pẹ̀lú rẹ̀, a wá nísinsìnyí pẹ̀lú ìgbàgbọ́. A mọ̀ wípé àwọn ẹ̀rí tí a ti gbọ́, bí ẹ ti ń la ojú afọ́jú, bí ẹ ti ń mú arọ dìde láti rìn, bí ẹ ti ń mú àrùn, bóyá àrùn wèrè ni tàbí àrùn wárápá, bí ẹ ti ń mú kúrò, àwọn ẹ̀rí wọ̀nyí tí a ti gbọ́, tí ẹ ti ṣe ní ibòmíràn,
amọ wipe asale yin ni ojo ti wa wipe e o se fun enikokan wa loruko Jesu emi mimo olorun akin ika bo laarin wa ni gbongan kokan a nbe yin nisin wipe iba je okunrin iba je obinrin iba je omode iba je agba wipe owo agbara atoke wa ke fi kan enikokan won loruko Jesu nihi ni amo wipe kosi ko sese fun olorun nitori be a wa nisese pelu igbagbo a si nbere wipe e o se ju bi a tin bere loruko Jesu nisese mo gbadura fun awon ti o ni ohun kon ti o wu ni ago ara won yala ipake ni tabi gege orun tabi ese ti o dabi ti irin tabi inu ti o wu iwo ohun ti o wu ni ago ara won pase fun o jade kuro loruko Jesu o lanfani lati wa nibe nigba ti mo ba gbadura nitori be nitori oruko Jesu pelu eje Jesu pelu agbara emi Olorun mo pase fun awon nkan to wu ni lorun ni labiya ni nikun ni lesson ni labi ara ni mo pase fun yin e kuro loruko Jesu Olorun mo gbadura fun awon ti o ni eje riru awon ti o ni iko fe mo gbadura nisese pe iko fe yi iko to fe pa won mo gbadura wi pe e o jade loruko Jesu eje riru eje gbogbona mo gbadura wi pe ki Jesu ki o fowo kan yi ki awon aisan awon arun won ki won ki o poora loruko Jesu nje mo bebe fun awon ti o ni arun warapa ati were ni igbese aye won iwo emi kemi ti o nda awon eniyan woni loro lese kese nisisi yi nitori wipe o ni agbara lati joba sibe lati joko sibe nigba ti a ba ndaruko Jesu iwo emi kemi emi esu emi warapa emi isinwi mo gbadura e jade loruko Jesu gbogbo emi ti njobi ina ninu ori ninu opolo ninu ago ara ninu eje ninu egungun ninu isan mo pase fun yin e jade loruko Jesu Olorun alaanu aisan kaisan to ba ni ago ara awon eniyan woni ni ikun ni ni eyin ni ninu egungun ni ninu echi ni ninu opolo ni mo gbadura pe nisisin yi owo iwosan yin owo agbara yin ki o bale won ki e le awon arun won jade loruko Jesu nje mo gbadura fun awon ti o je wipe won loju won riran nitori wipe esu so won sinu okunkun nje lese kese nisisiyin mo gbadura wipe owo Jesu owo iwosan Jesu owo anu Jesu owo agbara Jesu ki o kan oju afoju nisisiyin iwo oju pipo gba iriran loruko Jesu gbogbo idiju ti esu fi di o loju mo tun won kuro ni agbara Olorun pelu agbara eje Jesu e kuro loruko Jesu onkon ti baje ti o mu ifoju yi wa mo gbadura pe lese kese nisisiyi a o mu won kuro loruko Jesu bi a o se pari adura ti e o ma laju e gba iriran loruko Jesu iwo ti o wa nibe ti o je wipe eti di o si gboran mo gbadura wipe ki emi Olorun ki o be owo nisisiyi ki owo Jesu ki o kan iti re iditi ki o kuro aile soro ki o kuro mo gbadura wipe lese kese nisisiyi eti ti o di ela ni oruko Jesu ahon ti a de ti ko le soro e gba itusile ki e si bere si ni soro loruko Jesu nje mo gbadura fun awon ti o yaro bi o ba je wipe abio gege bi aro abi o je pe nigba ti aisan ko lo ni odi eni ti o yaro lese kese mo gbadura wipe ki agbara Olorun ki o ba le oni sinsiyi ninu isan ninu ikoro ara re ninu egungun ati ninu opolo ki ago ara re ki o gba imularada loruko Jesu iwo ti o yaro mo gbadura wipe ki owo Jesu owo ti tuni sile owo ti dani nide ki o kan nisisiyi dide ki o rin loruko Jesu gbogbo arun gbogbo aisan
ti o wa ni ago ara won e to saka kiri e to fa pamọ ni bikibi e ti won ti gbe lo si ile iwosan ti awon onisegun so wi pe ko si abayo ko si iwosan lese kese ni sese loju kan na bi a ba ti daruko Jesu aisan o lagbara mo arun o lagbara mo ise so lagbara mo e kuro loruko Jesu awon egun idile awon egun lati odo awon arugo ile awon egun ti o je pe awon aye ni won fi le olara mo gbadura we pe nisisiyi awon egun won yi ki won ki o kuro loruko Jesu olorun alaanu eyin ni olorun alagbara e so wi pe bi a ba tin kepe ile o ma daun eni ki a ti le to pari adura e fun wa ni ibere wa nje nitori na ni mo se nbere we pe gbogbo awon ti a ti gbadura fun yala adaroko won ni kokan abi e odarako ni kokan awon ti o ni aisan arun igun ni igbese aye won lese kese nisisiyi e mu won kuro loruko Jesu ki won ki o gba iwosan won ki won ki o gba idande itusile won e shanu foni kaluku loruko Jesu e je ki owo iyanu owo agbara owo iwosan owo idande ki o kan eni kokan nisisin loruko Jesu adupe ipe ti gbo ti wa adupe ipe ti se fun wa adupe ipe ti fun ni ise iyanu a o si ri ami re ni igbese aye wa ni oruko Jesu Kristi Oluwa wa nisisin oni lati ye ara re wo ki o wo ohun ti Olorun ti se bi o ba si ti ri we pe ohun ti o wo si o lara tele tele we pe ati le won jade won o si nibe mo o ma kigbe hallelujah a o si ma yo pelu re bi ba ri we pe aisan kan ti o wa ni ago ara re tele tele ko si nibe mo o ye ki o ke hallelujah ki a si yo pelu re andro de o ye ara re wo nitori we pe

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andúró dè ọ́.

ìmọ́lẹ̀ kìí ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo. Bí a bá ń fi ẹ̀ṣẹ̀ wé òkùnkùn, a ní láti máa fi ìwà mímọ́ wé ìmọ́lẹ̀. Bí ènìyàn bá wà nínú ìmọ́lẹ̀, ó jẹ́ wípé ó ti gba òtítọ́, òdodo, ìrere. Ó sì jẹ́ wípé ó rìn nínú ìmọ́lẹ̀ ìwà mímọ́. Kaise yìí, mo gbàgbọ́ wípé yóò yí ọjọ́ bẹ́ẹ̀ lọ nísinsìnyí. Ẹsẹ̀ kejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá. Ẹni tí ó mú wa yẹ ajé aláìyẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nísinsìnyí, ó ti dá ọ lójú bí a ṣe di ẹni tí ó yẹ, nítorí ikú Jésù Kristì fún wa. Ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́, nítorí wípé ogún kò sí fún ọ̀tá, ogún kò sí fún ẹni tí ó jìnà réré, ogún kò sí fún àwọn àlejò, ṣùgbọ́n ẹni tí ó mú wa yẹ láti jẹ́ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́. Àwọn ènìyàn mímọ́ wọ̀nyí nìkan ṣoṣo ni ó jẹ́ ọmọ Ọlọ́run, àwọn tí ó rìn nínú òtítọ́ ìhìn rere àti nínú ìwà mímọ́. Nípa ogún tí a jẹ́ alábápín nínú rẹ̀, jẹ́ kí a wo Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlógún sí ìkẹtàdínlógún. Ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ẹ̀mí tìkára rẹ̀, èyí ni ẹ̀mí mímọ́. Ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé lẹ́yìn ìgbà tí a ti kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, lẹ́yìn ìgbà tí a ti gbàdúrà pẹ̀lú ìbìnújẹ́ ẹni ìwà bí Ọlọ́run, lẹ́yìn ìgbà tí a ti ronúpò àdá, tí a ti kọ ẹ̀yìn sí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wa, tí a ti gba Jésù Kristì gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí láti ìgbà náà wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ǹjẹ́ bí a bá ti di ọmọ, wo ẹsẹ̀ ìkẹtàdínlógún, bí àwa bá sì jẹ́ ọmọ, ǹjẹ́ àjògún lè àwa? Àjògún Ọlọ́run àti àjùmọ̀jogún pẹ̀lú Kristì, bí ó bá ṣe pé àwa bá a jìyà, èyí ni àwọn inú níbí ni tí yóò dìde sí wa. Nítorí wípé a di ọmọ Ọlọ́run, ó ní kí a lè ṣe wá lógo pẹ̀lú rẹ̀. A di àjùmọ̀jogún pẹ̀lú Kristì nítorí wípé a ti di ọmọ Ọlọ́run. Rántí wípé ìgbà tí a sọ pé a di ọmọ Ọlọ́run, èyí jẹ́ wípé a ti ń rìn nínú ìmọ́lẹ̀ ìhìn rere. A ti ń gbé ìgbésí ayé ìwà mímọ́, èyí tí ó wu Ọlọ́run, nínú Pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkẹta. Olùbùkúnlé Ọlọ́run àti Bàbá Jésù Kristì Olúwa wa, ẹni tí ó tún wa bí gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ àánú rẹ̀ sínú ìrètí ààyè nípa àjínde Jésù Kristì kúrò nínú òkú. Wò ó ń sọ wípé ẹni tí ó tún wa bí. Ìbí titun yìí ni a ń pè ní ìdáríjì ẹ̀ṣẹ̀, òun ni a ń pè ní ìgbàlà. Bí a ti tún wa bí, bí a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, bí a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run nípa ikú Jésù Kristì fún wa lórí igi àgbélébùú, èyí ni ó jẹ́ kí a di ẹni tí ó ń jogún ohun iyebíye ìyà ẹni pẹ̀kun pẹ̀lú ọmọ Ọlọ́run. Ẹsẹ̀ ìkẹrin, ó ní àtúnwàbí sínú ogún àìdébàjẹ́ àti àìlábàwọ́n àti èyí tí kì í ṣá, tí a ti fi pamọ́ lé ọ̀run dèyìn ẹ̀yìn, tí a ń pamọ́ nínú agbára Ọlọ́run nípa ìgbàgbọ́ sí ìgbàlà, tí a múra láti fi hàn ní ìgbà ìkẹyìn. À ń sọ fún wa wípé àwọn nǹkan wọ̀nyí, wọ́n jẹ́ ogún ìní fún wa. Wo ẹsẹ̀ ìṣe àwọn apọ́stélì orí ogún. Ẹsẹ̀ ìkejìlélọ́gbọ̀n, ǹjẹ́ nísinsìnyí ara, mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ tí ó lè gbé yín dúró, tí ó sì lè fún yín ní ìní. Èyí ni ogún láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́. Ó ṣe wá láàánú wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn ní ibi gbogbo, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn kò gba ìsọdi mímọ́, ìwà mímọ́, ìwà òdodo, ìwà ìrékọjá, wọn kò gba nǹkan wọ̀nyí gbọ́. Ṣùgbọ́n tí a ń sọ fún wa nínú àwọn ọ̀rọ̀ Ọlọ́run tí a ń kà wọ̀nyí ni wípé àwọn ogún tí a ní lọ́dọ̀ Ọlọ́run, àwọn àǹfààní tí a ní lọ́dọ̀ Ọlọ́run, wọ́n jẹ́ ti àwọn tí a ti wọ ẹ̀ṣẹ̀ wọn nù, àwọn tí a ti mọ ẹ̀ṣẹ̀ wọn kúrò, àwọn tí a ti yí ìgbésí ayé wọn padà, àwọn tí wọ́n ti di mímọ́. Ó sọ wípé

0: ó sì lè fún wa ní ìní láàrin gbogbo àwọn tí a ti sọ di mímọ́. Nítorí bẹ́ẹ̀, bí o bá jẹ́ ẹni tí ó ń wá sí ilé ìsìn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò tí ìdarí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, o tí bọ́ lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, ohun tí ó yẹ kí o ṣe ní kíákíá ni wípé kí o sátọ Ọlọ́run lọ, kí o sọ fún Ọlọ́run wípé o ń fẹ́ ìdáríjì àwọn ẹ̀ṣẹ̀ rẹ. Bí Ọlọ́run bá ti ń dáríjì ọ́, bẹ́ẹ̀ ni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ, yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀, yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́, láti wà ní pípé níwájú Ọlọ́run. Bí a bá ń sọ nípa àwọn ogún ìní, bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ Ọlọ́run, èyí tí Paul ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ̀, ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí. Nínú Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, Kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án, ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba Ọlọ́run. Ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ Ọba, àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ Bàbá. Ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, àwọn àjèjì kì yóò jogún ìjọba Ọlọ́run. Kí a má ṣe tàn yín jẹ, kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà ni yóò jogún ìjọba Ọlọ́run. Àwọn ẹ̀sán wọ̀nyí ni ó ń sọ fún wa lẹ́sẹlẹ́sẹ, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ọmọ Ọlọ́run, àwọn tí kò ní ìpín nínú ogún ìní àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀. Ó sọ fún wa ní ìkọ̀ọ̀kan, ó sọ nípa àwọn aláìṣòótọ́, àwọn àgbèrè, àwọn abọ̀rìṣà, àwọn panṣágà. Mo gbàgbọ́ wípé àwọn èdè tí Bíbélì lò wọ̀nyí pé ó yé ọ dáradára. Ó ń sọ nípa àwọn aláìlera, èyí kò sọ nípa ẹni tí ó ní àìsàn lára. Ó ń sọ nípa àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ́. Ó ń sọ nípa àwọn tí ń rédè òru. Ó ń sọ nípa àwọn tí wọ́n ń rin ìrìnkúrìn, àwọn tí wọ́n ní ìfẹ́kúfẹ̀ẹ́, ìfẹ́ gbógbóná sí àwọn aya ẹlòmíràn tàbí sí àwọn ọ̀dọ́mọbìnrin. Ó ń sọ nípa àwọn alọ́nilọ́wọ́gbà pẹ̀lú. Ó ń sọ nípa àwọn olè. Ó ń sọ nípa àwọn olójúkòkòrò, àwọn ọ̀mùtí àti àwọn ẹlẹ́gàn àti ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wípé àwọn wọ̀nyí wọn kò ní ìpín nínú àwọn ogún àwọn ènìyàn mímọ́. Kí sì ni àwọn ogún tí a ń sọ nípa rẹ̀? Kí ni ogún ìní àwọn tí yóò wà pẹ̀lú Ọlọ́run, àwọn tí wọ́n ń jogún pẹ̀lú Jésù Kristi nítorí iṣẹ́ tí ó ṣe ní orí igi àgbélébùú? Ìkíní, ìyà ẹni pẹ̀kan. Ìkejì, gbogbo àwọn ìlérí Ọlọ́run tí a ṣe nínú Bíbélì. Ìkẹta, ohun gbogbo lè a sọ fún wa wípé wọn ó jèrè rẹ̀, wọn ó sì jogún rẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ kí a lọ sí ohun ìkejì tí ó yẹ fún ọpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Kí a padà sí Kolose orí kìíní. Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nítorí kìíní, nítorí wípé ó mọ̀ wá yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, àti nítorí kíni ó yẹ kí a fi máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. Bí a bá ń sọ nípa agbára òkùnkùn, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Ádámù àti Éfà tí wọ́n ti ṣẹ̀ sí Ọlọ́run, bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ti ń jọba lórí gbogbo ènìyàn tí a bí sáyé. Nítorí wípé kò sí ẹnikẹ́ni nínú ara tí ó lè bọ́ lọ́wọ́ èṣù, lọ́wọ́ agbára òkùnkùn fúnra rẹ̀, èyí ni a fi máa ń rí wípé gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni wọ́n wà lábẹ́ agbára èṣù, agbára òkùnkùn. Ó ṣeéṣe kí àwọn ẹmẹ̀wà, àwọn oníṣẹ́ èṣù, àwọn ọmọ ogun rẹ̀, kí wọn kí ó máa ṣe wàhálà tàbí kí wọn kí ó máa fìtínà ẹnìkan. Èyí ni wípé àwọn ènìyàn wọ̀nyí kò tí ì bá Jésù Kristi pàdé. Àwọn ènìyàn wọ̀nyí a kò dáàbò bò wọ́n nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. àwọn ènìyàn wọ̀nyí wọn kò tí ì rí ìmọ́lẹ̀ tí ó wà nínú ìhìn rere nítorí bẹ́ẹ̀ ni agbára òkùnkùn ṣe ń jọba lórí wọn kò sì ṣeéṣe fún ẹrú èṣù ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú agbára òkùnkùn láti bọ́ lọ́wọ́ èṣù ẹ̀ṣẹ̀ àti ayé nínú agbára òun tìka rẹ̀ nìkan bí kò ṣe wípé ọlọ́run nìkan ṣoṣo ló ní agbára láti dá wa sílẹ̀ wo Jeremiah orí 29 Jeremiah orí 29 ẹsẹ̀ 11 nítorí Olúwa ti tú Jacob sílẹ̀ ó sì rà á padà lí ọwọ́ ẹni tí ó lí agbára jù ú lọ nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé agbára òkùnkùn jẹ́ agbára tí ó kọjá agbára ènìyàn wípé kò sí ẹnikẹ́ni tí ó lè gba ara rẹ̀ kúrò lọ́wọ́ agbára òkùnkùn nígbàtí a ti ṣe wàhálà títí nígbàtí a ti gbìyànjú láti bọ́ lọ́wọ́ èṣù lọ́wọ́ ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ayé àti lọ́wọ́ agbára òkùnkùn tí kò ṣeé ṣe fún wa nígbàyí gan ni a rán Jésù Kristì ẹni tí ó kú fún wa nígbàyí gan ni a rán Jésù Kristì ẹni tí ó fi ara rẹ̀ rúbọ fún wa kí a ba lè gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn ìgbàyí gan ni àǹfààní ìjẹ́ tiwa nítorí Olúwa ti tú ọ sílẹ̀ ó sì ti rà ọ padà lọ́wọ́ àwọn tí ó lé agbára jù ọ lọ bí a bá wo Isaiah orí 59 Isaiah orí 59 láti ẹsẹ 14 a lè gba ìkógun lọ́wọ́ alágbára bí tàbí a lè gba àwọn òǹdè lọ́wọ́ àwọn ẹni tí wọ́n tọ́ fún ṣùgbọ́n báyìí lè olówa wí a ó tilẹ̀ gba àwọn òǹdè kúrò lọ́wọ́ àwọn alágbára a ó sì gba ìkógun lọ́wọ́ àwọn ẹni ẹ̀rù nítorí ẹni tí ó ń bá ọjà lé èmi ó bá a jà ẹni tí èmi ó sì gba àwọn ọmọ rẹ là nígbàtí a ní ìgbàlà nígbàtí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ̀ wá nígbàyí gan lè agbà wá kúrò lábẹ́ agbára òkùnkùn a sọ fún wa wípé kò ṣeé ṣe ní ẹsẹ̀ 14 yìí fún agbára ẹ̀dá tàbí agbára àwa tìkára wa láti gba ara wa sílẹ̀ kúrò lọ́wọ́ ẹni tí a tọ́ fún ẹni tí a tọ́ fún nítorí ẹ̀ṣẹ̀ wa ní èṣù ẹni tí a tọ́ fún ni ẹni yìí tó ń jẹ gàba lórí wa ṣùgbọ́n kò ṣeé ṣe fún wa láti bọ́ kúrò lábẹ́ agbára rẹ̀ ṣùgbọ́n nítorí Jésù Kristì tí ó kó fún wa nítorí wípé òun ni ó ní agbára ju èṣù ju ikú tàbí ohunkóhun lọ ó gbà wá kúrò lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó ń jẹ gàba lórí wa wípé a gbà wá sílẹ̀ kúrò lábẹ́ agbára òkùnkùn nínú ìṣe àwọn àpọ́stélì orí 24 ìṣe àwọn àpọ́stélì orí 24 ẹsẹ̀ 12 láti là wọ́n lé ojú kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára sàtánì sí ọlọ́run kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú Jésù ìgbàgbọ́ nínú mi ó ń sọ fún wa níhìn wípé bí ìrètí ń wọlé bẹ́ẹ̀ ni a ń là wá lójú bẹ́ẹ̀ ni òkùnkùn ń fò lọ bẹ́ẹ̀ ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú Ọlọ́run ó ní kí a lè là wọ́n lójú ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára sàtánì sí Ọlọ́run ó yẹ kí ó yẹ ọ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jẹ ọ bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá bí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì bá ti ń jọba nínú rẹ wípé a ti dá ọ ní ìdè a sì ti gbà ọ kúrò lábẹ́ agbára sàtánì bí a bá wo Hebrew 2 ó ń sọ nípa nkankan náà fún wa nípa ìdáǹdè nípa ìgbàlà nípa ìtúsílẹ̀ tí a ní Hebrew 2 láti ẹsẹ̀ 14 ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀ mo tún fẹ́ràn létí lẹ́ẹ̀kan sí i èyí kò sí fún àwọn ẹrú ẹ̀ṣẹ̀ èyí kò sí fún àwọn àjèjì àwọn tí wọ́n jẹ́ àjèjì sí Kristì àjèjì sí Ọlọ́run Eyi ko se fun awon ti won wa ninu ese sibe sibe o nso awon ohun ini awon ogun ini awon ohun ti awon omo Olorun ti won se ajopin re nje ni won bi awon omo ti se alabapin ara ohun eje be gege li ohun pelu se se alabapin ninu okan na ki o le ti pa iku pa eni ti o ni agbara ikurun eyi ni ni esu an so fun a wi pe pelu iku ti Jesu Kristi ku lori igi agbelebo wi pe o ta jere sile fun wa o fi ara re robo fun wa ebo ti Olorun gba si ebo ikeyin ati ebo ti o peye wi pe nipa ebo yi nipa ohun ti Jesu Kristi se fun wa yi ni a gba wa sile kuro lowo agbara esu ko lowo eni ti o ni agbara iku nitori wo pe o ti pa agbara re run ninu ese ikedogun ki o le gba gbogbo awon ti o fi itori iberu iku wa labe ide lojo aye won gbogbo awon miran won ti fi ara won di won ti so ara won di eru esu nipa wi pe won ti da majemu pelu awon ogun esu pelu awon agbara esu sugbon so wi pe bi o ba sa sabe agbara Olorun bi o ba sa si abe abo ti o wa lati odo Jesu Kristi nitori ohun ti o se ni ori igi agbelebo wi pe yo gba o kuro ninu awon nkan ti o ti jeje wi pe boya titi aye boya titi iku wi pe o wa labe agbara satani nitori wi pe awon ti won ti ni idande awon ti won ti ni igbala awon ni agba patapata kuro lowo agbara okunkun lati ni idande Thomas wi pe ki a yo wa kuro ninu ewo o si Thomas wi pe bi a tin yo wa kuro ninu ewo yi ki a fa wa mo odo ara Jesu Kristi nipa ijiya ati iku Kristi ati ja agba kuro lowo agbara okunkun ati kuro lowo ase okunkun nigba ti a di atunbi ni ati da wa ni ide kuro lowo agbara okunkun yi bayi ani lati mo eto wa ki a si duro lori eto wa ki a si ma tesiwaju pelu isegun ati wo ohun meji ti o ye fun idupe ikini ni wipe ani ogun ini pelu Jesu Kristi ikeji ni wipe ati gba wa kuro lowo agbara okunkun iketa wo Kolose ori kini pakeji ese iketala ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re o si wa nipo kuro ninu ijoba esu wa si ijoba ayanfe omo re ranti wi pe nigba ti a je eru ese eru esu a wa ninu aginju a ngbe ninu aginju a ngbe ninu ibi ti bibeli pe ni ile iyo ti enikeni ki gbe nigba ti a wa ninu ese a wa labe satani sugbon nisinsin ti a ti mo Olorun a se wa nipo a mu wa kuro ninu aginjo a mu wa si ile a mu wa kuro ninu ilu ti o jina rere ilu ti a ko ti ni alaafia a mu wa sinu ijoba Olorun ijoba ayanfe omo re a mu wa kuro ninu wahala ti a ti ni tele tele idalebi ti a ti ni tele tele a mu wa si odo Jesu Kristi nitori wepe ati so wa di omo eyi ye fun idupe nitori na ni Paul apostle fi so wepe o ye ki a ma dupe lowo Olorun baba nitori wepe o ti si wa ni ipo kuro ninu ijoba okunkun o si ti mu wa wa si ijoba ayanfe omo re ninu Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le ma rin ni yiye Olorun ni yiye Olorun eni ti o n pe yin sinu ijoba ati ogo ohun ti kara re o ye ki o ye wa wi pe bi a ba ti n di omo Olorun be ni a n ko egbe okunkun sile nitori kini nitori wi pe a ti se wa nipo kuro ninu okunkun sinu imole bi a ba ti n di omo Olorun be ni a n ko egbe awon omoti sile nitori kini nitori pe a si wa nipo a mu wa kuro ninu aginjo a mu wa wa si ile bi aba tin di omo olorun be ni an fi iwa kiwa be ni an fi sile nitori kini nitori wipe ati yo wa kuro ninu egbe awon ti o je ajiji si olorun ati ajiji si kristi ati so wa di omo olorun asini alaafia pelu re oni eni tin pe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu korinti keji korinti keji ori kefa ese iketa dilogun si ese ikeji dilogun eni ojose ti wa bi olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginjo si ile ati kuro ninu egbe awon ajiji ti a ti di omo olorun eyi ni ojose wa korinti keji ori kefa lati ese iketa dilogun nitori na e jade kuro laarin won nitori na e jade kuro ni laarin awon aborisa nitori na e jade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitori na e jade kuro ninu awon tin se afe aye nitori na e jade kuro ninu awon elese laarin awon elese ke si yara yin si oto le oluwa wi ke ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le olowa olodumare wi ninu petero kini ori keji petero kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri sugbon nisisin yi eyin di eniyan olorun eyin ti ko ri anugba ri sugbon nisisin yi e ti ri anugba olofe mo be yin bi alejo ati bi ero lati fa seyin kuro ninu ife kufe ara ti n ba okan jagun lati fa kuro ninu ife kufe ara ti n ba okan jagun o so wipe nigba kan ri a kii se eniyan olorun sugbon nisisin yi a ti se wa nipo pada a ti di eniyan olorun nigba kan ri a ko ri anugba sugbon nisisin nitori pe a ti dari ese wa je wa nitori pe a ti gba jesu kristi gbo nitori pe a ti di eni igbala a ti se wa nipo pada nisisin bi a ko ti le ri anugba tele tele ri a ti ri anugba nisisin yi o so wipe a ti di iran awon ti o mo olorun wese ikesan sugbon eyin ni iran ti ayan olu alofa orile ede mimo eni eni oto ki eyin ki o le fi ola nla eni ti o pe eyin jade kuro ninu okunkun sinu imole iyanu re han ati se wa nipo pada ki a gbe igbesi aye ti o ye ipo ti a wa nisisin yi ohun ikerin ti o ye fun ope ti Paul apostoli ti o fenu kan ninu eko wa kolose ori kini wa ni kolose ori kini ese ikerinla ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese eyi ni a pe ni irapada ati ni irapada okan wa ninu efeso ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re bi a ba nso nipa irapada o ye ki a mo wipe eyi mu idariji ese lowo bakan na ese ti o ye ki a jiya fun ese ti o ye ki o ran wa lo si orun igbe ese ti o ye ki a ma sise lori re nitori awon ti a se ti o bi olorun ninu ati dariji wa ati ra wa pada ati fa wa sumo odo olorun fun rara re nitori be o ye ki a ni okan ope si olorun ninu titu ori keji ese ikerinla titu ori keji ese ikerinla eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wepe nitooto le ati di omo olorun ko ye ki ese kan soso ki o wa ni igbesi aye wa kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ó ṣe àìlera fún ara kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojúkòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó ra, ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kínní orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, a kò tí ì ṣí nípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, ó jẹ́ wípé a kò tí ì ṣí nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn, agbára èṣù, sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi, ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà, kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ẹnikẹ́ni tí ìbá jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan, ni ó máa ń sọ wípé òun dẹ̀ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbá jẹ́ àlùfáà tí ó ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan, ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá. Kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé Bíbélì wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, tàbí òun tilẹ̀ ti di àtúnbí, lè ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìyá, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó lè mọ́ wa, ẹ̀ṣẹ̀ tí kò lè mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀, ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún ní tòótọ́. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ títa ni, tí èṣù ni, nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ̀ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ ìṣòrun wọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, ẹnikẹ́ni tí a ti tún bí, ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run, ẹnikẹ́ni tí a ti ṣínópò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa Ọlọ́run òbí. Bí a bá ti di àtúnbí, bí a bá ti yí wa padà, bí a bá ti rà wá padà, kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá, kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá. Nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹwàá, Nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ó bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn ni lè Olúwa wí. Èmi ó fi òfin mi sínú wọn. Èmi ó sì kọ́ sí wọn lé ọkàn. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run wọn. Wọn ó sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù. Kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa. Nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà nítorí èmi ó ṣàánú fún gbogbo àìṣòdodo wọn. Àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ní èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀ bí a bá ti di ẹni ìgbàlà ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀, ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i. Kí a wo àwọn tí Pọ́ọ̀lù Àpọ́sẹ́lì ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́, ẹ̀mí oore, ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́, kí a sì ní ìṣepẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run. A ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké. A ń dúpẹ́ wípé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀ ó máa ń ṣe bẹ́ẹ̀. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í yí padà. A tún dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébùú. A sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà. A sì tún dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara. A ń dúpẹ́ fún gbogbo ṣùgbọ́n o mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé o yẹ kí a dúpẹ́ fún ìkíní nítorí wípé o mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. O yẹ kí o ronú lónìí. O yẹ kí o wo àwọn oore tí Ọlọ́run ṣe fún ọ. Bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, o yẹ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, nítorí wípé o ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn. O yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà, èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́. Ìkẹta, nítorí wípé a ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là, a ti mú ọ wá sí ìjọba Ọlọ́run, a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, nínú ẹni tí a wà ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, o sì ti di ẹni ìgbàlà, o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere, ó yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí ń ṣe. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébùú. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là? Ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti dá ọ ní ìdè? Ṣé a ti gbà ọ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ. Ó jẹ́ agbára rẹ, ó jẹ́ ipá rẹ. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú aginjù? O ti wá sínú ilé Ọlọ́run, o ti wà nínú ìjọba Ọlọ́run, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà? O ti kúrò láàrin àwọn àjèjì, o ti di ọmọ nínú ilé, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a wá síwájú yín, kì ki se be ni kan awa si ori tabili yin lati je onje ti emi ebe wa ni we pe ke se wa loju ki a le je onje emi yi ki a si de alagbara ninu olowa an bebe we pe ki e se wa loju ki e fi ona iye ki e fi han wa ke je ki nkan ti an ko ati eyi ti an ka ki o je e ti o se wa lanfani ti o se wa lori ti o pese wa sile fun bibo Jesu Kristi adupe we pe ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa ante so waju ninu eko wa loni anwo Kolose ori keji esekewa Kolose ori keji esekewa asi ti se yin ni kikun ninu re eni ti ise ori fun gbogbo ijoba ati agbara nihi ni an so fun nipa Jesu Kristi ati anfani ti ani ninu Jesu Kristi o so wi pe asi ti se yin ni kikun ninu re eni ti se ori fun gbogbo ijoba ati agbara Paul apostoli eni ti a si loju eni ti a fi ran orun han eni ti oro olorun ti o ye eni ti emi olorun ti o kun ninu ti o fi la awon kristiani awon onigbagbo ti o fi la awon loye nipa kristi we pe ori ni kristi je eni ti agbega eni ti agbe oruko re ga ju gbogbo oruko lo eni ti o ga ju awon angeli eni ti o ga ju gbogbo eda patapata eni ti o je wipe oun ni ori ati oluwa oun gbogbo oun eni ti a fi ijoba ati idajo le lowo ni ikehin oni yo se idajo gbogbo aye o wa nso fun wa oun ti a je ninu kristi ati eni ti a je ninu kristi opolopo ni ko mo awon nkan ti a fe menuba loni ni oun to je ifihan iwe mimo ti a fe keko ninu re loni nipa wipe a je kikun a je pipe ninu kristi ti awon nkan woyi ko ye nitori be o ye ki a feti sile ki a fi esi ohun ti a n ko daradara ki a ma ba gba wa lo kuro ninu won nigba kan aimo kan ma mu ki ijo ki o padanu opolopo anfani ti o wa ninu kristi aimo kan yi kan na ni o ma mu ki awon onigbagbo ki o lo igbesi aye won lai gbadun tabi lai ni pupo ninu awon ohun ti o ye ki won ki o ni ninu kristi ninu okan olorun ninu ete olorun o ti fi gbogbo isura pamo ninu kristi fun wa awon ohun ti o se fun wa ohun ti o pese fun wa ninu kristi o po to be ge to je wipe o soro lati se apejuwe won ni kikun o dabi oro ti ayabirin Sheba ti o so fun Solomoni nigba ti o wi pe a ko ti so idaji won bi abawo ohun ti a pese fun wa ninu Kristi bi abawo ohun ti Olorun se fun wa nigba ti o fi omo bibi re kan soso rubo fun wa a o ri wi pe a ko ti so idaji won fun wa tabi ke a kunkun so wi pe bi a ti le nka bi a ti le nri bi a ti le n gbadura ti a si ni die die ninu awon kan ti Olorun se fun wa ninu Kristi a ko ti ri idaji awon nkan wonyi a ko ti ri won gba gege bi ipo tabi aye ti a wa ninu Kristi ohun gbogbo ni o je ti wa ninu Kristi wo Korinti kini ori keta ese ikokanleni ogun nitori na ki ẹnikẹni ma se sogo ninu eniyan nitori tiyin li ohun gbogbo o n so fun wa ohun ti a ni ninu Kristi o ni nitori ti wa ni ohun gbogbo je ti wa sugbon ni pato opolopo ni o je wipe iriri nkan wonyi ko je ti won ati ohun ti won ti ri gba nipa ti emi nipa ti ara ninu Kristi ko ti de oju osewon o dabi awon ti a ri ninu ise awon aposteli ori kọkandinlogun ise awon aposteli ori kọkandinlogun ẹsẹ̀ ìkejì, ó sì wí fún wọn pé ẹ̀yin a gba ẹ̀mí mímọ́ ná, nígbà tí ẹ̀yin gbàgbọ́, wọ́n sì wí fún wọn pé àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Ẹ̀mí mímọ́ tí a ti fún àwọn onígbàgbọ́, àwọn tí a ti sọ di mímọ́, àwọn tí ó ti múra sílẹ̀, àwọn tí ó gbàdúrà tí ó wojú Olúwa, àwọn tí ó ti dúró lórí òkè ní yàrá òkè ní Jerusalemu, ẹ̀mí mímọ́ tí a ti tú dàlé wọn lórí, tí a ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíràn nínú ìṣe àwọn apostoli ní Éfésù, ni Paul ti rí àwọn ọmọ ẹ̀yìn wọ̀nyí tí ó ń bi wọ́n wípé àǹfààní tí a ní nínú Kristi, agbára ẹ̀mí mímọ́ tí a ní nípa wípé a jẹ́ ti Ọlọ́run, agbára ẹ̀mí mímọ́ tí ó lè jẹ́ tiwa láti fún wa ní ìṣẹ́gun, láti jẹ́ kí iná ẹ̀mí kí ó máa jó nínú wa. Ẹ̀yin a ti rí igbà nígbà tí ẹ gbàgbọ́, wọ́n wí pé àwa kò tilẹ̀ mọ̀ rárá, àwa kò gbọ́ rárá bí ẹ̀mí mímọ́ kan wà. Èyí ni ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀, wípé ohun tí a ti ṣe fún wa, ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa kò jẹ́ tiwọn, nítorí wípé wọ́n jẹ́ aláìmọ̀kan, aláìlóye nípa kíkún tí a ní nínú Kristi. Ọlọ́run ti ṣe ohun púpọ̀ fún wa nípasẹ̀ Kristi, kí a kúnkún wípé ó ti ṣe ohun gbogbo tí ó yẹ láti ṣe fún wa nípasẹ̀ Kristi. Ìgbàgbọ́ nínú Kristi ni ó máa jẹ́ kí a ní ẹ̀kún nínú Ọlọ́run, àti ọ̀pọ̀ yanturu, ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti pèsè fún wa, ṣùgbọ́n àìmọ̀kan àti àìgbàgbọ́ ni ó máa dí ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́, tí ó jẹ́ wípé àti mú ìfẹ́ Ọlọ́run ṣe àti ìlànà Ọlọ́run ṣe kìí jẹ́ tiwọn. Ẹ̀mí mímọ́ ni ó mú sí Paul apostoli láti kọ́ sí ìjọ wípé àti ṣe yín ní kíkún nínú rẹ̀, àti ṣe yín ní kíkún nínú rẹ̀. Ǹjẹ́ kí ó má ṣe dàbí ẹni wípé a dàbí ọmọ olínakúnà tí ó wà ní ilẹ̀ àjèjì, tí ó ń wípé ohun gbogbo tí bàbá òun ní ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé àwọn ọmọ ọ̀dọ̀ wọ́n ń jẹ àjẹyó àti àjẹṣẹ́kù, ṣùgbọ́n òun kú fún ebi. Kí ó má bàa jẹ́ wípé tiwa rí bẹ́ẹ̀, ó yẹ kí a kọ́ ẹ̀kọ́ yìí, kí a mọ ohun tí a ní nínú Kristi. A wo ìdánilẹ́kọ̀ọ́ yìí nínú àkòrí mẹ́ta. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Ìkejì, kíkún nínú Kristi. Ìkẹta, kíkún tí a ní, kíkún tí ó jẹ́ tiwa. Ìkíní, ìṣọ̀kan pẹ̀lú Kristi. Yẹ kí a tún padà sí Kolose. Kolose orí kejì, ẹsẹ̀ ìkẹwàá. A sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀, ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára. A ń sọ fún àwọn wọ̀nyí wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ nínú Kristi. Ó yẹ kí a tọpasẹ̀ ọ̀rọ̀ yìí nínú Kristi. Bí a bá rí ẹni tí ó wọ inú ẹbí wa wá, a máa ń sọ wípé ó ti di ara wa, ó jẹ́ ọ̀kan nínú wa. Bí a bá rí ẹni tí ó ti wà ní ìta tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a bẹ̀ wípé kí ó wọlé, tí ó sì gba ìṣèpẹ̀ wa tí ó wọlé, a máa ń sọ wípé ó wà nínú ilé. A máa sọ wípé, tá a bá sọ wípé níbo ló wà, a máa ń tọ́ka sí ilé náà wípé ó wà nínú rẹ̀. Bí ó bá jẹ́ pé a fẹ́ fi ohun kan pamọ́, tí a fi sínú àpótí, tí a sì ń wá nǹkan wọ̀nyí, ọmọ wa máa rán wa létí wípé ó wà nínú rẹ̀, a sì tọ́ka sí àpótí. Èyí jẹ́ wípé bí a bá fẹ́ wá nǹkan wọ̀nyí, nǹkan yìí tí a ń wá, a ó rí níbi tí a fi pamọ́ sí, nínú àpótí. Mo ṣe àpèjúwe yìí kí ó lè yí ọ dáradára wípé nígbà tí a sọ wípé a ti ṣe wá ní kíkún nínú rẹ̀, èyí jẹ́ wípé lákọ̀ọ́kọ́, a ní láti kọ́kọ́ wọ inú ẹbí Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sí inú ilé Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú ìjọba Ọlọ́run, a ní láti kọ́kọ́ wá sínú Kristi, ẹni tí ó jẹ́ olùgbàlà fún wa. Ó yẹ kí èyí kí ó yé wa dáradára. Bí ènìyàn bá wà lóde, tí a sì fẹ́ mu wọ inú ilé, kí a bá lè sọ pé ó wà nínú ilé, ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà, kí ó wọnú ilé. bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀ àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a ti wà nínú òkùnkùn tí a ti wà lóde tí a kò sí ní ìjọba ọlọ́run bí a bá fẹ́ sọ wípé a wà nínú kristi a wà nínú rẹ̀ ṣe mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wá di kíkún nínú rẹ̀ a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀ nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ wá sínú rẹ̀ a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀ọ̀dà a ní láti gba jésù kristi olúwa gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba jésù kristi olúwa gbọ́ ohun tí bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú jésù a di ẹni tí ó wà nínú jésù yẹ kí a wo éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀ nínú ẹni tí ó ń sọ nípa jésù wípé bí a bá wọ inú jésù bí a bá wá sínú ìjọba jésù bí a bá kúrò nínú òkùnkùn bí a bá kúrò nínú ọ̀ṣẹ̀ bí a bá gbé ìṣísẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ a di ẹni tí ó wọ inú jésù a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a kò sí nínú ìjọba jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́ ìgbésẹ̀ ìrònúpọ̀àdà kí a wá sínú kristi kí a gbàdúrà títí a ó fi rí wípé a dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀ àti wípé bí a bá ti ń wọ inú kristi ìdálẹ́bi yóò lọ ní ìgbésẹ̀ ayé wa nínú Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkíní ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú kristi jésù ṣe ó fiyèsí ohun tí a ń kà dáradára tí ó wà nínú kristi jésù àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà tí wọ́n ti wọ inú jésù lọ àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ tí wọ́n ti gba jésù olúwa gbọ́ gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn ó ní ẹbí kò sí ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú kristi jésù àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí ẹsẹ̀ ìkejì nítorí òfin ẹ̀mí ìyè nínú kristi jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí tí a ti kúrò lóde tí a ti wọ inú ilé tí a ti kúrò lọ́dọ̀ èṣù tí a ti di ẹbí ọlọ́run tí a wọnú ẹbí ọlọ́run tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀ ìwé ọ̀daràn tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè lọ́run kí a kúngun sọ wípé nígbà tí a ti wọ inú kristi ìdálẹ́bi lọ òṣì lọ ìdájọ́ tí ìbádé bá wa ní ayérayé ó kúrò àti wípé a sọ wá di òmìnira ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú kúrò a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú wo kọ́rìntì kejì orí karùn-ún kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú kristi sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú kristi ó ti di ẹbí ọlọ́run ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ ó ti wọ inú kristi lọ ó jẹ́ wípé kristi ni ó jẹ́ olùgbàlà rẹ̀ wípé bí ọlọ́run bá fẹ́ wò ó a rí kristi kí ó tó rí a rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ jésù pẹ̀lú oore ọ̀fẹ́ ọlọ́run àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀ oore ọ̀fẹ́ kristi ó ti mú nǹkan wọ̀nyí kúrò nítorí náà bí ẹnikẹ́ni bá wà nínú kristi ẹnikẹ́ni ló wí ìbáṣe ọmọdé ìbáṣe àgbà ìbáṣe kúrúntù ìbáṣe ọ̀mọ̀wé bí ẹnikẹ́ni bá wà nínú kristi ó ṣeéṣe ìbáàjẹ́ júù tàbí ìbáàjẹ́ kẹfìrí ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹnikẹ́ni bá wà nínú kristi ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀ wé kà ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun bi enikeni enikeni bi o ba wa ninu Kristi o sese ki o je wupe ijo wa nihi ni o tin josin tabi ijo miran ni o tin josin bi enikeni ba wa ninu Kristi o di eda titun o di eda titun o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di titun ohun ti an so ti o ye wa gbangba ninu oro Olorun ni wepe bi abati wo inu Kristi ti a ko ese sile a o ri wipe igbe aye otun ni o ma gbe a o ma rin ni irin otun yo je irin ododo a o je eda titun yo wa ninu wa ete ati ilana igbe aye wa yo di titun okan wa yo di titun eri okan wa yo di titun ilana ti an tele yo di titun agbara otun lati bori ese yo wonu igbesi aye wa ki se be nikan ini titun ni yo je ti wa opin ajo wa yo si je opin titun awa ti o je wipe tele tele a je igi idana ti o ye ki a so sinu ina orun apadi sugbon nigba ti a ba gba Jesu ti a wa sinu Kristi o je wipe opin otun ni yo je ti wa e ti a ba fi so wa sinu ina tele tele a o lo si orun rere bi a ba so wipe a wa ninu Kristi o ye ki o ye wa wipe opolopo ni o je wipe won ko si ninu Kristi awon ti ko si ninu Kristi kini ati mo ti won si kini a le so nipa ti won je ki a wo Jobu ori kefa ese ikokanlelogun nje nisisiyi eyin dabi won eyin ti eyin ri iresile mi ayasi po yin o ti an so ni hin ni wo pe awon ti o ba je wo pe won ko mo olorun ti won ko si ninu Kristi bi won ba ni idamu bi won ba ni ri re sile bi won ba ri ohun kohun aya yo ma po won o ma jaya nitori wo pe won je eni ti ko mo olorun ki a konkon so wo pe won dabi ohun asan ni waju Oluwa nitori wepe won ko ni agbara ti o wa ninu Olorun ati ti o wa ninu Kristi e je ki a wo Isaiah ori ogoji ese ikokan ese iketadilogun gbogbo orile ede ni o dabi ofo asan ni waju re a se ka won si fun bi ohun ti o reyin ju ofo ati asan lo bi a ko ba ni Kristi a je bi ofo ati asan awon ohun omule mofo aye la ma sato leyin a ko si ni ere kankan nipase won nitori eni ti ko lolorun eni ti ko ni Jesu o dabi ofo ati asan ninu Johanu ori kedogun ese karun oni emi ni ajara eyin le eka eni ti o n gbe inu mi eni ti o n gbe inu mi ati emi ninu re oni yo so eso opolopo nitori ni yiya ara yin kuro lodo mi e ko le se ohun kan bi aba fe je eni ti o le se ohun kan eni ti o ni lari ni waju Oluwa eni ti o ni opolopo ore ofe ni waju Oluwa igbese ti ani lati gbe ni we pe ki a wa sodo Olorun nipasẹ Jesu Kristi ki a wo inu Jesu lo ki a gbe igbese ironu pada ati igbagbo ki a ba le je ti Olorun oni bi a ba se be opolopo anfani ni o je ti wa nitori wi pe a ni isokan pelu Jesu Kristi ninu Efesu ori keji ese ikefa o si ti ji wa dide pelu re o si ti mu wa wa joko pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jesu nínú Kristi Jesu àjòkó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀ kọjá àwọn ẹ̀mí òkùnkùn kọjá agbára sàtánì àti àwọn áńgẹ́lì búburú àjòkó nínú Kristi nínú àwọn ọ̀run èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti Ọlọ́run èyí ni àǹfààní wa bí a bá gba Jesu Kristi gbọ́ èyí ni àǹfààní wa bí a bá rí i dájú wípé a ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ a sì ti wọ inú Kristi lọ nitori be bi o ba ti igba olorun gbo bi o ba ti wa ninu Jesu Christi o ye ki o gbe igbese igbagbo loni nitori we pe eni ti ko ba si ninu Christi o je asan o je opo ninu Efeso orikeji ese ikejila pe li akoko na eyin wa lai ni Christi e je ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni olorun le aye eni ti o ba wa lai ni Christi o je eni ti ko ni ireti o je eni ti ko lolorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti olowa bi a ba ti di Christi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Christi olowa gbo ti a si mo we pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Christi a si ti fi iye wa pamo ninu Christi nin pelu Christi ninu olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Christi ninu olorun a fi iye wa pamo pelu Christi ninu olorun o je wo pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu Christi ninu olorun je ki a wo kikun ti a ni ninu Christi kikun ti a ni ninu Christi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wipe o sofo bi a ba fe po omi ti a fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o seese ki koroba yi ki o wa lori kanga nitooto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekunrere omi sugbon nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wipe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan naa ni ki a to mo Christi ki a to wa ninu Christi Christi je Christi dabi kanga omi iye bi o ba ranti ninu Johanu ori kerin Johanu ori kerin nigbati Jesu Christi ti o ba obirin kan ara Samaria soro won soro nipa kanga omi je ke aka lati ese ikepa Johanu ori kerin kanga Jacob si wa nibe nitori na bi o ti re Jesu tan nitori irin re bẹẹli o joko leti kanga o si je iwon wakati kefa ojo obirin kan ara Samaria si wa lati pa omi Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na le obirin ara Samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se Jew fi n bere ohun mimu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon Jew ki ba awon ara Samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati eni ti o wi fun o pe fun mimu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin naa wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kanga na jin nibo ni iwo gbe ti ri omi iye naa ese ketala Jesu dahun o wi fun pe enikeni ti o ba mu ninu omi yi orun gbe yo si tun gbe ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un oòrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé, ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun. Níhìn-ín ni Jésù Kristì ti ṣe àpẹẹrẹ.

ari wo pe leyin igba ti a ba ti ni igbala iwa mimo iso di mimo ni ati pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lawo lawo ninu Efeso ori karun ese iketa dilogbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o li ogo li aini abawon tabi alebu kan tabi irun kan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboko wepe bi e ba fe isodi mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wepe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato Olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba n fi agbara agbara ti emi aso fun awe pe eyin o gba agbara nigbati emi mimo ba bale yin agbara fun ise esin Olorun yo je ti wa bi abato Olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo we pe nipa ina Kristi ni amu wa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a ti so fun Olorun wi pe a n fe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba Olorun gbo o daju pe a o mu wa larada bi o si je we pe a n fe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kerin Filipi ori kerin ese ikokandilogun sugbon Olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipase Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipase Kristi nikan soso lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa we pe Olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipase Kristi tabi ninu Kristi o ye ki o ye wa we pe ohun gbogbo ti Olorun ri we pe anilo ninu aye ati ni ayeraye ni ati fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyin ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a se ti se yin ni kikun ninu re a se ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma nlo si ilesin ti won si ti nlo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Kristi ko je ti won sibe sibe a n fi ye wa wipe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibukun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa tabi o je wipe won je ole won se imele ninu adura agbegba tabi ki o je wipe aigboran wa ni igbesi aye won sugbon bi a ba le mu aigboran kuro ti a mu ose kuro ti a mu imele nipa ti adura agbegba ti a mu kuro ti a si ni imo ti o peye ninu oro Olorun o daju wipe awon ohun ti o ye ki o je ti wa ninu Kristi a o fi won fun wa nitori a ti se yin ni kikun ninu re kini ohun ti a le fi eyi we tabi kini a ri eyi si nigba ti a ti se wa ni kikun ninu re ti o je wipe ohun gbogbo ibukun orun o ye ki o je ti wa bawo ni o ye ki a ti ma gbadura je ki a wo Johanu ori kerinla lati ese iketala ohunkohun ti eyin ba si bere le oruko mi iba se igbala ohunkohun ti eyin ba si bere le oruko mi idariji ese ni ireti orun ni iye ani pekun ni ohunkohun ti eyin ba si bere le oruko mi ohun naa lemi o se ki a le yin baba logo ninu omo o n so fun a wipe bi o ba je wipe a ri pe ninu okan wa a ko ti so wa di mimo
ari pe ninu okan wa gbogbo ese si wa nibe sibe ari pe ninu okan wa nigba miran bi eniyan ba se wa etanu ma nwa sinu okan wa o ma nda bi eni pe bi a ko ti le gbesan emi ati gbesan ero ati gbesan o ma npo jojo ninu okan wa o ni bi a ba be lowo olorun we pe ki o so wa di mimo nitori ohun ko nti eyin ba si beere li oruko mi o na le mi yo se bi o ba fe di eni ti o ni so di mimo eni ti o ni iwa mimo eni ti o ni ododo eni ti o je wi pe igbese aye re yo dabi ti kristi ninu ati lode o le beere lowo olorun ohun ko nti eyin ba si beere loruko mi ohun na li emi o se bi a ba so pe ohun ko nti eyin ba beere loruko mi awon miran iwosan ni kan soso ni won ma nbere awon miran idande ni kan soso ni won ma nbere won ki bere we pe ki a fun ni igbala ki a le pese won sile fun orun ki a le pese won sile fun bibo kristi o ye ki a mo we pe igbala ju iwosan lo o ye ki a mo we pe isodi mimo o ju iwosan lo o ye ki a mo pe bi agbara olorun agbara emi olorun bi o ba so kale si igbesi aye wa pelu ina emi jojo awon nkan ti ko ni lari ni igbese aye wa o ye ki a mo wi pe ifikun ni agbara emi olorun o ju awon nkan kekeke miran ti a ma nbere lo ohun ko nti eyin ba bere bi oruko mi iba se igbala iba se isodi mimo iba se ifi agbara emi olorun kun ni o ni ohun na le mi o se bi o ba si je ewosan o ni emi o se bi o ba je idande o ni emi o se bi o ba je pe ki a pese fun aini re o ni emi o se ohun na le mi o se ki a le yin baba logo ninu omo ninu ese ikerinla bi eyin ba bere ohunkohun igbala ni ohunkohun isodi mimo ni ohunkohun agbara emi olorun ni igbesi aye re ni ohunkohun ore ofe ju be lo ti o fi le ma gbe igbesi aye asegun lori ese bi eyin ba bere ohunkohun li oruko mi emi o se ni Johanu ori kedogun ese ikeje Johanu ori kedogun ese ikeje bi eyin ba ngbe inu mi ti oro mi ba si ngbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin bi olorun ba fun wa ni anfani ti o tobi to bayi wi pe a le bere ohunkohun ti a ba fe ti a si ri wi pe ini lorun aye lorun ile ogo loke wipe oju toro kobo ti a ma nbere lo eese ti a ko fi bere lowo olorun wipe nigba ti a ba pa ojude ni iku wipe a fe ri olorun a fe ri jesu kristi lojukoju eese bi a ba mo wipe lati di orun lati joko lori ite pelu jesu kristi lati ni alaafia ninu okan wa ki a si ri wipe ati mu gbogbo idalebi ati mu kuro bi a ba mo wipe awon nkan wonyi se iyebiye igbala emi wa wipe ohun ni oro ti o tobi ju ti o po ju ese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe isodi mimo ni ohun to se pataki ti a o le fi ri oju olorun nitori o wipe lai si iwa mimo ko si eni ti yo ri olorun bi a ba mo wipe a ti pese re sile fun wa wipe anfani wa ni ogun ati ini wa ni lati ni isodi mimo ese ti a ko fi bere lowo olorun bi a ba mo wipe a je alailagbara wipe a fi bi agbara emi olorun bi o ba wa si igbesi aye wa ki o so waji ki o fi ina mi ki o fi jo gbogbo ti ko ni lari ni igbesi aye wa ki o fun wa ni agbara ati gbadura agbara lati di ileri olorun mu agbara lati duro tiri ninu inu nibi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo bi a ba ri wipe a je alailagbara a je eni ti o ni irewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yo pora gbogbo irewesi ni yoo fo lo gbogbo ki a ma sun ninu adura ni yoo fo lo ati wipe gbogbo aile duro ti olorun ni yoo sa lo ni igbesi aye wa eese ti a ko fi bere wipe a n fi agbara olorun a n fi agbara olorun bi a ba ti gba okan wa la bi a ba ti so wa di mimo wipe a n fe agbara ifikun ni agbara olorun eese ti a ko fi bere o ni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wipe ohun gbogbo ni o ti setan ohun gbogbo ni jesu kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu romu ori kejo
ẹsẹ ìkejìlélọ́gbọ̀n. Ẹni tí kò dá ọmọ òun ti kára rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa yóò ha ti ṣe, tí kì yóò fún wa ní ohun gbogbo pẹ̀lú rẹ̀ lọ́fẹ̀ẹ́. Ọ̀fẹ́ nìgbàlà kì í ṣe wípé a ń fẹ́ owó láti ra ìgbàlà Ọlọ́run, yóò fún wa ní ohun gbogbo lọ́fẹ̀ẹ́. Òun fẹ́ ìsọdi mímọ́ ni, ọ̀fẹ́ ni. Òun fẹ́ agbára ẹ̀mí ní ìgbésí ayé rẹ, ọ̀fẹ́ ni. Òun fẹ́ kí agbára ẹ̀mí Ọlọ́run kí ó wá ta ọ́ jí, kí ó wá sọ ọ́ jí, ọ̀fẹ́ la ń gbà lọ́wọ́ Ọlọ́run. Òun fẹ́ ìwòsàn ni, ọ̀fẹ́ la ń gbà lọ́wọ́ Ọlọ́run. Tàbí òun fẹ́ ìdáǹdè, ìdánisílẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀mí òkùnkùn tí ó na olówó, ọ̀fẹ́ la ń gbà ìbùkún ọ̀run yanturu ní ìgbésí ayé rẹ lòun fẹ́ ni. Ó ní Ọlọ́run fúnra rẹ̀ tí kò dá ọmọ rẹ̀ sí, ṣùgbọ́n tí ó jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́ fún gbogbo wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, òun kì ó ha fún wa ní ohun gbogbo pẹ̀lú Kristi lọ́fẹ̀ẹ́. Ó yẹ kí a mọ̀ wípé lọ́fẹ̀ẹ́ ni ohun gbogbo tí Ọlọ́run fẹ́ láti ṣe fún wa. Kí a tó gbàdúrà, ẹ jẹ́ kí a wo ìfihàn orí kọkànlélógún, ìfihàn orí kọkànlélógún láti ẹsẹ̀ ìkẹfà. Ó sì wé fún mi pé ó parí. Ṣé o rántí àwọn ọ̀rọ̀ wọ̀nyí lórí igi àgbélébò? Òun la tún sọ níhìn-ín, èmi ni Alpha àti Omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin. Èmi ò sì fi omi fún ẹni tí òǹgbẹ ń gbẹ láti orísun omi iyè lọ́fẹ̀ẹ́ rántí wípé ọ̀fẹ́ ni ìgbàlà, ọ̀fẹ́ ni ìsọdi mímọ́, ọ̀fẹ́ ni agbára ẹ̀mí Ọlọ́run àtòkè wá, ọ̀fẹ́ ni ìsọjí, ọ̀fẹ́ ni ìwòsàn, rántí wípé ọ̀fẹ́ ni ìdáǹdè, rántí pé gbogbo ìbùkún ẹ̀mí láti ọ̀run wá ọ̀fẹ́ ni. Ẹni tí ó bá sì ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí. Èmi ó sì máa jẹ́ Ọlọ́run rẹ̀, òun ó sì máa jẹ́ ọmọ mi. Ẹni tí ó bá sì ṣẹ́gun yóò jogún nǹkan wọ̀nyí. À ń sọ nípa wípé nígbà tí a bá dé ọ̀run, ọ̀pọ̀lọpọ̀ ogún àti ìní ni yóò jẹ́ tiwa, nítorí wípé a wà nínú Kristi. Ìgbà yìí gan ni a rí ẹ̀kúnrẹ́rẹ́ ìtumọ̀ ohun tí a ń sọ fún wa nínú Kólósè orí kejì ẹsẹ̀ kẹwàá, wípé a ti ṣe yín ní kíkún nínú rẹ̀. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá bá Jésù pàdé ni a bẹ̀rẹ̀ sí ní tọ́ kíkún inú Kristi wò. Bí a bá ti jinlẹ̀ jù bẹ́ẹ̀ lọ, tí a ní ìsọdí mọ́, a ó tún máa tọ́ jíjìn ìfẹ́ àti gbígbòòrò ìfẹ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. A ó tún máa tọ́ kíkún nínú Kristi, a máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Bí a bá ti ń fún wa ní agbára ẹ̀mí Ọlọ́run, a ó tún máa tọ́ òjù bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó bá yá, tí a bá gbà wá sókè, tí a bá pa aláàdà, tí a bá rí Jésù Kristi lójúkojú, tí a bá mú wa lọ sí ọ̀run, tí a sì jẹ́ kí a wà ní ọ̀run títí láé pẹ̀lú Ọlọ́run, nígbà yìí gan ni a ó rí ìjìnlẹ̀, gbígbòòrò àti gíga àti ìbú ohun tí ó jẹ́ wípé àti ṣe wá ní pípé àti ní kíkún nínú rẹ̀. Nísinsìnyí, a lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè tọ́ ẹ̀bùn ọ̀run wò. A lè dìde dúró lórí ẹsẹ̀ wa láti lè gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé gbàtí a ti ṣe wá ní kíkún nínú Kristi. Èéṣe tí a fi ń ṣe bí tálákà? Èéṣe tí a fi ń ṣe bí ẹni tí ò lọ́lọ́run? Èéṣe tí a fi ń ṣe bí ẹni pé kò sí ìbùkún látòkè wá? Èéṣe tí a fi ń ṣe bí ẹni wípé ìgbàlà kò sí mọ́, tàbí ìsọdí mọ́ kò sí mọ́, tàbí agbára Ọlọ́run kò sí mọ́? Ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gbàdúrà, ẹ jẹ́ kí a sọ fún Ọlọ́run wípé ohun gbogbo tí a ti pèsè sílẹ̀ fún wa nípa ikú Jésù Kristi lórí igi àgbélébò wípé yóò jẹ́ tiwa. Òun fẹ́ ìgbàlà ni, tirẹ́ ni. Bí o bá lè béèrè, òun fẹ́ ìsọdí mọ́ ni, tirẹ́ ni. Bí o bá lè gbàdúrà, òun fẹ́ agbára ẹ̀mí Ọlọ́run láti òkè wá kí ó sọ kalẹ̀ lé ọ lórí ni, tirẹ́ ni. Bí o bá lè dúró ti Ọlọ́run kí o sì gbàdúrà títí agbára yóò fi sọ kalẹ̀, òun fẹ́ ìbùkún àtọ̀run wá, òun fẹ́ ìwòsàn ni. Ohunkóhun tí ìbá jẹ́ àti ṣe wá ní kíkún nínú rẹ̀ ti wà ní wípé kí a gbàgbọ́, kí a di ìlérí Ọlọ́run mú, kí a gbàdúrà, ó dájú wípé yóò gbọ́ tiwa.

afàsẹ́yìn tí a yọ ìgbàlàkù sí nínú rẹ nísinsìnyí nítorí ẹ̀ṣẹ̀ tí ó ti wọlé má ṣe sọ̀rì tínú képe olúwa bí o bá ti ń gbàdúrà fún ìsọ̀rí mọ́ fún ọjọ́ pípẹ́ ṣùgbọ́n tí ìsọdi mímọ́ kò tí ì jẹ́ tirẹ má ṣe sọ̀rì tínú dìde kí o képe olúwa bí o bá ti ń wá agbára ẹ̀mí ọlọ́run láti ṣiṣẹ́ fún ọlọ́run bí o kò bá tí ì ní ó yẹ kí o ní ìrètí nínú ọlọ́run má ṣe sọ̀rì tínú dìde kí o képe olúwa bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ bí o bá dàbí ẹni pé o ní àwọn ìdààmú tàbí àjálù ó yẹ kí o dìde kí o képe olúwa wípé èmi mọ̀ wípé olùdáǹdè mi ń bẹ èmi mọ̀ wípé alágbàwí mi ń bẹ èmi mọ̀ wípé ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kú láti kó ẹ̀ṣẹ̀ mi lọ ó wà láàyè síbẹ̀ èmi mọ̀ wípé àánú ọlọ́run oore ọ̀fẹ́ ọlọ́run èmi mọ̀ wípé ojú rere ọlọ́run ó ń bẹ síbẹ̀ èmi mọ̀ wípé ìrètí wà nínú ọlọ́run àti àwọn ìlérí rẹ̀ kì í yẹ̀ wípé èmi ò gbàdúrà èmi ò képe olúwa mo sì mọ̀ wípé ọlọ́run yóò gbọ́ èdè kí o képe olúwa bá ọlọ́run sọ̀rọ̀ jẹ́ kí ọlọ́run kí ó mọ̀ wípé o kì í ṣe aláìgbàgbọ́ ṣùgbọ́n o jẹ́ onígbàgbọ́ tòótọ́ o sì ní ìrètí nínú ọlọ́run képe olúwa ó dájú wípé yóò dáhùn àdúrà rẹ yóò gba ọkàn rẹ là yóò wọ ọ sàn yóò dá ọ sílẹ yóò sì pèsè fún ọ ní kíkún nínú ọrọ ògo rẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa ti ń bẹ lé ọ̀run a dúpẹ́ lọ́wọ́ yín wípé ó wùn yín nínú àánú yín láti fà wá mọ́ ọ̀dọ̀ ara yín a dúpẹ́ wípé lójoojúmọ́ nígbà tí a bá wá síhìn ni ẹ máa ń bọ́ wa pẹ̀lú oúnjẹ ẹ̀yẹ̀ ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ lónìí wípé kí ẹ tún fi oúnjẹ ẹ̀yẹ̀ yìí bọ́ wa lórúkọ jésù a bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín yóò ti wọ inú ọkàn wa wípé kí òkùnkùn kí ó sá jáde lórúkọ jésù a bẹ̀bẹ̀ wípé gẹ́gẹ́ bí a ti jẹ́ aláìlágbára wípé bí a ti wá sí ọ̀dọ̀ yín tí a ó gbọ́rọ̀ yín tí a ó sì gbàdúrà wípé agbára àtọ̀run wá yóò jẹ́ tiwa lórúkọ jésù ẹ là wá lóye ẹ ṣe wá lójú ẹ kọ́ wa ẹ jẹ́ kí èyí tí a kọ́ nínú ọ̀rọ̀ yín kí ó mú wa dàgbàsókè nípa ti ìgbàgbọ́ a dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ jésù kristi olúwa wa fún ìgbà díẹ̀ ni a ti ń kẹ́kọ̀ọ́ láti inú kólósè a ti ka orí kìíní a sì ti kẹ́kọ̀ọ́ lẹ́sẹẹsẹ nínú gbogbo àwọn ẹsẹ̀ tí ó wà nínú orí kìíní nísinsìnyí a ti bọ́ sí orí kejì lónìí a ń wo ẹsẹ̀ kẹjọ títí dé ẹsẹ̀ ìkẹwàá ẹ jẹ́ kí a ṣe bíbélì wa sí kólósè orí kejì láti ẹsẹ̀ ìkẹjọ dé ẹsẹ̀ ìkẹwàá máa fi ojú kà á bí a ti ń kà á fún ọ ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé tí kìí ṣe bíi ti kristi nítorí pé nínú rẹ̀ ni gbogbo ẹ̀kún ìwà ọlọ́run gbé lé ara ìyára a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ ẹni tí í ṣe orí fún gbogbo ìjọba àti agbára àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí ni a ó wò àdúrà wa ni wípé kí ọlọ́run ẹ̀mí kí ó túmọ̀ àwọn ọ̀rọ̀ wọ̀nyí nínú ọkàn wa kí àwa tí ó ti dàbí ẹni wípé a ń fi afẹ́fẹ́ ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ gbá káàkiri kí a lè dúró ṣinṣin kí a lè fẹsẹ̀ múlẹ̀ kí a sì lè dúró nínú ẹ̀kọ́ kristi kí a ba lè ṣe wá pé kí a sì pèsè wá sílẹ̀ fún bíbọ jésù kristi olúwa wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí a ti kọ́ tẹ́lẹ̀ a rí i pé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké àti aládámọ̀ ti ń yọ àwọn ènìyàn mímọ́ tí wọ́n wà ní kólósè lẹ́nu

pẹ̀lú àwọn ọ̀rọ̀ asán tí kò lẹ́sẹ̀ nílẹ̀, wọ́n ti dìde. Wọ́n sì ti ń da ọkàn àwọn onígbàgbọ́ tí ó wà ní Kólósè rú. Níhìn ni Pọ́ọ̀lù gbógun ti àwọn àdámọ̀ ẹ̀kọ́ èké wọ̀nyí, ó sì ń kígbe tantan láti kìlọ̀ fún àwọn onígbàgbọ́ tòótọ́, wípé kí a má ṣe tàn wọ́n jẹ, wípé kí a má ṣe pa wọ́n lọ́kàn padà, kí wọ́n má bàa ṣubú kúrò nínú oore ọ̀fẹ́. Ó fi hàn gbangba pé àwọn wòlíì èké wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ̀tàn àti apanirun. Ó sì ń kìlọ̀ fún wọn, ó ń gba àwọn onígbàgbọ́ tòótọ́ níyànjú wípé kí wọ́n máa ṣọ́ra láti má fi ààyè sílẹ̀ fún ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ láti rí ààyè wọlé. Èyí ni ìkìlọ̀ kan náà tí Ọlọ́run fún wa láti inú àwọn ẹsẹ̀ tí a kà wọ̀nyí. Àwọn ẹsẹ̀ mẹ́ta wọ̀nyí, ẹsẹ̀ ìkẹjọ, ìkẹsàn àti ìkẹwàá, wọ́n jẹ́ kí ohun mẹ́ta kí ó yé wa dáradára. Ìkíní, ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Ìkejì, ewu àwọn ẹ̀kọ́ èké. Bí a bá gba ẹ̀kọ́ èké láyè ní ìdílé wa, ó ṣeéṣe láti ọ̀dọ̀ ọmọ tàbí láti ọ̀dọ̀ aya wa tàbí láti ọ̀dọ̀ ọkọ tàbí alábàágbé, ó yẹ kí a mọ̀ wípé ewu púpọ̀ ni ó wà nínú kí a gba ẹ̀kọ́ èké láyè ní ìdílé wa. Ìkẹta, ìdákọ̀rọ̀ fún ọkàn. Yẹ kí a wò ó láti ìkórí kíní. Ìkìlọ̀ lòdì sí ẹ̀kọ́ àwọn aláìlọ́lọ́run. Nínú Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹjọ, Pọ́ọ̀lù ń sọ wípé ẹ máa kíyè sára kí ẹnikẹ́ni kí ó má ṣe fi ìmọ̀ àti ẹ̀tàn asán dìyín ní ìgbèkùn gẹ́gẹ́ bí ìtàn ènìyàn, gẹ́gẹ́ bí ìpilẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ ayé kìí ṣe bí ti Kristi. Ìgbà gbogbo ni àwọn ẹ̀kọ́ búburú àti àṣà búburú máa ń làkàkà láti yí àwọn ènìyàn Ọlọ́run padà kúrò nínú òtítọ́. Bẹ́ẹ̀ ni Ọlọ́run pàápàá fún ara rẹ̀, ó máa rán àwọn ìránṣẹ́ rẹ̀ láti jẹ́ kí ó di ímọ̀ fún wa wípé kí a ṣọ́ra. Ó máa ń kìlọ̀ fún àwọn ènìyàn rẹ̀ ní gbogbo ìgbà àti láti ìran dé ìran. Àwọn ìránṣẹ́ Ọlọ́run máa ń kọ́ni ní òtítọ́ ní ọ̀nà tí ó hàn gbangba, tí ó sì hàn kedere láti pa àwọn ọmọ ẹ̀yìn Kristi mọ́ kúrò lọ́wọ́ ìṣìnà àti èké. Ó dájú wípé bí a bá wà nínú ìmọ́lẹ̀, òkùnkùn kì yóò lè ráyè jọba ní ìgbésí ayé wa. Bí a bá ń tẹ̀lé Ọlọ́run ní ẹsẹ̀ ògbèjì, ó dájú wípé Sàtánì kì yóò lè rí àyè láti fà wá kúrò láti ọ̀dọ̀ Ọlọ́run. Àti wípé bí a bá jáfáfá nínú ìmọ̀ òtítọ́, gbogbo ẹ̀kọ́ ìṣìnà àti àṣà ìṣìnà kì yóò lè ráyè ní ìgbésí ayé wa. Gbogbo wọn pátápátá ni wọ́n wò lulẹ̀ níwájú wa. Èyí ni a fi ń sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé kí wọn kí ó máa kíyè sára, kí a máa kíyè sára jẹ́ wípé kí a máa ṣọ́ra. Ó yẹ kí a mọ̀ wípé ìkìlọ̀ tí Pọ́ọ̀lù àpọ́stélì tí ó fún àwọn ará Kólósè, ìkìlọ̀ yìí kan náà ni Ọlọ́run ń fún wa, tí ó sì ti ń fún gbogbo àwọn tí wọ́n gba Ọlọ́run gbọ́ láti ìṣẹ̀dálẹ̀ tàbí láti ìbẹ̀rẹ̀. Nínú Deuteronomy orí kẹtàlá, láti ẹsẹ̀ ìkíní, bí wòlíì kan bá hù láàrin rẹ tàbí alála kan tí ó sì fi àmì tàbí iṣẹ́ ìyanu kan hàn ọ́, kí è ṣe dáradára. Ó ní bí wòlíì kan tàbí alála kan bí ó bá jáde, bí ó bá dìde, tí ó sì fi àmì àti iṣẹ́ ìyanu kan hàn ọ́, tí àmì náà tàbí iṣẹ́ ìyanu náà tí ó sọ fún ọba ṣe wípé ẹ jẹ́ kí a tẹ̀lé Ọlọ́run mìíràn
Olorun ajeji leyin ti iwo ko ti mo ri ki asima sin won iwo ko gbodo peti si oro woli na tabi alala na nitori pe Oluwa Olorun yin ndan yin wo ni lati mo bi eyin ba fi gbogbo aya yin ati gbogbo okan yin fe Oluwa Olorun yin leyin Oluwa Olorun yin ni ki eyin ki o ma rin oun ni ki e si ma beru ki e si ma pa ofin re mo ki e si ma gba ohun re gbo ki e si ma sin ki e si ma fara mo eyi ni ohun ti Mose eni Olorun ti o so fun awon omo Israeli o je ki o ye won we pe ohun ti se wahala popo lati ko won ni ilana Olorun ofin Olorun ni kikun ni o ti gbele won lowo ilana ati ase ti Olorun po ohun ohun ti fun awon omo Israeli o wa nso fun o ki o to fi aye sile ki o si to fi won sile we pe ki won ki o sora o sese ki woli kan ki o dide ki o so we pe Mose ko mo so dara dara to o sese ki alala kan ki o dide ki o so wi pe eyi ti Mose gbele won lowo wi pe ko kun to fun omo Israeli Mose so fun wi pe ki won ki o sora ki won ki o kiyesara ki won ki o ma je ki awon woli eke tabi awon alasodun alala ki won ki o si won lona eyi ni ikilo kan na ti Olorun fun wa wi pe awa ti a je ti Olorun awa ti a ntele Olorun ki a sora ki a ma ba fi eko keko eko isina tabi eko eke gba wa lo kuro lodo Olorun awon elomiran ma nro wi pe bi a ba nkilo fun wa lati enu oniwaasu wi pe ki a sora lodo awon woli eke won ma fi esun kan wa wi pe awa ti a nkilo fun awon eniyan a ko ni ife nitori won ro wi pe bi a ba ni ife ko ye ki a da enikeni lejo ko ye ki a so wi pe enikan lo n waasu eko odi eko eke tabi elomiran lo n waasu ihin rere tooto kini a le fi pe oro awon eniyan wonyi kini a ti ri oro won si se otito ni won so wi pe bi a ba ni ife ni tooto a ko gbodo so fun awon eniyan ki a si kilo fun won nipa awon eko eke ati awon woli eke e je ki a wo Matthew ori keje ese kedogun Matthew ori keje ese kedogun e ma kiyesi awon woli eke ti o nto yin wa le awo agutan sugbon apanije ikoko ni won ninu eyi ni Jesu Kristi omo Olorun ti o kun fun ife ife si Olorun ife si ijo Olorun ti o nkilo fun awon eniyan we pe ki a sora ki a kiyesi awon eke woli ti o nto wa wa ni awa agutan sugbon won je apanije ikoko e je ki a be lowo wa bi a ba ri awon omode ti won sere ni ita ti a si ri wi pe apanije ikoko o be si gboro se bi a ba ni ife ni tooto se a o ma rerin a o fi awon omode wonyi sile lai kilo fun won rara bi o ba je wi pe ni tooto le a ni ife awon omode wonyi bi a ti ri wi pe apanije ikoko ti be si gboro o si ti n se ose fun awon eniyan o n pa won ni ipakopa a si ri awon omode ti won ko mo otun yato si osi ti won ko mo iyato laarin aja tabi ikoko a o kilo fun won a o pe won wonu ile eyi ni ife bi o ba je wipe ni tooto ni a ni ife ti a ri wipe awon omoleyin Jesu Kristi awon ti o sese di atunbi awon ti won ko mo otun yato si osi nipa eko ihin rere ti a si ri wipe awon apanije ikoko awon eke woli awon alailolorun ti won koni ni eko isina won be si gboro won kun aye won si n da awon eniyan laamu won si n fi won lakalaka won si ran won lo si orun ni airotele o ye ki a le so fun awon eniyan o ye ki a le kilo fun awon eniyan wipe ki won ki o kiyesara
bi o ba je pe ni toto ni ani ife ife ti ani yo je ki a kilo fun awon omo olorun we pe ki a sora ki a si ma gba eko odi eko ike laye laarin wa ati ni inu ijo ati ni idile wa wo Matthew ori kerin dilogun ese ikepa nigba na ni Jesu we fun won pe e kiye sara ki esi ma sora ni ti iwukara awon parisi ati ti awon sadusi kini Jesu so ni nigba ti o nso we pe ki awon omo ehin awon nigbagbo toto awon ti won lo si orun rere nipa iwenumo eje Jesu we pe ki won ki o sora ki won ki o ma kiye sara ni ti iwukara awon parisi ati awon sadusi wo itumo ohun to nso ni ese ikejila nigba na le o to ye won pe ki se iwukara ti akara le o wi pe ki won kiye sara re sugbon eko ti awon parisi ati ti awon sadusi Jesu ko fi di awon omo ihin re leti we pe eko ti to wa eko ikese wa Jesu la awon eniyan loye we pe ni toto ni awon ajihin rere ti won so oro ijoba Olorun ni toto ni won wa le keji oni da keji o ye ke amo we pe ni toto ni awon elomiran wa ti won ko ni ni eko isina awon won yi je bi farisi ati sadusi Jesu sin ki awon omo eniyan ni lo we pe ke won ki o sora ki won ki o kiye sara ki won ki o ma se gba eko ajeji eko eke laye laarin won ninu ise awon aposteli ise awon aposteli ori ogun lati ese ikokandinlogbon nitori ti emi mo pe lehin lilo mi ikoko buburu yo wo aarin yin le aida agbosi ati laarin eyin ti kara yin li awon eniyan yo dide ti won o ma soro odi lati fa awon omo ehin seyin won nitori na e ma sora nitori awon ikoko won yi e ma sora nitori awon eniyan ti won o dide lati ma soro odi e ma sora nitori awon ti won o dide lati fayin kuro lodo Kristi lati fayin si odo ara won e ma sora ki esi ma ranti pe fun odun meta emi ko dekun ati ma fi omije kilo fun olukuluko le osan ati le oru o ye ki a mo we pe ohun yi kan na ni awa ti a je ajihin rere awa ti a je oniwaasu ihin rere ni a ti nso bi o ba je eni ti o ti wa ninu ijo yi fun igba die o ri we pe yala losan ni ojo isimi tabi ni asale ni oru ni ojo aje tabi ni ojobo ni an kilo ni an waasu ni an koni yala lati ojule de oju ile ninu ipade ile tabi ni apejopo wa nigbati abapejopo ni an kilo fun wa nipa oro Olorun yala ninu ile isin wa ni tabi ni ipago ni ipari odun tabi ni igba miran ni a ma nje ki o ye wa yekeyeke bi oro Olorun bi o ti ri eyi ni Paul nso fun awon eniyan wonyi we pe o ye ki won ki o kiye sara ki won ki o mo we pe ati ko won ni eko irere bi ati ni igbala bi ati ni isodi mimo bi ati ni agbara emi Olorun bi ati ni iwosan bi ati n gbekele Olorun bi ati n gbadura ti adura wa n gba o ni ohun ti ko won ni ohun gbogbo o si ye ki won ki o kiye sara nitori pe pelu omije pelu edun okan pelu itara pelu adura pelu ifara eni rubo pelu lati na ohun gbogbo ti o wa ti o ni ni o fi n ko won ni eko ihin rere o ye ki awa paapa ki a je eni ti n gba ikilo o ye ki a ma sa fun eko ike ki a ma je ki eko ti munisina ki o wa si aarin wa e je ki a wo peteru keji
Peteru keji ori keji lati ese ikini Peteru keji ori keji lati ese kini sugbon awon woli eke wa laarin awon eniyan na pelu gege bi awon oluko ni eke yo ti wa laarin yin awon eni ti yo yo mu adamo igbewo inu yin wa ani ti yo se oluwa ti o ra won won o si mu iparun ti o yara kankan wa sori ara won opolopo ni yo si ma tele iwa wo bi awon nipa awon eni ti a o fi ma so oro odi si ona otito ati ninu oju kokoro ni won o ma fi yin se ereje nipa oro etan idajo eni ti ko pale lati ojo iwa iparun won ko si to gbe nihi ni atun tin je ki o ye wa we pe o ye ki asora nitori eko eke gode kan nitori awon woli eke won po le aye o si ye ki aduro ninu otito awon aladamo tin so awon nkan woyi tabi tin so oro eko di won so we pe awon ni emi olorun ju awon akeko tabi awon oluko ihinrere sugbon a je ki o ye wa we pe ohun ti won ko ni won je awon akojopo imo eniyan lasan won je awon ofin atowodowo tabi asa ti aye yi awon ohun ti o je asan ati otubante o ye ki awa ti a ti ko awa ti a mo oro olorun o ye ki o ye wa we pe o ye ki a ma sa fun awon kan wonyi ki tile ni ewu ti o wa ninu eko eke ati awon eko isiran ti a nso nipa re yi bi abaje eni ti o ja fara bi abaje eni ti ko sora bi abaje eni ti n gba dulumo bi abaje eni ti n gbojege ti n gba awon eko eke wonyi kini awon ewu ti o wa ninu gbigba eko eke laaye ninu idile wa ninu okan wa tabi ninu idapo wa tabi ninu ijo e je ki a pada si Kolose ori keji Kolose ori keji ese kejo le kan si e ma kiye sara ki enikeni ki o ma se fi imo ati etan asan di yin ni igbekun gege bi itan eniyan gege bi ipilese ko aye ti ki se bi ti Kristi a nso fun wa o si ye wa we pe bi a ba gba eko eke laaye we pe eko eke yi yo di wa ni igbekun bi a ba nso nipa we pe ki a di eni ni igbekun ohun ti a nso o ye Paul apostoli daradara nitori we pe eni ti o ja papa nu imo ede Greek ti a fi ko majemo titun ni ki se be nikan eni ti o ja papa ninu itan majemo lai lai ni nitori be nigba ti o nso wi pe ki a di eni ni igbekun o ye ki o ye wa ohun ti o nso e je wi pe ki a di ni igbekun tabi ki a ko wa lo si oko eru o nso wi pe imo ti aye eko eke tabi eko odi tabi eko ti awon woli eke ma nko ni o ma di ni igbekun ni o ma mu wa lo soko eru ni ati wi pe o ma mu ki eniyan ki o wa labe isiru o ma je ki eru eni be ki o di eni iparun ko se se fun mi lati ka gbogbo awon ese oro olorun ninu majemu lai lai ati ninu titun ti a le ka lati fi se apejuwe ohun ti o je wi pe ki a di ni igbekun sugbon je ki n se alaye die fun o ninu majemu lai lai ni a ti ri wi pe o se se ki orile ede kan ki o ma ba orile ede miran ja sugbon bi won ba ti n ba won ja won a ri wi pe enikan ninu orile ede yi o je alakikanju o je alagbara won a ri wi pe bi won ba le di iru eni be nigbekun
bí wọ́n bá lè mú un lọ sí oko ẹrú, àwọn yòókù wọn á di ìjẹ fún wọn. Nítorí bẹ́ẹ̀ gbogbo ọgbọ́n tí wọ́n ní, gbogbo agbára tí wọ́n ní, ni wọ́n máa sà láti rí wípé a kí kanjú jagunjagun láàrin àwọn ènìyàn wọ̀nyí, a dì í ní ìgbèkùn. Wípé bí a bá sì ti ṣe bẹ́ẹ̀, àwọn yòókù wọn ó di ìjẹ. Ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n ni wọ́n lè lò. Bí o bá ka àwọn ìwé onídàájọ́, ó rí wípé a rí ọba kan lórí àwọn ènìyàn rẹ̀. Gbà tí ẹnìkan tí ó wọlé wá, ó sọ wípé òun ní ìhìn rere, òun ní ẹ̀kọ́ kan tó mú wá fún wọn. Nítorí bẹ́ẹ̀ kí àwọn ènìyàn kí ó jáde, nítorí pé ohun tí òun fẹ́ sọ fún ọba yìí, ó jẹ́ ohun ìjìnlẹ̀, ó jẹ́ ohun àṣírí, ó jẹ́ ohun kan tó wà láàrin òun àti ọba. Ọba kò mọ̀ wípé a fẹ́ pa òun, a fẹ́ di òun ní ìgbèkùn. Ọba kò mọ̀ wípé ẹni tí ó wá yìí, ó ti rí wípé bí a bá lè mú òun kúrò, àwọn ènìyàn ìlú rẹ̀ wọn ó di ìjẹ. Nítorí bẹ́ẹ̀ ó ní kí àwọn ènìyàn kí ó jáde, nítorí pé ẹni yìí ní ọ̀rọ̀ àṣírí tí ó fẹ́ bá òun sọ. Bí wọ́n ti jáde, bẹ́ẹ̀ ni ó mú idà jáde láti inú aṣọ rẹ̀ tí ó gún ọba yìí, ni ó kú. Bí ó ti kú ni ó ti rẹkùn tí ó sá jáde, bí ó ti sá jáde ni ó pe ìpè ogun. Bí wọ́n ṣe ṣẹ́gun àwọn ènìyàn wọ̀nyí nìyí, ó mọ̀ wípé èṣù rí ọ gẹ́gẹ́ bí ẹni tí ń gbàdúrà, ẹni tí ó jẹ́ akíkanjú, ó ń fẹ́ bá ọ jagun, ó ń fẹ́ bá ẹbí rẹ jagun. Ó rí wípé bí òun bá lè yọ ọ́ kẹ́lẹ́kẹ́lẹ́ wá láti fún ọ ní ẹ̀kọ́ èké, bí òun bá lè pa ọrun, bí òun bá lè yí ọ lọ́kàn padà, wípé àdúrà rẹ kò ní gbà mọ́, wípé òní mọ Ọlọ́run mọ́, wípé Jésù Kristì pàápàá kò ní jẹ́ olùgbàlà fún ọmọ. Èyí ni a fi ń sọ wípé kí a kíyèsára, nítorí wípé àwọn alálàá ti máa ń wá, àwọn èké wòlíì ti máa ń wá, àwọn alákatakítí ti máa ń wá, àwọn tí ó máa sọ pé wọ́n ní ohun kan ìmọ̀ ìjìnlẹ̀ ti máa ń wá, àwọn tó máa sọ fún wa wípé wọ́n ní ọgbọ́n kan tí ó tayọ ti Bíbélì, nítorí pé ìwé kan tí ó jẹ́ ó yẹ kó jẹ́ ara Bíbélì ṣùgbọ́n tí ó ti sọnù, àwọn ti rí ìwé náà he. Nítorí bẹ́ẹ̀ wá sí ibi ìkọ̀kọ̀ kan kí wọn kí ó lè kọ́ lẹ́kọ̀ọ́. Ó ní kí o ṣọ́ra o, wípé wọ́n fẹ́ dì ọ́ ní ìgbèkùn, wọ́n fẹ́ kó ọ lọ sí oko ẹrú, wọ́n fẹ́ mú ọ lọ sí inú ìsìnrú, wọ́n fẹ́ sọ ọ́ di ẹni tí a ó parun. Níhìn-ín ni Pọ́ọ̀lù apóstólì ni ó ti jẹ́ kí ó yé àwọn ènìyàn wọ̀nyí pé ẹ̀kọ́ èké ó máa ń dini nígbèkùn ni, ẹ̀kọ́ èké ó máa ń sọni di aláìlágbára, ẹ̀kọ́ èké ó máa ń pa iná ẹ̀mí wa, ó máa ń parun, ẹ̀kọ́ èké ó máa ń ra wá níyè, ẹ̀kọ́ èké ó máa ń jẹ́ kí a kọjú wa sí òòrùn alẹ́, ẹ̀kọ́ èké ó máa ń yí wa lọ́kàn padà kúrò láti máa tẹ̀lé Jésù. A máa ń di ẹni tí a ra níyè tí a tẹ̀lé èṣù láìmọ̀. Kì í ṣe nínú Kólósè nìkan ni a ti ń kìlọ̀ fún wa, nínú Bíbélì la ti ń kìlọ̀ fún wa wípé ewu púpọ̀ ló wà nínú kí a máa tẹ̀lé àwọn wòlíì èké. Ìwọ tí ó jẹ́ wípé bí o tilẹ̀ ń wá sí ẹ̀kọ́ Bíbélì, tí ó ń wá sí ilé ìsìn wa, síbẹ̀síbẹ̀ àwọn wòlíì èké ni kò rí kò sùn rẹ, àwọn wòlíì èké ni wọ́n ń kọ́ lẹ́kọ̀ọ́. Ó tún máa ń gba àwọn ìwé mìíràn láti ibòmíràn. Ò fẹ́ kí a dì ọ́ ní ìgbèkùn lọ sí oko ẹrú, ṣọ́ra, ewu wà níbẹ̀ o. Yẹ kí a wo Jeremiah orí 29. Jeremiah orí 29 ẹsẹ̀ 8. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí. Nítorí báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wí pé, ẹ má ṣe jẹ́ kí àwọn wòlíì yín tí ó wà láàrin yín àti àwọn aláfọ̀ṣẹ yín tàn yín jẹ, kí ẹ má sì fetí sí àlá yín tí ẹ̀yìn ńlá. Nítorí ẹsẹ̀ 9, wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín lé orúkọ mi, èmi kò rán wọn lé Olúwa wí. Àwọn jẹun wòlíì wọ́n pọ̀ káàkiri, wọ́n fẹ́ gba owó tí o ní, wọ́n fẹ́ gba aṣọ tí ó wà nínú àpótí rẹ, wọ́n fẹ́ gba ìwọ̀nba díẹ̀ tí Ọlọ́run ti fi bùkún ọ. Nítorí bẹ́ẹ̀, nítorí jẹun wọ́n á wá, wọ́n á ní Ọlọ́run ni ó rán wọn sí ọ. Wọ́n máa lu aago tàbí wọ́n máa sọ wípé àwọn ń gbààwẹ̀ ni, àwọn ò tiẹ̀ ronú tiẹ̀,
ṣugbọn bi won tin gba awe ti won duro ni waju oluwa ni olorun ran awon si o wi pe boya ojo fe ro ni o boya ina njo ni boya ikankan lo fe sele ni won wa kilo fun o bi won ba si tin kilo fun ni won ma so pe ṣugbọn o to ba le ṣe etutu to ba le mu owo die wa to ba le ṣe bayi ta ba ṣe eto fun o ko si eto miran gbogbo eto gbogbo irubo ni Jesu Christ ti pari lori igi agbelebo eyi ni olorun so fun wa wi pe emi ko ran won o awon alala awon alasotele awon alaposhe awon woli eke oni nitori won so asotele eke fun yin le oruko mi emi ko ran won li olowa wi nitori be o ye ki asora bi won ba to wa wa pelu asotele pelu iran bi won ba so to wa wa pelu isipaya tabi onkon ti baje we pe olorun ko lo ran won nitori jeun jeun won wowo kakiri ni won fi to yin wa ninu Romu ori 14 Romu ori 14 lati ese 17 ara emi si beyin e ma so awon ti se iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ko e si kuro ni iso won o mo ti o je wi pe ki a kuro ni iso eniyan bi aba wa loja ti a ri wi pe enikan wa ninu iso pelu wa wi pe bi a se ntaja papo bi a ti nsoro ti a fe taja ni eni yi ni o nle awon onibara wa sa bi abaje eni ti o gbon a o se iso ti wa loto eyi ni Paul apostle so fun a wi pe o mo wi pe o n gbiyanju lati de ijoba orun o si ri eni to fe ko ni eko eke ti o fe gba ire re ti o fe gba sonu ti o fe gba alaafia ti olorun ti fun o ti o fe gba sonu igbala ayebaye igbala kuro ninu ase eyi ti oni nigba ti a we onu kuro ninu eje Jesu eni yi o n fe gba igbala sonu lowo re e si jo wa ninu isokan na e je eni ti ma soro gege bi ore ti ma fi kulukun tele tele o ni sora ki e kuro ni iso won je ki a ka le kan si mu gbadura we pe ki olorun emi ki o ko awon nkan wonyi si tabili o kan aya wa ki a le sa fun eko eke ki a le sa fun awon woli eke ki eni keni ki o ma se gba ire ayeraye lowo wa o ni ara emi si beyin e ma so awon ti nse iyapa ati awon ti mu ohun ikose wa lodi si eko ti eyin ti ko o ye ki a beere lowo wa eko wo ni ati ko ati ko eko igbala ninu Jesu Christi nikan soso wo odo agutan olorun eni ti o ko ese aye lo bi enikeni ba wa nigba na ti o so fun wa pe oruko Jesu eje Jesu irobo Jesu tabi ku Jesu Christi lori igi agbelebo ko to fun igbala wa oni ke a ma sa fun won eko wo la tun ti ko ati ko wi pe bi a ba wa ninu Christi a di eda titun wi pe ohun atijo ipe ti a ma nse ki a to di onigbagbo ibura ti a ma n bu ki a to di onigbagbo ikunsinu ati odi ti a ma yan ki a to di onigbagbo ati ole ti a ma n ja ki a to di onigbagbo ife ọkùnrin ba ara ẹni jẹ ti a ma n se ki a to di onigbagbo o ni bi ẹnikẹni ba wa ninu Kristi o di ẹda titun awon ohun atijọ iwa irin atijọ wọnyi won ti kọja lọ kíyèsí wọn di titun oníkaṣọra o bí ẹnikẹni bá mú ohun ìkọsẹ wá lòdì sí ẹkọ tí ẹyin ti kọ a kò ha ti kọ wa nípa ti ìsọdi mímọ a kò ha ti kọ wa nípa agbára ẹmí mímọ fún àwọn ti àsọdi mímọ tàbí kíni kí a tún máa sọ nípa ẹkọ wípé kò dára kí onígbàgbọ́ kí ó jẹ ẹni tí kóbìnrin jọ tàbí kí obìnrin kí ó jẹ ọkùnrin kan kò kúnnu kọ́bọ̀dù kí a máa ṣí láti ilé dé ilé a kò a ti kọ́ a wípé ọkùnrin kan aya kan a sì ti kọ́ nípa ẹ̀kọ́ àtúnṣe oníkẹ́ aṣọra kí a máa jẹ́ ẹni tí ń káàkiri
ki a ma je eni ti a nfi afefe eko keko gbakiri o ni ki a kuro ni iso awon eniyan.